Let us go.

0: jubelo
1: omo ki lo wa sele olorun yi kan na angeli olorun yi na lo tun so fun baba jesu ti se joseph pe o ya o e gbe omo te gbe saku ni ilu yin e pada sibe nitori ota tin wa emi re lati pa o ti se kini o ti ku danu hallelujah ebo e wo se olorun oba eregun to gbe mi amu yi omo lomo ewo kori ogo jesu gba depo pe yori pa ni wa gbadua fun gbogbo eyin onigbiyanju ninu aye awa onigbiyanju ni oruko jesu bo igbiyanju re ni oruko jesu ni kiakia bo mo pase o ma ja si ogola ti agbaye yo da 94 gbe ta won mo won yi ba wo laye ni oruko jesu o ni ri alatako won ra nu nbe iwo gan ibi to ba wo o ra nu nbe asegun ko yi pada jesu oluwa amen ara mi nufe loni yi ni o inini ojo ti olodumare oba won ba to ti ko bi pe ojo ayo re ojo ogo re ojo ona abayo re ti ko si le yi pada ipade meta la ni loni ikoni mo se ikoni mo se ni onile gogoro bus stop Tadeyo Street number 27 ni Edera Cinema Hall ago meje aro yi si ago mewa abo bi n ba wa ku nbe mo lo si ilu Isaga 40 minutes pere ogoji iseju ni mo se si Isaga nibo ni Isaga ibe na ni gbogbo eniyan mo to ba de Isaga nbere Sabo Under Bridge onijoko Town Hall ago mejo aro la bere a pari ni ago kansan a ki pe mo tori pe mo si n bo ninu se o la je ka di ago kan iketa oni ise oru ta ni ni oko afo ni ilu Ijotun ise oru ni lene ti se ojo Friday mi ni o mi gbogbo si gbona gbogbo iwo ti o fe ona abaye laye o fe debi giga o n taja bi o ti n taja o ko n se wahala o sona abayo awon omo to bi bẹ́ẹ̀ ló ṣe wàhálà ló ké lójoojúmọ́ pé irú kíre ó máa padà dìyanu ni já pàdé lórí òkè yẹn gbogbo ẹ̀yin ara bàdágìrì pátápátá ẹ̀yin ara àjàrà kọ́ ẹ̀yin ti muwó ẹ̀yin ti lùsádà ẹ̀yin ti kí lorúkọ ẹ jẹ́ òkòkò gbogbo yín pátá já pàdé ńbẹ̀ lónìí tẹ́ ẹ bá ti dé oko afọ́ bus stop ẹ gbé mọ́tò tàbí ọ̀kadà ẹ lẹ́ẹ̀ lọ sí Ijotun Junction tẹ́ bá dé Ijotun yẹn ẹ bèrè Ojile Street ẹ kò sọ pé chọọchì bàbá onísọjí ni ago mẹsàn-án lálẹ́ òní ìpàdé bẹ̀rẹ̀ ní pẹrẹu ẹni tí ń gbé gbútì ẹ orógo torí pé iná máa jó ilé ẹ̀mí mi máa jó ogun ayé ìrẹ̀rùn lónìí gbogbo ẹ̀yin lálẹ́ òní pátá ẹ já pàdé o ìwọ tó kọ́lé dànà tó parí ẹ já pàdé o nínú iṣẹ́ òru yẹn orúkọ jésù iṣẹ́ rẹ ọjà rẹ yóò sì pé ọ ń bọ̀ láàrin ìṣẹ́jú díẹ̀ ẹ jẹ́ kí agbẹ́rẹ̀ rí kan.
2: Oye ìdáná. Oye ìdáná.

olùfẹ́ ṣẹ́ra ọmọkùnrin ó fẹ́ fọ̀rọ̀ yẹn bo èmi kì í sì ṣe pásítọ̀ wòlíì lèmi iṣẹ́ àdúrà àánú yẹn ẹgbọ́ ìgbà yẹn ẹgbẹ̀rún mẹ́wàá ààbọ̀ ni so níṣẹ́ ó ti

0: ẹgbẹ̀rún mẹ́jọ mo wá sọ fún mo ní wá gbà ẹ síbi iṣẹ́ yẹn padà ṣùgbọ́n 35,000 ni máa gbà lọ́wọ́ ẹ ó ní kí dádì ẹ jù bẹ́ẹ̀ lọ kí lẹ fi ṣe ó dẹ̀ lọ mo wá mo ní bábá mi jésù kristi tó pè mí yóò yà ọ lẹ́nu mo dẹ̀ fún oníṣẹ́ àdúrà mi yẹn ọjọ́ monday friday mo wá sí ìṣàgà ọjọ́ monday ẹ̀ náà pè é ní ọ̀sán pé kó resume síbi iṣẹ́ ẹgbẹ́ ẹ̀yìn ènìyàn mo pa ní àṣẹ níbi tí olóore ti kọ̀ sílẹ̀ wọ́n máa padà rántí ẹ̀ jésù olúwawa àmẹ́ ẹ jẹ́ ká gbọ̀rọ̀ rí màmá yìí ká wá lọ ṣàlàyé àwọn ìpàdé àdúrà ta ni.
1: bàbá tí òwòrò mo dẹ̀ ti gbé fọ́jọ́ orí òkè ayé olúwa òní padà lẹ́yìn ọdún àmà tí màmá rọ rẹ̀ lọ́wọ́ ó ní fọmọ ṣiṣẹ́ ó dẹ̀ ní bíyàwó ẹ̀ ṣiṣẹ́ ó ní fàwọn ẹgbẹ́ ẹ̀ ṣiṣẹ́ ọdún àmà lọ òkè mi ilẹ̀ yóò tó lòdò màmá jẹ́ ilẹ̀ yóò tó lòdò màmá jẹ́ torí èyí fẹ́ rí tí mo dábàá dàgbà mo lọ rẹ́ sí i mo máa ń gbọ́ rédíò láràárọ̀ mo tún máa ṣí i. gbogbo àwọn tó sọ̀rọ̀ ní rédíò èmi á dìde pàmí ìlànà ní ká gbé mi sí ẹ̀gbẹ́ rédíò mo ń ṣe gbogbo ẹ̀. mo bí wọn ọlọ́mọ ìgbà bí mo lọ́mọ o adúlọ́mọ ẹ jẹ́ lọ́mọ o ọmọ olóòwú bẹ́ mo lọ́mọ o a ti mo fi wà lórí àwọn ọmọ ọdún mẹ́wàá tọ́kọ mi ti jáde láyé lélẹ̀ ní ìjẹ̀bi àwọn ọmọ yẹn lé àtàwọn tó ti tara wọn o àwọn mẹ́ta ló wà ní lọ́gbọ̀ kò sẹ́ni tó bèrè mí o ṣùgbọ́n kí n tó bá di pé wọ́n kẹ̀yìn sí mi wọ́n bá mi ralẹ̀ kí n yí ni o gẹ́gẹ́ pé mo jagun jagun ọ̀rẹ́ nìkan ló gbé mú mi wá sọ́dọ̀ bàbá lẹ́ẹ̀kejì mo máa wá mo gbúdọ̀ gbẹ̀gbọ́ ẹ pẹ́ mo gbúdọ̀ gbẹ̀gbọ́ ẹ pẹ́ àwọn nìkan bá mi ju ilẹ̀ yẹn ṣùgbọ́n tàbí wá bí ọ̀rẹ́ nìkan mú mi wá bí wọ́n kí èrò ló ewu mo ṣàlọ gbà sí gbogbo àyíká ẹ̀ ọjọ́ kan lọ́ bá káwọn ọmọọṣẹ́ ẹ wà ẹ̀rù ọba mi o bí ni omi mi o àmọ́ mo ṣáà ń wò báyìí báwọn ọmọọṣẹ́ ẹ ti dè pé pámá ṣẹ́yìn ilẹ̀ báwọn ọ̀gá wọn dulẹ̀ mo ní ẹ̀jẹ̀ lọ bẹ́ẹ̀rẹ̀ lọ́wọ́ ẹni tó ga ní ti alẹ̀ ẹ má fi ní ṣòbìnrin kò sẹ́ni tó jọ lọ́wọ́ ọba ẹ bọ́ sẹ́ni tó jọ lọ́wọ́ ọba lọ òsì mo yóò jọ lọ́ yọ kú ìdẹ́bẹ̀rù ìbọn ọgbọ́ ẹ pé pé mo lọ yọ o owó mi títí ó ní màmá òun ní rúrò níyà ó dáwọn ọdún kalẹ̀ bọ́ ṣe kalẹ̀ èèyàn kan fẹ́yàn márùn-ún ó dẹ̀ mi mo rí rẹ̀ ìwé ẹ̀jẹ̀ wà lọ́wọ́ mi mo kó dání ní ìdí ẹ̀ mọ̀kọ́ máa wá ní ìmọ̀kọ́ máa wá lọ́dọ̀ yẹn mo kó yẹn dání bọ́ ṣe gbọ́lẹ̀ kẹ̀kẹ̀kẹ̀ gbogbo wọn gbé mọ̀ dání èmi náà wọ lọ́wọ́ ọba mi lógo ṣùgbọ́n mo wá ya títí ní màmá òun ní rú mi wọn lọ pé mo ti da òróró sáyìíká ẹ kan tó ló kí ó yẹ mi kàn fún mi lọwọ ó láwọn ilé ìfọ o mo yọ mo ti dà wọn ṣe sáré ká màmá àwọn ilẹ̀ ilẹ̀ lẹ́yìn o àwọn ti fi ilẹ̀ tó ń yé o èmi nínú nínú ìyá àwọn ti fi ilẹ̀ o àwọn ayọgbẹ owó wọn padà lọwọ ẹni bí ó talẹ olókè mo ṣàwọn òtí tí mo níwọ lọhùn mo ń gbàdúrà sí mo ń gbàdúrà mo níwọ lọhùn àṣẹ báyìí ló ń lé lórí ká má fọ̀rọ̀ mo ṣáàbì gbẹ́jọ́ lọhùn mo ṣàbẹ̀rẹ̀ sí kọ́lẹ̀ yẹn mo ti kọ́lẹ̀ yẹn parí o mo ti kọ́lẹ̀ yẹn parí o.
0: ará mi olùfẹ́ lórúkọ jésù ìwọ náà wá ṣe àṣeyọrí ẹ má gbàgbé gbogbo ẹ̀yin ará ẹgbẹ́ dá gbogbo yín pátápátá ẹ̀yin ènìyàn ọlọ́run ní aboru gbogbo yín pátá oṣòdì odì olówó mo ṣe agége gbogbo yín ẹja pàdé ni mo ṣe ní àárọ̀ yìí gbogbo ẹ̀ka wa náà lẹ́ẹ̀tì rí àwọn òróró àti nǹkan kan wọ̀nyẹn ẹ rí ìta àfọyín lọ́fẹ́ àti tẹ ẹ rà so tẹ bá ti dé mo ṣe ẹlẹ́ẹ̀lọ sí onílé gogoro bus stop tẹ bá dé onílé gogoro bus stop yẹn kẹ wá béèrè tadeyo street number 27 ìdẹ̀ra sinimá hall ìdẹ̀ra sinimá hall aago méje àárọ̀ yìí sí aago mẹ́wàá ààbọ̀ ni so ẹja pàdé ńbẹ ibẹ̀ mo ti fẹ́ gba àmì òróró sí yín lórí bí n bá kó ńbẹ mo lọ sí ìṣàgà so ìyẹn aago mẹ́jọ àárọ̀ yìí sí aago kan ọ̀sán tẹ bá dé ṣàgà ẹlẹ́ẹ̀lọ sí sábó underbridge oníjòkó town hall ìyẹn nìkọ́kọ́ ní alẹ́ ní okò afọ́ ní ìjọ̀tún ìṣe òwúwà ńbẹ ibẹ̀ láti fẹ́ pé mọ́ntù ẹnì kan máa ń tukọ̀ ẹnì kan máa ń tukọ̀ so tẹ bá ti dókòwò afẹ́ bus stop lagos gbadagiri expressway ẹlẹ́ẹ̀lọ sí ìjọ̀tún junction kẹ wá bẹ̀rẹ̀ òjìlẹ̀ street chọ́ọ̀chì bàbá oníṣọ́jí aago mẹ́sàn-án alẹ́ ìṣọ́jí máa bẹ̀rẹ̀ lórúkọ jésù yóò dára fún yín ìṣọ́jí ti ìdí ìrókò on the 15th oṣù yìí níwájú ilé ọba oníkọ́ ìdí ìrókò bọ́dà ilé ọba oníkọ́ lẹ́gbẹ̀ẹ́ títì yẹn náà ni on the 15th nìyẹn ti lùsádà on the 26th oṣù kẹsàn-án yìí náà ni níbo nìyẹn òun náà ni gboko primary school gboko community primary school iwájú ilé ọba olúgbòkó yẹn lè máa gbà wọlé síbẹ̀ God bless you tìṣọ́ òtún pín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0706717009 God bless you tìṣọ́ òtún orúkọ mi ní wòlíì rotimi ìlẹsànmí pín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0706717009 0706717009
2: On FM 92.9
3: Band FM.

fún Ọlọ́run ní òkè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn bó ṣe wù kó le tó láyé ìrọ̀rùn ló máa máa bá dé ọ̀dọ̀ rẹ mo fi gbogbo ògo àti ọlọ́fẹ́ni tó ṣẹ̀dá ayé àtọ̀run Ọlọ́run tó ní àná àtòní Ọlọ́run tó ní ọjọ́ gbogbo gbogbo ẹni tó láǹfààní láti rí mi lónìí gẹ́gẹ́ bí ìran gbogbo ẹni tó lẹ́yìn lé orí ọ̀fẹ́ àti gbọ́ mi gẹ́gẹ́ bí òru mo wá síwájú yín ní òní gẹ́gẹ́ bí ẹni tọ́lọ́run rán torí pé a fi ọ̀rọ̀ rán mi a fi àṣẹ àti májẹ̀mú rán mi mo wá dúró níwájú yín lónìí mo sọ ọ̀rọ̀ náà jáde gbogbo ohun tó kùkùn ti parí lórí yín kí sẹ́yìn kó bàjẹ́ mo wí lónìí lórúkọ bàbá ọmọ àtẹ̀mí mímọ́ mo wo iná orí pẹpẹ yín lórúkọ Jésù kò ní kú lójijì mo bá ẹlẹ́dàá yín sọ̀rọ̀ gbogbo ọmọ tẹ́ ẹ kójọ láyé ọ̀kan kan nínú wọn kò ní sọnù mọ́ yín lọ́wọ́ ẹgbọ́ sà ẹgbà ń bẹ lọ́wọ́ ayé ayé ò ní fẹ́ gbá wọn nà yín ìyá ń bẹ lọ́wọ́ ayé ayé ò ní fìyà wọn jẹ yín ẹ̀yin ni mò ń bá wí gbogbo ẹ̀yin tẹ́ ń sàmì ẹ̀yin ni mò ń bá wí gbogbo ẹ̀yin tẹ́ ń fetí kó ọ̀rọ̀ mi ibikíbi tó bá wù kó wà lónìí mo béèrè fún orí ọ̀fẹ́ ọlọ́run ìrànlọ́wọ́ rẹ̀ tó kọjá ọdún èèyàn ó yá kó dìde fún ayé yín mo gbàdúrà fún president wa mo gbàdúrà fáwọn gómìnà àtàwọn sẹ́nétọ̀ ohun rere tí ń bẹ níwájú yín yìí yóò bọ́ sí yín lọ́wọ́ ẹgbọ́ eléyìí lẹ́nu mi àánú júdà yóò mọ bá yín ṣiṣẹ́ orí ọ̀fẹ́ ọlọ́run nínú ayé yín yóò máa pọ̀ sí bẹ́ẹ̀ ló máa rí gbogbo ẹ̀yin soldier of Christ pátápátá ọjọ́ Monday ó ní ìpàdé soldier of Christ ní orí òkè inú ọmọwọ̀ ní ìlú apàtẹ́rẹ́ àwọn wo là ń pè ní soldier of Christ number one gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún Kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ orúkọ Kristi tó fún yín láti yanjú ogun náà number one àwọn ìránṣẹ́ ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè number two gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ Monday yẹn èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ Monday orí òkè ló mọ wọ̀ nílùú apàtẹ́rẹ́ gbé mọ́tò rẹ kó o máa bọ̀ síbẹ̀ láti ìwó road tẹ́ ẹ bá ti dé ìwó road ẹ wọ mọ́tò tó ń lọ sí Oyedeji ẹ wá sọ̀kalẹ̀ ní apàtẹ́rẹ́ orí òkè ló mọ wọ̀ ní Lagelu.

ma pari ni yan gagbagba na bi 20 feet ni so pe eni keni to ba jade to ba le mi e o ba mi ta ni o wa gba wa okunrin tin jade lati 40 days a le segun re 40 days yan gagare ojo yan gaga ni ja ma pari ti israeli o ba ti le jade si golayati ojo yan ni won so pa won e golayati won ti mu ile israeli ṣugbọn lakoko ti ireti won pin david gbe o ni ba e pa ile fun mi won ni to ba le pa david to ba le pa golayati ni a fun ni omo oba ọba ọdalẹ akọna rẹ meji ẹyin ara mi ìbéèrè rẹ gbogbo yín náà lè mọ tí dávidi àti gòláyàtì kí la wá fún dávidi lọgbọ tí gòláyàtì ṣubú kàkà bẹẹ ohun tí a ṣe fún dávidi ni pé wọn fẹẹ pa lójijì wọn lè káàkiri ó lo ọdún mẹtàlá nínú igbó níbi tá a ti ń lè káàkiri wá orí òkú tó gbé wáyé màmá mo pè yín mo gbàdúrà gbogbo ẹ ní àfibí sólóró nínú rẹ lónìí lórúkọ jésù ó yá kó jáde gbogbo ìwọ tó wá ti fi sú olóore máa gbọ ẹsẹ bíbélì méjì kan ó mọ lágbára ẹsà mo máa kà fún yín àwọn kan wà tó bá fún wọn lówó àló ti ṣẹlẹ sẹmínáàrì wọn bá fún lówó inú mi dẹ máa ń yọ sí ẹni ẹni o tọ́ba dẹ ti bèrè nǹkan máa dẹ fún bá bèrè kékeré máa rán sí ìbá bèrè ńlá máa rán sí igbó ìjọ kọlá ní ìgbówó lọ́wọ́ yín máa ẹ máa fún lówó mọ́ owó ológun ológun ni ojú mi mọ́ mo mi rí báyìí nígbà wá dẹ̀yìn ọdún méjì sọdún mẹ́ta ló tún padà dé ẹ̀jẹ̀ ẹ̀ máa bínú ẹ̀ mo sì sọ àmọ́jú ogun mà kó sì sọ ẹ̀wọ̀ sà náà aṣọ orí jẹ̀bí wà sà orí ló ṣe ṣùgbọ́n ẹ̀bí ònà gbélé ọlọ́wọ́ ṣùgbọ́n mo bí ọlọ́run ọba tí màá tó pé tó mà níbi tó ti sọ lóòótọ́ ṣùgbọ́n tí wọ́n ṣe kàfọ́ níbi tó ti gbólóòótọ́ pẹ̀lú ọkùnrin yẹn ṣùgbọ́n tó gbọ́ ọ̀tọ̀ ni tó fi sán olóòótọ́ ló jẹ́ pẹ̀lú obìnrin yẹn ọ̀tọ̀ ni tó fi sán iléeṣẹ́ yẹn ò gbàbọ̀ dé tiwọn ṣùgbọ́n tọ̀ ni tí wọ́n fi sán mo wá gbàdúrà lónìí ọlọ́run ti máa sá padà ló máa yá mi ó yẹ yóò bá mi sán padà fún ẹnìkan ń gbọ́ mi bàbá mi ò sán padà fún ẹwà wo nǹkan sà ẹyin máa wo nǹkan méjì tí máa mú kéèyàn ó regret téèyàn bá sóore nàmbà wán tó bá jẹ pé òun retí wípé kẹni tó sóore fún kó wá sàn padà gbọdá wà á regret o òun retí kẹni tó ṣe lóore kó ni wá sàn yọrí wọn lára sí àgbẹmọ́nà ò sí wọ nàmbà tù. Tó o bá gbóore tá tó o jókòó tì í ṣe tiẹ̀ bí ìyọ̀hún and leave the rest mọ́ jókòó tì í mọ́ jókòó tó rí sóòṣù ṣe tiẹ̀ kò mọ́ bọ́nà tiẹ̀ lọ. Nàmbà 3 tó o bá fẹ́ sọ ẹni tó o ṣe lóore bẹ̀rù rẹ̀ nítorí oore tó o ṣe o fẹ́ máa mú bí ajá ẹ̀sà ó ti tán eré a máa dibi lákòókò tí mo ti láǹfààní àti travel káàkiri àgbáyé mo dọ́gbó èèyàn olókìkí kan mo ní ẹrìn mi náà lọ́wọ́ kí n lọ South Africa kí n travel out of the country ẹgbẹ́ tí a sọ wọ́n ní máa connect mẹ́nìkan ní South Africa ṣùgbọ́n o pastor o bá ti lọ South Africa tó dé anything tí a bá fún ọlọ́run kájọ pin ni o ẹlẹ́ẹ̀kejì tó bá ti lọ South Africa tó dé gbogbo ìgbà tí n bá ti pè fún ministration o gbọ́dọ̀ máa wá o láti wá sí yẹsà ni mo ti gbọ́ nígbà mo kú mẹ́ta mo ní ilé ìṣerú ẹ̀wá wò ẹni tó fẹ́ mú mi lọ South Africa kò tí ì kọjá South Africa títí lónìí èmi ti lọ country 37 nígbà tá àmì ọlọ́run dé ti ní 2012 ni mò ń fagídí wá káàkiri ìbò dé 2018 àmì àánú rẹ̀ ó máa gbé sọ́dọ̀ tiẹ̀ náà ẹ wá wò mí sà ìwé òwe chapter 17 verse 13 ó ní ẹnikẹ́ni tó bá fi ibi ṣayire ibi kò ní kúrò lọ́dọ̀ rẹ̀ ìwé psalm 35 verse 12 ó ní ẹ sọ the same thing ẹni ó bá fi ibi ṣayire ó ní ibi kò ní kúrò ní ọ̀dọ̀ rẹ̀ ẹ wò mí sà má fi ibi sólóore àánú ràn ọ́ lọ́wọ́ má fi ibi sólóore mo wá sí abúlé ẹ̀gbá bọ́stọ̀ mo wá rí ibi ọ̀sán kékeré kan láàrin omi omi ti fẹ́ gbé lọ nínú gọ́tà ó lọ bí ọdún márùn-ún báyìí mo wá kó sínú gọ́tà àwọn èèyàn ní ẹ má kó síbẹ̀ mo ní mo fẹ́ ra igi ọ̀sán yìí lọ́wọ́ mo wá tú ti kóró ìdí ẹ̀ mo wá gbé jáde mo wá gbé wá sí orí òkè inú mọ́ ọ̀wọ̀ ìgbà tí mo gbé lórí òkè inú mọ́ ọ̀wọ̀ mo wá gbé ilẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan mo gbé mọ́bẹ̀ mo gbé omi sí mo ń tọ́jú ibi ọ̀sán kékeré 5 years ago ìwọ náà wá sórí òkè inú mọ́ ọ̀wọ̀ ẹ wá wo ibi lásán bó ṣe ń san oore fún mi padà ọ̀sán tó ń bẹ lórí rẹ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ó lé ní 100 meters ibi lásán ó ṣàjọ padà ẹ wò sà téèyàn bá wá mọ̀ pé bẹ́ẹ̀ ni igi ó ṣàjọ padà kákúkú máa sóore fún igi ó sàn ju ẹgbẹgbẹ̀rún ọmọ ènìyàn lọ ṣùgbọ́n sẹ́mi kì í fabi ṣàfibi sólóore ìbéèrè yìí ó dẹ̀ kó máa béèrè ní ọwọ́ ara rẹ̀ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi ọlọ́run bẹ̀rẹ̀ ẹgbẹ́ ìgòrúró kan ẹ pàdé mi lórí facebook mo máa wà lórí facebook ní agogo mẹ́ta àbọ̀ lóru ẹ gbọ́ dáadáa o ní ọ̀gànjọ́ òru agogo mẹ́ta àbọ̀ lórí no more war prayer mountain ní ọ̀gànjọ́ òru agogo mẹ́ta àbọ̀ sí agogo márùn-ún àbọ̀ ní ìdájí mo pè ní òru àwọn áńgẹ́lì bẹ́ẹ̀ náà ni lórí tiktok ẹ máa pàdé mi lórí tiktok lórí youtube àti lórí instagram ní bàbá àdúrà AK47 prayer mountain ẹjọ́ sà àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́
lẹyìn tí n bá súre fún yín tán ẹ ó fi òróró ni àná ìtì ara yín àti àwọn ọmọ yín ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́ ẹni tí ọ̀nà dímọ́ tàbí ẹni tí ń wá eré kan ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan àbò fẹ́ promotion pàdé mi òróró yẹn ni kò fi àná ìtì ara rẹ ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ yẹn lẹ́yìn yóò dára fún yín ẹ wò mí sà àfìdí sólóore pẹ̀lú gbogbo ṣẹ́ tí jésù ṣe lóore lórí rẹ gbogbo ìyá tí jésù jẹ́ lórí àgbélébù kí ló fi ń sá padà ìbẹ́sẹ̀ náà ni o tó nà lẹ́gbàkejì tẹ̀mí ò kì í ṣàfibí sólóore tíwọ kì í ṣàfibí sólóore asóore jẹ̀bi jésù mọ̀ sóore fáráyé ó kú nítorí ẹsẹ̀ wọ́n nà wọ́n pa lójú ẹ̀jẹ̀ méje jáde lára rẹ̀ ṣùgbọ́n àdìẹ́ ń

0: mo bẹ̀rù àgbà mo bẹ̀rù àgbà olúmídé mo bẹ̀rù àgbà o tí n bá lójú tí mo rí lójú ọjọ́ wa lánàá pé kò ní rọ̀ máa ní rọ ni o in fact mẹ́wàá ni mo ń yẹ ojú ọjọ́ wò kódà afẹ́fẹ́ ọ̀rọ̀ ọ̀gá mi gan ọ ní olúmọ ìtì báwo ni o ṣùgbọ́n èmi kọ́ lọ́rùn ni èmi kọ́ lọ́rùn ni kódà ẹ já tún yẹ ojú ọjọ́ wa léniwo nínú àmì tí mo rí nínú ìwòye àjọ tó ń jọ́bọ̀ ìwé ojú ọjọ́ tí wọ́n ta rista wọn ni ó ṣe ṣe kí ètò fún ní wọ́n ní kí aago mọ́kànlá àárọ̀ kó tó lùdẹ̀ ni yóò tún ṣe bẹ́ẹ̀ náà lọ́wọ́ ọ̀sán mọ́yànlẹ́ kí wọ́n ṣe òjò náà òjò yìí nìkan oòrùn yóò máa ṣe iṣẹ́ tiẹ̀ náà lábẹ́ ẹ̀dẹ̀ tún lè máa gbọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí òjò á máa kù gbogbo bẹ́ẹ̀ náà ló ṣe máa ṣe ní ọ̀la sátidé ẹ má ṣì ń gbọ́ òjò wúniwúni ni o ṣùgbọ́n bí mo ṣe ń ṣètò lọ́wọ́ ó yẹ kí òjò ti bẹ̀rẹ̀ sí ní fún ní ẹ̀pẹ́ àti ìpínlẹ̀ Ondo tí òjò wá tí ì fún ẹ̀ máa retí ẹ̀ láìpẹ́ kí ìtọ́sọ́rùn kó tó jáde gbogbo ibi dẹ̀ ni ọlọ́dẹ òjò yóò dé lọ́sàn-án ìní yóò kò tún di ọjọ́ ajé Monday lábẹ́ ọlọ́kan tó pàdé lórí ètò bójú ọjọ́ ṣe rí Bond FM ọpẹ́lọwọ́ Mr. Pilot ẹ̀ tó jẹ́ ọlọ́wọ́ bọ́tì àti akéde Balkis Ayébọlá lólóòtú Olúmìdé Ọlálérè Olúmàìtì lórúkọ tèmi Akọ́lá Jimoh.
1: Ètò ìre òwúrọ̀ ló gun orí afẹ́fẹ́ lórí ìkànnì yìí. Wòlíì Adéníyì Olópọ̀ Òkú ni yóò máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa. Bàbá ẹ káàárọ̀ sà.
2: Ogún màá ní fún Ọlọ́run òkè ọ̀run.
3: Alleluia.
2: Adá ni wáyé o ṣeun.
3: O ṣe Jésù.
2: Ìrìn àjò àyàn náà ni Ọlọ́run ní bá ní ẹ dúpẹ́ ní ọwọ́ rẹ̀.
3: O ṣe Jésù.
2: Ọba tí à ń pè lájò tó ń dá ìrìn rẹ̀.
3: O ṣe bàbá.
2: Ọlọ́run àwọn bàbá wa.
3: O ṣe Ọlọ́run.
2: Ẹgbẹ́ ọ̀gá Jésù.
3: O ṣe.
2: Ẹgbẹ́ ọ̀gá ẹ̀mí mímọ́.
3: O ṣe o.
2: Ẹgbẹ́ ọ̀gá mẹ́ta lẹ́kọ̀ọ́.
3: O ṣe o.
2: Ọlọ́run Abrahamu o ṣe o.
3: O ṣe Jésù.
2: Ọlọ́run Isaaki o ṣe.
3: O ṣe Jésù.
2: Ọlọ́run Jacob o ṣe.
3: O ṣe Jésù.
2: Ọlọ́run tí ipa rẹ̀ kan gbogbo.
3: O ṣe bàbá.
2: Wọlá gbéga o.
3: O ṣe Jésù.

0: Facebook tàbí Mercy Monday TV on YouTube. Torí náà owó mi yóò lé ní aago mọ́kànlá rẹ̀ lọ́jọ́ ní ọ̀dà mi. Ẹjọ́ pàdé rẹ̀ ní aago mọ́kànlá. Bí ẹ ń gbàdúrà fún ọ ní òní Friday. Lágbára Ọlọ́run ó wà ní ńlá.
1: Mi.
0: Orí ògo rẹ wà ní sọ̀kalẹ̀.
1: Mi.
0: Ayé ò ní ràn ní o.
1: Mi.
0: Èdè ọ̀tá ò ní yíra mọ́ lórí ọ̀rọ̀ rẹ.
1: Mi.
0: Wàárọ̀ náà lọ.
1: Mi.
0: Wàárọ̀ náà lọ.
1: Mi.
0: Òdìmọ̀ kò jí ọkà.
1: Mi.
0: Ẹni takọ̀ yóò ṣubú.
1: Mi.
0: Ẹni bọ́ ọjà ò ní rí mọ́.
1: Mi.
0: Ó gbàgbé o, Olúwa ló máa pa ọ́ lẹ́rìn. Wàá bẹ̀ ọ̀rọ̀ mi náà ni.
1: Mi.
0: Mo ní wàárọ̀ rìn.
1: Mi.
0: Mo ní wàárọ̀ rìn.
1: Mi.
0: Mo ní wàárọ̀ rìn.
1: Mi.
0: Ó ti rí bẹ́ẹ̀.
1: Mi.
0: Jésù Olúwa.
1: Mi. Mi. Mi lórúkọ Jésù.
2: Ẹ mọ̀ pé fún àdúrà. Bá ti ń parí ètò.
0: 070-4912-3572.
3: Ètò eré òwúrọ̀ ni ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ fún yẹn láti ilé iṣẹ́ ìránṣẹ́ Love of Christ Chapel International. Bàbá wa Adéníyè ló pọ̀ kù ni wọ́n fi oúnjẹ mi bọ́ wa. Àánú Ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀. Kí Ọlọ́run kí ó bùkún fún yín. Jésù lolúwa.
4: Band F-

0: ti gbọ́ rárá ti fèsì wọn ní nítorí ìbò gómìnà ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọn ní ẹgbẹ́ òsèlú apc ń bẹ orí yọ sórodo ní àbúrò ní àjẹkẹ ẹgbọ.
1: ó dá látàrí ọ̀rọ̀ òṣèlú náà ní 2027 jẹ́jẹ́ mọ̀ pé ẹgbẹ́ òṣèlú pdp máa ti ń fọnre láàárọ̀ tẹ̀lé wọn ṣe kò sáà ṣe iṣẹ́ mọ̀ wípé àwọn kan kúrò bẹ̀tẹ̀ rò pé ẹgbẹ́ òṣèlú pdp ó ti kú ó ti jíǹde báyìí kódà ẹ máa gbọ́n pàtó àwọn bá taari orúkọ àwọn tí yóò dúró sí kan àbí kejì láìpẹ́ láì jìnà.
0: ẹ jẹ́ máa fura ìfura nùgbà pásọ̀ fura pásá jánàjò fura àjájì bọ́lẹ̀ ọba fura àfàìmọ̀tẹ́ ọmọkùnrin ní ìpínlẹ̀ èkìtì ẹ̀fọ́ àbẹ́ẹ̀dì alápatà sáyàwó rẹ̀ wọ́n ní ilé ọ̀rẹ́ bàbá ìyàwó rẹ̀ náà lọ́pàá sí àwọn ọlọ́pàá ti mú.
1: ọba kó sànú wa látàrí ìwakùsọ ipò wa ǹjẹ́ ìmọ̀ pé ìjọba àpapọ̀ ìgbésẹ̀ kan tó nípọn bí awerin láti wọ́n ọ̀nà àbáyọ sí bó ṣe ń ṣe ṣégeṣége tí ó ti dúró dáadáa tí ó máa jẹ́ ìrọ̀rùn fún àwọn aráàlú.
0: akíkanjú òdodo tìlẹ́yìn ló pọ̀ ilẹ̀ amẹ́ríkà tari irinṣẹ́ ìgbàlódé fún àwọn jajagun ilẹ̀ wa nàìjíríà àjọmọ̀ ṣiṣẹ́ papọ̀.
1: ilé iṣẹ́ dangote máa sọ láàárọ̀ tèmi ó lè lọ fọkànbalẹ̀ dídùn lọ sóòsò ètò kọ́tọ̀ fẹ́ gbé yóò máa jẹ́ ìrọ̀rùn fún tọ́lé tàlejò lórí ọ̀rọ̀ epo bẹntiró.
0: lórí ìdìbò fún ti orílẹ̀-èdè wa nàìjíríà ní ìpínlẹ̀ ọ̀sùn sẹ́nẹ̀tọ̀ fadans wọn pè ń ṣàkíyèsí lórí ọ̀rọ̀ tó kún sọ ní kò pẹ́ torí pé ẹyin lóhun tó bá ti bọ́ sílẹ̀ ọmọ fọn ká
1: ni. wọ́n ní ọjọ́ gbogbo náà ni tó kan bá náà ni tó lóhun jẹ́ ẹ̀mọ́ pé àwọn ológun aṣẹ́ takuntakun olórí àwọn afẹ̀míṣòríìsì tó dùn mọ̀rùmọ̀rù àti àwọn obìnrin kan tó ń ṣalátìlẹ́yìn wọn pẹ̀lú àwọn òjò náà ni àwọn ológun wọn ti tẹ̀ báyìí o.
0: owó epo ẹ mọ̀ fowó epo ṣàwájà alátúnjì owó wọn nílé iṣẹ́ epo nnpcl aná ti ṣe àgbàlẹ̀ petrol station ti wọn náà tọ́jọ́ pé tẹ́ni-tẹ́ni àjẹgbọ́ ẹ̀ náà láàárọ̀ yìí.
1: ó dáa tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹgbẹ́ òṣèlú apc nípínlẹ̀ èkó máa ti jà tàdàgbà náà ti ṣetán láti bẹ̀rẹ̀ ìpolongo káàkiri láti jẹ́ kí ẹgbẹ́ òṣèlú apc máa ipò ààrẹ nípò gómìnà ni àtàwọn tó lọ sílé ìgbìmọ̀ aṣòfin àti ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin wa kí ó so èso rere o.
0: gómìnà ìpínlẹ̀ anambra lórí ètò ìdìbò ṣe ìdìbò ilẹ̀ wa nàìjíríà wọn aṣojú ọlá mẹ́ẹ̀ tinubu egbò tí ó gbẹ̀ kọ́ tó gbòdògì ó sọ wọn o.
1: nígbà tí peter obi jẹ gómìnà ọdún mẹjọ ní ìpè bá ń ṣàlàyé bí abilé rè kí ni àwọn nǹkan tó ṣe tó láwọn tó wà ní ìpínlẹ̀ anambra wọn ní àwọn lásìkò tẹ ṣé irú eléyìí ló máa wá dupò ààrẹ mi kọ́ mo sọ ẹ gbọ́dọ̀ tẹ̀lé kí ló dé tó fi sọ àti nǹkan tó fà á.
0: ẹ ń bá fẹ́ dàgbà kó gbọ́dọ̀ lọ́wọ́ arúgbó ní ìpínlẹ̀ Ondo àwọn tó jẹ́ bẹ́yìn tì lẹ́nu iṣẹ́ ìjọba àwọn olùkọ́ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọ́n ń tan sára sí gómìnà tiwa díẹ̀ tó ní nǹkan nìkan lórí bílíọ̀nù mẹ́ta ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ tó sọ fún.
1: ọ̀dà náà tó bá jẹ́ ní ìpínlẹ̀ èkó ni ẹjẹ́ ká kọ́kọ́ dúró níbẹ̀ ǹjẹ́ mọ̀ pé ìjọba ìpínlẹ̀ èkó máa ti gbé ìgbésẹ̀ tó nípọn bí awerin lórí ọkọ̀ blc àti àwọn kọ̀ọ̀kan bí wọ́n ṣe máa lọ ní ìrọwọ́ ọ̀rọ̀sẹ̀ tó yẹ pé tó bá fẹ́ sọ pàápàá jùlọ àwọn agbófinró àwọn ló máa wọ̀ ọ́ lọ́fẹ̀ẹ́ ló fò.
0: olúlẹ́wọ̀ àbújá wọ́n tún ṣe àgbẹ̀ kankan nípa ètò ẹ̀kọ́ lẹ́wọ̀ nàìjíríà pàápàá jùlọ lórí ìwé àjàkọ.
1: nípínlẹ̀ rivers ń jẹ́ mọ̀ nígbà àwọn ìṣàkóso tó rí sí ọ̀rọ̀ bí gbogbo ó ṣe lọ tí ò ní sí wàhálà pàápàá jùlọ èdè wọ́n máa ti lọ sọ́dọ̀ gómìnà ìpínlẹ̀ náà láti wọ́n ọ̀nà àbáyọ ẹni níbi ni tó ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ náà láti wọ́n ọ̀nà àbáyọ sí o.
0: bákan náà ní àwọn ẹ̀sùn àrìnyè lójú pópó frsc wọ́n ti bẹ̀rẹ̀ sí gbà àwọn ẹ̀sẹ̀ o pàápàá jùlọ ní ìpínlẹ̀ ẹ̀bọ̀yì ọba àjọmọ ọbẹ̀ ọba àjọmọ ọbẹ̀ ọmọ nàìjíríà.
1: wọ́n ní tọ́mọ ẹni bá dára káàrí àṣọ ànífiṣayá látàrí pé kí ni bí gómìnà òtún ti gómìnà ìpínlẹ̀ òtún bó ṣe ń sọ yẹn bá sí òtún bó ṣe ń ṣàlàyé láàárọ̀ tẹ̀lé wọ́n níṣẹ́ takuntakun tó ń ṣe gbogbo àwọn àgbààgbà ṣàkóṣàkó ní ìpínlẹ̀ cross river wọ́n náà máa ṣàtìlẹ́yìn fún láti wọlé sọ̀lẹ̀ lẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀.
0: iléeṣẹ́ aṣọ́wọ́dé lẹ́rọ nàìjíríà wọn lédò tí ń lọ́pọ̀ lọ́bọ̀ yóò san alábàápàdé ọdẹ lọ́kàn wọn kófìrí ohun ìjọ olóró ẹgbẹ̀ta ó lé mẹ́ta àsìgbà rí wọn gbẹ́sẹ̀ lé.

0: ti dára àgbà. Alhaji Adémisọ́lá Ọpẹ́lóyẹrú Food Canteen. Ìyá àbejì jẹ ló kí yín. Alhaji Gani Farouk-Din Fasco Furniture. Èyàn ọjọ́ bí ọdún 85 75 years of age lókè. Gbogbo ọjọ́ kọkànlá oṣù kẹsàn nínú ọdún 11th September láyẹyẹ ọjọ́ jì. Títọdún yìí sì bọ́ sọ́jọ́ Friday 11th September 2026 ní 35 Samuel Street. Àkójọ ìpínlẹ̀ Èkó. Gbogbo afẹ́nifẹ́ la fẹ́ kọ́ péjú pẹ́sẹ̀ síbẹ̀. Happy birthday to you, sir. Alhaji Gani-Din, aka Fasco Furniture. Ẹ̀mí yẹn ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Gbogbo yín kàn kò ní parẹ́. Èyí tẹ́ ń retí lọ́dọ̀ Ọlọ́run. A ṣe fún yín ní rọrùn. Ajàgbẹ́misọ́lá Ọpẹ́lóyẹrú Food Canteen. Ìyá àbejì olóúnjẹ lọ́dọ̀ Oyinlọlá Ṣàṣà ìpínlẹ̀ Èkó ló ń kí yín o.
1: Assalamu alaikum jama'a muslimi lokunrin ati lokunfena nabi wa muhammad denu ainu rahma international islamic society arisin national headquarters lo npe wa sibi ayeye ojo bi onise nla olodun won anama olid nabi celebration nibi ti ogoro awon eniyan ti ma para ife anabi bere anu ibukun ati imona lodo olorun oba lojo jimo ojo kejidinlogun osu kesan friday 18th september 26 bere lago mewa ale titi di owuro ojo keji ni madinatu rahmatina town along ikorodu itoki road near adama bus stop Ikorodu Fodila to Sheikh Mukhtar Ibrahim Dende Loni wa si ojo na Ritual Father of the Day Maulana Sheikh Muhammad Rabiu Adebayo Abdelmali Abalohoro Azakir Yusuf Olotu Mafi Ohun to Sipe Sezikiri fun wa lojo na labe olugbalejo agba Fodila to Sheikh Muslihuddin E Kale Jaye Bus of Fe ti o ma ko gbogbo eniyan ma wa nile epo oba sabo Ikorodu Ipinle Eko lago mejo ale ma
2: Àjọ tó ṣètò ìrìnàjò ní ìpínlẹ̀ Èkó fi ń tó gba àwọn tó nífẹ̀ẹ́ láti rìnrìn àjò lọ fún àjì 2027 ti rí pé àjọ tó mú tó ìrìn àjò àjì ní orílẹ̀-èdè Nàìjíríà ti kí owó tí wọn yóò san fún àjò àjì tọdún yìí jẹ́ 7,882,822 naira péré. Bẹ́ẹ̀ ni owó yóò fi gba fọ́ọ̀mù mo fẹ́ lọ sí àjì jẹ́ 20,000 naira péré. Látàrí gbogbo àwọn tó fẹ́ láti bá ìpínlẹ̀ Èkó rìnrìn àjò àjì gbọ́dọ̀ lọ san owó wọn sáwọn ilé ìfowópamọ́ tó abániṣòwò tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó 882,822 naira péré. Bẹ́ẹ̀ ni owó tí wọn yóò fi gba fọ́ọ̀mù mo fẹ́ lọ sí àjì jẹ́ 20,000 naira péré. Látàrí eléyìí gbogbo àwọn tó fẹ́ ti bá ìpínlẹ̀ Èkó rìnrìn àjò àjì gbọ́dọ̀ lọ san owó wọn sáwọn ilé ìfowópamọ́ tó abániṣòwò tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó nípa lílo bank draft kí wọ́n sì kọ́ báyìí Lagos State Muslim Pilgrim Welfare Board sórí rẹ̀ kódò di gbèdéke 30 oṣù kẹsàn-án ọdún yìí tí wọ́n ti dá sọ́nà ẹ tètè ṣe ká kó tó pẹ́ o. Bí ẹ bá fi àlàyé tàbí ẹ fẹ́ mọ̀ sí ẹ pé àwọn nọ́mbà wọ̀nyí 0706-6813 tàbí 0802-374373 olùkéde Ọ̀gbẹ́ni Abdulhakeem Agbẹ́ni akọ̀wé ìgbìmọ̀ arìnrìnàjò àjò ní ìpínlẹ̀ Èkó.

0: ẹ̀ kọ́ ń wá wàbí ni ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò ní kankan sọ ni o kàn dórí mọ́ọ̀mù àwọn olùbẹ̀ sí sọ̀rọ̀ má ti fẹ́ ní máàkì báyìí o máa sọ pé náà sọ nínà láàárọ̀ ó ní ẹ bá ń sọ fún òbí wípé 2027 tún bá gbára dì wípé kí ni ó tún jalulẹ̀ bó ṣe jalulẹ̀ ní 2023 ni o ẹgbẹ́ òṣèlú wa dúró níbẹ̀ wọ́n ní gbogbo àwọn ìgbésẹ̀ làwọn ti ń gbé àti ọ̀nà àbáyọ láti ṣèpolongo ẹgbẹ́ òṣèlú ebi sọ ní gbogbo àná àlámọ iṣẹ́ takuntakun tí ẹgbẹ́ òṣèlú náà ṣe pàápàá jùlọ ààrẹ ahmed tinubu tí wọ́n ṣe bó tẹ̀ jẹ́ pé peter obi ó nàka bù sí ààrẹ orí owó tírílíọ̀nù 16 trillion naira naira tí wọ́n yọ lórí ọ̀wọ́ tán náà fi pamọ́ lórí ọ̀rọ̀ epo oníbo náà ṣe sí pẹ̀lú sọ ọ̀tọ̀ lòsì ní gbogbo tí ààrẹ ṣe gbà tán ti di parẹ́ ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú apc wá fún lésì wọ́n ní kò sí nǹkan téèyàn ṣe béèyàn bọ́ ń gúnyán bọ́ọ̀lù yóò máa lọ́nà ní béèyàn sọ kò sọ ọjà yóò ní ọ̀rọ̀ tí ó ní gbogbo nǹkan tí ààrẹ ń ṣe ìjọba tó àdúrà púpọ̀ ló ń bàjẹ́ ó ní ọṣàfẹ́ gbìyànjú láti dupa bíi desperado wọn ló ṣàfẹ́ dupa ó ní ṣùgbọ́n gbẹ́gbẹ́ kó bó ṣe mọ̀ ní ìpínlẹ̀ anambra tó ṣe ọdún mẹ́jọ ẹ kọ́ tọ́ka sí nǹkan tó ṣe ní ọdún mẹ́jọ tó fi ṣepò gómìnà ìpínlẹ̀ anambra olúwa ní òfẹ́ dupa rẹ ní 2027 ẹjẹ́ abílẹ̀rẹ̀ ẹjẹ́ ó tọ́ka kọ́ ìlérí tó ń lé ẹjẹ́ kọ́ ní 2027 kàmí tó lè dérí jù ká tó ṣe káàmọ̀ wípé bóyá òótọ́ ni 2023 wọ́n ló jáwé olúborí pé 2027 sùmọ̀ wípé 2027 kọ́ ó tún lulẹ̀ gbé ìyẹn peter obi náà sọ fún ẹgbẹ́ sọ fún bó ṣe lulẹ̀ ní 2023 èmi kọ́ mo sọ ẹ lọ sínú ìwé ìròyìn ní vangard pọ́ǹchì gbogbo ẹ̀ ló gbé láàárọ̀ tèmi.
1: bẹ́ẹ̀ bá ṣe fọ̀rọ̀jú máa tò ní kájọ ọmọ ẹ̀kọ́ rẹ̀ wọ́n ní àríṣe làríkà ríkà bàbá rìgún tó kálu bá ṣe lórí ọ̀rọ̀ tán náà yẹn ó dà lẹ́yìn wọ̀la wọ́n ní ẹni tó bá súnmọ́ ọba pẹ́kípẹ́kí lọ́mọ ẹ̀rà tí lùkẹ̀rẹ̀ ọba sùn tá lọ́mọ ọ̀rọ̀ yìí ló jẹ́ kẹ́mi náà tún rólẹ̀ lọ sí ìpínlẹ̀ anambra gómìnà ìpínlẹ̀ anambra chukwuma soludo ló fi àkíyèsí àwọn onínàjà pé ká lọ fọkànbalẹ̀ ó ní ní agbára ọlọ́ba bí kudura ti la ẹ̀ ó ní sáà ẹlẹ́ẹ̀kejì fún aṣọ́jú bọ́lámẹ́ tinubu onírọ̀rọ̀ máa dé o wọ́n ní bàbá tí ń kárìn ìgboro ó ní ìrètí ìsọdọ̀ tó rí ní hope agenda tàṣọ́jú àmẹ́ tinubu tó kọ́ sí àgbékalẹ̀ rẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ láàrin ní orílẹ̀-èdè wa nàìjíríà ń sọ̀rọ̀ yìí ìyẹn ní alex ifueme square lánàá òde lórí ìtọ́rọ̀mọ́ ti àgbékalẹ̀ àwọn ètò ìròyìn lágbára tí wọ́n fi abilékọ noye soludo wọn ní bàbá rẹ̀ bá lọ́la kì í yá bọ̀rọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò oúnjẹ lóríṣiríṣi lọ́jọ́ pé àwọn tó wà nílà gúúsù lẹwà nìjà jẹ́ pé wọ́n jẹ àǹfààní rẹ̀ tó sì jẹ́ pé àwọn olùjẹ àǹfààní lọ bí ẹgbẹ̀rún 5,000 ní ìjọba ìbílẹ̀ 14 wọn lè tọ́rọ̀ pé ètò ọ̀gbìn náà wọ́n ní tún tarẹ̀ síta wípé bíbá ìṣẹ́ àbùṣe bùṣe wọ́n lè tọ́rọ̀ ti ṣe ọwọ́ ìpinnu tún tarẹ̀ sáà tó yẹ pé fún ìdí kan bí èkejì tó yẹ pé wọn ò rí kápọ́nlá ó ní gbogbo àwọn nǹkan tó yẹ pé àwọn àkójọ yìí ó ní aṣọ́jú àdúgbò ìrètí ìsọdọ̀ tó lọ́jẹ́ pé àwọn sàmúlò rẹ̀ tó náà sì mọ̀ pé sáà ẹlẹ́ẹ̀kejì wípé yóò rọrùn fún aṣọ́jú àlàyé tó dúpẹ́ aráyé ń fẹ́ wọn ó jẹ́ kí n di nation bákan náà balance ìròyìn ẹ̀rí níwèé nàìjíríà ti bùn ẹ̀ríkà.
0: nínú ìwé ìròyìn the punch ń rọ tèmi jẹ́ kọjá lọ sí ìpínlẹ̀ kwara jẹ́ ìmọ̀ pé ìjọba ìpínlẹ̀ kwara wọ́n máa ṣe tuntun láàárọ̀ tèmi látàrí pé kíni wọ́n ní àwọn òṣìṣẹ́ wọn ó jọ wọ́n lógún nípàdé yìí látàrí ètò ìgbéga tí wọ́n ṣe ní ìpínlẹ̀ náà lọ́dún 2025 tí àwọn tó gba ìgbà tó bẹ̀rẹ̀ sí náà ka àbùkù sí ìjọba náà pé ẹ̀tọ́ tó tọ́ fún àti àfikún owó pé àwọn gba ìgbéga ó yẹ kí wọ́n ṣe fáwọn lọ́dún 2024 wọn nígbà yìí ni wọ́n ń jẹ́ ìjọba ìpínlẹ̀ kwara máa gbé ìgbésẹ̀ yìí ó máa sọ lọ ní títò tọ́ná wọ́n ti taari orí ṣùgbọ́n àwọn ò tí ì rí òní lẹ́sẹ̀kẹsẹ̀ tán dẹ́ ríwẹ́ ẹni tó délé fún jẹ́ olórí àwọn òṣèlú ìpínlẹ̀ náà olúfúnkẹ́ ṣítù ló máa sọ oníjọba ìpínlẹ̀ kwara ti bọ́wọ́ lọ́jọ́ kìíní nínú oṣù tí a wà yìí lọ́dún 2026 wẹ́dẹ̀ sẹ́sà wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ àwọn fífún owó fún ìgbéga fáwọn òṣìṣẹ́ náà wọ́n máa ròpínlẹ̀ kwara pé ẹ má gbèsè ẹ̀gbẹ́ gbogbo nǹkan tẹ̀ ń ṣe láti jẹ́ kẹ́ ẹ lọ síwájú máa ṣe sí nígbà tẹ́ ẹ̀dẹ̀ ti gba ìgbéga ìgbéga mi tẹ́ tún máa gbà ẹ jẹ́ kí iṣẹ́ yín kó fi hàn wípé ẹ̀tọ́ fún ìgbéga náà bákan náà ló wá ra wẹ́ẹ̀bẹ̀ sí wọ́n ní ẹ má ṣe mẹ́ẹ́ o wọ́n ní gbogbo àwọn nǹkan tí àwọn kan gbà tó ti fẹ̀yìntì tán gbé ìgbésẹ̀ kan gbé tó yẹ pé àwọn tó wà nídìí iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ wọ́n ṣàtìlẹ́yìn wọ́n ní ìgbésẹ̀ ó kùdí ẹ̀ka tó wà ní ìpínlẹ̀ kwara ó ń gbìyànjú láti jẹ́ kí mùdùmùdù ìjọba tiwa kó kálé kókó pàápàá fún lọ fún àwọn tó ti fẹ̀yìntì àtàwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ ọjọ́ àlàmísì náà ni mo forí òkòkò sọdún láti bọ̀wọ́ lu owó tán béèrè fún àwọn tó gbàgbé ga iṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ kwara the punch ló sọ dímọ̀ láàárọ̀
1: tí. èwọ́n tún ti rọ́lẹ̀ súnmọ́ èdè náà láàárọ̀ ìwọ́n ní kọ́ wá jẹ sàrà ọ̀bálọ́jọ́ wọnú ipò ní ẹnìmọ́ ni àbíyọ̀ láfíà gínà ní àlàáfíà ẹ bá lẹ́kọ̀ọ́ gbogbo gbìyànjú àwọn ọkọ̀ yọmọ̀ pé ẹ̀kọ́ ṣe fọ́rọ́ sẹ́ torí pé ẹ̀kọ́ ni ìpínlẹ̀ ọ̀la mọ́ yáyẹn lò látọ̀dọ̀ gàrí láti bẹ́ẹ̀ lọ á sí àjálù mọ̀fù ìjọba àpapọ̀lẹ̀ nàìjíríà wọn ní òbí àtàlágbàdo àmọ̀ kú oríire ó náà wọ ọ̀pọ̀pọ̀ àwọn ètò lórílùsí ṣẹjọ́ pọ̀ nítorí sáwọn akẹ́kọ̀ọ́ lẹ́wà nàìjíríà àwọn fẹ́ ká ní àpẹ́ ní ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 2026 tàwà àkọ́kọ́ sísè ayéjọ́ ti òmìnira kí là ń pè ní òmìnira sísè takuntakun ọ̀rọ̀ nígbẹ̀yìn ni gẹ́gẹ́ bí alákòóso fún ẹ̀wà nàìjíríà nítorí kò jẹ́ dókítà túnjí aláwùsá ló pe àkíyèsí ó láwọn akẹ́kọ̀ọ́ ó mọ láǹfààní àti gba dátà lọ́fẹ̀ẹ́ o wọn ní díẹ̀ tó ní nǹkan oníkan ó ní 500 MB àbẹ́jọ́ padà 100 MB wípé free data láti ọjọ́ ní oṣù kẹwàá ó ní ṣùgbọ́n àyàfi tó jẹ́ kó wà níbẹ̀ ni pé àwọn tó jẹ́ kó ojú rí àwọn akẹ́kọ̀ọ́ ojú ọdún mẹ́rin wípé òní ńlá àǹfààní àti máa lọ síbi ẹ̀rọ ayélujára bá a sì ń pè àwọn sí àkíyèsí wọn ní adébíyòdó wọn ní kájá kan sára sí aṣọ́jú àlàmẹ́ ẹ̀tún wípé bàbá ń gbìyànjú lọ́pọ̀lọpọ̀ àbí já parí ẹ̀ wọ́n ní tọ́rọ̀ ti nẹ́fọ̀ọ́ tó pẹ́

0: ẹ̀yin olùgbé ìpínlẹ̀ èkó àkókò gbogbo tún ti wọlé dé o ẹ sì ti mọ̀ pé látọdún 1999 iwájú lọkọ ìtẹ̀síwájú lọ lágbo òṣèlú torí náà láti ń ké tọ́tọ́ sí gbogbo yín pé ẹ jẹ́ ká tún ṣe bí ká jáde ìdìbò fún ìdàgbàsókè ìlọsíwájú àti ìfọkànbalẹ̀ ká gbárùkùn tẹ́gbẹ́ òṣèlú APC bó bá dàsìkò ìdìbò ká dìbò ẹgbẹ́ òṣèlú APC ẹgbẹ́ afẹ́nifẹ́re káwádà ààrẹ Bọ́lá Ahmed Tinubu padà sípò ààrẹ ká dìbò yan ọmọwé kádùn Babafẹ́mi Hamsat àti igbákejì rẹ̀ arábìnrin Damilọla Sọnayọ́jẹ́ sípò gómìnà ìpínlẹ̀ Èkó bá dìbò fáwọn òǹdíje dupò Sẹ́nẹ́tọ̀ House of Reps House of Assembly lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC ẹgbẹ́ kan ṣoṣo tó nífẹ̀ẹ́ ìlú ká ilẹ̀ túbọ̀ dìrọ̀ fún gbogbo wa pátápátá àwọn òǹdíje dupò lẹ́gbẹ́ òṣèlú APC ni wọ́n kúnjú wọn o APC ló lè APC lọ́nà àbáyọ Honourable Dr. Abdulrasaq Balogun RFB former Chief Whip Lagos State House of Assembly and former CEO ES Lagos State City Trust Fund lonígbàwọ́ ìkéde yìí APC Progress.
1: You got to do that too.

0: tẹ̀síwájú ìpínlẹ̀ Èkó
1: ìtẹ̀síwájú lọ bá àṣẹgun tiwa
0: Hamza
1: ọmọntúnmọ́ntún kan
0: fún àǹfààní gbogbo wa ní ìpínlẹ̀ Èkó
1: ìbò fún Dr. Kadri Hamzat
0: gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èkó
1: lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú AT
0: PBAT KOH Diaspora Campaign Directorate
1: ló rán mi níṣẹ́ pàtàkì.
2: أعوذ بالله الشيطان الرجيم
3: ولله على الناس حجة من استطاع إليه سبيلا
4: السلام عليكم بو مسلمي تابا فرين رجو عجاتي ومراتو للافيا وشي باتاكي كما إننا عجي توني دي ولون توشي فوقتاتا وبالو assembly travels and toilet بون جفة ببا وبو منو كابا نشيتو إني عجو لسي لبما أولي واتو بالي رمبا لاتي لسي عج أو 2027 assembly travels and toilet limited تشيتو لجي ولجي وان عج فيسا flight ticket تراتو سوما عرب mo pe ki pe ki to fini loko bale onje ati gbadigba oko obukun oloye awon ebun loloko ojoko ziara lo sibi awon aye ami awon afa to dato won ma se wa ti fun wa ni gbogbo gba baba n bari e oni ti afani so je arch 2027 bako na ni edinwo discount wa feni to ba ri o ye kan si ise assembly travels and tours limited ni suit 337 ipaza mo bolaji bank anthony way ikeja ipele eko elo group leader 2303249 tabi 0708885 2341 www.assemblytravels.com Lori Takwa Gbaye Assembly Travels and Toast your ultimate travel partner.
5: Fẹ́lá ni ká ẹ play.
6: Wo tíbọ̀ ọkùnrin tẹ play jọ.
5: Ṣẹ́yìn ilé ìjọ ni ẹ̀ ń tiro ẹ̀ ń tẹ̀pa ẹ wá ń dá sọ́jọ́.
6: Dèrò ǹkẹ́ lẹ́nu ẹ̀ èmi ti sọ̀pá nù ijó alẹ́ òní ẹ dáyàn.
7: Ó kí ló fa tó tó nù.
5: Bàbá ẹ̀yin náà ti sọ̀pá nù. Ohun tí àwọn èso ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan egungun àti ẹran ara yín.
7: Dọ́gba tẹ́ níbẹ̀ gí lójú ṣe o mọ́ ló egbògi bàbá àgbàdúrà mi gbà mo sọ̀pá nù.
6: Ọlọ́run ló yọ mí lọ́wọ́ àní tẹ̀kọlùbà mo bọ́ lọ́wọ́ ara títa ọ̀rọ̀ sísọ mi ń já gaara báyìí tẹ́lẹsẹ̀ tó mọ̀ mí lè mọ̀ ìyẹn ti dàfi sẹ́yìn ewé ni kẹ́yàn máa ta gègé bí kẹ̀kẹ́ má rí Ọlọ́run gbà wá lọ́wọ́ ìsàn afini pamọ́ àwọn afini ṣẹ̀sìn ìdè mi já ojú tó bá ṣòfò ajẹ́gun wà lọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní nọmba 20 Amoka Street Bara bus stop off Abarajẹru Ikọtun Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0068216859 lẹ́ẹ̀kan sí 0068216859 dèrò ń pẹ́ kó o sì rìn ẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó o mú dọ́dọ̀ bàbá àgbà kó o náà lè sọ̀pá nù.
8: Mo ti bẹ̀rẹ̀ fún olùṣọ́ aláìmọ́pànilẹ́rin lákòókò àpéjọpọ̀ ìtorí ìlànà lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń sìn. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Tọ́lọ̀ ẹ̀kan lásán, àròyìn kankan ò sí lẹ́yìn ẹ̀.
9: Maggi Star ta ṣe látara ẹ̀wà sún. Wọ́n sà àbí chili àti kòlófì.
8: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
9: Maggi Star yóò sọ pẹ̀lú oúnjẹ tá a sì gan ara ọ̀tún ti sọ àkókò náà dàkókò mẹ́rin gbàgbé.
10: Aṣọ iléèwé, owó ìkẹ́kọ̀ọ́. Gbéná ibùsùn ń kọ̀.
11: Irú ibùsùn tí mo sì sí nílé àti ṣadé ni mo fẹ́ o. Mú kà.
10: Ó ti ń mọ. Jàre. Bá a ṣe ń ṣètò báwọn ọmọ wọn ṣe máa padà sílé ìwé wọn. Ẹ̀rọ ọmọ tó bọ́ sọ́nà àlàáfíà. Ó di dandan kó pe dìde nínú ẹ̀kọ́ rẹ̀. Àwọn tiẹ̀ jẹ́ mi pé ẹ̀rú jẹ́ ọ̀kan nínú tó ọmọdé nílò láti jáfáfá nínú ẹ̀kọ́ wọn. Lọ bí ibùsùn mú kà fún àwọn akẹ́kọ̀ọ́ láàyò lónìí.
12: Mucca, adding comfort to life since 1959.

0: pàápàá jọ tọrọ ti ní ké ó ṣe pàtàkì torí pé nǹkan lọ bákan ara àwọn tó jẹ pé ó tún sọrọ láti rí Abdulrasheed Olabisi tó jẹ pé gbogbo àwọn olùkọ wípé kí wọn máa ṣe sùúrù kí wọn sì tún ní ìfaradà láti máa kọ àwọn akẹkọọ nígbà tí wọn bá ń kọ wọn tọrọ ọmọ ti arabic ni tọmọ ẹdẹgbẹ ni tó sì rọ wọn ti yorùbá wípé gbogbo nǹkan yẹn wípé ó ṣe pàtàkì ẹ tó wá dé olùdá alimobau dr nasudin abbas awad ó jẹ pé pé ìdánilẹkọọ ọdún ló jẹ pé ó máa ń wáyé láti rí pé ìdánilẹkọọ lóòrèkóòrè wà fún ètò ẹkọ tó dé ó sì jẹ pé pé gbogbo àwọn tó jẹ pé ó kópa náà ló jẹ pé wọn mú ìwé ẹrí lọ ó ní ètò ẹkọ wípé ó ṣe pàtàkì àti pé àwọn iṣẹ tó bá gbà wọn lọ jẹ pé àwọn taari sí wọn wọn jẹ pé mọ fún gbogbo àwọn tó jẹ pé ó kópa nígbà tí wọn taari ìwé ẹrí fún wọn wípé kokini ọhún life and direct ni níjẹ ayé facebook tv tójú òkú jẹ 0802-276-4833 tàbí 0706-773-5162 ke o soro ke o soro ke o kun le sabo defe o tesaji
1: o da emi ti pada sinu we the punch laaro ti mo akojo lo si pinle kwara bo ba lawon pe ngba ti eto osilu ti wole bayi to ti kun wole don dada bayi je mo pe awon kan kuro ni egbe osilu kan lo ti bomi o ti je pe awon egbe osilu da ngba kan kuro ni egbe osilu gbe won le lo sinu egbe osilu apc ilu ti ye orin ti change ni pinle kwara latari pe kini pe awon kan to po ti won ma niye ni egbe ni awon ijoba abile kokan ni ijoba abile kan lo kan gome ti pinle ìpínlẹ̀ kwara tán kúrò ní ẹgbẹ́ òṣèlú all progressive congress apc sí ní ẹgbẹ́ òṣèlú pdp wọn mà ní tí ò bá ní ìjọba ìpínlẹ̀ jẹ́ fún olo nínú ọ̀rọ̀ tó jáde lọ́dọ̀ àwọn tó kúrò wọn ní ìjẹmọ̀ pé àwọn kọ̀ọ̀kan ní agbègbè gúúsù ìpínlẹ̀ kwara lọ́lá ṣùlù àti àwọn kọ̀ọ̀kan wọn ni wọ́n mà kúrò ní ẹgbẹ́ náà látàrí àwọ̀ tó ń wà lẹ́nu ẹgbẹ́ òṣèlú apc tán dẹ̀ gbìyànjú wọn ni wọ́n pe àwọn alákòóso àbájọ ní ẹgbẹ́ òṣèlú wọn ni ṣùgbọ́n ọ̀rọ̀ náà kò bọ ìlànà tó ń fẹ́ nípa àdí èyí bí ẹgbẹ́ òṣèlú náà ti kúrò tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ sínú ẹgbẹ́ òṣèlú ìdìbò padà sí báyìí ìyẹn ẹgbẹ́ òṣèlú wọn lọ ní ẹgbẹ́ òṣèlú pdp làwọn tún padà sí láti rọwọ́ pọ́nlá tí bòbá lọ sí 2027 nínú àwọn tó lọ ṣẹ́gun náà tí wọ́n sọ láàárọ̀ tì ní wọ́n ní gbogbo gbìyànjú àwọn láti rí pé ẹgbẹ́ òṣèlú ọ̀rí kankan pọ́nlá kan tẹ̀ ní ìfòfin àbí kejì tán àwọn oríṣìíríṣìí wọ́n ń dá àwọn olùgbé omi sanwó tí ọ̀nà kò bá kúkú dé tọ́nà kò bá dí ọ̀nà kò lè là nígbà ọ̀nà ẹgbẹ́ òṣèlú tó ti dí máwọn táwọn ọ̀rọ̀ náà bá yọ táwọn òrípò kankan mú àwọn ti kúrò ní ẹgbẹ́ náà lọ sínú ẹgbẹ́ òṣèlú pdp láti gbáradì láti ṣàtìlẹ́yìn wọ́n náà máa ṣàtìlẹ́yìn fẹ́ tó fi kọjá rẹ ilégbèmọ̀ àti ìyá lọ́gbà ẹ̀ sẹ́nẹ́tọ̀ Bukola Saraki ilẹ̀ ẹgbẹ́ òṣèlú tẹ̀ pé wọn káàbọ̀ ipe ẹ̀kaàbọ̀ sínú ẹgbẹ́ òṣèlú pdp nínú wẹ́rọ ìdè ló wà láàárọ̀ tì
0: mí. Ebi ń pa mí ọlọ́sẹ̀ ń polówó gbà tá a bá tí ìwé bọ́lá ṣe fẹ́ wẹ̀ta. Wọ́n ní àríṣe làríkàríkà bàbá rẹ̀ tó bá ṣe lórí ọ̀rọ̀ tán náà ni yóò dà lẹ́pẹ́ òkunú lọ́jọ́ pé a fi ń gbé tìta. Lọ́jọ́ kí n kọjá lọ sí agbègbè ìjọba ìbílẹ̀ tó tọrọ mọ́ ti ẹsẹ̀ kúkú. Lórí ìrètí ìsọdọ̀tun ìtọrọ mọ́ ti olóde náà ni àti ìrọ̀rùn tó pé alága asin tó pé ó taari sí àwọn tó kó ti dé àgbàlagbà àwọn arúgbó ní ọ́nà agbègbè náà. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ díẹ̀ nìkan ìrẹsì bíǹsì ẹ̀wà ni wọ́n ń pè ó gaàrí náà ògbẹ́yìn àti ẹgbẹ́ òkú owó lọ́jọ́ pé wọ́n taari síta. Wọ́n ní gbogbo ẹ̀gbogbo ẹ̀sìn iwájú tẹ̀yìn wò sáré lórí ìrètí ìsọdọ̀tun tí aṣọ́jọ́ lábẹ́ tó tó pé ó gbé kalẹ̀ títí ẹsẹ̀ kúkú ni ó lọ́jọ́ pé àwọn tó jẹ́ pé wà ní agbègbè sórí tó pé wọ́n jẹ àǹfààní wípé ọ̀pọ̀lọpọ̀ lọ́jọ́ pé ó ṣiṣẹ́ tó ti fi rúdú síṣẹ́ tó sì yẹ pé wọ́n fi rúdú síṣẹ́ wípé àwọn àgbàlagbà gbọ́dọ̀ máa tọ́jú. Wọ́n ní gbogbo ẹ̀gbogbo ẹ̀sìn iwájú tẹ̀yìn wò sáré lórí ìrètí ìsọdọ̀tun tí aṣọ́jọ́ lábẹ́ tó tó pé ó gbé kalẹ̀ títí dé ẹsẹ̀ kúkú ni ó lọ jẹ́ pé àwọn tó jẹ́ pé wà ní agbègbè sórí tó pé wọ́n jẹ àǹfààní wípé ọ̀pọ̀lọpọ̀ lọ́jọ́ pé ó ṣiṣẹ́ tó ti fi rúdú síṣẹ́ tó sì yẹ pé wọ́n fi rúdú síṣẹ́ wípé àwọn àgbàlagbà gbọ́dọ̀ máa tọ́jú wọn ní oṣù tó lọ jẹ́ pé wọ́n ń taari nǹkan síta lóòpópónà sí òpópónà kan náà níjọba kí wọ́n lè bàa jẹ àǹfààní rẹ̀ ẹ tó jẹ́ apex alága apc fún apex torúkọ jẹ́ apostle peter oyewusi òun náà fẹ̀mí rẹ̀ fún alága àjọ àbílẹ̀ sọ́wọ́ alàgbà asimi o oníkòsẹ̀sẹ̀ máa ṣe o bákan náà tó kan sára sí àwọn tó fẹ́ díje fún nǹkan kan tàbí ìkejì pé alága asimi gbìyànjú lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú àtìlẹ́yìn tọrọ mọ́ ti ká máa fún àwọn tó yẹ pé ọba fẹ́ jẹ àǹfààní wọn lẹ́yìn tó jẹ́ alága apc tó gbẹ̀jẹ́ pastor adémọlá adéfàlújọ olíza wípé àwọn náà ò gbẹ́yìn tó yẹ pẹ̀lú àwọn alága fún ti wọ́ọ̀dù nípa ọ̀jọ̀ kan wípé gbóríyìn fún ọ̀nàrìbù asimi o lórí ìgbésẹ̀ tó yẹ pé ó gbé fún àwọn arúgbó wọn lẹ́yìn tó tún wá jẹ́ apex woman leader fún ti apc olóyè abilékọ abọ́sẹ̀dé ògúnlàjà òun náà fẹ́mi rẹ̀ pé asimi ọ̀sẹ̀ ti máa ṣe oore bẹ́ẹ̀ o wípé ìyẹn débẹ̀ odò wípé wọn sì gbóríyìn fún pẹ̀lú àtìlẹyìn supervisor special advisor láìgbàgbé hod fún ètò ohun ọ̀gbìn ọ̀nàbù afis rahim ọ̀nàbù wahid bello ọ̀gbẹ́ni ajigboyo bafemi àti early welfare team alága asimi wípé wọn gbìyànjú lọ́pọ̀lọpọ̀ orí àwọn kan tó pinnu tàbí síta tó wá jẹ́ igbákejì alága ọ̀nàbù taiwo ọ̀jọ́mu láìgbàgbé right ọ̀nàbù túnde james oyeyiola àti àwọn lọ́gàlọ́gà àti àwọn kánsílọ̀ jẹ́ pé ó wà níkàlẹ̀ lórí ìgbésẹ̀ tó yẹ pé asimi gbé o àti tó jẹ́ olùdarí fún àwọn òṣìṣẹ́ náà òun náà ò gbẹ́yìn nítorí pé jẹ́ ọ̀nàbù ayọ̀dẹ́lẹ̀ kúkà ọmọọba sadiq adíẹ̀sọ àti bẹ́ẹ̀ lọ ní agbórin àti alhaji bariu akeosure láìgbàgbé pastor fẹmi taiwo àti bẹ́ẹ̀ lọ fún ìtọ́rọ̀ mọ́ ti alàgbà asimi kí wọ́n gbìyànjú o lọ́pọ̀lọpọ̀ bí wọ́n ṣe sí ni wọ́n máa yí wà padà fún wọn ní ìṣẹ́ bọ́dẹ́ bẹ́ẹ̀ ó mọ̀ tẹ̀ sí

0: Quaker Oats, much more goodness. Now in a new pack.
1: Mami, tẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan-an.
2: Ó lè wọ́n lójú lọ́wọ́ sọ, ṣùgbọ́n lílo toilet cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
3: Bẹ́ẹ̀ni o, máa pa àwọn kòkòrò àìfojúrí dé àbòbò ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo toilet cleaner.
4: Mo fẹ́ rárá mọ́ bí.
5: Ẹni o ya e tetile ko eyin bi ati alagbato ojo ola wa ni awon omo wa o se fe ki awon omo yin gba eko to ni dara fun ojo ola rere labi awon oluko to ni imo ati iriri pelu ayika to dara fun eko ti o ba je be e ma bo ni ile iwe Golden Anchor ile iwe to ko mo leko to yi ko pelu eto eko igbalode Golden Anchor wa ni Lady Luck Bariga Sumulu ni ile Eko awon obi yi ti won ni omo ni ile iwe yi so bi won se gbadun ile eko na to owo ibanisoro won ni 08033554744 tabi 09053867856 09053867856 Golden Anchor.

0: tó mọ́ bẹ̀rẹ̀ fúnfọ̀ ìwà tó lọ́wọ́ tí a rí dájú wípé àwọn àkókò ìlú ìròyìn kò ní sí ìbànújẹ́ kà sí www.salamalliance.com.ng láti rìn sí i. Salam Alliance, pẹ̀lú ìgbésí ayé pẹ̀lú ìlera.
1: Alimoso Community Fiesta Alimoso Day 2026 gbogbo ènìyàn lápè ìtajọ dáwọ́ ọ̀dùnmú kájọ ṣàjọyọ̀ ìṣọ̀kan ìtẹ̀síwájú

0: orílẹ̀-èdè Nàìjíríà jàjàbọ́ kúrò lọ́wọ́ ibà. Ìjọba àpapọ̀ Nàìjíríà, ìjọba ìpínlẹ̀ Èkó àti àwọn alábàáṣiṣẹ́ wọn lórí ìdènà ibà ló mú ìkéde ìwáṣẹ́ tí gbọ̀nyìn.
1: 7 a.m. Every great morning starts with Quaker Oats. New look, much more goodness.
2: 92.9 Band FM
3: 92.9 Mo ti bẹ̀rẹ̀ fún olùṣọ́ láìmọ̀ pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ó tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó ní òní àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́lẹ̀ kan lásán, àròyìn kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi starter àti látara ẹ̀wà sóyà, àlùbọ́sà àbí chili àti kòlófìrì.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi starter yóò sọ gbogbo oúnjẹ tá a sì dun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mẹ́rin gbàgbé.
3: Ó yẹ sọ fún mi kí

0: tó ń mọ́lọ́mọ́ ó wà ní ìwọ̀n 90 mL, 318 mL àti 1 litre ní Aladdin Strawberry àti Plain Sweetened. Peak, reach for your peak.
1: Ìfẹsowọ́pọ̀ Bond FM lógbòde. Ìfẹsowọ́pọ̀ Bond FM lógbòde o. Kolokolo jọba nínú ahéré. Òṣùpá tọba láàrin ìràwọ̀. Kò sẹ́ni tó lè sáré jù lẹ́lẹ̀ lọ.
2: Bond FM 92.9.
1: Ìrírí wa ga ó sì papọ̀ mọ́gbọ́. Ẹ ṣá mọ àtẹ̀lé wa kà lọ òkè.
2: Gẹ́rẹ́rẹ́ lágbẹ́ ẹgbẹ́ àkọ́kọ́ ẹlẹ́yìí gẹ́rẹ́rẹ́.
3: Bẹ́ẹ̀ ni ó gẹ́rẹ́rẹ́ òun náà ni àgbẹ̀ ẹwọ́ kọ́kọ́ ẹ̀ lẹ́yìn Bond 92.9 kókó inú ìròyìn tó ń tẹ̀síwájú. Mo tún ti bọ́ sí agbọ́lọ́ òṣèlú láàárọ̀ tèmi nínú ìròyìn The Punch. Mo máa fẹ́ kọjá lọ sí ìpínlẹ̀ Bauchi. Ǹjẹ́ jẹ́mọ̀ ìpínlẹ̀ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC wọ́n máa ti sọ láàárọ̀ tèmi pé àwọn máa bẹ̀rẹ̀ sí ṣe ìpolongo ojúlé sójúlé láti ṣàtìlẹ́yìn fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti wọlé lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ní 2027 tó ń bọ̀ nínú ọ̀rọ̀ tó jáde láàárọ̀ nínú ìwé ìròyìn ẹni tó jẹ́ agbátẹrù ètò náà ní ìpínlẹ̀ Bauchi Muhammad Awalu ló máa sọ nímọ̀ ní ọjọ́ Àlàmísí nígbà tó ń bẹ̀rẹ̀ pé ìpolongo náà máa bẹ̀rẹ̀ káàkiri ojúlé tó jùlé ní gbogbo ìpínlẹ̀ Bauchi láti jẹ́ kí ẹgbẹ́ òṣèlú APC kó rọ́ ń kọ́lá. Ó ní kò ṣe ti parí nìkan gbogbo àwọn ipò gómìnà àti ilé-ìgbìmọ̀ aṣòfin náà máa ṣe ìpolongo lé lórí. Ó wá rọ gbogbo àwọn ẹlẹ́nu lọ́rọ̀ àwọn tó mọ̀ ti fún ìtọ́jọ́ nínú ọ̀rọ̀ òṣèlú pátápátá nínú ẹgbẹ́ òṣèlú APC láti ṣàtìlẹ́yìn fún gbogbo ìpolongo tó ń fẹ́ ṣe kó lè ṣe àṣeyọrí o. Bákan náà lọ́rọ̀ gbogbo àwọn ẹlẹ́nu lọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà láti má ṣe rẹ̀wẹ̀sì nínú ìbẹ̀rẹ̀ ìpolongo fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti wọlé lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí Ààrẹ ní 2027. The Punch ló sọ nímọ̀ láàárọ̀ tèmi.
4: Kòkòrò ilé sábà rẹ̀fẹ̀ náà lọ́jà kó ń tẹ̀ síwájú ọ̀yẹ́ kọ́ ọmọ mi pé Rugged Morufu ló bá ka kókó mi sí ìfago seré aago méje ti kọjá ìṣẹ́jú mẹ́rin. Ọ̀yẹ́ kọ́ ọmọ ojú bá ti ń ṣẹ́jú sí bàbá ṣẹ́jú sí yàn ìbàdàn ní fi gbogbo ọ̀rọ̀ sọ̀rọ̀ sọ ti yọ ọdún ìsìn ìlà kò burúkú wà jẹ́. Kókó ń tẹ̀ síwájú ìlú onígbàgbọ́ níbi tá a wà yìí ó tá à ń wá àwọn ìròyìn wa tegbòtegbò ọ̀ gbọ́dọ̀ kọjá lójú ọba kọ́ ọmọ kí ọba torí pé baálé ló délé baálé ló ládùúgbò ọba lónìlùú lábẹ́ ọba Adéyẹ kókó ń tẹ̀ síwájú aago ṣẹ́gun gbélé bàbá alágun sọ wọn ló bà rí ga dúpẹ́ lọ́wọ́ yín o bákan náà lórí àríwá kó àtúndò ṣe tìbí mú sí gbórí ẹ gbórí ẹ ìdá kò burúkú ọjà dúpẹ́ fatih karim nasfat adúpẹ́ lọ́wọ́ yín o ìdímú club ìmọ̀ àfàtà àbẹ̀gàfà ó ṣe lèdí lánàá òde omi gbóná ṣe pàtàkì o àti ìṣe pàtàkì o
3: àti ìṣe pàdé lórí ẹ̀
4: ìṣàkó ọmọ ìgbẹ́kẹ́ ní ẹ̀ àwọn ọmọ.

0: Bond FM 92.9.
1: Kó tó di pa lọ sí abala àgbéyẹ̀wò láàárọ̀ yìí, àwa la ń ka tẹ́lẹ̀ ẹlẹ́ni agbọ́dọ̀ kà sí wọn ní ká lábẹ̀. Lórúkọ DLO wa, ọmọbabìnrin Adénìkẹ̀, Wúrọ̀lá Adégòkè, akàwé Kadídùn. Lórúkọ Gíwá iléeṣẹ́ wa yìí, Ọ̀gbẹ́ni Gbẹ̀ngà Fátìlé. Lórúkọ Gíwá Àná, Ọ̀mọ̀wé Wahab Alade Akọ́sílẹ̀. Lórúkọ gbogbo àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ Rédíò Nàìjíríà Káfọ̀tà àti gbogbo àwa pèdèpèdè là ń láǹfààní láti fi kí ọ̀kan nínú wa Abubuwasiu Salahuddin ọmọ tó mọ kọ́lọ̀ olóòtú ètò wa ètò yín Kwara Tata àbí ọmọ Kwara Tata òní ni ayọjọ́ òbí rẹ o àṣẹ yìí sàmọ́dún àsàmọ́dún sẹ́ẹ̀mí bó bá lu gbọdún láyé èmi ló fi ṣe o. Wàsí Sọláwọ́dé ọmọ tó mọ kọ́lọ̀ àtẹ̀bú àtẹ̀pẹ́ náà ni ẹ̀ṣẹ̀ tẹ́ ọ̀rọ̀ kódà gbogbo àwọn ẹgbẹ́ apèdè ilẹ̀ Yorùbá lábẹ́ alága bí ti ambassador Isa Irọ́ ní ká máa kí ọ̀tọ́wúwà rẹ̀ já láì gbàgbé ètò tó já rẹ̀ ẹgbẹ́ apèdè ní tó àlàdé bàbá ìsìn ní ká máa kí ọ̀pẹ́. Wàsí Sọláwọ́dé ọmọ tó mọ kọ́lọ̀ jẹ́ kí Nandi Dọ́ wà ń bẹ̀. Bákan náà ni kọ̀ǹtrólà wa dókítà ọ̀nàrí dókítà tó jẹ́ Ọlálékan Ògùn Adélẹ́wọ̀ oníkálàsì ròyìn ká ṣe pé happy birthday to you Abdulati Ọlámilékan Àrẹ̀mú LLMP tó bá ń gbọ́ Barakat Abike Ọláìtàn ọmọ Sàkà ló ní kí a máa kẹ́ pé ó sọ pọ̀lọpọ̀ ọdún láyé àti ní àlàáfíà ara ìgbọ́dún èmi náà lọ jẹ́ pé ẹ fi ṣe ní agbára ọlọ́ba sí ní kájísẹ́ láàárọ̀ ìlákòótán wọn ní bàbá wa Alhaji Ganiu Farukudeen òní ni ayọjọ́ mi ọdún márùndín ní ọgọ́rin 75 years ní òpópónà Samuel ní àkó wọn jẹ tẹ̀bá ń gbọ́ ẹtọ́ jẹ́ ìyá sáadà ẹgbẹ́ àpèrè Alhaji Alimotu Sadia Ọpẹlọyẹmí Ológun Ibi ìyá àgbèjì ìyá Àbàdàn ní òpópónà Yìlọ́lá ní sàsà Alábẹ́ba Nasrudeen Ògúnrò Ògúnrò ní ká máa kí ẹ pé bàbá ẹsọ̀gbọ́n ọdún ó sì rí lọ́dọ̀ mi ìbàdàn jíṣẹ́ tó yẹ ká jẹ́ láàárọ̀ tó máa ka ń tọ́
2: bá nípa ọ́ ọ̀dà látàrí àgbéyẹ̀wò àtàárọ̀ tèmi wọ́n ti tẹ̀lé lọ́pọ̀ ọ̀dà Nasrudeen Àgbàbá Túndé Ògúnrobí Akínlọ́wọ́ Oríṣàṣà ti ìlú Ìṣàṣà onídàrúkọ lẹ́ẹ̀kan ní Akọ́ọ̀dà Jimoh tèmi wọ́n ní orí bíbẹ́ kọ́ ní ògùn orí fífọ́ o wọ́n ní ìjọba ìgbésẹ̀ tíjọba gbé pé ẹnikẹ́ni tán bá ti mú tó wà ìwà bàjẹ́ gbà ni kéèyàn fẹ́ gbẹ̀mí ara ẹ̀ lójijì tí ò da kọ́ máa fún lẹ́wọ̀n ọdún kan tí ẹ̀kan kó ju ọdún kan lọ torí wà bàjẹ́ ni.
1: Alhaji Musbaudeen Oladibeji Ogunbọna wọn ní bàbá àdínní Isaac Boss ní Egbe wọn ní ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà yóò sọ kò sọ lọ́mọ fi wèrè dán wa wò tá a bá ti rí àwọn kan tó yẹ pé ó dàbí pé síkọ́síkọ́ ó ń ṣe sí wọn ní agbárí káwọn fi tó ìjọba létí àtúnṣègùn òyìnbó àtúnṣègùn ìbílẹ̀ ẹ̀pà fitímọ́lẹ̀ tẹ máa tọ́jú wọn o èèyàn sì má máa ro nǹkan tó bá ti ń ro nǹkan ẹ jẹ́ kó níyàn ní ọ̀dọ̀ tí ó máa fún ní ìmọ̀ràn ẹ sọ láàárọ̀.
2: Aṣíwájú Ahmed Ọláwálé Ṣéhùnmí láti London mo kí akọ Ọlájúmọ̀ sí mò ń gbàdúrà yín dáadáa ẹ jẹ́ kí ìjọba gbé àwọn ẹ̀sùn ọkàn kalẹ̀ tí ó máa ṣàmójútó gbọ́ ẹnikẹ́ni tán bá ti rí lójú pópó tó yàtọ̀ sáwọn tó mú kó lò bóyá àwọn tó ń kàn rí tó kàn tí ò wọṣọ tó wọ rẹ̀ sí òwò lójú pópó àbọ̀ nǹkan tó bá ti kó dúró sẹ́gbẹ̀ omi kán tètè mú wọn lẹ́sẹ̀kẹsẹ̀ ní dáràn o.
1: Ọba Adéyẹmí Olúwaṣẹ́gun Àjàsà Ọlásìdé Àwùsẹ̀ Tonúwò Káfọ̀tà yóò sọ kò sọ lọ́mọ fi wèrè dán wa wò ní pé àwọn tá a bá láwọn kan tó jókòó ń rìn káàkiri tari pé kò sásọ lára wọn èèyàn sá mọ̀ pé léyìí ó dàbí pé ó kù díẹ̀ káàtó ẹ fi tó àwọn aláṣẹ létí àwọn oníṣègùn òyìnbó oníṣègùn ìbílẹ̀ náà tewétewò tẹ́ ẹ̀ ń lò náà àti ìtọ́nà tí òyìnbó ẹ tọ́jú wọn o torí pé tí wọ́n dà lẹ́yìn wọn la àmọ́ kan tá a mọ̀ tí wọ́n mọ̀.
2: Ọládiméjì Àyìnlá láti ilẹ̀ Yúróòpù ẹ kú iṣẹ́ mo rántí ngbà kan tí ìjọba ìpínlẹ̀ Èkó gbé ìgbésẹ̀ kan káàkiri tí ẹ bá ti àwọn tó bá fẹ́ para wọn pàápàá jùlọ tó máa ń dúró ní bèbè odò tó ń tètè máa mú wọn kán túbọ̀ tẹ̀síwájú lórí ìgbésẹ̀ yìí láti dẹ́kun àwọn ìwà ìbàjẹ́ báyìí orí fífọ́gbọ́ kọ́ ni oògùn orí bíbẹ́ ọlọ́ọ̀ba yóò ṣàánú gbogbo àní orógùn ronú.
1: Kínní ìpọ́ láàárọ̀ ara yín gbọ́ Bond FM Ọlálérè àgbẹ̀ ilé ọba ìlú lérò ọlọ́run yóò fún gbogbo wa ní sùúrù bí nǹkan ṣe ń lọ káàkiri àgbáńlá ayé ká máa rántí pé gbèsè orílẹ̀-èdè wa Nàìjíríà ni ká ronú mọ níwọ̀nba ìrònú púpọ̀ gan ọmọ jẹ́ kí ọpọlọ yí o ayẹwo ò ní bàjẹ́ God save Ogbodò God save Nàìjíríà.
2: Ẹ kú iṣẹ́ ọpọlọ láìsàn bàbá olóyè lórí ilé gbogbo ìwà ìbàjẹ́ ìwà báyìí ìwà burúkú ni o tí ò ní ò bá dá ọ lálẹ́ ìdáná báwo ni èèyàn ṣe máa wo ilé wọ ilẹ̀ sùn tí a sì tó sì máa wọ́n ṣe kọ kíni wọ̀nyí ó dá wọ́n ṣàníwà yìí ò dára pé kíjọba kan gbìyànjú láti wọ ọ̀nà àbáyọ sí gbogbo tó dẹ̀ ní ìpèjì náà kan bóyá ń ronú kan
1: Lede re o dokita Alhaji ati Alhaji Mikael Akerekoro Igbonla won ni oloye agbagbon mi tewe tewe ti ilu seyin an gbadun ni ilu seyin o gosa meta fun alase ni se bodo fi se lalense o oni ba oku ise o tan eronu mo ni won ba ese den to je pe ma foro lo ipo opolopo an ta ri ni kuko na tan ja so mara won lara yi tan rin kaaki ipo rodun na ni o ka si mo se lo fe ni keji wa
2: mo kin yo Alhaji Oloyege ati bibi Juma Mubarak ki se gbogbo eni ti arun opolo tabi ogun oloro mimu ṣugbọn bi ilu se ri n se okunfa eri elomiran ti o ti jade iwe lati odun mewa ko si ise ko si igbe aye didun kankan elomiran o ya were bi won ni elomiran o ya were ebi lo ko ya were ṣugbọn ebi lo npa o aji aro sida lati kuruju
1: Alhaji Salaudin oko ele orisun bore sasa ki o n kaluku gba ladura ko sere kan laye ti ko ni koju soro gugu kan ko da ti la so fun olorun pe a mo dan wa wo baba wa dan wa wo ta ba le to je pe a ba le foro lo a pada gori isoro ni o opolopo ni ronu o ti so ti nkan mi ti o da pe won mo se bi e ti nkan se si lopolo ona abayo na ni pe e ja mo gba fun olorun oba o ta ba ti gba fun olorun oba ta ba ri a mo pe olorun oba na lo ba olupese
2: won ni ireti pipe ma nsokan lo fun to ni sugbon teyan ba ni suro gbogbo ma to elomi le ma ni se lowo pe ko ti lo kaakiri ti o ri bi gba elomi de ni ati je ati mo lo nse te kan ma ri ni titi kaakiri ti ba bi gba to ye pe oni skosko afiki joba o wa na bayo si ki ebi ma pa ara lo I stand that assistant pastor munisola akogun lemi agba pede lati gbagada
1: Alhaji Osama to akiyemi aye gba mi awon ruko te tari o ti oye ti poju won lo ba ko tun pada bi iyawo alagbodo oba mudasiru iya oba oniba jafo o sa tari e gbogbo lori ko ojo kan won e ja mo sanu awon mo la keji wa opolopo ronu ti so won di nkan mi lero pe nkan se si won lopolo sugbo ri be ko lo gori fifo o ka gbe nkan mi ko lona abayo ibi ta ro pa lede a pada dibe barika juwa
2: be omo ba tafifa ta adeyemi adeleke re saju kingdom mo fara mo agbeye wo ti aro te je kijoba gbegbe se boya kon pese awon ise kereje kereje abi kan se ekun fun awon eyan pa fi kun olowo owo die de lati fi ma taja ile igbon yo tun mu isoro to nbe lomi ko dipu ekun se opolo
1: Alhaji Salaudin oko eleya orisun bare sasa kun kaluku gba pe ka gba folorun ni simi kadara o se ko lai gba bi pe eyan ba wa laye lo le de gbogbo to ye ko de o so won teyan ba lo pare nipa ifona fosu bi pe ko da o isoro wa di yo si do God bless the Igbo.
2: Ebe andini saji safi ayomele latage ki ijoba fun enikeni to fe gbemi e are mi e won gbere ti a ba fi ojo sun awon olopa won ni awon ki mu were
1: Alhaji Oloye Taufik Aregbesola won ni are egbedala laafin oba laka oba me won ni olojo bi ana won ni eja mo ran wa lowo irunu o da nkan emi te le da e mo gba Olorun ni ja ka jebi Lorun ka si suru ni padu si aye
2: Ironu lo nfa fe lo melo mi o ni skosiko be ni ko mu ogun oloro sugbon boya ati ja ati mu lo nse ka to fi uni ka kiri oju popo Olorun ba ko sanu wa oju oni ti wa je ka ran omo ni keji wa lowo ta ba ni o alagba segun amodun lati oke rogba
1: Retire CP Lola Lola won ni lati egbeda idimu won ni ka ronu mo ni won ba o won ni Retire CP Lola o gbo efo karunu mo ni won ba ka si mo se suru nipa igbesi aye wa bi pe olorun ba yo mo wa pelu wa o e mo para yin nipa ifona fosu
2: ki ni ko la o e be lo olubadejo lati mo san mo kin yako olaji na ti mo ngo yin dadewo o ku so wo ojo boku sa won araalu o be ni o ku so wo awon obi na olorun ba ko sanu wa arije ari mu elomi gangan bo yo je ti o ko ti je taro debi tosan lo le ma fa ironu sugbon sa gbogbo e lo ko nse pipara eni lona abayo o
1: Alhaji Kamaldin yaya banu so won alaga samurai descendant ni ipile Kwara eja roru mo ni won ba eja mo se ro fo mo ni keji wa kan yan si je mo da so ko mo le nto pe yo mo fun ni moran e mo para nipa ifona fo so ti o tun ba se ku
2: aje gbori ogbon lati agbara ironu aroju ma nfa ki eyan wa ni ko ko wa ni inu ile nikan o ma re eyan ba soro ko lo ko sa nu wa ni o
1: doctor so ti fule na doctor Joseph Oladipo omo jelowo omo lafe won na re eyan yi me de ro ti lu gando emi nsanu eyin na e ma nsanu ibere ahun ni pe nkan to wa la ku mi yo to kan to wa nbe na wa na mu pa re lo nfa sawe tan mi pa ra
2: ni pa koko be ni pe je ka ma se eran lo fun eni keji wa ni ole an to ba nife na ni ko se lo lo fun e to ba sun mo e to ba ku de ka to ko se ran lo fun bo wa na la nilo anu lato de ni kokun ati lato do olorun olorun ba yo sanu bo wa la alaja alaka mo mi zenob lati
1: to arun mo lati aye to lo tele alafia gina ni alafia ye ebi lo je pe lomi o mo ko lo mo para re ko se pe won para won e ja mo se ranlowo fun awon eniyan e kan re lomi ti rin ka ki titi iworo lo fa sababi won si yago fun lati ma mu nkan oloro e na le da opolo laamu
2: won ni emi taada ko se emi taada ko se to emi taada ni ko se to le gba ki a sora wa nipa gba emi lojiji ko yo ko ni ona abayo ṣugbọn ki olorun ba ko sanu wa eni to ba ku de ka to eni to ba ni ko na fun eni ti oni ni
1: o ko tutun ni le mi o gbo ko ri o ni o ni o du suku o suku ni o suku won ni lati ya papa lati papa ja o musin won ni karonu mo ni won ba
2: to yin alabi jp lati park ba o ku ise otan ni o eh ki emi to yan lo mi le da kon le kon ma gba o ilu doro ati nigeria ire o
1: ba le awuso ope bi won ni nu gbogbo kidon oloya bugari o abiodun sodiki won ni ronu ko da nkan o esi je ka mo sanu bi en ba sanu yo re anu gba won ni oba di emi aja so lati de wa so tonu ka fa tonu ba mo sanu eh ba ni kan be ba ni kan won ni lo sa fi e ri nkan je
2: be ni won wa ki wan do ijo segun do ti se wa ki wan bi
1: okay
2: eh won ara ki won baba e pe fun alagbara olohun
1: won to wa ri awon yan won pe mi pe won ni anti mi se yan pupa ni agbe yan gidi won ni so police call on yo awon to won pe
2: lo eh to won pe
1: chocolate o ni chocolate ni o ku pa o si dudu emi na baturi ni papa nkan to
2: pa
1: ta won
2: lo pa mo dudu chocolate
1: lo go
2: e
1: lo sa lo ba eh adi olo ba de gori e
2: adi gori e
1: o ko ti awu be iye mo owo re o le to ri
2: e lo sa nu wa mo ki yan ku ola jimote ni olabode empro lati oregun ona ba ni pe ka fira wa lokan ba le ironu o da nkan kan o
1: da barakini asalatu ni ikotun bipe alahaji basiru kainde asisatu oja so pe oni karonu mo ni won ba kan atori alaji ajayi obasanjo won ni jebo aye pe ni ipilo tu ni ikotun bipe alahaji basiru kainde asisatu

0: ọjà sọ pé oníkarunú mọ bákan náà torí aláàjì ajayi ọbásanjọ wọn ní ìjẹba yé pé ní ìpínlẹ ogun karunú mọ níwọn bá aláàjì musiku àpọwọn àtisẹgbẹ ànábì ti ìlú ìjẹgun karunú mọ
1: bá 732. Owó jésù láti bethlehem state wọn ní ìrònú òdára ó máa ń ba ara jẹ ìlú ìjẹ ọlọrun yóò gbàdúrà gbogbo bàjẹ fún wa lágbára ọlọrun
2: máa mọ band fm
3: 92.9
1: ní agbà fún ọlọrun. Bàbá ọlọ́run náà ní sí.

0: ọ̀rẹ́ kí ló ṣe ọ́ lọ́wọ́.
1: Distribution lẹ́mi ló mọ̀ tó gbiná lánàá.
0: Èyí ó sàn fẹ́ sọ́ra rẹ̀ bí ajó ìlànà súnlé nígbà tó ṣe pé fake electrical product ló mọ lò káàkiri.
1: Ó sún ṣé mo dá kan mọ ni.
0: O ti gbọ́ nípa Fembosco engineering ni. Bó o ti ẹ̀ original ni wọ́n tà fún ọ. Bó o délé iṣẹ́ wọn irú distribution board tó ń gbiná ìgbàlódé ni wọ́n tà fún ọ. Tó ní jẹ́ kí dúkìá ó jóná dèpòdépò òpin náà gbé ni. Bákan náà ni wọ́n ní electrical power transformer, wọ́n ní electrical power panel, gas change over switching, lighting fitting, switching àti socket. Lọ́lọ́kan jọ̀wọ́n product ilé Grand láti orílẹ̀-èdè Faransé ABB láti Switzerland Philip lighting fitting.
1: Owó wọn náà wá ní nǹkan.
0: Owó gbogbo wọn ò ga kú ni. Tó o bá tún wá mú oníbàárà wá, ó gba commission 10-year guarantee tó wà lórí gbogbo tó o bá rà lọ́dọ̀ wọn tó o bá ti tẹ̀lé ìlànà.
1: Ẹ̀yin congelation, ẹ jẹ́ àgbà Fembosco Engineering Limited lọ lónìí. Ẹ fẹ́ kọ́lé ilé-iṣẹ́, ilé-ìtura, ọ́fíìsì, original electrical product yín ní Fembosco.
0: Fembosco Engineering wà ní Fembosco House 16B Fembosco House Oshodi Apapa Expressway beside Zenith Bank Oshodi. Telephone 0802312499 at 0802314 0632. Website www.fembosco.com. Ẹni tó bá mọ̀nà náà ló yẹ ká tẹ̀lé ní tèmi o. Fembosco ẹ̀mí gbadé fún.

0: lọ́rọ̀ kan ìyàtọ̀ dé bá ọ̀nà àwọn tó ń lọ báyà kò sí làásì gbósùn ọ̀bà kí wọ́n kọ ẹ mọ́.
1: wà ó yìí pàápàá pé káàdù láàárọ̀ kò ní pọ̀ láàárọ̀ ọwọ́ sọ ló máa pọ̀ bọ̀ tó sì wà ó mú fún ọjọ́ kó mú fìdàdà àwọn ọjọ́ kó mú fìdàdà fún yàtọ̀ sí tẹ́lẹ̀ ó mú fìdàdà fún ọjọ́ máa fẹ́ pàṣẹ ọ̀nà yẹn tẹ́lẹ̀ kìí ó pọ̀ wá pátá mọ́ndé wọ́n máa fún ìṣọ̀ ọ̀nà yẹn torí wọ́n ti náìsì lórí àwọn ọmọdé ayọ́ lálẹ́ ànámbẹ̀ láti ìṣẹ̀lẹ̀ lálẹ́ ànámbẹ̀
0: àdúrà ní ká máa ṣe fún wọn kalẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà aṣíwájú bọ́lá mẹ́ẹ̀ tinubu ẹ̀ṣẹ́ sá o
1: ẹ̀ṣẹ́.
0: alága samuel atutu director public affairs lagos state public works mímọ bó àtẹ̀jíṣẹ́ tí mo kà nípa ọ̀nà ọ̀dọ́ yín pàápàá jùlọ ọ̀nà tó lọ sí ọ́fíìsì yín láti oríta ọmọlé sí bẹ́gà wọ́n ní láti grammar school sí road safety gbágungbàgun lọ́nà yẹn kì wá ń ṣapá kan o àtọ̀tún àtòsí ẹ
2: Hello, Mr. Pilot.
0: Thank you, sir.
2: Mo kí yín fún iṣẹ́ takuntakun tí ẹ̀ ń ṣe láti fún àwọn ará ìlú Èkó ní àǹfààní láti sọ èrò ọkàn wọn, ẹ̀hónú wọn, àti gbogbo kùdìẹ̀kudiẹ lórí ọ̀rọ̀ ọ̀nà àwọn nǹkan míì tó jẹ wá lógún ní ìpínlẹ̀ Èkó. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn ará ìlú Èkó. Ọ̀gá wa engineer Tukun Ajanaku tó jẹ́ general manager wa àti permanent secretary wa àti SA wa ní ilé ní Aláúsá gbogbo wọn ní wọn fún ìfọwọ́sowọ́pọ̀ tí a láti ọ̀dọ̀ àwọn olùgbé Èkó. Kí n tó sọ̀rọ̀ nípa ọ̀gbìn ẹ jẹ́ kí n sáré mẹ́nu ba ọ̀rọ̀ gbogbo àwọn nǹkan tí alàkọjá nígbà tí rọrọrọrọ ojò tó
0: rọ tí kò
2: dámọ ní àwọn bí oṣù mélòó tó kọjá. A dúpẹ́ lọ́wọ́ àwọn olùgbé Èkó pẹ̀lú gbogbo ìfọwọ́sowọ́pọ̀ tí wọ́n ṣe pẹ̀lú gbogbo àlàyé tá à ń ṣe gbogbo ìgbìyànjú wa bí a ṣe jù láti rí i pé ìnira yẹn ò pọ̀ jù. Tí a ṣàlàyé fún wọn pé kán ṣe sùúrù ni pé máa tó daṣẹ́ bolẹ̀ wọ́n dẹ̀ ṣe sùúrù yẹn fún wa náà lóòótọ́. Ẹ wo bí nǹkan ṣe rí sìn a rí pé tí bí ọ̀nà Èkó ṣe rí ń sẹ̀yìn yàtọ̀ sí bó ṣe rí níbi oṣù kan sẹ́yìn nígbà tó ju ẹ ti dáwọ́ lu díẹ̀ àti bọ́ sí gbòòrò àti lọ sí gbogbo owó ibi tó yẹra lọ a ti di gbogbo ibẹ̀ náà tán ó sì kú díẹ̀.
0: Amọ̀fin díẹ̀ díẹ̀ ni.
2: Ṣùgbọ́n nǹkan tó jà jù ni pé a gbọ́dọ̀ fi ìdùnnú wa hàn lórí àwọn ará Èkó ṣe fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa. Iṣẹ́ ìlú Èkó pàápàá jùlọ tá a bá sọ̀rọ̀ nípa ọ̀nà ìtàn ni a gbọ́dọ̀ mọ̀ ọ́ kúrò lórí ẹ̀ torí ẹ̀rẹ̀ wa àti ọ̀sán àti òru la fi ń ṣiṣẹ́. Lẹ́nu ìjọba ìta ẹ̀gbọ́n ọ̀tá bá wò àwọn iṣẹ́ tá à ń ṣe ló ó fẹ́ pọ̀ ju tá à ṣe lójú mọ́mọ́ lọ nítorí pé a rí iṣẹ́ wa máa dín kó máa dá súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ sí. So torí ẹ̀ la ṣe máa ń gbìyànjú láti ṣiṣẹ́ nígbà táwọn èèyàn bá ti wà tán ti ń sùn. Ìgbà yẹn àwọn wà ní gbòòrò tán bá máa fi bọ́ tà láàárọ̀ jẹ́ wọn a rí pa ti ṣe kan tó yẹ ká ṣe. Kí wọ́n padà sórí ọ̀rọ̀ ògúnúsì ẹ rí ohun tó jẹ́ kọ́rọ̀ ògúnúsì kí òun sọ díẹ̀ ni pé orí ibẹ̀ yẹn gangan ni iléeṣẹ́ wa wà orí ọ̀nà yẹn la wà. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo lè fi ọwọ́ sọ̀rọ̀ fún yín pé 99% of àwọn tó ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ wa ni wọ́n gba ògúnúsì kan tó débi iṣẹ́. So ìnira tí àwọn ìlú ń ní àwa gan-an la fẹ́ lè sọ pé à ń jẹ́ ìtọ́jú nínú ẹ̀. So ṣó máa wá dùn wọ́n wá nú pé ká fílẹ̀ bẹ́ẹ̀ yẹn nígbà bá wà tó yá ṣe tá à
0: nìyí. N tó fi àwọn lẹ́nu náà nìyẹn
2: sà. Ìgbà tó ṣẹlẹ̀ ni pé ohun tó wà lẹ́yìn ọ̀fà nígbà míì ó máa ń ju òjé lọ. Máa ṣàlàyé yẹn ń kọ́kọ́ sí i. Kẹrí ògúnúsì wọ́n ti construct ọ̀nà yẹn wọ́n ti ṣe ọ̀nà yẹn nísìnyí kì í ṣe ọ̀rọ̀ ọgbọ̀n ọdún sẹ́yìn wọ́n ti ṣe ọ̀nà yẹn. Ó ti gba pé ká ṣe ohun tó pè ní tó pre design and construction. Kò gba gbogbo apáàtì lọ́tún apáàtì tá à ń ṣe yẹn gbogbo bá ṣe ń pàtì ẹ̀

0: bẹ atọsan atu kilo fa to fi dabi pe ise yen o yo ohun to sele logunun si na ni
1: omo e ti gbo
0: o ti gbo o da bi aso to ti gbo e ba ran bi kan
1: yo ja
0: mo jade le meji emi ya to ya adura ni won ma gba gan ka so ma lo ya ngba te o wa
1: pa e sir ona do ko ru lojojumo ise nla lodo na se
0: awon ko to da ri mi nbe e awon oko adagbe to
1: oko baba
0: eh eh din to pe awon erutu nla la ton ko ko a de so pe kon ma pe
1: o do se odo na tu se ti e omi na tu dara o
0: la wa wo ise ta se la so ni yen inu mi dun pe e so pe se
1: o daju
0: o de joju
1: sugbon
0: ta ba le ka lo sa kun ta se nbe yen ni gbogbo
1: Ikorodu
0: road gbogbo budget to e ka fi se ona ati ti PWD
1: ibe ni ko le lo
0: ta ba pa gbogbo budget ministry bi mewa papo ni ka
1: o da
0: issue yen wa niyan so ise la ma ma fi obe
1: ni
0: koju la ma ma se die die do te mi de fi ye ara da ara ju ni pe a ma tira kala ti ri pe àwọn apáríta wọ̀n ẹ pé ó lè fa ìnira tó pọ̀ a máa rí pé mílíọ̀dì a máa dájú pé a lè àṣe nǹkan tó yẹ ká ṣe
1: òun
0: ló fà á wọ́n yẹ pàtàkì iṣẹ́ ní kò dúró rí ẹ tó ẹ pé iṣẹ́ ló tún bàjẹ́ yàrá sáà ní tó dẹ̀ ń fà á ni pé iṣu kòtò ìdánmínú ó wà ń bẹ̀ tí kì í lẹ̀ ṣe nǹkan kékeré tó ẹ pé nǹkan tó ẹ pé
1: contractor
0: èmi náà ń gbà lórí ètò pẹ̀lú yín
1: ṣe
0: pẹ̀lú tí mo sọ yẹn èmi náà lo ìwọ̀nba èmi náà sọ lé bí ọ̀rọ̀ yìí ṣe gbà yìí
1: mo
0: yẹ kí n bọ́ sí orí
1: ètò ìdàbẹ̀ ẹ má wá ìtì lọ èèyàn kan ti ń tàdé jẹ́ alájú wa àbòkúnjì olórí ọ̀dẹ̀ bẹ́ẹ̀ dáwọn ní please pàjá road sófúndé pé kí lẹ̀ ń ṣe sí old pàjá sófúndé ẹlò ìkan nínú àwọn arákùnrin tó pé náà ẹlò ebebe abasara la etutu abi
2: iyen ko mo se se ri ikọ ti mo fẹ
1: e lati so kia kia o dai pe nko boya ke so ipe yen digba mi gba yen abi
2: no mo ko fẹ so ni se ri Lagos State Public Works lati pe o ti sinergy pẹlu awọn local government awọn ise kan wa to je pe parking repair kan fi le fa awọn local government so that won le concentrate on
1: sha ko ti ko lo nse oya wọ́n wá lè concentrate lórí
2: àwọn major works àwọn most local government kí 57 local government kọ́ ma ṣe repairs of major àwọn ọ̀nà kéréje at the same time tí ó pé kí Lagos State Public Works kí wọ́n ṣe bí kọ́ṣẹ̀ máa dúró dè wọ́n ní kòròdúró kọ́ṣẹ̀ dúró dè wọ́n lájàngbàdì kọ́ṣẹ̀ máa dúró dè wọ́n ní láti build synergy.
1: Ó dà sá ẹ ṣe ẹmọbìnrin torí àsìkò torí ètò ìṣègbà ó tún yàtọ̀ alàgbàmọ̀lá ètùtù bá ṣe sọ̀rọ̀ adé mako láti mo ṣe ń pè mo sì mọ̀ pé lórí ọ̀rọ̀ sádíkù ní mo ṣe ni wọ́n bẹ́ẹ̀ sọ lé lórí o
0: ẹ̀fọ́ nǹkan
1: mr. Sir
0: ṣe ni pé ẹ̀fọ́ kan balẹ̀ láti bẹ̀rẹ̀ títí tó pin lórí ètò ìgbógun nǹkan táwọn ará èkó sọ lórí ọ̀nà gbogbo ẹ̀ là ń kọ sílẹ̀ ẹ̀yìn náà lè tún
1: ẹ̀lẹ́
0: bá rí pé ó ṣe pàtàkì fún wa láti gbójú tó ẹyin náà lè ẹmọba ṣe máa ń ṣe lẹyìn ètò ẹmọba máa ń sọrọ
1: gbẹgbẹ
0: àṣebáyé mi ò nílè ló sórí ètò títí lọ kò sọrọ ogunú sí tí mo gbọ́
1: mo tó yẹ ẹdúró ẹmọ ìwọ
0: àwọn tẹ́tí
1: lọ
0: àwọn tẹ́tí sọ yìí sì ń
1: ọ̀rọ̀
0: ìpájà yẹn ẹ̀kẹ́ kí n sáré sọ̀rọ̀
1: tí
0: ó yẹ yín bẹ̀t kí tó sọ̀rọ̀ lórí ìpájà ẹ àwọn local government níṣẹ́ ni ìbáradì ìgbà tó ọba ràn mí lọ́wọ́ láti ṣe iṣẹ́ tèmi gẹ́gẹ́ bí alùpùpù fún public works corporation òdodo ọ̀rọ̀ ni pé táwa bá ṣe díẹ̀ tí local government ṣe díẹ̀ iṣẹ́ yìí

Ìṣọ́tẹ̀ kó jáde tẹ́gbọ́n ọ̀sẹ̀ tó ń bọ̀ mi. Ṣé gbọ́n wọ́n wà tẹ́lẹ̀ lẹ́ẹ̀ṣọ́nà? Òṣèlú wá bẹ́ẹ̀ ń gó bẹ̀rẹ̀ ẹwọ́n kádùn

ìbílẹ̀ ìjọba ìdàgbàsókè àwọn alága wa ẹ wo ṣe rí ṣe tẹ ẹ bá ṣe ti polongo aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìṣọwọ́ tẹ kó jáde tẹ gbèsè tó ń bọ̀ mi ò lásìkò ṣé gbọ́dọ̀ wà tẹ́lẹ̀ lẹ́ẹ̀kan òṣèlú wa bẹ̀rẹ̀ polongo bẹ̀rẹ̀ ẹ wá kádùn.

0: ewo se ri se te ba se ti polongo aso abola me tunubu iso te ko jari te ko se to bo mi o lasiku se gbo wa tele le ron o se lu wa bere polongo bere e wa kadu
1: ọpẹ́ ni fọlọ́run ọba aláwùrà bí ìtọ́ tún jẹ́ kó ṣeéṣe fún wa láti wà lórí ètò lónìí ètò yín ètò wa kòkònú ìwé ìròyìn láti iléeṣẹ́ rédíò wa bond fm 92.9 onígbogbo ìkẹjà nípínlẹ̀ èkó pendo francis lórúkọ tèmi.
2: ó dáa ti ètò ẹ̀kọ́ mo fi bẹ̀rẹ̀ torí wọ́n ní ẹni tó bá ní ọ̀rọ̀ ẹ̀kọ́ bá ọkọ́ gbìyànjú àìmọ̀kọ́ torí pé kíni ẹ̀kọ́ dára ẹ̀kọ́ lérè o ló máa mú mi lọ sí ìpínlẹ̀ ondo láàárọ̀ tèmi o látàrí pé kíni ǹjẹ́ jẹ́ mọ̀ pé ká máa ìgbégo òjijì láti ilé ẹ̀kọ́ primary alákọ̀ọ́bẹ̀rẹ̀ kẹrin ìyẹn primary four ká gbé lọ pọ́n ó di secondary school grammar náà kò sí nǹkan tó jọmọ́ ní ìpínlẹ̀ ondo nínú ọ̀rọ̀ tó jáde nínú ìwé ìròyìn the punch láàárọ̀ tèmi náà ni àwọn aláṣẹ ìjọba ìpínlẹ̀ ondo wọ́n máa sọ̀rọ̀ láàárọ̀ wọ́n fi àgádá gbodogbodo wọ́n ti fi òfin lé wípé káwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ pàápàá jùlọ ilé ẹ̀kọ́ tó jẹ́ tìjọba àti ti aládàáni ní ìpínlẹ̀ ondo kan máa mú ọmọ wa wò kó torí pé ó mọ̀ wé dáadáa láti primary ìyẹn alákọ̀ọ́bẹ̀rẹ̀ kẹrin wọn ò gbé lọ sí secondary wọn ò ní kó ṣèdánwò kó wọlé sọ ọgbẹni tó yẹ kọmíṣánná tó ń rí sí ètò ìmọ̀ sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ tẹkinọ́lọ́jì ìyẹn ọ̀jọ̀gbọ́n ìgbẹ́kẹ̀lé ajíbẹ́fun tó sọ láàárọ̀ tèmi nínú ìwé ìròyìn the punch ló ti sọ ó ní àwọn ilé ẹ̀kọ́ nígbà tó ń ṣèpàdé papọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́nu lọ́rọ̀ lórí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ní agbègbè kan ní Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo pẹ̀lú àwọn tó jẹ́ àwọn ọ̀gá lọ́gàá nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti tìjọba ní ìpínlẹ̀ náà àti ti aládàáni ní ìpínlẹ̀ Ondo sọ̀rọ̀ ní ọjọ́ àlàmísí àná ti ṣọjọ́ Thursday bí wọ́n ṣe ń gbáradì fún àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ láti wọ yàrá àkàwé papọ̀ ní ọjọ́ Monday tó ń bọ̀ òun náà ni alàgbà ti sọ̀rí mọ́ nígbà tí ọ̀jọ̀gbọ́n ìgbẹ́kẹ̀lé ajíbẹ́fun sọ ó ní ìgbésẹ̀ kan táwọn ilé ẹ̀kọ́ máa ń gbé pàápàá jùlọ ilé ẹ̀kọ́ tó jẹ́ ti aládàáni wọn ni ọmọ tó bá ti kà wọ́n rí pó mọ̀ wé dáadáa àwọn aníkòsí ọ̀nà wò láti primary four tó wà kò lọ sí tí ò ní ka five tí ò ní ka six kó tó bọ́ sí ilé ẹ̀kọ́ gíga pé ó kù díẹ̀ káàtó torí pé ìlànà ẹ̀kọ́ ti ìjọba tó ń lọ́wọ́ yẹn 6333 yẹn ni pé wàá lọ ọdún mẹ́fà gérégé ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ wàá lọ ọdún mẹ́ta ní junior secondary school wàá tún wàá lọ ọdún mẹ́ta míì ní senior secondary school tó wọ ilé ẹ̀kọ́ ìfàsìtì náà bó ṣe yẹ kó rí ní ṣùgbọ́n àwọn ilé ẹ̀kọ́ míì wọ́n ti kùnà sí gbogbo àdé yìí àwọn ìgbésẹ̀ tó ń gbé torí pé kán lè wówó òjijì wọ́n máa sọ pé kán ṣe ìdánwò wáyé wọ́n nígbà tí àwọn alájọ wáyé tó bẹ̀rẹ̀ sí wò wọ́n á ní ọjọ́ orí ọmọ tó fẹ́ ṣe ìdánwò wáyé kò tiẹ̀ tí tó láti ṣe ṣùgbọ́n

0: ọjọ́ kẹrìnlá nínú oṣù ta wà yóò látàdídé ìyá àwọn òbí àti alágbàtọ ní àwọn ìpínlẹ̀ bí kọ̀ọ̀kan ìpínlẹ̀ èkó ìpínlẹ̀ ogun àti ìpínlẹ̀ ọ̀yọ́ wọn mà ti fọyín láàárọ̀ tòní látàdí pé kíni ǹjẹ́ mọ̀ pé àwọn ilé ẹ̀kọ́ tí wọn àwọn wà wọn mà ti ń taari ìwé sí wọn wípé nígbà tó fi máa fi wọlé owó ilé ẹ̀kọ́ tẹ máa san ó ti lé ní ọgbọ̀n ìdálẹ́nu ọgbọ̀n náà ló lé lórí ẹ̀ látàdí pé wọn ò wọlé ǹjẹ́ bó ló ṣe jẹ́ nígbà tí àwọn òbí àti alágbàtọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí fọ́n rí pé bó ló ṣe wá jẹ́ o látàdí pé ọmọ ó kàwé wọ́n ní gbogbo alámọ̀ pé bí wọn kan ṣe rí nílùú yìí gbogbo ó ṣe lọ táwọn èèyàn ń gbìyànjú wọn ní ṣe làwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀ ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ìjọba tó jẹ́ ti aládàáni wọ́n tún gbowó lé owó lé owó ẹ̀kọ́ wọn nígbà tí wọ́n fọ̀rọ̀ wá wọn tó jẹ́ olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ aládàáni tó fọ̀rọ̀ ó ní àti ọ̀bá nídìí omi kìí jẹ́ kú mólu ó ní títò òótọ́ náà kò ṣe pé àwọn dídì fẹ́ gbowó lé ó ní ṣùgbọ́n bí ohun kan ṣe wọ́n ni ó ní tí àbá gbàgbé lórí ọ̀rọ̀ epo pẹntiró wo ìpé iye tó ń tà sí ó yàtọ̀ sí tó ń rà tẹ́lẹ̀ ó ní ìyẹn kìíní ó ní ti gbogbodò kọ̀ọ̀kan ó ní ti àwọn òwe tó ń fẹ́ rà kọ́ àti àwọn sísan owó oṣù fún àwọn òṣìṣẹ́ àwọn ìyẹn àwọn olùkọ́ni ó ní ìyẹn ló fà á tó ń fi àfikún ìdá ọgbọ̀n lé owó ilé ìwé táwọn ọmọ máa san tó máa san wọlé tó máa ti ń wọlé o ìyẹn ò tún wá dúró síbẹ̀ ó ní sẹ́yìn pé àwọn ilé ẹ̀kọ́ wà tó yẹ pé mọ̀ tiẹ̀ gbowó lé tiwọn ó ní ilé àwọn ilé ẹ̀kọ́ báyìí ó nígbà tó máa rí pé àwọn ọmọ máa wọlé wọn rí pé gbogbo àwọn olùkọ́ tó wà bẹ̀ wọ́n ti kó ń kára wọn ti kúrò torí pé kíni wọn ò rí owó oṣù gbà ó ní ìdí táwọn fi ṣe pé àwọn tún ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn olùkọ́ni láti gbáradì fún ètò ẹ̀kọ́ tuntun tó máa bẹ̀rẹ̀ ní ọjọ́ ajé ọjọ́ kẹrìnlá nínú oṣù tá a wà yóò wá gbogbo àwọn òbí àti alágbàtọ́ pátá ó ní ẹ má ṣe bínú ẹ má ṣe wò bí ò bá sí tí ò bá yẹ pé gbogbo nǹkan ṣe lọ náà ni náà ṣe ó ní fífi àfikún owó kò ṣe pé àwọn dídì fẹ́ ṣe láti jẹ́ ìnira fáwọn òbí àti alágbàtọ́ ó ní àwọn náà tó jẹ́ olùdásílẹ̀ náà mọ ní ilé ẹ̀kọ́ ó ní iye táwọn sọ náà ló ń sọ ó ní ṣùgbọ́n àwọn ètò kọ̀ọ̀kan wà tó yẹ pọ̀ máa ń taari fún àwọn akẹ́kọ̀ọ́ láti lọ sí òkè òkun ni o àbí láti lọ ṣe àwọn àyẹ̀wò síbi kọ̀ọ̀kan ó ní ilé ìwà lára àwọn tó ń ṣe láti jẹ́ kí àfikún owó ilé ìwé ẹ̀kọ́ kó tún gbé pọ́lí sí wọ́n ní kọ́ fọkàn balẹ̀ ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ ogun ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ àti ìpínlẹ̀ ọ̀yọ́ àti ogun àti èkó wọn náà máa ṣèpàdé papọ̀ láti rí pé gbogbo nǹkan yóò lọ ní ìrọ̀rùn fún àwọn òbí àti àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ tó jẹ́ ti aládàáni report ló sọ rímọ̀ láàárọ̀ tèmi.
1: Ilé nǹkan máa ń rìn káàkiri ara ẹbí kòkòrò tàbí bí aràn ara tún máa ń yan lẹ́yìn ìwẹ̀ ẹ̀gbẹ́ kan ara ẹ máa ń kúta ìta. Tàbí bí aràn ara tún máa ń yan lẹ́yìn ìwẹ̀ ẹ̀gbẹ́ kan ara ẹ máa ń kúta. Nǹkan máa ń rìn káàkiri ara ẹbí kòkòrò tàbí bí aràn ara tún máa ń. Ó ní nǹkan máa ń rìn káàkiri ara ẹbí kòkòrò tàbí bí aràn ara tún máa ń yan lẹ́yìn ìwẹ̀ ẹ̀gbẹ́ kan ara ẹ máa ń kúta ìta yìí. Ìjàfara lè mi o.
2: Ọ̀rẹ́ mi, pajápajá kọ́ iṣu ara fífà so. Owó àtẹsẹ̀ tó ń kú rírì kúta ìta yìí.
1: Ó gbogbogbò oògùn tẹ́lẹ̀ lè lò kó ròyìn ẹ̀ fẹ́ lómi ìbùsẹ̀ dára tó ní bí à ń fi kàfù. Yóò mú òkun dé bá ara tó ń ta ni ara tó ń yún ni. Iṣan ara tó ti rẹ̀ àjí pépé arúgbó àtàkébé pajápajá wà dìgbà. Nǹkan tó ń bunújẹ tàbí rìn káàkiri ara yóò kóra. Ojú amọ́lẹ̀ kedere wàá rọrùn fún ewé àti ibo lẹ̀ wa.

ma ta àwọn ibà ká fífí ògbò àpẹ̀pọ̀ biolaficide yìí kò léwu fún ènìyàn ẹranko ẹja àti ohun ọ̀gbìn ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ náà kí wọ́n ṣiṣẹ́ dé gbogbo àwọn àyè tí ẹ̀fọn ti ń pamọ́ láìsí ìdíwọ́ kí gbogbo ẹ lè lọ ní mẹ̀lọmẹ̀lọ ẹ máa sọ àwọn àpàtì àti ohun èlò tí ẹ ò nílò mọ́ tó lè di omi nù.

0: ohun ati lati le ri wipe bi ogbomi yale ogbara gbagboro kan bo se n ba ere oko je fo awon agberuko bodunde nipinle ohun oni yen papa ojo ohun igbagbe ni o wa ro awon agberuko bodunde papa lati tubo se kini o lati tubo so kusokoto won daada ki won si bojuto ero oro ipese onje riroko won daada lati fi le ri wipe onje po yaturu nipinle ohun be lo se le ri isakoso ti re oni isakoso ohun oni yo sise ri wipe ipese onje o tubo po si ya daada nipinle kasina e lo ka ninu iwe ready nation ati iwe Nigeria Tribune to jade lowuro tu
1: oda ninu iwe royin the punch na mo pada si ati iwe royin Vanguard mejeji lo ma gbe laaro ti ni mo a lo si ipinle Cross River won ni to mo ni ba to ba dara ta ba wi ko se won be ani fi saya ni o ti en ba de se chatakun takun fun ipinle ta ba gbosuba sadaka ta mo ko ti le wojo o lo ma mu gba awon agba sanko sanko ni ipinle Cross River ma gbosuba sadaka ta fun gomina lowo lowo ni ipinle na gomina basi otu latari se takun ta ton se ni ipinle na lati je ki gbotun ko de ba ipinle na ati eto sakoso eto lera ati ti ore obo ati idani ati idanileko fun awon agbagba bakan na ati ohun amunudun ohun amaye derun ni ipinle na o nigba ton so de mo ninu ipade ti won se papo ti gomina n se le ri fun gba to ti feyinti ni ipinle na pe ka to ri ipari osu iyan osu kejila gbogbo awon eto ati ajo mo na to ti feyinti ni se ijoba ni ipinle na lohun o san lai boju weyin o nigba to so de mo nigba to n se pade papo pelu won wa pelu awon sakosako na lo ti so bakan na awon agba sakosako to wa nbe na won ma so la na gbori isun bi pe se takun takun pe nipade yi ti baba 27 a satileyin fe lati wori le kan si gege gomina ni ipinle Cross River tori ise to se lowo lowo ba ni gomina na o ti koja nkan ti awon lero tori igbotun o de ba awon dugbe ni ipinle Cross River baba na tun wa so de mo ko ndupe lo gbogbo awon agbagba ati awon elen lora tan tan gba joko lowo ati awon to ti feyin ti to je awon sakosako ninu ise ijoba fun atileyin ton se fun ijoba awon ni ipinle Cross River o wa se le ri pe ohun sese bere ni o e ba le tun na to ba tun wole le kan si gege bi gomina ni ipinle Cross River gbogbo awon to wa be yo je mudo ati pe oro awon to ti feyin ti owo ni foro won se bo won se sere lowo lowo lowo ta wa bakan na awon to de wa lenu se patapata gbogbo e to won o na ni fun awon to ni ilanu lati fun igbega won patapata lo won o se ohun a ro gbogbo awon commissioner ati awon agbanimoran to n ba se papo lati ma se boju ounje kan de ma ba se ounje lawon eka kokokan ti o n fun won si ninu were ni Vanguard lo wa laaro ti ni
0: ninu were in the nation to jade lowuro to ni ajo kan to ri si idagba soke arin gbogbo ariwa orile ede ye o ma ti soro kan lowuro to ni o won ni lowo lowo baye awon ti bere igbese lati lo se ifilole olu ile ise ajo ohun si lafia ti se olulo ipinle nazarawa eni ti o je oldari agba ajo ohun dokita siritisi so di mimo wipe pataki igbese yi ni lati le ri wipe ohunkohun to je mo idagba soke yala leka eto selu ka eto oro aje to fi mo eka eto oro eto abo won ni pataki e ni pataki igbese idasile ohun ohun na ni o lati le ri wipe idagba soke to ya kankan o de ba awon eka ta ka sile ye to so eye de memo ninu iforowero pe lawon oniroyin be lo fi kun oro re wipe ajo ohun yo tubo sise dara dara si lati tubo le ri wipe idagba soke to ya kankan o de ba eka gbogbo ni eka iyen ni iyen arin gbungun ariwa orile ede yellow card ninu iwe ro indication to jade lowuro to ni
1: o da lori eto eko mo tun pada si laaro nje mo pe ko si bo se le se oro to e ma ko we sile ma kuro ni eko yen egbiyanju ko te ba ni lapa ni ke lo kan ti pada si yara akeko yen ke le koko yin ko yege daada o en to je agba moran fun are lori oro awon akeko oni comrade Sudan Sunday at Shefun lo ma so di mo oni te ba gbagbe ijoba apapo ile wa Nigeria papa julo arabola metun lori ni o pajeda ton gbe kale o ma satileyin fun awon olukọ nipa eyawo ti won la kale fun lati fi seto eko won nipa ade oni won le lu anfani oni bakan na ni awon eto kokan ton gbe kale lati je ki ro nko de ba awon akeko oni gbo awon eko kan mi ton ti fokan si pe to ona bayo da o mo le se fe tes wa lori eko won latari pe owo se fun fun oni ko se fun sa se pada si ele eko yin gbogbo wa la bi ko te nkoju oni ijoba ti se to ba lati dekun gbogbo ati pe awon eto kokan wa kale ti are gbe kale lati je ki ronu ko de ba awon akeko ni yada akeko won bakan na oni awon laptop iyen ero ajira ton gbe kale oni won pin ka awon kaakiri lati je ronu fun won oni awon to nse eto imo ero oni bakan ni awon ile eko fasiti kaakiri oni ijoba to wa lori alifa won tun gbiyanju lati ran wo lagbara lati je ki eto eko won ko ronu nipa je gbo awon akeko patapata lati ni lokan lati fun so ko tori owo kan abi keji awon ni le tesiwaju na oni e ma se e pada si yada akeko yin gbogbo te ba ni teto e lo ni lana ti are gbe ka lori ni opin e de je anfani e to peye o b the punch lo so di mo la ro tini
0: inu wero indidation to jade lo wuro toni jaje mo bi pe gomina di korada o ma ti gbe owo oni milionu irinwo le die sile o fun idagbasoke ati fun ipese onje asara lore fawon ogowere nipinle kasina eni to je commissioner foto ilera nipinle ohun iyan ogbeni musa adamu nso di mimo o wi pe pataki agbe kale owo yi ohun na ni lati le ri wi pe awon ogowere ti won o fi be ri onje asara lore je won ro nje gidi je ni ipinle kasina ati lati le ri wi pe idagbasoke to ya kokon o de bayi to ilera won ati lati le ri wi pe opolo won tubo ji pe pese won ni idire o ti gomina di korada to fi gbe owo ohun iyan wo ni milionu lona irinwo o le die naira sile fun idagbasoke ati fun ipese onje asara lore fun gbogbo ogowere patapata ni ipinle kasina e lo ka ninu wero na draft room to jade lowuro to ni
1: iranu ti de o be ni gbogbo e ma lo ni iranu iranu ti de e ma joke ma jo eyi ni orin ti awon kan ma ko latari igbese otun ti gomina ipinle sanfara to ma gbe ni ipinle na o latari awon eto kan to gbe kale fun awon to ku die kato lati je ki iranu ko de ba won ni ipinle na ngba ti gomina so ni mo e to je gba keje lo ma soju gomina ninu awon eto kan to gbe kale fun iranu fun awon to wa ni igberiko ati awon kokan to ku die kato to se fun o gomina ma so di mo oni ko to oni te ba wo sakoso ja ngba to ti de gomina ni ipinle sanfara ni ipinle sanfara oni gbogbo nkan lo nlo ni iwo ro se pe papa julo awon to ku die kato awon alumojede atan to wa ni igberiko won o foro won sere o nipa adi eya awon eto kan ti la kale lati ro won lagbara en ti ko to ma gba awon to ni anfani lati lo sile eko onu o da won pada si yara akeko bakan na awon obirin to je opo ohun o ro won lagbara gbogbo awon eto lo ti gbe kale koda awon oje na po yonturu na ni babayi lo ma pin fun awon to ku die kato fun ati awon opo ni gbogbo awon igberiko ti o wa ni ipinle sanfara eloka ninu wero in vanguard la ro ti ni
0: ninu wero in adjustable to jade lowuro to ni awon kan re o ti oro kan legbo selo progressive congress apc ni ipinle abia won ma ti seleri lowuro to ni won ni seri won ni awon fowo soya ni o awon fowo soya ni wi pe are bola me tinubu yo pada wole lekan si ni gege bi are orilede nigeria awon egbe ohun lo so yi o nibi ipade iroyin kan eyi ti won pe lanode yi nibi ti won ti soro lori polongo bi are bola me tinubu yo se pada wole lekan si gege bi are orilede nigeria won so di mimo won ni pe pada wole lekan si gege bi are orilede nigeria won yo tun bo mu idagbasoke otun deba eto deba eka kokan orilede nigeria won ni se ri eka eto oro aje orilede nigeria won yo tun bo mu o yo tun bo ni idagbasoke to ni pon si won se wari eka eto abo orilede nigeria won ni eka ohun yo tun bo lo si waju sada won ni eto abo orilede nigeria yo tun bo ni pon si eni to je agbenuso egbe ohun toruko re nje Don Ubani lo so eyi di mimo lakoko to ba awon akoroyin soro nipinle abia lana odeye o wa ntenumo wa ra omo lede nigeria pe e da kun e dabo e ja fowo so popo kadibo yun are bola metinu bule kan si gege bi are lede nigeria won le yi nikan lo le mu akoko ja o lo ti le to tun le mu abori gbogbo ipenija lolokan ojokan to n koju orile ibiye e lo ka ninu wero nigeria tribune ati wero the nation to jade lowuro to ni
1: won ni awifun ko to da ni agbaja kadi ni eyi la won ayidade awon ise ni oluluwa abuja won ati fore fun alakoso oluluwa abuja laaro te lori ilana meto totot ti won tari ton bere fun to je ti awon olukoni ni ipinle na won ni ti o ba ni dobi ki je ku mo lo won ni gbegede ojo meje ototo na fun won tori awon ti se pade papo pelu en to je alakoso fun oluluwa abuja lai moye igba ati awon eto kan ati bere kan ti awon bere lori oro gbega won ati bi ti won ti se oni gbogbo e pabo lo nja si o nipa adi eyi won ni gba ti atejade ton te jade ni ojo kejo ni osu ta wa yi na ni won ti so ni oluluwa abuja won ni fun eto kan ti won gbe kale fun awon to fe se igbe kale nu se awon olukoni to fe fun eto gbega won won ni ko lo ni bi won se fe bakan na awon ajo olukoni na tun so laare eto ni won ni amoye apele ko gbe na ti ko fun en to jo alakoso ni oluluwa abuja oni sugbon pabo lo nja si nipa adi eyi gbe ke ojo meje ototo na fun ta ba ti te wa woro ko isa lori awon nkan ta bere fun o sese ka fe fi ehunu won o ninu wero the punch leti ka laaro ti ni
0: jan ki oloyin iroyin to ka yen olulu ile wa ma ti so nkan lowuro to won ni awon ti se tan o ati se agbeyewo awon iwe kika to won awon eroja ikeko ni olulu ile wa eni ti o je alakoso foro olulu ile wa ogbeni yeson wike lo buwa lu eyi to si n so di mimo o wi pe awon iwe ti won ka lawon olulu ile wa lawon ile eko patapata iya awon ile eko gbogbo to wa lolulu ile wa to won yo se agbeyewo re daradara eni ti o je akowe nile ise eto eko fun olulu ile wa nilu abuja dr danladin yahoo lo so eyi di mimo o níbi ìpàtẹ ìwé kan èyí tí ó wáyé ní àná òde yìí gẹ́gẹ́ bó ṣe sọ ó ní ìgbésẹ̀ ṣíṣe àgbéyẹ̀wò ọ̀hún ó pọn dandan láti túbọ̀ lè rí wípé ètò ẹ̀kọ́ túbọ̀ tẹ̀wọ̀n sí dáradára lólùlù ilẹ̀ wa nílùú Àbújá ẹ lọ kà á nínú ìwé ìròyìn The Nation tó jáde lówùúrọ̀ tòní.
1: Èmi kọ́ ni mo sọ ọ́ ẹ má bọ̀rọ̀ bọ̀rọ̀ fún mi lọ́rùn o látàrí pé kìnìún lára àwọn àhesọ ọ̀rọ̀ kan tó jáde káàkiri wípé ìṣeéṣe ni mo fẹ́ gbẹ̀yìn bẹ́bọ̀ jẹ́ fún ẹgbẹ́ òṣèlú ADC o ta ló sọ ìdí mọ̀ọ́kọ́ lára ló máa sọ tó jò ń gba tarigi nínú ẹgbẹ́ òṣèlú ADC ló máa fọn láàárọ̀ tẹ̀lé àwọn ẹgbẹ́ òṣèlú àwọn làmìlakánú ẹgbẹ́ òṣèlú náà ló máa ti fọn re pé ó ṣeéṣe pé àwọn igi wọ́rọ́ kan àgọ́ àròwọ̀rọ̀ kan tó ń dọbẹ̀ nínú ẹgbẹ́ náà ó lè ṣe kan ṣàtakò fún ẹgbẹ́ òṣèlú náà tí kò bá lọ́dún 2027 nínú ọ̀rọ̀ tó jáde láàárọ̀ tẹ̀lé àti rí àwọn àpapọ̀ kan tó dìde lọ́tún lọ́sì tán ni ńṣe ni ẹgbẹ́ òṣèlú náà ti fẹ́ máa fà wọ́n sẹ́yìn o bí ìgbà tó yẹ pé àwọn ni ò fẹ́ jẹ́ kí ẹgbẹ́ òṣèlú náà kó rọ wọn pọ́lá ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn kan ti dìde ní ẹgbẹ́ òṣèlú ADC tán ni tẹ́ bá pọ̀ tẹ́ ṣojúṣe wa fún wa tẹ́ fáwọn náà nípò kan àbí kejì ó ṣeéṣe kí ìbò tó wá ó kù díẹ̀ kí ìbò 2027 kó tó dé àwọn ó kúrò nínú ẹgbẹ́ náà lọ sínú ẹgbẹ́ òṣèlú APC onígbà tán fún iláàárọ̀ tí wọ́n ní nítòótọ́ ẹgbẹ́ òṣèlú APC ló ṣèjọba náà wọ́n dẹ̀ rí pa takuntakun tí ààrẹ Bọ́lá Ahmed tí wọ́n ṣe ó ní ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú ADC lè rí ránṣẹ́ fáwọn gbogbo má ṣe bẹ̀rẹ̀ tán ṣe ó ní ṣe wọ́n ń dàrun nù bí omi ìṣọwọ́ tẹ́ ẹ̀ bá tètè wá bọ̀rọ̀ kan fi ṣàdá ó ṣeéṣe ká kúrò nínú ẹgbẹ́ náà lọ sínú ẹgbẹ́ òṣèlú APC tí ìbò bá máa yá ní 2027 the punch ló sọ ní mọ̀ láàárọ̀ tèmi.
0: Ìwé ìròyìn The Nation tó jáde lówùúrọ̀ tòní ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP Lẹ́kan gúúsù gúúsù ilẹ̀ wa ọ̀hún àti rọ àwọn alákòóso ẹgbẹ́ ọ̀hún àwọn ìgbìmọ̀ ìṣàkóso àwọn àwòrò ṣàṣà nínú ẹgbẹ́ òṣèlú PDP láti gbìyànjú gbé nǹkan pàtó kalẹ̀ lórúkọ ọ̀gbẹ́ni Obi gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú ọ̀hún ṣe sọ wọ́n sọ di mímọ̀ fún wa lówùúrọ̀ tòní wípé olóyè Dan Obi tí ó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú náà Lẹ́kan gúúsù gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ wa tó dolóògbé wọn ni iṣẹ́ takuntakun ló ṣe o wọn nígbà tó wà ó ń ṣiṣẹ́ títí di ọjọ́ ọkú ni fẹ́gbẹ́ òṣèlú PDP ẹni tí ó jẹ́ akọ̀wé ìròyìn ẹgbẹ́ òṣèlú ọ̀hún olóyè Ẹtim Isongi wá ń sọ di mímọ̀ wípé ó di dandan kí wọ́n ṣe ètò ayẹyẹ ìkẹyìn tó nípọn tó lóòrìn fún olóyè Dan Obi gẹ́gẹ́ bí ìgbìmọ̀ òun ṣe sọ wọ́n sọ di mímọ̀ wípé tá a bá wò dáadáa láti ìgbà tí wọ́n ti da ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP kalẹ̀ ni olóyè Dan Obi ló ti wà nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí ó sì fìgbà kankan kúrò lẹ́gbẹ́ òṣèlú náà wáwọn ń lọ sẹ́gbẹ́ òṣèlú míì bẹ́ẹ̀ ló sì ti kó ipa lọ́lọ́kan òjọ̀kan fún ìdàgbàsókè ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ lọ kà á nínú ìwé ìròyìn Nigeria Tribune àti ìwé ìròyìn The Nation tó jáde lówùúrọ̀ tó.
1: Ìpínlẹ̀ Èkó fẹ́ lọ sí ìpínlẹ̀ Kogi o. Ìjọjọ́ mọ̀ pé gómìnà ìpínlẹ̀ náà Ahmed Òdòdó ti ìpínlẹ̀ Kogi máa ti fọn iláàárọ̀ tí látàrí rògbòdìyàn àti àgbọ̀rẹ́ni tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú náà ní ìpínlẹ̀ Kogi láti jẹ́ kí wàhálà náà kó dohun àfisẹ́yìn tí eégún alárí ìfisọ̀ nípàdé yìí gómìnà Òdòdó máa gbé ìgbìmọ̀ kan kalẹ̀ tí ó máa yanjú aáwọ̀ láàrin àwọn tí nùbí tọ́rọ̀ náà ń dùn lórí àwọn ìgbésẹ̀ kan tí ẹgbẹ́ òṣèlú náà gbé fẹ́ pé ó ń ṣe àtakò fún àwọn kan nínú ẹgbẹ́ náà nípàdé yìí nínú ìgbìmọ̀ ẹlẹ́ni 17 ìyẹn 17 òun náà ni wọ́n gbé kalẹ̀ tí gómìnà náà sọ pé òun gbọ́dọ̀ rí ipò ọ̀tún kó tó di pé ìdìbò gbogbo yóò wà ní 2027 nípàdé ẹni tó jẹ́ alága fún ìlú náà Captain Idris Wada ó máa sọ láàárọ̀ tèmi ó ní ìgbésẹ̀ tí gómìnà gbé ó máa dára gidi o láti jẹ́ pé gbogbo àwọn tínú bí tọrọ ń dùn tó yẹ pé ìkànsí kejì náà ló ń dùn wọn nínú àti pé wàhálà rògbòdìyàn tó ń bẹ sílẹ̀ nínú ẹgbẹ́ náà ìlú ìgbọ́ra ilé àti ẹ̀tanú tí ó gbófìdí àwọn sẹ́yìn tí ó gbọ́n alárinrin sọ kó má lè jẹ́ àkóbá fún ẹgbẹ́ òṣèlú APC ní tìbò bá ní 2027 ó wá rọ gbogbo àwọn ẹlẹ́nu lọ́rọ̀ ní ẹgbẹ́ òṣèlú APC wípé ẹ gbáradì o gbogbo òpolongo tẹ máa bá ṣe ẹ jẹ́ kí ẹgbẹ́ òṣèlú APC kó gbọ́dọ̀ rọ̀ wọ́n fúnlá pàápàá jùlọ láti wọlé sọ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ní 2027 pé tẹ bá ṣe lé ẹgbẹ́ òṣèlú APC yóò túbọ̀ máa gòkè àgbà sí ní ìpínlẹ̀ Kogi ẹ lọ kà á nínú ìwé ìròyìn Vangard láàárọ̀ sí ni.
0: Kókó ṣe kíni?
1: Ókè
0: ó ń tẹ̀síwájú bílíkì ti nàwọ́ sí wa.
1: Adúpẹ́ lọ́wọ́ olóòtú Wàídà Fagbọ́n Ẹ̀ṣẹ̀gàn Balikis Ẹ̀ṣẹ̀ àti Bùkúnmi Ẹ̀ṣẹ̀ Adúpẹ́ àwọn ojú ẹ̀rọ wa nìyẹn. Bísọ́lá Balógun lórúkọ mi kókó inú ìwé ìròyìn ó ń tẹ̀síwájú ẹṣẹ́ bẹ́ẹ̀ tẹ́tí sí wa.
0: Pando Francis lórúkọ tèmi o kókó ń tẹ̀síwájú.

0: ṣe látọ̀dọ̀ ọlọ́run ọba ṣe látọ̀dọ̀ àwọn tó ń tẹ adarí Bond FM lọ́dún kan ọjọ́ kan jẹ́jẹ́ mọ̀ pé láìsí lórí pápá kókó náà ìwé ìròyìn ọlọ́run ló stampu rẹ̀ àwọn èèyàn tẹ́ sì ń gbọ́ alọ́lọ́kan ọjọ́ kan inú wájú ara wa yá gágá o láìsí ẹ̀yin kò sí àwa láìsí àwa kò sí ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ gbójú okùnlé tí ó jẹ́ ní agbá àwọn tó ṣubú dànù ohun ìjà ọ̀pọ̀lọpọ̀ ló ṣègbé nítorí bí tẹ́ gbójú okùn sí ọ́ dàbí ẹni pé wọ́n kùnà pátápátá ni gbogbo ẹ lálábí eléti ọfẹ ọmọ ìbàdàn tó mọ tó ń ṣe lẹkọọ ṣe rí nípa eré ìdárayá nípa àtẹrẹ ìdárayá ọlọrun ọba ò fi mí sẹyìn ẹ máa fetí sí gbogbo wọn lọlọkan ọjọ kan àwọn tẹ ti bẹẹtì lé lórí ṣùgbọn tí wọn disappoint yẹn wọn bójú yín jẹ níjẹ bẹ ni wọn bójú yín jẹ ló ń jẹ bẹ wọn ká bá nà kúrò lọwọ yín nítorí wípé lóòótọ bá a bá là ń lọ sójú ogun akẹrù là ń bá lọ o ṣùgbọn ìkẹta ọhún ló ti ń bá wa gbogbo ẹ ni wọn mọ jábọ fún yín o nítorí pé a gbọdọ sáhun kí la gbọdọ sáhun fún yín oríṣiríṣi àwọn akọnimọgbà tí wọn ti lọ àti tí wọn ń bẹbẹ tàbí tí wọn ti sọ pé àní kí wọn máa continue ni kí n tó lọ sókè òkun ìjó tábàjó dábàá pegede ilé làwò ká tó sọmọ lóko gbogbo ẹ tábẹlé kọni ni màá kọkọ ti bẹrẹ àjọbẹ pèmí lárabẹ létí ọfẹ omi ẹkọ ẹkọ ni àjẹrúurú bẹ tó mọ tó ń ṣe ọlábísí olú àlàbí lérúkọ mi gẹngẹn ẹyin sókè kẹrin mọ pé aṣíwájú rédíò ó ti gba afẹfẹ kan nípa eré ìdárayá ẹ wo kò sí ẹni náà tó lè bá ní bẹẹdì ẹ ọbọ tó wà ní pilot jẹjẹ mọ pilot bọ ọba dáhùn jẹmi ọsọ yìí ọmọ lè má ṣe é ṣe ọwọ àlórí bọyá ìfẹsẹ wọn sẹ ọlọrẹ sọrẹ tí orílẹèdè nàìjíríà lọ tí rọṣíà gba orílẹèdè nàìjíríà ní àlejò fún ìdí kan.
1: pápá bọ́ 92.9 jẹ́ kí n sáré tọ́ yín lẹ́nu wò ní kíákíá mọ̀ pé mi ò ráyè òsì mi ò ráyè rèbèrèbè mi ò ráyè rọ̀bọ̀ rebe mo tẹ́ mi máa wá fún yín ni pé àwọn nǹkan tẹ́ ẹ ti ń retí lórí pápá bọ́ 92.9 ẹ̀yẹ́ kí n sáré gbé yín lọ sórílẹ̀-èdè gẹ̀ẹ́sì nínú ìdíje tá a mọ̀ sí premiership tó máa tẹ̀síwájú láti ọ̀la lọ ẹ̀yẹ́ kí n tẹ́ kẹ́ ẹ mọ̀ pé láago mẹ́ta ọ̀sán ọ̀la kódà láago méjì àbọ̀ lẹ́ẹ̀tì máa rí fìdífìdí pé ìfẹsẹ̀wọnsẹ̀ ńlá kan fẹ́ wáyé láàrin kan liverpool àti fulham àwọn ní ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ tó máa wáyé lọ́la crystal palace àti ipwich ọ̀la náà làwọn náà máa gbá ìfẹsẹ̀wọnsẹ̀ àsìkò kan náà ní pápá pẹ̀lú ti liverpool àti fulham jẹ́kí mọ̀ pé bournemouth àti brentford àwọn náà máa wọ̀ yájà lásìkò kan náà ni ẹ máa gbàgbé ní àsìkò kan náà aston villa àti ikọ̀ tá a mọ̀ sí nottingham forest wọn àwòjọ ara wọn ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ní àsìkò kan náà àmọ́ mo mọ̀ pé ní gbogbo bí wọ́n bá ti wo bọ́ọ̀ káàkiri orílẹ̀-èdè nàìjíríà ìfẹsẹ̀wọnsẹ̀ wọn máa ní kìmí lọ́la torí pé ó máa ń lérò lẹ́yìn mo sọ nípa chelsea ní gbogbo ẹni mo lè fi sọ àwọn olólùfẹ́ kọ chelsea lórílẹ̀-èdè nàìjíríà wọn pọ̀ ju àwọn olólùfẹ́ kọ liverpool lọ kí mo sọ àní mi ò rí sọ àmọ́ nǹkan tí mi ò sọ tó tí ò dá mi lójú ni wípé pé àwọn olólùfẹ́ ikọ̀ chelsea bóyá wọn pọ̀ ju ti arsenal lọ àfààní kí arsenal má pọ̀ ju chelsea lọ.
0: arsenal ọ̀ tó ń ná ni ọ̀pọ̀ gbogbo ọ̀nà ni a fi kọ̀ gbogbo ọ̀nà ni a fi pọ̀ àwọn fìyà jẹ mọ́ no.
1: àwọn olólùfẹ́ mo ń sọ fáàsì chelsea arsenal
0: jọ kò wà comparable. Arsenal pọ̀ ju àwọn olólùfẹ́ àwọn
1: fáàsì

0: and learn.
1: Look, Mom, I'm getting better every day.
2: You sure are. I am so proud.
0: Support their growth with Lactogrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
1: This is my favorite.
0: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.
3: Wow! Ẹ̀wọ́ Jami Tọ́wò Ìlera ti ní gbogbo 100. Gbogbo 100 ni wàrà mìíràn ti ń gbé nínú ìgò onímọ̀ mìlítà ẹgbẹ̀ orí mẹ́wàá. Tí ó sì kún fọ́fọ́ pẹ̀lú fitamin C, PHA ní èyí tí máa mú ọpọlọ jí gbogbo, tí ó sì tún ṣe ara lóore. Ó tóbi sí i, ó dùn lẹ́nu bẹ́ẹ̀ ó tún fi pọ́pọ́pọ́. Gbogbo 100 aṣara lóore gíga fún bẹ̀rẹ̀.
4: Ìtẹ̀ méjì omi òwò gbolé náà síbi ìdúkọ àti iyọ̀.
5: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ìdúṣe kú gbogbo ilé báyìí?
4: Àpòpọ̀ sí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
5: Dàbí àpòpọ̀ yìí. Obsidian Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Obsidian Natural Charcoal Whitening Toothpaste tuntun. Àṣẹ pẹ̀lú ìlú àdáyébá tí ó jẹ́ kí eyín rẹ funfun àti omi òwò ìgbẹ́lẹ́mọ́nì tí ó fọ eyín rẹ jìnà. Obsidian Charcoal, ìlú àdáyébá, eyín funfun dáadáa.
6: Dangote Refinery don't come with good news. When your business need at least 250,000 liters of petrol and above, I beg make you listen well, because this will don't get the enough for you. Dangote Petrol and Refinery go deliver petrol to you across Lagos, Ogun, Rivers, Kaduna, Abuja, Delta, Anambra, Imo, Kano, and Nasarawa at just 1,185 naira per liter. When you buy up to 250,000 liters, you go enjoy a 10-day period to pay.
7: Oh, talk true. That's what me say. I go get full supply without stress from Dangote Refinery. Get them delivered free to my doorstep. Go get extra time to make payments. Oh, la, la, la, la, la.
6: Yes, so whether you support your fleet or they do business, we need plenty petrol. This is an opportunity where you're not going to like miss. For more information, make a quick call 0707-407-2099 or 0707-470-2100 or reach us for email for direct delivery at dangote.com. A small stage day pipeline to join this Ogbonge offer.
8: Àgbo méjì ọ̀sán ló ṣẹ̀ṣẹ̀ lù, ó sì dàbí ẹni pé ó ti ń ṣiṣẹ́ látàárọ̀. Iṣẹ́ rẹ̀ ò tí ì parí, àmọ́ agbára rẹ̀ ò gbé. Gbogbo òṣẹ́jú ló ń lo aago. O lè tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni, bó ṣe máa ń rìn ní lọ́sàn-án yẹn, gbogbo wa máa ń rìn nípa ẹ̀. Àsìkò tí agbára rẹ̀ ò gbéṣẹ́ mọ́, tí ìwúrí ò sí mọ́, tá a jọ bí ẹni pé ọjọ́ ò sáré bó ṣe yẹ. Àmọ́ nǹkan ẹyọ kan lè yí ohun gbogbo padà. Reactor Energy Drink, nítorí tí agbára rẹ̀ bá gbéra sókè, àfojúsùn rẹ̀ ṣe déédé. Reactor Energy Drink, ìpàṣẹ rẹ̀ á padà. Wà á parí iṣẹ́ lásìkò, àwọn èròngbà rẹ̀ wá sí ìpèsè. Wà á ṣiṣẹ́ rẹ̀ lójú ọjọ́. Nítorí náà, tí ìkáàárí ọ̀sán yẹn bá fẹ́ dá ọ dúró, wọ ara rẹ̀ sókè, tí ìdíwọ̀n rẹ̀ pẹ̀lú Reactor Energy Drink. Reactor Energy Drink, tí ìdíwọ̀n rẹ̀.
9: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olùṣọ́ aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtàkùrọ̀sọ orí ìlànà òbí mi. Ó fi ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó ní àmì àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyìn kankan ò sí lẹ́yìn ẹ̀.
10: Maggi Star tá a ṣe látara ẹ̀rọ sóyà, àlùbọ́sà àbò chili àti kòkófì.
9: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
10: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a sì bí wọn àwọn ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mímu gbàgbé.
9: Àmọ̀pẹ́ kí ló fẹ́ ra yìí? Owó wò sí ìbìnrin fẹ́ràn jù lọ. Owó wà dúró tí ò ní orúkọ kẹ̀. Owó rẹ̀ kò ní rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
11: Àmọ̀pẹ́.
9: Wọ́n ti pẹ́ ìfàmù àfàmì lákòóyá o. Owó náà ló wá fẹ́ kí n rà báyìí.
11: Owó ló dín fún kings ló yẹ kó o ra. Ó jẹ́ òróró ìsebẹ̀ tó pójú owó. Ó sì kó fún èròjà aṣaralóore vitamin A.
9: Òróró ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
11: Bẹ́ẹ̀ni o pààrọ̀.
9: Ó nira ìgbọ̀nba tí owó rẹ̀ bá kápẹ́ ní sinmi.
11: Ó wà gbádùn oúnjẹ aládùn tó bá fi owó náà sí.
9: Òótọ́ ló sọ. Ó ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé òróró ìsebẹ̀ Divine Kings ni òróró ìsebẹ̀ tó dára.
11: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
9: Divine Kings, òórùn aládùn, adùn tó kọ́ ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
12: Ṣáde kò sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí títọ́.
13: Máàmí.
12: Ṣùgbọ́n dúró náà, o ò ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn bìtà tí ń dáná
13: yìí. Hypo kẹ̀.
12: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò ẹ̀fọ́jú rí kì í gbà lọ́rọ̀.
13: kúrò làwa náà ṣe gbọdọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
14: Wọ́n gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
15: This medicine is smelling and yucky.
16: Come on, just try to. Hey, yeah. Mommy and daughter still struggling over this medicine palaver.
15: Kiki just doesn't like taking medicine.
16: Oh, have you tried Moxie? Moxie is a range of children's medicines that children love and won't resist. It works fast and tastes great.
17: Moxie medicines are available in vitamin C, paracetamol, loratadine, and clofenilamine. Available in pharmacies nationwide. If symptoms persist after 3 days, consult your healthcare provider.
18: Bye.

tún jáde lọ́wọ́ rẹ. Stanbic IBTC ń ṣe àfihàn BizSmart account. Èyí tó lè bẹ̀rẹ̀ pẹ̀lú ₦100 fún BizSmart tàbí ₦150 fún BizSmart Plus. Ìwádìí dúró current account maintenance charges àti enterprise online charges fún àwọn

Ago méjì ọ̀sán ló ṣẹ̀ṣẹ̀ lù. Ó sì dàbí ẹni pé ó ti ń ṣiṣẹ́ látàárọ̀. Iṣẹ́ rẹ̀ ò tí ì parí. Àwọn agbára rẹ̀ ò gbẹ́mọ́. Gbogbo ìṣẹ́jú ló ń wo ago. O ò lè tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni bó ṣe máa ń rìn ní lọ́sàn-án yẹn. Gbogbo wa la rìn nípa ẹ̀. Àsìkò tí agbára rẹ̀ ò gbéṣẹ́ mọ́. Tí ìwúrí ò sí mọ́. Ta jọ bí ẹni pé ọjọ́ ìsáré bó ṣe yẹ. Àwọn nǹkan ẹyọ kan lè yí gbogbo padà. Fẹ̀yàtọ́ Energy Drink. Nítorí tí agbára rẹ̀ bá gbéra sókè, àfojúsùn rẹ̀ á ṣe déédé. Fẹ̀yàtọ́ Energy Drink. Ìpàṣẹ rẹ̀ á padà. Wàá parí iṣẹ́ lásìkò. Àwọn èròǹgbà rẹ̀ wá sí ìmúṣẹ. Wàá ṣiṣẹ́ rẹ̀ lójoojúmọ́. Nítorí náà, tí ìkáàárẹ̀ ọ̀sán yẹn bá fẹ́ dá o dúró, wọ ara rẹ̀ sókè. Tí ìdí

0: والخير فتنة ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون.
1: صدق الله مولانا العظيم وبلغ رسول الكريم ونحن على ذلك من الشاهدين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم محمد صلى الله على آله وصحبه أجمعين. Eyin mi tati si wa alakale ni gbogbo bi ti tin be le ise radio awal baraka yi mega fan 92.9 la de kun fa ji yi ni ipele kun bi aki yin ni kiki ala kiki ala kiki ala fia ti an lo ki ra wa laye bi ta si tun lo ni ja gbe ndo aki ama pe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh hakika bo sori akotun eto wa si jimo toni Iléeṣẹ́ rédíò ìfẹsọwọ́pọ̀ Bond 92.9 èyí tí ìyá wa alájà wa Muhammad Alake Sopẹ́yìn aránṣẹ́ Bínú àti Gàkú Ànàdínlẹ̀ ilẹ̀ Nàìjíríà tí wọ́n tún jẹ́ ìyá Súnmọ́ Jẹ́nẹ́rà fún gbogbo ó káàfàtà ṣe onígbọ̀wẹ́ kẹ́rọ ọba àlekẹ́ lábára. Sọ ìyá wa alájà wa Muhammad Alake Sopẹ́yìn lẹ́sàn-án dáadáa láyé ń bí àti tíjọ́ ìgbìmọ̀ àkèyàmọ̀ àlékún Arísìkí. Gbígbà dúà àánú Ọlọ́run ìyọ́nú Ọlọ́run àti àlùbáríkà kí ó máa bẹ lórí wọn iṣẹ́ wọn Arísìkí àti gbogbo ohun tí Ọlọ́run ṣe fún wọn pátápátá ó sì fún wọn ní ẹ̀mí gígùn tòun ti àlàáfíà ìlàlẹ̀ àmọ́ ní iṣẹ́ ọlọ́ wọ̀rọ̀fáàní ọmọkẹ́ni àníyà àmì ìyá wa Sìdíkọ́ Àbẹ̀ni onílé ńlá ìyá àdínlẹ̀ gbogbo Antoni nígbà ayé wọn àti bàbá tí wọ́n tara wọn jáde bàbá Ambelawal lẹ́yọ balẹ̀ wọn tí wọ́n ti papòdà alájíwa Tajudeen Sopẹ́yìn sílẹ̀ tọ́lọ́run ṣàlékún àforíjì ìkẹ́ àti ìyẹnu rẹ̀ lórí gbogbo wọn ó sì fi wọ́n sí aljanna firdaus aláwọ̀mọ̀ àmì láhàá ìlà wọ́n kú wọ́tá ìlà abdullahi lawe rabin abdulkareem ibrahim ni orúkọ mi ọmọ kí gbogbo àfáà òṣùpá àdínì àti aláwìyá àdínì yìí wọn kì í kábọ̀ sí orí ètò wà sí jímọ̀ tòní.
2: Allahumma zayyinna bi zinati al-Qur'an.
3: Insha Allah wa bi kudrati wa si ti a fe gbo lori eto yi fun toni ni eyi ti Fadilati Sheikh Dr. Mahmoud Danjuma Musa se pelu akori confronting Islamophobia Islamic scholars on call. Iye pipe akiyesi awon missionaries awon afa oniwasi ati awon imamu ti won ja siwaju esin látàrí ìwójútu sí ìmáfi ìsìláàmù dẹrù bá àwọn ènìyàn tó bá rí bẹ́ẹ̀ fọdé láti ṣe dr mahmoud danjuma musa bismillah
4: alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa man wala.
5: The topic is confronting Islamophobia, Muslim scholars on call. I don't know what Islamophobia, what blend there, papa? Islam wa lọ́tọ̀, phobia wa lọ́tọ̀. Then, but you have blend there, morphologically, it go parapa. Bínú ẹ̀ láńtẹ̀rẹ̀ àtẹ̀kíbù mẹ́sìgì nínú àlọ́wà àràbíyà abdullahi mẹ́sìn abdul sọ̀rọ̀ kẹ́lùmọ̀kẹ́ni allah kẹ́lùmọ̀kẹ́ni ó wá pọ̀pọ̀ orí mọ̀dọ́fù amọ̀dọ́fù lẹ́yìn pé ìfarapa wọn kẹ́rọ àrùn àwọn díẹ̀ tó bá ti di pé abẹ́ sọ the common word tá a fẹ́ ṣe mẹ́sìgì rẹ̀ aláwù tí wọ́n ń pè ìfarapa díẹ̀ ló wá di abudẹ̀lì àdùnbẹ̀lì ẹni tó bá mọ sọ́ọ̀fù jù lẹ́tù ọ̀gbẹ́ wọ́n gé kankan kan ní kó lè bá dẹ̀rọ̀ náà gbígbẹ́ islamophobia sociocultural social wà lọ́tọ̀ culture wà lọ́tọ̀ wà ní socio so phobia tó bá ń bẹ̀ yẹn kìí ṣègbè ìgbó èdè àwọn faransé etymologically inú french language nígbà ó sì túmọ̀ ìbọn ìgbà tí àwọn ọ̀tá islam wà fẹ́ mọ ẹgbẹ́rù islam bá wọn mùsùlùmí tí wọ́n sì fẹ́ mọ ẹgbẹ́rù islam.

0: Sallallahu alaihi wasallam. ọlọ́run ló kọ ẹ̀bí bá ní màá mọ̀ tó la rẹ̀ sọ ó wá sọ fún àwọn sábẹ́ pé látẹ̀fà wà síwájú àwọn akẹ́kọ̀ọ́ sọ ti nàbí ولو كنت فظا غليظ القلب طبعا ما الذي لانفضوا من حولك وجعلوا ما تنفوا كانت ما مدينوا تبدينوا ما نوعبا تريسا تتنبوا دوسك ليس هذا كلاي نبقى الأسفل أكي بيزنت إسلام غاوين يجب أن يبقى كتنا وعبا عليه سيدو أما صبوا بك كتنا وعبا عليك ولكن لم يكن هناك افعال يجب ان يكون هناك افعال يجب ان يكون هناك افعال يجب ان يكون هناك افعال يجب ان يكون هناك افعال يجب ان يكون هناك افعال يجب ان يكون هناك افعال يجب ان يكون هناك افعال يجب ان يكون هناك افعال يجب ان يكون هناك افعال يجب ان يكون هناك افعال يجب ان يكون هناك افعال يجب ان يكون هناك افعال يجب ان يكون هناك افعال يجب ان يكون هناك افعال يجب ان يكون هناك افعال يجب ان يكون هناك افعال يجب ان يكون هناك افعال يجب ẹ ká lọ sí kọ́mọ̀ ìfẹ́ ọkùnrin tí ò bá pẹ́rú obìnrin òun àwọn ọlọ́run tábà lè pẹ́lẹ́sẹ̀ rán ẹni adẹ́rìbà ààrẹ balẹ̀ pẹ́tọ̀ kẹsẹ̀ mi nìkan tó ń bèèrè so ìṣọwọ́ bá ṣe ń present submission àwọn ìyàwó níta tá a mẹ́nu kú omi tọkọ ó ní káwọn obìnrin rí pé islam wà fẹ́ ní ó máa jẹ́ rúfẹ́fọ́ ọ̀yọ́ ní gbogbo ọmọ bá ṣe rúfẹ́fọ́ ọmọ rẹ̀ wà sọ báláyé ẹ wá ṣe wá àdúgbò àmẹ́bí ilẹ̀ tẹ́ra alẹ̀ fún àìsàn àtàkì ẹ̀rù ló ń ta báyìí àṣọ ní ìwọ ara wọn ni wọn àti ìdíkà àti àti síwọn àìsàn àti àṣẹyìn ta tó bá wọ sọ nítorí àwọn ẹ̀rọ wọ sọ ṣé ààrẹ túmọ̀ à ń kó mẹ́rin nìyí ni ó wà fún pẹ̀lú ìyàwó wọn ó yàrá torí èmi náà ṣé bíbí àlàǹkó àti ọlọ́wọ́ àti ìyàwó wọn kódà nínú àwọn ọwọ́ àti ní adéyẹ́ ń tó sọ pé ọkùnrin tí máa ń sun yàrá àkọ́kọ̀ níyàwó rẹ̀ kò ní níláàrí nínú ọwọ́ àti tó wá rí kílódé ò ní níláàrí ẹjọ́ aṣọ romantic life àmọ́bí báwọn obìnrin obìnrin tẹ́rẹ̀ nǹkan tó rọ̀ àmọ́bí wá rọ̀ fún un ẹjọ́ bá bá kọjá ààyè wọn ààyè aṣọ kalẹ̀ ẹ kọjá ààyè sí ọ̀rẹ́ mi ẹ̀ asa ayyuka lakako ayyuka lakako azwajan ayyam min kunna muslimati mu'minati qanitati qaibati abidati sayyati wa abidati ya ajya mo ben jeri oda o bi ti na mi bo awon ya wa o be ni o bi ti na ofuri awon na bo bi ko ta wa ya wa ni bi ti na re ko ta wa so ni ko ba nda mu re bo di wa ni ko ko yin le ó bá pọ̀ nílẹ̀ wọ́n wá pọ̀ lọ́gbọ́n gba àjò lọ ṣọ́ àdá gbẹ́tẹ́mì àti ẹ ti jọ build káwádàáwó ní ìfẹ́ kan ọmọ ìmẹ̀gbà wà wà ọmọ rẹ̀ tábàlẹ̀ fún ọmọ náà lára ní kájọ pa ọmọ ìgbàpọ̀ àmọ́ ìhàlẹ̀ ní gbogbo wà ọkùnrin tó bá kọ́ orúkọ ó ṣe rí ibú ni ọlọ́run ni yóò ṣe ibú ọlọ́run ní ọ̀rọ̀ òní ọlọ́run bẹ́ sọ ọ́nà ṣọ́ọ́ tó dáa pé wà látẹ̀ ní ilú kúlà ilé ìlú ìgbẹ́gbẹ́ rú hán kọlu àlá ìgbẹ́gbẹ́ náà bá bèèrè ló fi yọrọ jẹ ọkàdísì fún ìgbẹ́gbẹ́ wọn bá bí yọrọ jẹwọ ọlọ́run bí ibi yóò fi lọ àbí tí yóò fi lọ ọwọ́ wákà àkùrá nì fúnra rẹ pé wọn bá pa á tí ọlọ́run pa ọrẹ tí ọmọdìyà tí ń bọ fókùnrin àbúrò àwọn aṣọ ọlọ́wọ́ ṣọlá ọkọ̀ tó bá pọ̀ tó pẹ̀yàwó rẹ̀ tí yóò ṣúná tó bá di bí ọ̀gbọ́n ìdí àlùkìyàmọ̀ onílé kíkan onílé kíkan onílé ọkàn onílé ṣẹ̀kà látọ̀ kí bọ́dù yóò paralyze ẹjọ́ bọ́sọ̀ yóò rọ̀ wá kọ́mọ̀ pé islam ẹ̀sí déédéé ni ẹ̀sí ikú ni àwọn levels competitive lamọ tí wọ́n ṣe equality àwọn levels competitive lamọ tí wọ́n ṣe equity there's nothing like equality let's say gender equity because we have peculiarities What I can do naturally is not meant for a woman to do. There are some things you can do equally, but there are many things you won't do equally, but equitably. If we go by the word equality, these women will ask for more than they are giving. They will tell us that you have the opportunity to marry more than one wife, then I have the opportunity to marry more than one husband. And I can't come on the day, Dr. Rob, but we are saying, maybe we are okay. Only change. Look at this man over Nigeria. Oh, we're looking at Tassawu. Because people are looking at Tassawu, people are looking at our Tijari, but I don't believe. Our caravans. They are one soul. Our Christ Lamb. I don't think you're Nigeria before Islam. I don't know about that, which I recommended that Arabic came to Nigeria before Islam. Because before the people of before Nigerians accepted Islam, they were in relationship with the Arabs, who were businessmen. I don't know if the last dinner is Shirin. Kill me, Shirin, what a big answer? Kill me, what a big answer? Tell me, what is the meaning? It's not our fault. One bad day, it's not borrowed. That's what I want every day. Every day, in Batoya, that's how we go Islam. In Batoya, Salafini, Abita, Izala, all Sora Tassawuf, in combati Tassawuf. Tobaya is the middle of the daddy. Should we go and Belen ideas? They gave them at the back of Sufi level, Islam Radia. And you also give them a woman. Our brothers who are told the Salafi, till the level Sufi, Islam Radia. Islam Radia. Why do you condemn Tassawuf? If you are condemning Tassawuf, then you start this Salafi and condemn it. Yes. Because terminology mediate the way and Allah will be heard, listen. There's no word Tassawuf in Islam, there's no word Salafiya in Quran. You will go further to explain. You will swear before you get an explanation across the people. Inna deen inda Allah Islam. You preach Islam, don't preach Tassawuf to us. Don't preach Tassawuf to us. Preach Islam. Don't preach Salafiyah to us. Preach Islam. Oh, Baba, I mean, no, I'm telling you that. Maybe you say, that was others say, I'm looking at you pay. You don't pay. There is those who don't know what I'm going to go to the table. Islam is here. Ah, you know why? I don't discuss it soon. In the power club, I discuss it. Tell me that you have to come up with a pillar and say, it's not a word of sonny, but it's not a Islam is here. Because all now, I put this lab now up to the level of Salafi. You know, I was going to go to Quran. Islam is okay. Okay, you can't look at Quran here. Come on, if I saw the party. You can't ask me to go to the top of the Salafi. I was a lamb. I was a lamb. There's a top 7 million. You know, that's all the law. I was a فإذا سيكا طرح السيد وهو صلى الله عليه وسلم قال يا أيها الذين آمنوا صلوا عليه تسليما إذا نبه من أسفهم صلاة إبراهيمية أو أتوا أبو رسول الله عليه وسلم صلاة إبراهيمية ملاي مجلس إسلام هو يا رئيونا يا رب إسلام هو يا رئيونا وإن الله جراه لهم إن ينوهم من أول يأيو لكم أن محمد صلى الله عليه وسلم itu awal orang kita orang melayu Islam itu dia lebih asyik. Alhamdulillah. Excuse me, Islam itu dia. Awal yang jenis apa apa oleh kita apa? Tiada orang sudah menjadi. Tiada orang sudah menjadi orang baru lah ni lepa. So kita cuma ingin berjuang. Orang baru lah ni lepa. Orang baru lah semua orang ini. Orang ini berjuang. Apa ini? Kita yang tak ingin berjuang. Let me know what you want to do. Let me know what you want to do. ìgbà wà bọ̀ ní ọgbà tó wọ́n mọ̀ ní ọgbà àwọn ọmọdé ìyàwó rẹ̀ ọmọ gbẹ́rù bàbá wọn àwọn iṣẹ́ àwọn ìyẹn ọgbà mẹ́bì fún wa fún àwọn ọmọ yìí bá mẹ́bì tó lágbà tó lè yàrá fún wa èyí ń kọ kó wà tuntun náà bíi náà àrùbá èyí náà rẹ̀ jùlọ aisha ó sọ fún wa pé kó o bá fẹ́ ṣe olórí náà ní ò wá sọ fún àbẹ́bí pé bẹ́ẹ̀ ṣe àwọn ọmọ habasha kan máa ń kọ ọjọ́ bá ń pè wọ́n wá àwọn ọmọdé kan máa ń kọ ọjọ́ ó wà lẹ́bí wa pè wọ́n wọ́n jù ú òun wá àbúrò wa tún kọ́tì yàrá ọ̀hún àbí yàrá tiẹ̀ òun àwọn ẹrù àwọn ọmọ ẹ̀ ọmọ dájú lọ́dún orin òun wà nílẹ̀ lórí òjìká àbí náà mọ̀ ọmọ ẹ̀ من
1: اللهم أدخلنا الجنة بشفاعة القرآن
2: آمين فلله الحمد رب العالمين دكتور محمود غنجي موسى ni won tin se wa si fun wa lori eto wa si jimo toni pelu akori ipa to ye ki awon afaisi ko latari iwojutu si ni ma fi islam deruba awon eniyan olero ipo onikaluku wa lati mu ti wa ninu awon eko inu wa si naa ki olorun ba ni ki ola ba wa san dr mahmud danjuma musa ni esan rere taye ati ijo gbonga akiyama awon naa ti atẹti si ki olorun fun wa ni lada gbogbo re iya wa alajamo ina talaka e sopeyin arosa jini garukona bi ilẹ nigeria ti won ti je iya suna jenera fun gbogbo eko ti won se nigbawo eto yi ki olorun ba wa san awon naa ni ẹ̀sán dáadáa láyé àtijọ́ gbin ní kíámà ilẹ̀ ilẹ̀ àmọ́ iṣẹ́ ọlọ́ ọ̀rọ̀fánáwó ọ̀kan àléyà olóòtú ètò yìí ajé abikis ayípọ̀lẹ̀ ibrahim olóòtú àgbà ajé mahmudin adédèjì oríyege akínyí ibi ìlà ó ti máa dágbére lórí ètò wá sí júmọ̀ fún tọ̀sẹ̀ yìí títí di ọjọ́ mẹ́jọ tí wọ́n máa pàdé àwọn ẹgbẹ́ mi lórí àkọ́tún ètò wá sí júmọ̀ náà abdulkareem ibrahim ló kọ́ mi ọmọ kéwu gbogbo àfáà wọn kì í pé ẹ̀bárúkà júmọ̀ ọlọ́run yá ṣe ọ̀pọ̀ ẹ̀ lókè èpẹ̀ wàsálámà alẹ́kùn wàrà mọ́tò náà bárúkà tó máa sẹ́lẹ̀ wàhálà lẹ́kọ̀ọ́.

jẹ́mi ìṣòro ẹ lè bèrè nípa ilé iṣẹ́ wa lọ́wọ́ àwọn tó ti bá wa ìrìn àjò ṣe múra àti hajj òdòdó ni ó sọ nípa wa ẹ kàn sí ilé iṣẹ́ Al-Kubra International Services Limited ní nọmba B3 Amori Shopping Complex

0: àbáwọ̀ ọlọ́jọ́ bí Alhaji Ganiyu Farouqdin aka Fasco Furniture. Ẹ máa gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan fẹ̀sọ̀ jójú ọpẹ́ orí kádún tó rárá ti.
1: Ọlọ́jọ́ bí ẹni ẹ á dé mú ẹ̀dọ̀ máa lò.
0: Bàbáwọ̀ ọlọ́jọ́ bí Alhaji Ganiyu Farouqdin aka Fasco Furniture. Ẹ máa gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan fẹ̀sọ̀ jójú ọpẹ́ orí kádún tó rárá ti dára àgbà. Alhaji Agbemisola Opeloyeru Food Canteen ìyá àgbèjì olóúnjẹ ló ń kí yín. Alhaji Ganiyu Farouqdin Fasco Furniture kú oríire ayẹyẹ ọjọ́ bí ọdún 75 75 years of age lókè èèpẹ̀ gbogbo ọjọ́ kọkànlá oṣù kẹsàn-án nínú ọdún 11 September láyẹyẹ ọjọ́ bí Alhaji títọdún yìí sì bọ́ sọ́jọ́ Friday 11 September 2026 ní 35 Samuel Street Akowojo Ìpínlẹ̀ Èkó. Gbogbo afẹ́nifẹ́re la fẹ́ kọ́ péjú pésẹ̀ síbẹ̀. Happy birthday to you sir. Alhaji Ganiyu Farouqdin aka Fasco Furniture ẹ̀mí yẹn aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Gbogbo eré tẹ́ ẹ fojú yín kàn kò ní parẹ́. Èyí tẹ́ ń retí lọ́dọ̀ Ọlọ́run a ṣe fún yín ní rọrùn. Alhaji Agbemisola Opeloyeru Food Canteen ìyá àgbèjì olóúnjẹ lópópónà Oyinlọla Ṣàṣà Ìpínlẹ̀ Èkó ló ń kí yín o.
2: Wọ́n ti bẹ̀rẹ̀ fún oníṣẹ́ aláìmọ́pànilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtàkùrọ̀sọ orí ìlàmọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó ní òní àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́lù ẹ̀kan lásán, àrùn yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà àbí chili àti kòlífù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dúró ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mẹ́nìgbàgbé. Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
4: Look, Mom, I'm getting better every day.
5: You sure are. I am so proud.
3: Support their growth with LactoGrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
4: This is my favorite.
3: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.
6: Chairman Kaboram International Nigerian Limited. Baba Papuda, let your dumb. Ogun 76 years, August 5, 1950, 6 September 5, 2026. Fidal prayer ma waye lojo Sunday, 30 September 2026. Lagun Ojulosan, ni NYSC camp, Edo Town, Ipin Osun. Sunro, Baba wa Alhaji Kasani Oyin.

0: gẹ́dàgó mẹ́wàá lù.
1: Ẹ kú ìyálẹ̀ta. Ìròyìn ìyálẹ̀ta ló ń dẹ́sẹ̀ tí gbọ̀nyìn láti iléeṣẹ́ Bond FM 92.9 àti Radio Nigeria. Ìkẹjà nípìnlẹ̀ Èkó láti ń ròyìn Bilkis Ayọ̀pọ̀lá Ibrahim ní orúkọ tèmi. Ìjọba ìpínlẹ̀ Èkó ti fi kún ìgbìyànjú wọn láti gbé pẹrẹgì ìjà kaná pẹ̀lú ìwà jíjẹ ọmọgbé àti jíjìnigbé lọ́nà àìtọ́ ní àtijáde nílùú Badagry. Wọ́n tọ́ka sí ẹnu ibodè ìlú Badagry gẹ́gẹ́ bí ọ̀nà tí ó ń ṣe ìrànlọ́wọ́ fún ìwàláàbí tí àwọn afurasí ti ń ṣe dàrúkẹ́ ọmọdé ń gbà. Akọ̀wé àgbà fún ìjọba ìpínlẹ̀ Èkó Bímbọ́lá Sálíù lẹ́yìn ṣíṣe lójú ọ̀rọ̀ yìí lásìkò ìpàdé olóṣù méjì wọn pẹ̀lú àwọn olórí ẹ̀ṣọ́ aláàbò àti àwọn alámójútó ètò ìjọba èyí tó wáyé nílùú Ìkẹjà. Sálíù lẹ́yìn sọ pé ìjọba ti ṣe àlékún ìgbìyànjú wọn lórí ìpàdé ètò ààbò lójú náà ti ṣàwárí ohun tó fa ìṣòro yìí kí wọ́n sì wọ́jú tù sí i ní ìgbèríko. Oni tẹ́lẹ̀ rí oṣù mẹ́ta làwọn máa ń ṣe ìpàdé ṣùgbọ́n ní báyìí oṣù méjì ni àwọn yóò máa ṣe láti lè jíkìrì sí èso ààbò ní tìbùtòrò ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí akọ̀wé àgbà fún ìjọba ìpínlẹ̀ Èkó ṣe sọ, jíjí ọmọgbé jẹ́ ọ̀kan pàtàkì lára ohun tí wọ́n sọ níbi ìpàdé náà pẹ̀lú ìròyìn pé ẹnu ibodè Badagry jẹ́ ọ̀nà tí àwọn ọ̀daràn máa ń gbà láti fi ṣiṣẹ́ láàbí wọn nítorí pé ó jẹ́ ẹnu ọ̀nà sí àwọn ìlú mìíràn èyí tí ó jẹ́ kó rọrùn fún àwọn afurasí tí wọ́n ń jí ọmọgbé láti máa sá gbabẹ̀ kí ọwọ́ òfin má ba tẹ̀ wọ́n. Ó ṣàfikún pé ìjọba ìpínlẹ̀ Èkó yóò ṣàlékún ohun èlò ètò ààbò amáyédẹrùn ní agbègbè ọ̀hún láàyọ ṣíṣe àlékún iná ojú pópó sílẹ̀ nígbà tí àjọ tó ń rí sí ṣíṣe dàrúkẹ́ àwọn ènìyàn yóò fi tó ìjọba ìpínlẹ̀ Èkó létí lórí bí ẹjọ́ ṣe ń lọ lórí àwọn arúfin ọ̀hún láàyọ àwọn tí wọ́n ti fojú iná òfin àti àwọn tó ń jẹ́jọ́ lọ́wọ́ sílẹ̀. Alága ìjọba ìdàgbàsókè òde olówó ojúwòye dókítà Ṣèyí Jákàndé ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ lórí ìgbìyànjú ìṣàkóso rẹ̀ láti ṣàtìlẹ́yìn tó gbópọn fún ètò ẹ̀kọ́ àti mímú àdínkù bá ètò ìnáwó àwọn òbí nípasẹ̀ ṣíṣe àgbékalẹ̀ ètò tí wọ́n pè ní back to school ẹlẹ́ẹ̀kejì rú ẹ̀. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ètò náà dókítà Jákàndé ní ìgbésẹ̀ náà jẹ́ ọ̀nà láti pèsè ohun èlò ètò ẹ̀kọ́ tó ṣe kókó bí báàgì ìkówèsí ìwé kíkà ìwé kíkọ fún àwọn akẹ́kọ̀ọ́ tí ó wà ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ 27 tó wà ní ìjọba ìdàgbàsókè náà láìyọ ilé ẹ̀kọ́ àwọn àkàndá ẹ̀dá sílẹ̀ láti ṣe ìrànlọ́wọ́ fún ètò ìkẹ́kọ̀ọ́ àti láti mú ìrọ̀rùn bá ìṣòro ètò ìnáwó àwọn ẹbí kọ̀ọ̀kan ní ìbẹ̀rẹ̀ sáà ẹ̀kọ́ tuntun yìí. Alága sọ pé ètò náà jẹ́ ọ̀kan lára ètò ìdàgbàsókè ìjọba ìbílẹ̀ ọ̀hún lábẹ́ àlàálẹ̀ ètò tí wọ́n pè ní EWA èyí tó ṣe àkójọpọ̀ ètò ìlera àti ìdúróṣinṣin àyíká iṣẹ́ òde àti ètò ààbò ètò ọ̀gbìn ètò ìgbafẹ́ àti àṣà pẹ̀lú àlàyé pé àwọn tún ṣe àkóso ètò ICT ìyẹn ìmọ̀ ẹ̀rọ àti ìrónilágbára iṣẹ́ ọwọ́ tí àwọn akẹ́kọ̀ọ́ gboyè tí ó lé ní 400 kópa níbẹ̀. Pípín fọ́ọ̀mù GC ọ̀fẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ ọmọ agbègbè náà àti ètò ìgbaradì fún ìdánwò tí wọ́n ṣe láti fi jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ gbaradì kí wọ́n sì ní ìgboyà fún ìdánwò ètò jàkó jọ̀lọ́f èyí tí àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ fi láǹfààní sí oúnjẹ tó péye ní gbogbo ọjọ́ jímọ̀ fún ìpèsè oúnjẹ tó péye àti ètò ẹ̀kọ́ tó múnádóko. Ó rọ àwọn akẹ́kọ̀ọ́ láti mú ètò ẹ̀kọ́ wọn ní pàtàkì kí wọ́n fetí sílẹ̀ fún àwọn olùkọ́ kí wọ́n sì rí pé wọ́n dépò tí wọ́n fojú sùn pẹ̀lú kíké sí àwọn òbí olùkọ́ àti àwọn tí ọ̀rọ̀ kàn láti máa ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìjọba lójú náà ti mú àgbéga bá àbájáde ètò ẹ̀kọ́. Nínú ọ̀rọ̀ tiẹ̀ olórí ẹ̀ka ètò ẹ̀kọ́ ní ìjọba ìdàgbàsókè ọ̀hún náà abilékọ Yẹmísí Ọ̀ṣọ́bà ó ní èròǹgbà ìjọba ìdàgbàsókè òde olówó ojúwòye ni láti rí pé kò sí ọmọ kankan tí kò ní láǹfààní láti lọ sí ilé ẹ̀kọ́. Wọ́n dúpẹ́ lọ́wọ́ àwọn olóṣèlú olórí ẹ̀sìn olórí ìlú àwọn ọmọ ẹgbẹ́ ìjọba àti àwọn alákòóso àwọn òṣìṣẹ́ àwọn olùkọ́ òbí alágbàtọ́ àti àwọn tí ọ̀rọ̀ kọ̀ fún bó ṣe dá sí ètò náà ní pẹrẹwu. Kò ní jù báyìí lọ ni abarati iroyin iyaleta ago mejila ni ke tun pada awon eyan wa lori eto iroyin apapo apola ajimo opo ilase loke epe blikis aye pola lo ibrahim loruko temi nigba ti why that pa gbo to je oloti iroyin ese be se nteti si wa ni le se bond fm 92.9
0: ejumare lodiri ewa fakuko o
2: ejumare lodiri ewa fakuko
0: oba oke lodiri ewa fakuko o
2: ejumare lodiri ewa fakuko ibi kapede ati polowo o se royin.

0: nítorí ọ̀nà jìn
1: ìgbà ọ̀tún nìyí
0: ṣùgbọ́n yẹ ká gbé lórí ìpìlẹ̀ tá a mọ̀ tó ń ṣiṣẹ́ dáradára dr kadri ọbáfẹmi hamzat adarí tó ní ìrírí àti dánwò àríwípé awọ rẹ̀ kájú lù olóṣèlú tó mú àwọn ètò fún ìlọsíwájú ṣùgbẹ́ni tó bá mojú òògùn ló yẹ kó pa bì nírè ẹ̀mọ abínọ́gbà tí kò ní ṣiṣu yọ ọ̀kan gbòógì lára igi lẹ́yìn ọgbà ìlọsíwájú tó ti sùn wábọ̀ ní ìpínlẹ̀ èkó ni olóṣèlú tó mojú níjà abẹ́ ìdàgbàsókè tí kò ní jáwa kulẹ̀ òye ibi tá a ti ń bọ̀ yìí dáadáa bẹ́ẹ̀ sì ni ìrọ́jọ́ la ta fẹ́ dájú fún hamzat ẹ jẹ́ ká kọ́wọ́ ti ìlọsíwájú ìpínlẹ̀ èkó ìtẹ̀síwájú lọ́pọ̀ àṣẹgun tiwa hamzat ọmọ tó tọ́ ọmọ tó kàn fún àǹfààní gbogbo wa ní ìpínlẹ̀ èkó ìbò fún dr kadri ọbáfẹmi hamzat gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ èkó lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú apc pbat koh diaspora campaign directorate ìròmìnísẹ́ pàtàkì

0: Alhamdulillahi mina shaitani rajim bismillahi rahmani rahim atuke kabo sori etun yeto wa alfredaus quarter hour eti le se alfredaus aja and umrah services na se onigbowo re gege bi se ni imamu mi ti tun wa ni yara adom seven pelu mi adol moment or latuji dada ne fm yoruko temi imamu mi e ba salama si gbogbo nigeria
1: assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
0: wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh
1: adupe fun olohun
0: alhamdulillah
1: ora adupe aye oba shakiru oba ko se ni pe gbogbo to ni ko se fun wa obukata nkan kan lobo wa afope
0: alhamdulillah
1: ati gbogbo yin ba tele la na won lati se to fi di ologun akiyama baka na ati gbogbo yin ni fa ti e mi se ke ma keti si wa ni ogun jo jo ni o to alfred house quarter hour ni tele se yin ile se alfred house hagan umrah services kan se agbetemo e ajo se wa won ni go ba je
0: amen
1: baka na ati gbogbo yin ke ba wa be ro papo adupe lowo yin won se abawa yin fe
0: amen
1: gbogbo ti e ti mi owo yi o ni se fi opo pa le kwa ta gbogba o ni se fi si ẹgbẹ́ bí ìṣínlétí lọ́rùn bá náà ń ṣe fúnra wọn ní dọ́ mẹ́jọ mẹ́jọ lórí ọ̀rọ̀ sùúrù tí a mọ̀ sí ìtìkọ́mà ìdúró ṣíṣe lọ́gbọ́ọ̀nì ẹ̀sìn lọ́gbọ́ọ̀nì ìgbàgbọ́ níwájú gbogbo ìpínlẹ̀ èkó bí àdúgbò tó ṣẹlẹ̀ sí òun náà ni a tún ń tẹ̀síwájú lónìí kí ọlọ́run ọba kan ṣàìsúnlá ní ẹ̀sìn olóore ẹ̀rí bí ti bá wọn sọ lónìí ní dáre ṣe àpẹ̀bí nínú àwọn ìdúgbò ọlọ́run kí ọlọ́run ọba bá wọn pèsè bí ọba ọba ọlọ́run ọba àlọ́ àwọn ìṣòro àti ìṣòro ẹni gbogbo ọmọ ìtòlódé àríwá àríwá ọlọ́run ọwọ́ sí ọlọ́run ọwọ́ ni ọba fún lọ́lá ọwọ́ ni ọba fún yárìsì tó fún àwọn ẹbí tó bá fún ìyàwó tó dá fún ọmọ tó dá ó sì fún àlàáfíà tó bá pé ọlọ́run lóyún ọwọ́ ni abẹ́ ẹ fi àdúrà kan wọ́n ti rìn bóyá ọwọ́ ni stikọ́nà àbí kò ní stikọ́nà ọwọ́ ìbọ̀lẹ̀ gbogbo ẹbí jẹ́ ọ̀rọ̀ tó àìsíwájú gbogbo oríṣiríṣi àìsàn tí wọn ṣe ń pátá ló ń bàbá àmúbẹ yorùbá àìsàn yìí wá pẹ ó lé ní ogún ọdún tí àìsàn fi tí àmúbẹ yorùbá ti wọlé ìdìbò
0: wa
1: àwọn ọmọ ìlú ọkùnrin kan tí a ta tó ti wá ìgbésẹ ti pẹlú tó lọ sọ wà nígbà pé àwọn ìlú wọn bá rí bọ ọ àwọn ìlú sọ wọn àdéhùn ìlà àǹtà alhamdulilayi ó ń fi ọjọ́ ìrora sun ọlọ́run kò sọ fún pé ọlọ́run sì fi ń wá kàn án iṣẹ́ wọn bá rẹ bàálù àmì nínú sàmì àdúrà pé ìwọ ìwọ ọlọ́run ni wọ́n fi ẹgbẹ́ ìrora ni wọ́n fi sùn àwọn sàmì àdúrà wà á ń ta àrùn àrùn àrùn àrùn.

0: yóò ṣe é ṣe fún wa lágbára lọ́wọ́ ọlọ́run àtòrí ṣe o gbogbo ibikíbi tó bá wà lónìí lágbára lọ́wọ́ ọlọ́run wọn níta tí oore báyìí lè kúté ilé ní tèkúté ilé wàá máa gbọ́ mi ní gbèjè mẹ́jọ a ò ní fẹ́ kún parí ọdún yìí lágbára lọ́wọ́ ọlọ́run gbogbo ohun rere tí ó wà wájú wa láti ṣe a láǹfààní a rí orí ọ̀fẹ́ láti ṣe gbogbo orí orú bẹ́ẹ̀ kò ní bá wa nínú sàárè lágbára lọ́wọ́ ọlọ́run ẹ gbọ́ mi láàárọ̀ yìí o ẹ gbọ́ ọ̀rọ̀ látẹnu ajé ìrere àgbà ọ̀lànìyí àròlé ti jẹ́ onífádé evangelist ọ̀lànìyí alámì òróró gbogbo ẹ̀yàn ọmọ tí ó kù díẹ̀ káàtó fún lórílẹ̀‐èdè nàìjíríà yìí nídìílé kọ̀ọ̀kan nílùú kọ̀ọ̀kan tẹ́ ẹ̀ ń gba omijé lójú àwọn òbí yín mo pàṣẹ ọ̀rọ̀ sínú ayé yín lónìí wípé elédùmarè yóò fẹwọ́ tọ yín lọ́kàn ẹ padà wálé ọ̀rọ̀ yẹn wá dàbí ọ̀rọ̀ ọmọ onínàkúnà gbani ẹ lọ dọ̀bálẹ̀ gbalaja ẹ ó bẹ̀bẹ̀ wípé ẹ ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ láyé àti láéláé ọmọ onínàkúnà tó gba gbogbo ogún tiẹ̀ ó na onínàkúnà àwọn ọ̀rẹ́ náà ló kó bá a nígboro àwọn ọ̀rẹ́ tó ń dà yín láàmú nígboro yìí mò ń pàṣẹ lénìí pé wọ́n ó padà lẹ́yìn yín wọn ò ní tì yín lùdàgbẹ́ lágbára lọ́wọ́ ọlọ́run elédùmarè àwọn afọwọ́ tọ yín lọ́kàn the supreme being ẹ láǹfààní láti padà sílé ẹ̀yin òbí náà tí wọ́n bá ti dé ẹ dákun ẹ dáríjì wọn torí pé ọ̀rọ̀ àṣẹ nìyín látòrí gbangba dẹkùn ọlánìyí tí jẹ́ onífádé evangelist mo kẹnu bọ ẹ̀jẹ̀ jésù kristi láàárọ̀ yìí yóò sì rí bẹ́ẹ̀ lágbára lọ́wọ́ ọlọ́run ẹ lọ sí lúùkù orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ kọkànlá ẹ kà á sísàlẹ̀ ohun tá a mú wá láàárọ̀ yìí ẹ ó bá bẹ́ẹ̀ orí ètò gbangba dẹkùn náà la wà láàárọ̀ yìí à ń ṣe oúnjẹ pẹ̀lú àṣẹ lọ́dọ̀ elédùmarè èyí tá a sọ wípé lábúrò ní káwọn sẹnikẹni nínú gbogbo wa àṣẹ àmì à ń bá a bọ̀ láàárọ̀ yìí a ò ní bá a lọ torí pé ẹni tó bá a lọ ló bá a kú ká máa jẹ́ iṣẹ́ mojísọ́lá ìkẹ́ badmus sg ìgànnì ìkọ̀tún wípé bó ṣe ń ṣe òun náà ni kó máa ṣe o orí ẹ pé ìkà pé ilẹ̀ ló máa mẹni tó máa tẹ òun pẹ́ bó ṣe ń ṣe ni kó máa ṣe bí eégún kan ní gbọ̀ngàn ní ìlú àwọn ayénirọ́mọ nìyẹn tí eégún yìí bá jáde mo ti sọ láìmọye ìgbà a máa wo agboolé káàkiri a ní kán pé baálé eléyìí wá tí baálé eléyìí bá jáde tèrò lẹ́yìn ẹ̀ obìnrin ilé ọmọ lé gbogbo àwọn àgbààgbà tán bá tẹ̀lé a ní bó ṣe ń ṣe ni kó máa ṣe o tó bá dé agboolé míì tí ò wá rí èrò kankan tó tún rí débẹ̀ tí ò sí ẹni tó tẹ̀lé baálé ilé bẹ́ẹ̀ a ní bó ṣe ń ṣe ni kó máa ṣe mo ti sọ láyìnkẹ́ badmus láyìnkẹ́ tiwa máa tẹ̀síwájú nípa ìṣerere o lágbára lọ́wọ́ ọlọ́run ìrè ń bọ̀ láìpẹ́ èmi wá ń bẹ̀ yín lásìkò yìí ní ìgànnì ìkọ̀tún wípé kanáà tó gba ẹ̀yìn catholic church ní ìjẹ̀gùn tó lọ dé ìjẹ òdòdó láti ìjẹ òdòdó ó gba ẹ̀yìn ìjàgẹmọ kọjá ẹ dákun torí ọlọ́run mo mọ̀ pé ó ti kọ ìwé rẹpẹtẹ sí aláùsá ẹkọ rìmáìndà ẹjọ torí ọlọ́run gẹ́gẹ́ bí sg akọ̀wé àgbà ní ìgànnì ìkọ̀tún ẹ tún kọ rìmáìndà torí pé gbogbo àwọn agbègbè tí ó súnmọ́ kanáà yìí omi ti yáwọ́ bẹ torí pé kanáà yẹn ti kún láti ìjẹgun sí ìjẹ òdòdó ìjàgẹmọ tó fi lọ sí ọbádóore tó fi wá lọ sí ìlú ibà ọlọ́run á fún yín ṣe o ọ̀nà pápá méjì ọ̀la fún kẹ́tẹ́ ìṣe lọ́wọ́lọ́wọ́ ọlọ́run á bá yín parí ẹ̀ láyọ̀ àtàlàáfíà bẹ́ẹ̀ ṣe fi ẹ̀mí tẹ́ ẹ fi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ fi parí ẹ̀ lágbára lọ́wọ́ ọlọ́run yóò wá dùndùn tó bá jáde sí abáranjẹ̀ yóò ṣe é ṣe o pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run elédùmarè bẹ́ẹ̀ láwọn máa pe alága ti ìsọlọ oṣòdì ọ̀nàrẹ́bù kẹ̀ndú wípé ọ̀nà oyè gúnwà ajíṣegírí síládìípọ̀ kẹ́ẹ̀ tó dépò lọ́nà yìí ti bàjẹ́ ẹ ti lé ọdún ọdún kẹjọ lẹ̀ ń lò lọ́yìn tó lọ́n bá ní kẹ́ẹ̀rí ṣe bó tiẹ̀ tilẹ̀ jẹ́ pé àwọn kan ń wò pé kẹ̀ndú ò ní ṣe nǹkan kan mọ́ ẹ kò ní ṣe gbá ẹ̀yin ẹ ṣe léyìí ẹ ṣeré láti oyè gúnwà tó jáde sí ajíṣegírí tó wá wọ̀ládì ìpọ̀gbọ̀n ẹ ṣe kẹ́ fi pa ọ̀tá lẹ́nu mọ́ yóò ṣe é ṣe o lágbára lọ́wọ́ ọlọ́run orí ètò gbangba dẹkùn òun náà la wà à ń ṣe pẹ̀lú àṣẹ lọ́dọ̀ elédùmarè.
1: New season don't land though. Start the kickoff every day, every day. But the word of the season, 1 million naira shared every day plus a smartphone. Stake 5,000 on your account slot. Collect your tickets. Weekend, everything doubles. 2 million and iPhone 17 Pro Max. They wait. Draw every morning, 10 a.m. The season don't start. Your birthday don't start.
2: Back yourself on speed.ng. You can use my promo code, BKAL.
1: 18 plus. Play responsibly. Terms and conditions apply. NYSC Camp, Endetown, Ipoyosho, Suro, Babawa, Al-Aj, Kasali, Uyi.

0: Deborah International Nigeria Limited. Lójú ayé yìí kò ní jẹ́ àgbàdo láéláé.
1: Àbẹ̀rẹ̀ bí àmọ́dé fún ọdún ẹ̀dá ògùn jẹ́ ṣíkí ọmọ àgbáyọ̀. Àbẹ̀rẹ̀ bí èmi náà mo ní kò rí ọmọ ogun mi. Ọlọ́ọ̀tọ̀ ìyá rẹ̀ bí kí
0: Kéde gbogbo ẹbí Babalọla nínú kò lẹ́yìn òdì tagolé Bẹ́pu Edo South, Osun State, Western Nigeria.
2: Supreme Lord is born.

0: bẹ́ẹ̀ kan ṣe ká máa pe alága tí ó ṣòdì sọ̀rọ̀ tí gbogbo ayé mọ̀ sí Kendro ẹ kú iṣẹ́ takuntakun tẹ́ ẹ ti ṣe o ọlọ́run Elédùmarè kò ní ba iṣẹ́ tẹ́ ẹ ti ṣe kò ní bàjẹ́ ẹ wá dákun ẹ dábọ̀ kẹjọ ẹ lo ipò yín kẹ máa fi ṣe àjálù àrùngbè oyè gúnwà street sí ajíṣegírí ajíṣegírí sí ládìípọ̀ ẹ bá wọn ṣe wàhálà pọ̀ ńbẹ̀ ọ̀nà yóò dá rárá bọ́lá ń ṣe fún yín láwọn kan ṣe ọlọ́run Elédùmarè á fún yín ní eléyìí náà ṣe kẹ́ ẹ fi ṣe àjálù àrùngbè bẹ́ẹ̀ làwọn máa jẹ́ iṣẹ́ ọ̀nàrẹ́bù báyọ̀ àrẹ̀mú ọ̀làṣojú kí làwọn wí tiwọn wọn ni ẹ má gbàgbé lórí mandate yẹn o ó ti yé yín lórí mandate bàbá bọ́lá ahmed tinubu wọn ni kẹ má gbàgbé ọkùnrin ìsọlọ obìnrin ìsọlọ ọmọdé ìlú ìsọlọ àgbàgbà ìlú ìsọlọ ọ̀nàrẹ́bù báyọ̀ àrẹ̀mú alága pàápàá nì ọmọ kékeré tó ń ṣeun àgbà ṣe ní sọlọ ó ní kẹ ẹ má gbàgbé mandate yìí lágbára lọwọ ọlọrun bàbá tó ní mandate náà kò ní gbàgbé àwa náà orí ètò gbangba dẹkùn náà la wà à ń ṣeun gbogbo pẹlú àṣẹ lọdọ Elédùmarè lábúrò òní kángun sẹnikẹni nínú gbogbo wa bíbélì sọrọ ó pòwe o ní a ó gbà lọwọ ẹni tí ò ní fẹni tó ní àwọn kan náà tún sọ pé lọwọ ẹni tó ní a máa ní sí lẹ́yìn ìgbà náà ẹni tí ò ní a wá padà ní nígbà wo ọ̀nà wo lẹni yóò padà ní ẹ jẹ́ ká gbé ọpọlọ kalẹ̀ ká sì máa fi làákàyè gbọ́ gbogbo ohun tá a bá ń gbọ́ pátápátá lágbára lọ́wọ́ ọlọ́run ìwáyé wa kò ní jẹ́ ìbànújẹ́ padà fún wa àtàwọn ẹbí wa orí ètò la wà.
1: 60 meals.
2: Really?
1: Oh, yes, it's tasty. There is a new recipe to delicious tasty meals.
2: Really?
1: Oh, yes, it's Tasty Cubes chicken flavor. It's made from nature's finest ingredients to give every meal that finger-licking taste.
2: Oh, yeah?
1: Yes, so Tasty Cubes chicken flavor brings out a fantastic taste in everyday meals.
2: Wow.
1: I love this Tasty Cubes chicken flavor already. It's surely whetting my appetite.
2: Eh.
1: In that case, what are you waiting for? Hurry now and run buy your own Tasty Cubes chicken flavor to give that finger-licking taste in your cooking.
2: Yes, ma'am.
1: Tasty Cubes chicken flavor brings out the inviting flavor in your meal. Tasty Cubes chicken flavor comes in different pack sizes, 100 grams, 400 grams, and 600 grams. It is also available in powder form.
3: New season don't land, spread the kick off the third day every day. But the one of the season, 1 million naira shared every day plus a smartphone. Stake 5,000 on your account slot. Collect your tickets. Weekend, everything doubles. 2 million and iPhone 17 Pro Max. Wait, draw every morning 10 a.m. The season don't start. Your birthday don't start.
4: Back yourself on speed.ng. You can use my promo code BIGCARLA.
3: 18 plus. Play responsibly. Terms and conditions apply.
5: Supermodels, boom, boom.

0: Sit-up Supreme Noodles with real chicken essence.
1: Supreme Noodles, boom, boom.
2: Sit-up Supreme Noodles.
3: Oh, well, to cut it off, we see a wound jaladu.
4: Hello, Tom.
3: Benny, just take your chicken flavor new. Till one ship and all we will jabalaye. Let's sober bone jet us say that Jack one no lie. Benny, just take your chicken flavor. I'll fight Ramanda soon, Jay. Hey, wanting but it just take your chicken flavor. Let's see, say.
4: So bad, Jabe.
3: Kaja Farao. Sorry, Laura, just take your chicken flavor, Tieloni. Let's my Jack one no jar, Jack one no lie. Testy Cube chicken flavor. Oh, fool, I don't get up, badu. Testy Cube chicken flavor. Oh, wow, I'm not going to gram. I'm not going to marry gram. I'm not going to make 5 gram. Oh, 2 1 year, fool.
5: New season, don't lie, though. Spend the kickoff with payday every day. But the one of the season. 1 million naira shared every day plus a smartphone. Stake 5,000 on your account slot. Collect your tickets. Weekend, everything doubles. 2 million and I go 17 pro max. They wait. Draw every morning, 10 a.m. The season don't start. Your payday don't start.
6: Back yourself on speed.ng. You can use my promo code, BKAL.
5: 18 plus. Play responsibly. Terms and conditions apply.
7: So now don't hear? You know where the better way? I be working out to wash clothes for people so too. Customers would be always wanting the clothes to wash for them. Now see, burn laundry soap. I go fit beat my chest for you all. Even for market with the shipping money, so burn antiseptic soap. Now for picking an adult to take a bath. And your skin would be always cooler like small picking body with touch of blah blah color. So burn laundry soap. And so burn antiseptic soap would be met with anyhow. You the people see her. Even for that shop, where near you for your area. You see your market up on your border Nigeria and other neighboring countries. Now, Agric Ventures, they produce this better soap them for them head office with the number 30 and Orange Street in Jebu Kotoko Lagos. And we are 0805-543-8445 or 070-424-7728-2. Suban Laundry and Suban Antiseptic Soap. Then bam! We'll be small.
8: Lásìkò bá tó tó fẹ́ ra ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ àwọn èròjà ìkẹ́kọ̀ọ́ tàbí èyí tí ń ṣe ti ìdárayá ilé ìtajà Baylord Limited wà fún ọ láti yàn láàyò èyíkéyìí fóònù bí Samsung, Infinix, Itel, Oppo, Huawei, Technophones àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ló tún láǹfààní àti ra router MTN 5G pẹ̀lú 4G, router Airtel 5G and 4G pẹ̀lú Wi-Fi lówó tí ó ganilára. Educational tab, laptops, Bluetooth speaker, DSTV, GoTV. Àwọn gadget ọlọ́kọ̀ òjọ̀kan ilé ìtajà Baylord Limited ni wọ́n wà. Ẹni sanwó díẹ̀. 2 Ijegun Road, Ikotun Roundabout, Ikotun Lagos ni Baylord kalẹ̀ sí 08032037218. WhatsApp number 08098043099. Instagram àti Facebook Baylord wà ńbẹ̀. A shop online Baylord Limited, bringing phone and phone accessory to your doorstep.
9: سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم المسكين بالله.
10: The Battle of 2026. The Battle of 2026. The Battle of 2026. Masha Allah. The Battle of Black Sheikh Swali. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. See, I'm not going to be able to do it. I'm not going to be able to do it. Saturday 26th, September 2026. And the law, I'm not going to be able to do it. Let me know why. I'm not going to be able to do it. The Battle of the Bustle. Of the Bible, I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. On Friday 25th. Àgbẹ̀ mẹ́rin ìrọ̀lẹ́ ni àrá gbẹ̀yàmúyàmú kùbúrá máa wáyé pẹ̀lú onírànràn àwọn àzákírí ọlá àzákìrà tó bá wà bí jọmọ olùdí gan-an ní kìláàtú kùrán tẹ̀sí ìrahman dàná ìrẹ̀kọ̀rà tó fi mọ́ wá sí ọ̀rọ̀ ọlọ́run látẹnu bàbá wa
11: bí a ṣe ń dákúre fẹ́tò táwọn ní dágbére fáyé ká máa kí dr reverend joseph oladipo ọmọjòlówó aláṣẹ tòun olùdarí iléeṣẹ the rolling ventures wípé a kú àsìkò yìí ọrọ wa kò ní dojúrú bẹẹ a máa kí asaka investment nigeria limited wípé a kú palẹmọ ọdún ti àwọn ọbejì níbi gbọra pẹlú gbogbo ohun tó wà níwájú wa rere láti ṣe ayò àtàlàáfíà la fi ṣe ikú ò ní jẹ kó pàdé òkété o ìtọ̀kì tán nídìí àkèrè owó ò ní tán lọ gbogbo wa èmi àtẹyìn a ó tún pàdé lọ́jọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ ọlọ́run ire o.
12: Dáná fẹ́ mi o, ọlọ́run o,
13: ó ń lànà
12: lánàá.
1: Aṣàkọwà òní Ìbàràgbà Central Local Government nípínlẹ̀ Ọ̀yọ́ níbi ayẹyẹ ọdún ìbejìlá bẹ gómìnà Ọ̀gbẹ́ni Olúwaṣẹ́yìn Mákindé tí ọ̀rọ̀ Borúsọlá Adélékè Alágaradà yóò sì máa gba gbogbo àwọn èèyàn lálejò pẹ̀lú àwọn kábíyèsí wa níkàlẹ̀ látòrí Ìṣúra Májẹ́sítì Ọba Jimoh Olajide ti lóye àṣọrọ̀ olúwàrìnlá ẹlẹ́ẹ̀ka ni olúọ̀fi gbọ́ra tí wọn yóò máa fi rùkẹ̀rẹ̀ kí àwọn àlejò wa káàbọ̀ pẹ̀lú àdúrà pé ayọ̀ tẹ fi débi lẹ́yìn fi padà sílẹ̀ láìsí dáńsì kankan gbogbo èèyàn pátá la pè sínú àwọn ìbejì tó bí ìbejì jù lágbàáyé tó bá rú ẹ lójú kó lọ gbogbo ẹ àlàní kì í parọ o ìwọ kì í ṣe bàbá tàbí ìyá ìbejì lò ṣe fẹ wa má ṣe bẹ́ẹ̀ o ọlọ́run lè fi ọdún ìbejì ọdún ìṣe sábàbí rere fún ọ ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún ìlọbọsí 10/10/2026 ẹ wá dẹkùn ẹ má fòrúyọ àǹkárá ti wà ńlẹ̀ bìbà pè sórí 003-3834-836 tàbí 00-69-38-3338 àwọn olóyè àgbà ayọ̀lẹ̀ ọlọ́dọ̀kùn bá àṣẹkù ní gbọ́ra àti olóyè akínlẹ̀yà ìdòwò ọ̀túnba àríwájòyè ni wọ́n ń fi tó wa létí pé ọjọ́ yóò kò láyọ̀.
4: Ọjọ́ ìpè Nàìjíríà jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tó ní iye tó pọ̀ jùlọ tó ṣeéṣe kí ọmọdé kúkú láàrin ọjọ́ tó ń bi sí ọdún márùn-ún lágbàáyé. Bẹ́ẹ̀ sì ni àwọn àrùn tá a lè gbógun ti pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára kópa ńlá sí ìlọsókè iye àwọn ọmọ tó kú orílẹ̀-èdè wa. Ìwádìí ti fi hàn pé bí àwọn ọmọ tó tó 2,200,000 to 2,300,000 ni kò tí ì gba abẹ́rẹ́ àjẹsára kankan orílẹ̀-èdè Nàìjíríà.
13: Bẹ́ẹ̀ ni wíwo àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà máa ń wọ́n lọ́pọ̀lọpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ẹbí àti ìjọba pàápàá, ṣùgbọ́n a lè dènà wọn pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára. Wàyí ẹgbẹ́ àwọn ọmọ kókó yín láti orí ọmọ òòjọ́ títí dé ọmọ oṣù 23 lọ fún abẹ́rẹ́ àjẹsára láti dènà àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà. Ẹgbẹ́ wa lọ sí ilé ìwòsàn aláwọ̀dé tó bá súnmọ́ yín jù tàbí ibikíbi tí ẹ bá ti gbọ́ pé wọ́n ṣe ìpolongo tàbí ètò abẹ́rẹ́ àjẹsára lágbègbè yín.
4: Àwọn ọ̀dọ́ àti àwọn àgbàlagbà náà lè gba abẹ́rẹ́ àjẹsára o láti gbógun ti àwọn àrùn bíi ìfarapa ọpọlọ, àrùn jẹjẹrẹ ọkàn, àrùn HPV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
14: Àyẹ̀tí fún àbúrò ní abẹ́rẹ́ àjẹsára tetanus láti dẹ́kun àìsàn kòkòrò tí ó dojú egbò.
4: Bẹ́ẹ̀ sì ni fún àwọn obìnrin láti ọdún mẹ́sàn sókè wọ́n lè gba abẹ́rẹ́ àjẹsára láti dáàbòbò ara wọn lọ́wọ́ àrùn jẹjẹrẹ abẹ́lé ọmọ. Gbogbo àwọn àjẹsára ló múnádóko tí kò sì léwu rárá tí a sì sanwó fún nípasẹ̀ ìjọba. Ẹ jẹ́ ká dáàbòbò àwọn ọmọ wa àtara wa lónìí lọ́wọ́ ìrora ọjọ́ ọ̀la. Fún àwọn ìbéèrè sí ẹ pé àjọ NPHCD lórí nọ́mbà ọ̀fẹ́ wọn 7/7/2/2. Ìkéde yìí wáyé láti àjọ National Primary Healthcare Development Agency.
15: How far? Are you still carrying that heavy palm bag everywhere? Haven't you heard? The Redmi 17 is here.

0: Bismillah ar-Rahman ar-Rahim. La ilaha illallah. Alawhai bikoha rabbu samawati wal arsh. Ama bainahum ala sinsul ghafar. La furuji wa la lam furuji wa sha'an wa. Ama ko wani kan ni ireji. O la la fi we la hakbar. Adupe ni owo Olorun oba na. To tun ka ma be la ro temi. E ka bo sori eto mi la. Le se bend FM 2.9 ni ile ikeja. The clock ikelo ma de wara lo nki wa. Kiki to la pon leju lo ti ko si asiko ti ko ba mu. Kini kiki na won ni assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Le kon si e ka bo sori eto mi la. Le se bend FM 2.9 ni ile ikeja. Gege bi se wa ni ti wa ni kale. Na ro temi. Tun ba yin ni na nkan ti a fe soro ni ni gege bi se wa. Awon ni Chief Imam Ansaruddin Society of Nigeria ni ilu gbogbo Imam Abdulrazak Lukman Al-Mubarak. Bismillah ya Sheikh.
1: A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. A'unaka ya Allah, a'unaka ya Mu'in, iyyaka na'budu wa iyyaka nasta'in, wala hawla wala quwwata illa billahil aliyyil azim. Ashhadu an la ilaha illa Allah wahdahu la sharika la, wa ashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluhu. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Opanla ni fun Olorun alagbara ologojo lo atere kari aye, oba na oba ni oba ni gogogo, oba ti o ma be leyin igba ti bibe oba sima. A ki Olorun ko se aye, a o lagbara kankan to ju lo. Iwo la ma wa ra se wa sodo re iwo na la si ma sin a logbon kan a lete kan toju Olorun lo a je ri pe Olorun lo Olorun a je ri pe Anabi wa Muhammad ojise Olorun oba ni oro wa loni oun na ni part 2 apa keji lori oro who want to be like him ta lo fe dabi re that is who want to be like Prophet Muhammad sallallahu alaihi wasallam a ti soro to po nipa who want to be like him a so fun wa pe Anabi wa Muhammad sallallahu alaihi wasallam o sagba ba se nwo oju ta nfi nwo yato si ba se nwo ati wa ka gbogbo awon ona ta le gba ta le fi jo ta le fi dabi re ka wa na wa gbianju ka mu gege bi wa baba ti e to percentage ba nabi se to ni waju olorun teni kan ti e le to ama e to se pataki ni pe ka so anabi di role model ka ma wa wo ko se e ni bi oro ka wa wo ko se e ni bi wa ka wa wo ko se e ni bi ise ka wa wo ko se e ni bi ijosin ka wa wo ko se e ni bi imo ati lakai ati lawujo ati ninu ebi ati ni oru ati lenu ise ko ma ri pe iwa wa ojo wa muslimi iwa wa ojo wa ti qur'an gbe wa tori pe won bi nana aisha radhiyallahu anha won ni ke lo le so npa oko re nana aisha radhiyallahu anha unti so fun wa ni wi pe ah oni oko mi kulku hu alquran fal qur'an khulquhu iwa ta nabi ni o se dede mo fe olohun bal qur'an se wi bal qur'an se so pe ka se laye iwa nabi se dede gbogbo nto lohun ba le ke ola fe iwa nabi se o se dede gbogbo nto lohun so pe won o fe gbogbo ela nabi jina si so if really you want to be like him you want to bodo je ki wa se dede nto lohun fe o bodo se dede nto lohun la bodo si ka jina si lohun ba le ke ola fe so fun anu alquran mimo ola ni bi bada bismillahir rahmanir rahim ola ni la ko kere la ko fi rasulullah uswatun hasana liman kana yarju awal yamil akhar wa zakara allah kathiran olohun oba alike ola nso fun wa pe eni ba fe roju ere mi olohun eni ba fe kemi olohun yonu si eni ba fe gbadun aye eni ba fe rorun wo kodi ke na fi rasulullah uswatun hasana iwa nabi ni ke mu ise si anabi ni ke se ba nabi se kirun ni e ma kirun ba nabi se se dada ni e ma se bo se ngbawe ni e ma se e ka itan anabi ke wo ba o lo se lugbesi aye ninu aye ba o lo se lugbesi aye niwaju olohun báwo ló ṣe lè gbésí ayé nínú ẹbí báwo ló lè gbésí ayé under matrimonial home láàrin òun àti ìyàwó àtàwọn ọmọ ẹ báwo ló ṣe lè gbésí ayé láàrin ọrẹ báwo ló ṣe lè gbésí ayé nínú ìlú gbogbo eléyìí tó bá pé lóòótọ ọmọlẹyìn anabi rere bá ni wá tá a fẹ dàbí anabi wa muhammad sallallahu alaihi wasallam tá a dẹ fẹ jọ àfi ká wo ìgbésẹ rẹ liman kana yarju llaha wal yawmal akhir fún gbogbo ẹnikẹni tó bá mọ pé òun pàdé ọlọrun pẹlú àánú ńjọ kan tó sì rántí ọjọ́ gbendi alkiyama ipò òun máa pàdé ọlọrun àná ń dẹ máa ṣèṣirò gbogbo iṣẹ owó òun anabi ni kójọ níwà anabi ni kójọ lẹsìn anabi ni kójọ níṣe sí gbogbo ọ̀nà ni kò fi jọ anabi wa muhammad sallallahu alaihi wasallam òun lakunrin fi ń sọ fún wa akunrin yorùbá jọhún àná gẹgẹ bá ṣe ka gẹgẹ bá ṣe gbé ọrọ yìí wọlé ní part 1 nígbà tó fẹ sọrọ anabi ó ní muhammadu lẹni tọ́ lọ́hún rá aláàánú fún gbogbo àgbáyé gbogbo yin gba toju mo batima awo ma yin oni muhammad baba fatima ta muhammad baba ruko ya tu muhammad baba ibrahima awo ma yin oni muhammad sallallahu alaihi wasallam. My dear brothers and sisters in Islam, if really you want to be like him, to ba fe da bi anabi ala kokolo jinu dada pe o gbodo ni suru anabi ni suru pupo gan anabi ni suru gan suru anabi la nabi fe di lo fi deni to konka awon ota lo konka aye o konka gbogbo nkan olorun ba ni kola gan papa nigba to fe soro o so fa anabi pe fa bi mara matin min allah ilin talaum wa nabi he o ma se suru pe lawon eyan ni o Tẹ́láwọn èèyàn ló ṣòro jù nínú gbogbo ẹ̀dá Ọlọ́run léyìí tó túmọ̀ sí pé gbogbo olórí a ń láti wà very careful. Gbogbo àwọn tó wà lẹ́yìn wà yìí náà Ọlọ́run ló fà wá síwájú torí káwọn lè ba wà lẹ́yìn kí yìí lè ba wà lára àwọn táwọn wájú. Àwa gbọ́dọ̀ máa ṣe sùúrù pẹ̀lú wọn. Èyí tó mọ̀ ọ̀rọ̀ sọ máa wà nínú wọn. Èyí tí ò mọ̀ ọ̀rọ̀ sọ máa wà nínú wọn. Torí pé àdámọ́ ni kéèyàn mọ̀ ọ̀rọ̀ sọ, àdámọ́ Ọlọ́run ni, kéèyàn má mọ̀ ọ̀rọ̀ sọ, àdámọ́ ẹlòmíì ni. Wọ́n pe kíní kan ní IQ, wọ́n pe kan ní EQ, wọ́n pe kan ní RQ. Ẹlòmíì bẹ́ẹ̀ is highly intelligent. Ọpọlọ ẹ gbé dáadáa. Ṣùgbọ́n pọ́blẹ́mù tó ní ni wípé kò ní emotional control tí ìbínú bá ti dé báyìí. Gbogbo ohun tó ṣe tán ti sọ pé èèyàn dáadáa ni. Ìjọ́ tó bá bínú jọ kan ṣùgbọ́n ìbínú lẹ sọ pé èèyàn bú ni. Ẹlẹ́kẹta, wọ́n pe kan ní RQ, relational quotient. Ẹlòmíì yẹn kò mọ́ ṣe ni. Ó máa kàn dìgbọ́n kú báyìí níbí rẹ̀. Ẹ máa òbí kí ló ń ṣe lágbára tó fi dàbí tí òbí ẹ̀bẹ́ nìkankan ṣeré. Nature ta bá study nature wa nínú problem pẹ̀lú ra wa. A gbọ́dọ̀ study nature. Ẹlòmíì ń bẹ ó láìka àwàdà. Ẹlòmíì ń bẹ ara ẹ̀ ò gba àwàdà. Àfi ká ṣọ́ra wa kí ni táyé fẹ́, kí ni kẹ́hìndé fẹ́. Ohun tá a bá jọ fẹ́ ni ẹjẹ́ àjọ máa bára wa ṣe. Oúnjẹ tí mi kìí jẹ má fún mi, má fi lọ̀ mí débi tó fún mi jẹ. Èyí tí ìwọ náà ní a gbọ́dọ̀ ṣọ́ra. Ìyàwó ilé gbọ́dọ̀ ṣọ́ra, baálé ilé gbọ́dọ̀ ṣọ́ra, àwọn ọmọlé náà gbọ́dọ̀ ṣọ́ra, ọ̀rẹ́ pẹ̀lú ọ̀rẹ́ gbọ́dọ̀ ṣọ́ra, ìjọmọ́ àti ìlẹ̀mọ́mú náà gbọ́dọ̀ ṣọ́ra, ọba àlú àtàwọn aráàlú àti ìjòyè ìlú a gbọ́dọ̀ ṣọ́ra. Tá a bá fi sùúrù mánéjì ara ẹni á ṣẹ́ra wà. Bá a bá ní a fẹ́ máa jà ní gbogbo ìgbà níbi àìkò ní sùúrù, a ní fún oore tó wà lọ́wọ́ ara wa síra wa, a ní fi ṣàánú ara wa. So nítorí ìdí èyí, sùúrù ṣe pàtàkì. Sùúrù lànàbì fi ṣẹ́gun mẹ́ta. Alákọ̀ọ́kọ́, ànábì ṣẹ́gun conspiracy látara sùúrù. Ànábì ṣẹ́gun persecution látara sùúrù. Ànábì ṣẹ́gun sanction látara sùúrù. Ẹ wò lu mọ́ta. Wọ́n gbé sanction kalẹ̀. Wọ́n ní ẹ gbọ́dọ̀ fún lóúnjẹ. Òun ò gbọ́dọ̀ ẹ kò gbọ́dọ̀ ní access láti ránjẹ. Ẹ dẹ̀ gbọ́dọ̀ fún lóúnjẹ. Èrò wo ni ọ̀tárò sí ẹni tó ní wọn gbọ́dọ̀ fún lóúnjẹ tí wọ́n fẹ́ kó kú ni. Ṣùgbọ́n látara sùúrù àti àmúmọ́ra. Ànábì ní sùúrù ó dẹ̀dá àmúmọ́ra. Ọlọ́run padà ṣàánú ẹ̀. Ló mú Ọlọ́run sọ pé iná ńlá a máa sọ bìbí. Ẹ̀yin oníṣòro ìròyìn Ọlọ́run wà o. Àṣé gbogbo kọ Ọlọ́run bó ti tóbi tó ẹwọ́ bí Ọlọ́run parí sùúrù sí. Nínú 99 names of Allah ìgbẹ̀yìn ló fi sí. Àsọ̀gbúrù ó ní ìpè Ọlọ́run ọba alámojútó ní sùúrù ni. Tọ́lọ́run ọba ṣe sùúrù lórí àwọ̀ ẹ̀dá ni. Ha! Ọlọ́run ọba ti parí ayé rẹ̀. Ọlọ́run wá ń fẹ́ káwa náà display sùúrù yẹn ká lè bàa jọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Àdìbẹ̀ lẹ́yìn conspiracy wọ́n dìtẹ̀ máa nẹ́bì wọ́n purọ́ mọ gbogbo tí kìí ṣe tiẹ̀ ni wọ́n sọ sí gbogbo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ilá kaba tó sà nẹ́bì di ọ̀gá gbogbo ayé àṣẹ gbogbo tó bá fẹ́ ga láyé wọ́n dìtẹ̀ ẹ̀ wò gbogbo tó bá fẹ́ níláyé láyé wọ́n á pẹ̀gbọ́n ẹ̀ wò kí ló dé tán pẹ̀gbọ́n ẹ̀ tó ń bínú ṣé wo mọ̀ pé oore kan lọ́lọ́run ṣe fún ẹ tí ò ṣe fún wọn ni kí ló wá ń bínú fún ṣé wọ́n pẹ̀gbọ́n ẹ̀ tí ò níláyé kéde ẹ̀ tí ò níláyé wọ́n ti pẹ̀gbọ́n. Ó yẹ kó mọ̀ pé ọ̀tá ló máa dúró ibi tó kù fún ọ̀rẹ́ ló tó kù fún wọn tó ń bá ṣọ̀tá. Àwọn èèyàn ń bínú ẹ̀ wọ́n tó ti di lèmọ́mù wọn ni wọ́n ń bínú ẹ̀ ó ti jọba àlú wọn ni wọ́n ń bínú ẹ̀ ó wá ń jà wọ́n ò serious mọ́nà kí ló ń jà fún. Ó mọ̀ pé ọfẹ́ wọn kọ̀ gbogbo àwọn tó ń bínú ẹ̀ yìí tó bá ṣàláwò wá gbá tó rù kù wọn bí wọn dakọ́ síwájú ẹ̀ ṣírí sókè tó má síwájú ẹ̀ ṣírí sókè wọn nírun. Ìwọ́n tó ti jọba àlú tó tún bá àwọn èèyàn jà ó ní láti bá àwọn èèyàn jà mọ́ ó ti jẹ́rí wọn gbogbo wọn bí kan dánú wọn kó dá àfikún má ṣe kábíyèsí níṣẹ́ ni kò tún fowó ránṣẹ́ sí wọn kò ní kábíyèsí bàbá imam sherman ó mọ̀ sọ̀rọ̀ nílá àdámbì kan àwọn owó ni ọ̀sán àwọn ọlọ́gbájá ẹ̀ ẹ̀mọ́ta àwọn ọjà kò yé wọn ni bóyá ẹ bá ń fún wọn ní ẹran ọdún ẹ bá ń kó lọ fún wọn ẹ bá ń ránjẹ fún wọn ebi ló ń pa wọn bọ́ bá jẹun yé ni wọn ní rántí pé mi lóòkan máa bínú tara wọn bá máa bì ń tá à ń retí lọ́dọ̀ aṣáájú mi. Ẹ wá gbọ́n tọ́lọ́run ọba àlékọ́lá sọ nínú alcohol nígbà tọ́lọ́run bá nẹ́bí sọ̀rọ̀ pé fasbin kà máa sọ́bara ó lọ́la asinimi náà rúfin
2: ọlọ ni wa nabi sesuru gẹgẹ bi awon ulul hasim ni a se sesuru fun awon ojise ọlọrun ti gbogbo won fi wa deni pataki ti won fi deni atun ta ba o Quran chapter 46 verse 35 e pe suru ohun ni to so fi suru to ko ju awon daninu aye to ya pe bere ni da sesuru ile oko ni igbe yen da o amọ to ai ni suru o ti fi gbonara o fi ba nkan je o wa den to loko meji meta merin o wa pada wa ti se gumada to ba pe baale ni na ba se suru ni tele tele gbogbo obirin laye awon iyawo wa olorun wa fi won tent wa ta ba se suru ni o ni pada di baba nda gbe o wa ni to ladugo o wa ni iyawo ile at 70 o wa gba bo kiri adugo wa lo ra ju atewa o wa n to touch light kiri lo ni la omo kekeke adugo ka kiri bilawu bilawu le wa ni wa ni ko da fun agbalaga be mo na iya ni suru suru lo daju suru le lo fi le eyan gidi ko lare a ibinu ibinu ba kan je ni Opanu awon filosofu oni asaburu saidun wa qala al-yawma fa'iluhu wal ghadabu asra'u ma yatika bin nadam oni seri binu agba nkan je ni o suru ni tun kan se suru ni peyi ati oso ni ko ba ni nitori din eja se suru suru ni eja ntara fe jo annabi my dear brothers and sisters if you really want to be like him you have to be patient in everything gbogbo nkan lo ma se suru awon agbalagba ni le yoruba won ni suru te nwo yen o le se okuta jina owo de ni won fi pa fun wa eyin oni suru lo lohun wa o olohun ko fun wa ni suru ta fi gba nabi olohun je ale je o ka jale e to wa pelu en be lele ka run o ni humility me wa ni mo so fun awon ona ta le fi o po ju be le sugbon ka mu me wa ka fi case study o na ni humility e teriba gbogbo lori o gboro ni teriba ma ran ti po mo eyin ni lana olohun to gbe file e wa si waju kan to ja lo nte emi e de lori o mo bi tore ma pada ndc awon to wa leyin e o mo la won lo fi ni ka beru awon eyan marun alakoko eni to ju e lo fun ni owo e eni to ju lo mo le o tori pe o ti wa loke e ma fi gire nu e o tori pe bo fi gire nu e to wa leyin o yo lo ma pada wa gbe lori gbogbo yin ti gbogbo yin o ni lenu oro mo ta mo e wa pere oba mi kan be omo eyin lana o ti doba mi le mi o gbe ti gbogbo aye wa ri fun be ni eni kan na nbe lana gbogbo ọmọ ẹyin mi o ti padà dèèyàn lẹ́mìí tí gbogbo ayé ń wárí fún ẹyin ọmọ tó kò sẹ́nìkan tó mọ̀lá ni èyí láárí kò sẹ́nìkan tó mọ̀lá kò sí ẹ̀kan tó máa ṣútì òní padà mọ́ so ìtẹ́ríba ṣàgbà gbogbo wa ẹja tẹríba o ìtẹ́ríba ló dáa jù ẹwà nábì wa muhammad sallallahu alaihi wasallam wọ́n ní ànábì ń lọ níjọ́ kan pẹ̀lú àwọn sọ̀hábà wọn jáde ó wá rẹ̀ wọn wọ́n wá fẹ́ jẹun wọ́n là nábì wa ni wọ́n wá ra ẹran wọ́n fẹ́ pa wọ́n ní ìkan náà sàbí ni ẹjẹ́ mi ó pa ìkan náà sàbí ni ó da ẹjẹ́ mi ó fa ìkan náà sàbí ni ẹjẹ́ mi ó bá yín kún ẹja kún ìkan náà sàbí ni ó tí ṣe rẹ̀ ẹ dáadáa mi ànábì náà wá náwó pé ẹyin jọ mi ẹmọ tó ṣẹlẹ̀ igi tá a fi dáná yìí èmi lè ní òwà lọ àwọn sàbí ni rárá ọkùn ànábì ni bẹ́ẹ̀ kọ ànábì ni wọ́n fi mí jẹ olórí kò túmọ̀ sí pé mi ni mo dáa jù yín lọ wọ́n fi mí jẹ olórí torí kí n lè bá àmójútó yín ni kí n lè fi àpèjúwe rere lélẹ̀ fún yín ni lànàbì ni a fi pè ní pé ànábì is an enigma is full of enigmatic tendencies so ànábì kúrò níbẹ̀ n tó máa fi hàn pé ànábì kì í ṣe èèyàn lásán ni nígbà tá a sọ pé muhammad ń bá ṣàrò èèyàn bíi tí wá ní o wà lẹ́yìn ìsàkẹlì bá ṣàrò ọlọ́run wa ànábì wá ní ọ̀jọ̀gbọ́n ni wà lẹ́yìn ìsàkẹlì bá ṣàrò kì í ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ẹ ṣe rí ó dolórí mélòó tó lè ṣe rú ẹ̀ kí o kó ní òun á lọ forí òru bí wá fi gbogbo àwọn oúnjẹ táwọn èèyàn máa jẹ olórí ọ̀kẹ́ àìmọye àwọn olórí máa jòkó tí wọ́n nọsẹ̀ ní tí wọ́n máa wá ṣọlá òun ló fà ọba àlú gbọ́dọ̀ máa rántí ọlọ́run kó má jẹ ọlájẹ gbàgbé tí wọ́n máa rántí pé ọmọ ẹ̀yìn lòun lánàá àánú lòun máa rí gbà lèmọ́mù gbọ́dọ̀ máa rántí pé ọmọ ẹ̀yìn lòun lánàá àánú ló wà gbé òun déwájú olórí iléeṣẹ́ o gbọ́dọ̀ rántí pé àwọn kan ti wà ń pè yẹn tẹ́lẹ̀ kó tó kàn ẹ́ àwọn tó ṣe eré o gbọ́tọ̀ wọn gbò débẹ̀ àwọn tó ṣe jákujàku o gbọ́tọ̀ wọn gbò débẹ̀ you now ask yourself owó ni wọ́n fẹ́ ṣe táyé òfin ní gbàgbé ẹ ó yẹ kí gbogbo ènìyàn pẹ̀lú ká máa ronú ká lè mọ̀ pé ìtẹ́ríba ó ṣàgbà gbogbo nǹkan ẹja tẹríba fọlọ́run ẹja tẹríba fúnra wa ẹja tẹríba fẹ́ni ó jù wá lọ àtẹni tá a jù lọ mo sọ pé ẹbẹ̀rù kan márùn ẹbẹ̀rù àwọn èèyàn márùn alákọ̀ọ́kọ́ mo sọ fún wa ẹni tó jù wá lọ lábẹ̀rù ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹni tá a jù lọ kábẹ̀rù ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta lẹni tó ṣẹ̀ṣẹ̀ bá pàdé nínú ayé tó ṣẹ̀ṣẹ̀ bá pàdé ni ò mọ orí èèyàn tó jẹ́ má jẹ́ kí ìfẹ́ ó da ẹ láàmú control emotion ẹ pẹ̀lú ìfẹ́ control emotion ẹ pẹ̀lú ọ̀rọ̀ control emotion ẹ pẹ̀lú ìwà control emotion ẹ pẹ̀lú gbogbo nǹkan tó bá ṣe inu ore a ma pa yan o ise re ki pa yan amọ lori a ma ko ba yan lapere oun lo titi ori moto gbe nikan o de nke ko si gbo awon yan be ibe sokun wo lo wa gbe gbe si moto ni se lani yan re ninu ore ogbodo ko to do titi lo ku ba ma ni wo lo pa ki lo fe fi we mo idita nu fi ka ku lori ile niyan ko de ri be nje ohun ayan amọ bi abayede olon ko dari ji gbo wa so nitori o lo fa ojogbon kan ta npe ni anibesant anibesant ngba to ma soro nse olohun o ni gbogbo eniken to ba ka ito anabi o ni a mo yi pe anabi te nwo yen o to wa lati ran alagbawa ko se da kan laye to ba anabi lo ti o sanfani latara anabi wa muhammad ko sa ne ko se da kan laye ta anabi o to si gbese aye o la anabi te nwo e to ba ni pe o wa sesi awon eyan ninu aye o la anabi to n ma so ni pe oun le to ye ki gbogbo aye ma yin o ma wari fun o to ba wa yin to ba wa wari fun o ni won ti ifaseju si nitori pe anabi wa mama gbogbo wa to wa lare iwa anu ni iwa ikeni iwa eyin ni now if really you want to be like him, my brother sisters to ba fe da bi e iwo na ni wa teriba ni wa omo luabi jaye sanfani lare jaye je nu ola e ma yo sakari tawon eyan ma ma dayi are nikan lo awon ti o to ti o je nkokon lo re kan le lo re ye si e je kin pata kekere kan fun yin be o ba lu kan be won ma nsaje o ninu ilu e se wa pe lodun kan ara ko ni kan teni kan o mo ri ninu ilu o wa dide o ba wa ba o ba o gbe ti so ba ni kabisi ejo mo fe je nu ola yin aye o kami kun babara aye o kami kun kankan mi o si je ninu o mo pe si je nkankan ama lo je nkan lara mi o kon fe ke yo da fun mi mo fe ke yo da fun mi ki n ba yin soro ke gba mi lowo o tan o ba lu ba gba lowo lo ba lo joko pada awon eyan wa wa ra ni igba temi yo ba pataki lodo oba ni ko ni oba o ni gba lowo ko ni gbe ti so ba leti to ba o de binu to ba o de so nkankan oba to firu kere le lejika bẹẹni e se de eyan pataki ninu ibu ni o bohun naa se da ti gbogbo awon eyan wa lo to n wa bo niyan o bo se daji roba niyen wa ti gbogbo ẹni to ba roba wọn lọ yọjú sí òun náà àdọ̀bá lè akí kábíyèsí àwọn bàbá mo dúpẹ́ lọ́wọ́ yẹn ṣe wọn jọ o ha iye ara yín ò ní tán o ọlá yín ò ní bọ́ mi o àṣé gbogbo ẹnikẹ́ni tó bá ga láyé o gbọ́dọ̀ máa rántí pínlẹ̀ níwọ náà ti dìde máa rántí àwọn tó wà nílẹ̀ kó kí wọn kó yẹ wọn sí kó yọ sàkáàyè fún wọn sàkà owó ní kọ́kọ́ náà ní ayọ̀ o torí ìdí èyí ó dọwọ́ gbogbo ẹni pẹ̀lú yín o ẹlẹ́ẹ̀kẹfà anabi jẹ́ nìkan tí máa tọrẹ gan. Definitely, if we really want to be like him, you have to be generous. Generosity, ore mi ko ba yan ko ka buru ba yan. E ma lawo, e je ki gbogbo nkan te ba ni eranti pa wa ko la ni ko se nta mu wa saye. Ko si se nta mu lo. Eribe, e je a ma lawo ka ma tore, ka ma shanu awon eyan. Anabi wa Muhammad sallallahu alaihi wasallam, o ni ar-rahimun. Gbogbo eni keni tin ba shanu yeriamu umul rahman. Olorun oba alekeola, yo shanu oritohun. Àṣẹ tó máa ń ṣàdúrà pé ọlọ́run ṣàánú ni ọlọ́run ṣàánú ni àdúrà ẹ ò tí ì lè gbà tó o bá jẹ́ ní tí ń bá ń bá tèèyàn jẹ́ tó bá jẹ́ ní tí ń bá ń bá yàn ní jẹ́ tí ìwọ náà bá jẹ́ ní tí kì í ṣàánú yàn gbogbo ẹni tó fẹ́ pé ọlọ́run ó rẹ̀ ń lẹ́kún ìwọ náà gbọ́dọ̀ máa lu omi jẹ́ àwọn èèyàn o gbọ́dọ̀ máa bu omi òróró òtura sínú ọkàn wọn àti gbogbo ẹni tó bá fẹ́ ṣàánú yàn tó fẹ́ rà nígbà lọ́dọ̀ ọlọ́run tó ò náà jẹ́ tí ó máa ṣàánú ẹ ṣàánú àwọn ìyàwó yín ìdùnnú ti bẹ̀rẹ̀ nìyẹn ẹ má jẹ́ ìyàwó jẹ́ wọn má jara òní wọn ẹyin ìyàwó ẹ ṣàánú àwọn ọkọ yín ẹ má sì wọn débi pé nígbàtàgbà wa dé kẹwàá yọ sọ́kà absorber lẹ́sẹ̀ wọn kẹwàá dá wọn dára wọn à bẹ́ẹ̀ bá bá yàwó bẹ́ẹ̀ bá obìnrin tó bá fìyà jẹ ọkọ ẹ̀ tí ò bá ṣàánú ọkọ ẹ̀ dalẹ̀ àwọn ọmọ ẹ̀ ní ó kẹsàn-án bẹ́ẹ̀ náà lọkùnrin tó bá fìyà jẹ ìyàwó ẹ̀ tó bá dọ̀jọ́ alẹ́ yóò padà gbábọ́ kiri àdúgbò afẹ́kájọ ṣàánú ara wa ni anábì ní ìsáwùsù bíi sáyé kẹrẹ ẹyin èèyàn ni ẹ dákun ẹ bá ń kí àwọn obìnrin yìí ẹ bá ń ṣàánú wọn bẹ́ẹ̀ náà lọ́lọ́run náà fẹ́ kẹ́yìn obìnrin náà ẹ ṣàánú àwọn ọkùnrin pàápàá jùlọ owó tó níyàwó kan ọkọ kan má fìyà jẹ ọkọ ẹ nítorí pé wọn nìkan pẹ̀lú ẹ̀ ni má fìyà jẹ ẹ ó fẹ́ fẹ́yàwó kejì wọn ló jẹ́ náà àbí ká sọ pé kádàrá àti sábà bíi tiẹ̀ ò jẹ́ ẹ o wa gbọdọ protect marriage yẹ o gbọdọ protect ko mu ẹ if really you want to be like prophet muhammad sallallahu alaihi wasallam ẹ wo àwọn ìyàwó anabi náà ṣe tọ́jú ẹ ẹ wo anabi náà ṣe tọ́jú àwọn ìyàwó ẹ tá a bá fẹ́ jẹ anabi anabi náà ẹ jẹ ká mú ní àwòkọ́ṣe rere o níbi tá anabi tọrẹ dé ẹgbọn táwọn alágbá sọ wọn ni yàtú muhammad anfa minan motor wọn lé anabi gan bi tó ń tọrẹ dé ọwọ́ anabi ó dàbí ẹ̀sùn jò mi wọn fi títọrẹ anabi wọn fi wú ẹ̀sùn jò ṣe mọ̀ pé bójú ò bá rọ̀ woni ojo beni kashota eni te jiri le bi ma le ji ma pa e de o mi pe daada wa ka ma centralize ye elomi e bi eni kan lo da si ko da sara dugo ko da elomi yawo ata omo eni kan gbogbo eyin obirin he te lu mu ju foko yin te faju oko yin mara pe ko je eni kan ko je awon omo yin ki je ka awon omo ni lari ki je ko bere jere le oko je ko je ko ko e saanu iya e je ko ko e saanu awon eyin oko je ko ko e saanu awon eyin ayawo ko saanu ebi ko saanu ara don't be too selfish man ni possessive tendency ko je pe afemi e kiesi gbogbo ti o ba je abuje danu ti o ba je abiyama ayinu mo abi ki la ti ma pe anu mo ki nu le ti o ba je be to ja si pe gbogbo nkan ko sa je won nikan iru won pada sunkun won pada yeye lojo aleni o do wo ni pelu wa o won ba le kan la ko ti gbogbo wa se number 7 anabi je nikan to pe oni dede pupo ni anabi justice and fairness anabi je nikan to ma se dede gan o ma pa ofin olohun mo o ma beru olohun e wo won ni jo kan arabi kan an pe ni fatima to masu lo ba jale omo won fe so le kan won de re ri lara pe kan na sabi wa ba nabi to je ni to je nu awon osise ile anabi nu awon sahaba nu awon wo ba mi se yi wo ba mi se yi lo ba ba nabi pe arabi ni e je ka no duko fun eyin la ni ogbo awon eyan la na lo si bi won ni ba nabi lesi lesi la nabi ni won la gaja o de se toto yi iwa to wi o da ma gbeja lori abosi toropo lohun so pe inni inni aramtu janna ala nafsi olohun ni ohun lohun ni sabosi fun awon waja tu bani wa baina kuma aramu fala tazalamu emi na si ko pe kai sabosi laarin ara yin e ni sabosi fun wan eyin e ma da bosi pada sodo mi ki eyin e ma sabosi fun ara yin 3 te ba ti sabosi oro yin ato oro yin loju gbogbo nkan de oro fun yin anabi wa pe bilal ko ko lo ko bilal ba pe oru ba won sabi pe ko itasi ko ro ba na ba de fe pass a very strong message do mani ki bilal se be anabi wa so remember yin lo ba so fun won pe gbogbo eyin muslimi ni ala ni dede latemi lo eyin olowo e ma yan talika je o eyin olola e ma yan wala ile je o eni to ni ko fe ni ti o ni o e ma ji kan ni kan o ogun yin ni ejo te yin lohun e ma je ogun ologun po mo ti dukia yin ko je ti dukia elomi ko je ti e e ma ji dukia ni dukia o anabi le je nso fun yin o ni agbo pe arabire kan fatima tun ma sun ni o wa bayi emi anabi si ma dajo dede anabi ni wala o ke na fatima tu indi sara katila katatu yadaha ko da ko se fatima omo bibi mi ni te pe oni kan na lo seku ni gbogbo omo meje to lo mu ni to wa de furu esun bayi kan ni o na katatu yada emi anabi ma dajo dede ma ni ko gbe owo re mejeji ma putate owo lese kese ti mi o si ni etitate lati go sori oto ase dogba dogba lo daaju bi won ba anabi se instruct pe fatima to fatima ma suni ti won so ko jale ki se fatima ma nabi o anabi ko lori bi owo sallallahu alaihi wasallam anabi display dede anabi display dede lo fala ko anza pe idilu wa aqrabu li taqwa ase ke yan je ni dede gan ima se dede gan o gan ni pile se ogbon beru olohun ibe olohun wa dowo ni pelu yin o e da ko e ja beru olohun o e ja neti ati botan o e ja neti pe ni aye ta wa yi afo ba file ni o ojogbon ojogbon to so only if really we want peace to reign, definitely we must fight for justice. Taban fe kala fi ojoba e ja se dogba lo le maye gun dogba lo le maye toro dogba lo le lebi toro gbogbo ta dawole olorun je yan si rede le ni ala foriji won to fe ju anabi he je ni to ma lamu ju kuro jala foriji jala mu ju kuro e wa anabi wa muhammad sallallahu alaihi wasallam e won to foju ari ni to ifa awon malaika ni da won se pele won ka won se bile won anabi rara o anabi ni olohun gbe mi gidi lala anu fun gbogbo abanla aye mi o olohun o si ni anabi elepe ko ni mo ba awon mo o pada gba ti ni la ba ni gba ti mo ba pa won rebi ta anabi nu nko anabi be mo ju kuro fun won pe ni kan ni ukrima ukrima ngba conquest of maka ta anabi wo lu maka pe de kuru ba mori legbo ni awu ba nle lo pe anabi ti mo ju kuro fun awon e ma bo ni awu ba di opo mo lo mo waju anabi ni gbo bayi anabi ni ya ukrima ni re gbe la re ti ninu esin la ba gba alkunde to ba gbe fun iru re gbe la re ti ninu esin barako yin to se ni anabi foriji o to ti lero pe ori mo ma sere ninu da anabi ni banabi se fori jini to ba moju ko fun be ni to be pa nabi le ni je awe ba moju ko fun ngba ta na moju ko fun e gbon to so oni mo gbesin yi lowo re lati ni lo ashhadu an la ilaha illallah wa da la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu bo se shaduani bo se bo se jeri bo se se shada taimi ni e oni baran sogiran wa baran kadiran ah wa nabi lo ma da o lati kekere lo ti da o tun wa da ti to da de bi pe awon to awon ta ta saburu fun e ebe to fi da da so aburu ah wa nabi mo gba fun lati ni lo bi o krima se da islam ni iru wa be la nreti lowo en to fe da bi anabi muhammad ah ni ri dibai na lo if really you want to be like the only prophet muhammad sallallahu alaihi wasallam etele wa etele oro etele sisi e joro oro da jewa re oda jani re oda bo ba ti ni kan mete tai lo ba deni yo na olohun laye lo ba deni yo na olohun lodo olohun oluwa dupe fun e ma se yi lase mo awon afa wa ma jo ma para sibu oluda sile eto yi gan gbo program yi kale olohun ba san le sare afa ko yi dupe lowo baba wa oba isoya majesty oba ridwan allah o su olale akeluwa re mu baba fuad baba kan ti gbogbo eko to jala ni fun gbogbo agba nlaye olohun ba wa supe fun won o olohun ba wa san won lesan re baba ti ma sadehun ti mu ise be se n se daada si gbogbo awon eni olohun olohun ma sa se daada seyin na gbogbo ise te ran sa awon eni olohun gbogbo e ni won jise e ni ma pada si gbogbo e si ni ma nira 23 years te se koja lo yin e se 60 e se 100 e se jube lo lori daada ase ode ni ku mo yin lenu ile oko ni daru mo yin lowo gbogbo ba ti toro fun yin pe ko ri be yi olohun yo ri be ti dojo gbogbo kiyama wala haula wala quwwata illa billahi aliyyil azim subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al mursalin wal hamdulillahi rabbil alamin
0: alhamdulillah alhamdulillah alhamdulillah rabbil alamin adupe pe ha tun yi to te ni se laye ata lafia agbara olohun ko ni jagbo mo ko ni jaso mo lawa na ashe olohun ati leyin rasulullah sallallahu alaihi wasallam gẹgẹ bi ṣe wa tun yi ibeere meta fun wa ni aro temi ti e de ma fi ẹbun 5000 naira ṣe faje lati owo iya wa alaja fatima oluwa toyin shuaib àwọn ní kí ẹ máa fi ẹ̀bùn náà kẹ máa fi ṣèfàjẹ. Ìbéèrè alákọ̀ọ́kọ́ ọjọ́ wo oṣù wo ni wọ́n bí rasúlùláì sọ́làláà àlẹ́ ìwọ̀sọ́là? Ẹlẹ́ẹ̀kejì ọkùnrin mélòó àti obìnrin mélòó ni ànábì bí? Ẹlẹ́ẹ̀kẹta kí ni orúkọ chífì náà mi gbòròdú? A máa retí èsì ṣùgbọ́n àtẹ̀jíṣẹ́ ni kẹ́ ẹ tẹ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08023185227 àtẹ̀jíṣẹ́ a ní kẹ pè wá ẹni tó bá dẹ kọkọ wọlé àwọn tó bá tètè wọlé àwọn ní mo fi ẹbùn náà ṣe fàjẹ agbára náà títí ọjọ mẹjọ tá ó tún mọ pàdé láṣẹ ọlọrun iléeṣẹ alálùbáríkà lórí ètò kan náà zikra kíkẹ lọmọ adéwọ aládùnkè wa pé salamu aleykum wa rahmatulahi wa baraka.

0: gẹ́rẹ́gẹ́ lago méjìlá ọ̀sán lò ẹ̀ka sàn àsìkò ṣóò ní ìròyìn àpapọ̀ rẹ̀ láti lè ṣe rédíò bond fm 92.9 onígbòngbò ìkẹjà nípínlẹ̀ èkó ṣáájú ẹgbẹ́ kan kọ́kọ́ tó wà nínú ìròyìn náà ìjọba ìpínlẹ̀ èkó gbé ìgbésẹ̀ àti ìfòpin sí ìwà fífìyàjọ ọmọ àti ìwà ìjí ọmọ gbé nípínlẹ̀ yìí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ anambra rẹ́wọ́ tó arábìnrin kan fún ẹ̀sùn ìbálòpọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn okòwò rẹ̀ àwọn òṣìṣẹ́ nílé ẹ̀kọ́ gíga fásitì ń dúnkokò báyìí ó pé àwọn yóò gùn lé ìyanṣẹ́lódì ó kéré pin ọmọdé mẹ́rìnlélógún ló jáde láyò lákòókò ìbúgbàmù ìṣẹ̀lẹ̀ iná kan èyí tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè olómìnira congo wáyé ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ láti ẹnu pé indo francis ìjọba ìpínlẹ̀ èkó ti sọ di mọ́ báyìí pé àwọn ti ń gbé ìgbésẹ̀ akin kan lẹ́yìn tí yóò fòpin sí ìwà ìjí ọmọ gbé tàbí ìfìyàjọ ọmọ kéékèèké ní ìpínlẹ̀ èkó pàápàá jùlọ lágbègbè badagry akọ̀wé ìjọba ìpínlẹ̀ èkó arábìnrin bimbola saluhun deyin ló sọ èyí níbi ìpàdé àwọn tọrọ kọ̀ọ̀kan èyí tí ó wáyé lánàá òde yìí tó níṣe pẹ̀lú ètò ààbò èyí tó wáyé ní àlọ́sàá ìkẹjà arábìnrin saluhun deyin sọ dímọ̀ pé ìjọba ìpínlẹ̀ èkó ti ṣetán bẹ́ẹ̀ ló sì ń sa ipá lọ́kan òjọ̀kan láti lè rí wípé ààbò tó péye wà láwọn agbègbè ìgbèríko jákèjádò ìpínlẹ̀ èkó bákan náà ló sọ dímọ̀ wípé ìpàdé àwọn alẹ́nulọ́rọ̀ lẹ́ka ti ètò ààbò ohun tó máa ń wáyé lóṣù mẹ́ta mẹ́ta tẹ́lẹ̀ ni wọ́n ti sọ di olóṣù méjì méjì báyìí alága ìjọba agbègbè ìdàgbàsókè òde olówó ojúòye dókítà ṣèyí jákọ́ndé ti tẹnumọ́ ìpinnu ìṣàkóso rẹ̀ o ní ti ṣẹ́rí wípé ó túbọ̀ mú ìdàgbàsókè bá ètò ẹ̀kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ìjọba agbègbè ìdàgbàsókè wọn àti láti fi lè dín wàhálà kù fún àwọn òbí irúfẹ́ àwọn ọmọ bẹ́ẹ̀ jákọ́ndé sọ èyí lákòókò tí ètò kan èyí tó ṣe tó fi ń sọ di mímọ̀ wípé ó pín báàgì ìyẹn àwọn èròjà ìkẹ́kọ̀ọ́ lára wọn ni a ti rí àpò ìkówé sí ìwé àtàwọn èròjà ìkẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan fún àwọn akẹ́kọ̀ọ́ tó wà ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó lè ní ogún tó wà ní ìjọba agbègbè ìdàgbàsókè ọ̀hún alága ọ̀hún sọ ọ́ dímọ̀ pé pàtàkì àgbékalẹ̀ ètò ọ̀hún ni o ló wà lára èròngbà ìlànà iṣẹ́ èyí tí òun ti kà kalẹ̀ tó wà nínú ìpolongo ètò ìbò òun lákòókò tó òun sọ fáwọn èèyàn pé kí wọ́n dìbò fún òun ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé lára àwọn alákalẹ̀ ètò ọ̀hún ni a tún ti rí mímú ìdàgbàsókè bá ètò ọ̀gbìn ibi ètò ìgbafẹ́ àṣà tòun ìṣe tó fi mọ́ ètò ẹ̀kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ
1: bí a ṣe ń gbé ọjọ́ ọ̀la àwọn ọmọ wa pé a fẹ́ fi dájú pé àwọn ọmọ wa ẹ̀kọ́ tó ń kọ́ gbogbo ẹ̀kọ́ tó ní láti máa lò láti lọ kọ́ ẹ̀kọ́ yẹn gbogbo ẹ̀ la ń kó fún ọ pàápàá jùlọ ìwé tó máa lò báyìí tó máa lò gbogbo nǹkan ìlò tó jẹ́ pé wọ́n máa ní kọ́ mú wá nínú iléèwé òun là ń ṣe fún ọ oúnjẹ yìí ta bẹ̀rẹ̀ náà ní ilé ẹ̀ tó kọjá ìyẹn ní ìjà àkójọ náà máa fi rí gbágudí tó bá bá ṣe wọlé padà yìí náà a máa tẹ̀síwájú lórí ètò oúnjẹ yẹn.
0: ó rọ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún láti gbìyànjú bójútó ètò ẹ̀kọ́ wọn dáadáa kí wọ́n sì tẹ́tí sí ohun tí àwọn olùkọ́ tí wọ́n kọ́ wọn ní ilé ẹ̀kọ́ nígbà tó ń sọ̀rọ̀ lórí àwọn òṣìṣẹ́ nílé ní ẹ̀ka tó rí sí ètò ẹ̀kọ́ ní ìjọba agbègbè ìdàgbàsókè ọ̀hún arábìnrin yẹmísí ọ̀ṣọ́bà sọ ọ́ di mímọ̀ wípé pàtàkì ìgbésẹ̀ ìṣàkóso tó wà lórí àlééfà ní ìjọba agbègbè ìdàgbàsókè òde olówó ojúòye òun náà ni o láti lè rí pé ọmọdé kọ̀ọ̀kan ní ètò ẹ̀kọ́ tó jíire ní ìjọba agbègbè ìdàgbàsókè náà lára àwọn tó péjú pèsè síbi ètò ọ̀hún ni a ti rí àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àwọn olùkọ́ tó fi mọ́ àwọn ìgbìmọ̀ ìṣàkóso láwọn ilé ẹ̀kọ́ gbogbo òbí àti àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú pátá níjọba agbègbè ìdàgbàsókè òjòlówó ojúòye ní ìpínlẹ̀ èkó níbi iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ anambra ti rẹ́wọ́ tó arábìnrin kan ẹni ọdún mẹ́rìndínlógójì tí orúkọ rẹ̀ ń jẹ́ ànílùkà ohun yéṣu ẹ̀sìn fún ẹ̀sùn wípé ó ń hu ìwà kan èyí tó níṣe pẹ̀lú ìbálòpọ̀ tó tún níṣe o pẹ̀lú àwọn ọmọ kéékèèké kan láìgbé ọ̀nìṣà àfúrásì ọ̀hún ni ọwọ́ tẹ̀ o látàrí fọ́nrán kan èyí tó gba orí ẹ̀rọ ayélujára kan wípé ó ń ṣe ohun tó jẹ mọ́ ìbálòpọ̀ lórí ẹ̀rọ ayélujára pàápàá jùlọ pẹ̀lú àwọn ògo wẹrẹ ní kété tí ọwọ́ tẹ̀ ni wọ́n bá àwọn èròjà ìbálòpọ̀ bíi tọkùnrin tàbí ti obìnrin obinrin ni won ba lowo e ati jade kan lati owo agbenso ile olopa ipinle Anambra SP Tochukwu Ikenga so di mimo bi pe ni akoko ti owo te arabinrin ohun won ba awon omo merin kan na pelu e ara awon merin ohun ni ati ri omodun meji omodun meta omodun mefa ati elekerin ti se omodun mesan to si je wi pe isele laabi yi o je ohun to buru jayi to si nko to lori telemun ninu ni ipinle Anambra gege bi atejade ohun se so siwaju se o so de mo wi pe lowo lowo bayi iwadi n lo lowo o lori isele ohun ohun to sokunfa ba kan na lati so de mimo wi pe won ti lo rawo to eni ti o je oko arabirin ohun ti won si n se iwadi lori e ni itesiwaju eni ti o je agbonso le se olopa ohun so de mimo wi pe oga agba le se olopa ipinle Anambra CP Nana Oji kominu gidigan lori irufe iwa laabi yi aya re orilede yo oluremi ti inumbu ma ti so loju eto igbogbo awon ni onje kan re to po gan gidi si ekun ilwo ila orun gusu orilede ye lati le ri wi pe onje po lopo yanturu to ti je pon eto igbogbo awon ni lekati onje eto ohun eti eni ti o je aya gomina yepinle ohun dokita noyen solido lewaju e ni won ti fun awon eyan ni onje ni awon eyan to le ni egberun lona marun lo onje o ni ijoba ibile mokanlelogun to wa ni ipinle ohun lako igbe agbekale eto ohun gomina ipinle Anambra Chukwuma Soludo ati aya re noye to fi mo awon ti won je awon ogbontage agbegbe egboselo ni ipinle ohun na lewaju fi wa ki aya re orilede ye oluremi tinubu kaabo si ipinle ohun be ni won gboseba kare fun eto ohun nigba to soro aya re orilede ye so de memo wi pe awon gbe igbese yin o ni ibamu pelu erongba ati alakale oko tsamu lati le ri pe owe yoba to so wi pe

tó ìgbọ̀kẹ́ gbọ́dọ̀ ọkọ̀ lọ́jọ́ láwọn ojú pópó ilé wa lórílẹ̀‐èdè nàìjíríà ti kìlọ̀ o fáwọn awakọ̀ láti yàgò fún kíkó ẹrù yẹn àpọ̀jù èrò nígbàkigbà tí wọ́n bá wà lójú pópó bẹ́ẹ̀ ló tún kìlọ̀ fún o láti yàgò fún kíkó ẹrù lápọ̀jù láwọn ojú pópó lẹ́yìn tó ń ṣàpèjúwe gẹ́gẹ́ bí èyí tó ṣeṣe kó ṣe àkóbá fún dúkìá àti ẹ̀mí àwọn èèyàn pàápàá jùlọ ó sọ di mímọ̀ pé ó tún lè ṣe àkóbá fún ìgbòkègbodò ọkọ̀ láwọn ojú pópó ilé wa ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ ọ̀hún lórílẹ̀‐èdè nàìjíríà shehu mohammed ló kìlọ̀ yìí o níbi ètò kan èyí tí àjọ ọ̀hún gbé kalẹ̀ tí wọ́n ṣe lánàá òde yìí ọ̀gbẹ́ni mohammed sọ di mímọ̀ wí pé ìwà kíkó ẹrù ju bó ṣe yẹ lọ tàbí èrò ju bó ṣe yẹ lọ sínú ọkọ̀ pàápàá jùlọ lásìkò oṣù bàbà bàtà wàyí ó jẹ́ èyí tó burú jáì tó sì jẹ́ wípé ó lè ṣe àkóbá aláìlẹ́gbẹ́ fún ìdàgbàsókè ìlọ bíbọ ọkọ̀ láwọn ojú pópó ilé wa bẹ́ẹ̀ ló tún lè ṣe àkóbá fún ìgbáyé rọrùn àwọn èèyàn pàápàá jùlọ ó lè ṣe àkóbá fún ẹ̀mí àti dúkìá àwọn tí wọ́n ń gba ojú pópó ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ láwọn ilé ẹ̀kọ́ gíga fásitì gbogbo lórílẹ̀‐èdè nàìjíríà ti ń dúkokò báyìí o wípé àwọn yóò daṣẹ́ sílẹ̀ ni tí ìjọba bá kọ̀ láti fún àwọn ní nǹkan táwọn ń bèèrè fún gẹ́gẹ́ bí ẹgbẹ́ ọ̀hún ṣe sọ wọ́n ní àsọlẹ̀ àjọsọ kan ti wà láàrin àwọn àti ìyẹn ẹgbẹ́ ọ̀hún àti ìjọba àpapọ̀ lọ́dún 2025 ìyẹn oṣù kejìlá ọdún 2025 ṣùgbọ́n ní báyìí o tí ìjọba àpapọ̀ bá kọ̀ láti ṣe ohun tí wọ́n ń jọ fẹnukùlé lórí pé àwọn ṣetán àti gùnlé ìyẹnṣẹ́lódì àtẹ̀jáde kan látọwọ́ ààrẹ ẹgbẹ́ náà ọ̀jọ̀gbọ́n Christopher P. Wuma sọ ọ́ di mímọ̀ wípé ìjọba ohun kan ṣo tí ìjọba àpapọ̀ lè ṣe láti lè jí wípé ìyanṣẹ́lódì ọ̀hún ó jẹ́ ohun tí wọn ò gùnlé lórí mọ́ ni láti ṣe ohun tí wọ́n ti jọ fẹnukùnlé lórí ṣáájú ní oṣù kejìlá ọdún 2025 wọn ní láìsí èyí àwọn yóò gùnlé ìyanṣẹ́lódì lóní pẹ̀rẹ̀ òní o ìlẹ́gbọ́n aṣòfin àgbà ilé wa mà ti ṣe àfàrò lórí bí àwọn èèyàn orílẹ̀-èdè nàìjíríà yóò máa ń kúrò lórílẹ̀-èdè yìí sọ pé bóyá àwọn fẹ́ lọ ṣe ìbanilálejò lọ sórílẹ̀-èdè south africa wọn ní lọ́wọ́lọ́wọ́ báyìí o irúfẹ́ ìwà bẹ́ẹ̀ kó sì di àfẹ́yìn tí gun alárin fiṣọ náà látàrí ìwà láabi èyí táwọn ọmọ orílẹ̀-èdè south africa ń hù tí wọ́n fi ń lé àwọn èèyàn tí wọn ò kí ń ṣe ọmọ orílẹ̀-èdè wọn tí wọ́n fi ń lé wọn padà sáwọn orílẹ̀-èdè tí wọ́n ti wá àtẹ̀jáde kan látọwọ́ akọ̀wé ìlẹ́gbọ̀n aṣòfin àgbà ilé wa kamaru ogunlànà sọ di mímọ̀ pé ìgbésẹ̀ yìí wáyé o pẹ̀lú ìfẹnukò ìlẹ́gbọ̀n aṣòfin àgbà ilé wa àti ìlẹ́gbọ̀n aṣojúṣòfin àgbà ilé wa ìlẹ́gbọ̀n aṣòfin àgbà ilé wa pàápàá jùlọ àwọn adarí àtàwọn tọrọ kan lẹ́gbọ̀n aṣòfin ọ̀hún kọ́minú gidi gan lórí ìwà láabi èyí tí orílẹ̀-èdè south africa ń wòye wọn ni pẹ̀lú onírúurú ìfikùnlukùn pẹ̀lú onírúurú àjọsọ tí orílẹ̀-èdè nàìjíríà ti bá orílẹ̀-èdè south africa ìyẹn ìgbìmọ̀ ìṣàkóso orílẹ̀-èdè south africa sọ síbẹ̀ kàkà kó dẹ̀ lára wọn níṣe ni wọ́n tún ń gbé ìgbésẹ̀ èyí tí ó ṣe wípé ó lè ṣe àkóbá tó sì burú jáì fún àwọn ọmọ orílẹ̀-èdè mìíràn pàápàá jùlọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wáyé o ìròyìn ilẹ̀ òkèrè òkèrè pin èèyàn ìyẹn akẹ́kọ̀ọ́ 24 jáde láyè lákòókò tí wọ́n ń sáré kìjokìjo fún ẹ̀mí wọn látàrí ìbúgbàmù iná kan èyí tó ṣẹ̀ ní bukavu ní orílẹ̀-èdè ọ̀hún ìyẹn orílẹ̀-èdè congo gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi yé wa wọn ni kété tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe tí àwọn ọmọ yìí ń sáré níṣe ni wọ́n tẹra wọn lára àwọn tí wọ́n tẹra wọn ni àti rí èèyàn 24 tó jáde láyé níbi tí wọ́n ti tẹ̀ wọ́n pa kìí ṣe àwọn akẹ́kọ̀ọ́ nìkan àwọn àgbààgbà náà wà lára ìyẹn àwọn àgbàlagbà wọ́n wà lára àwọn tí wọ́n tẹ̀ pa tí àwọn pàápàá jáde láyè látara ìbúgbàmù iná ọ̀hún àwọn tí orí kó yọ nínú ìṣẹ̀lẹ̀ iná ọ̀hún ni wọ́n ti kó lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tó péye ẹ̀yin ara agànlọ́rọ̀ ìdàgbàsókè ìlú jẹ́ nítorí náà saipa tirẹ̀ yóò ṣeéṣe o ká tó mìíràn wá sópin ẹgbẹ́ àwọn kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i ìjọba ìpínlẹ̀ èkó gbé ìgbésẹ̀ fífò òpin sí fífò ọmọ ṣùgbọ́n ẹrú tàbí ìwà ìjì ọmọ gbé nípínlẹ̀ èkó láti ìpínlẹ̀ anambra múrè wá fi pé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ anambra ti tẹ arábìnrin kan ẹni ọdún 36 fún ẹ̀sùn kan èyí tó jẹ mọ́ ìbálòpọ̀ tó tún níṣe pẹ̀lú àwọn ọmọ kéékèèké ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nílẹ̀ ẹ̀kọ́ gíga fásitì gbogbo orílẹ̀-èdè yìí ti ń dúkokò báyìí pé àwọn yóò gùn lé ìyanṣẹ́lódì

0: ìlú aṣọ ní ìjọba aláìsàn ní àrànbára níta tẹ ilẹ̀ kẹ ọlọ́pọ̀ òkùnkùn ètò tó gbẹmú àpótí ètò ọmọ tó mọkọ́ lọ́mọdé concept ọ̀kan nínú ẹ̀ nílé
1: yìí
2: ọmọ kwara sẹ́sà.
3: Ẹni tó bá sọ nínú oṣù àpòyà pọ̀ ni.
4: Àwọn tá a wá láti ìpínlẹ̀ Kwara. A máa lọ ní gbogbo
0: ọmọ Kwara Tata. Gbogbo ọjọ́ Friday, láago mẹ́jọ àpò alẹ́, lẹ́tọ̀ ọmọ Kwara Tata yóò máa wáyé pẹ̀lú Abdulwasi Salahuddin ọmọ tó mọ kọ́lọ̀. Láti máa ṣàgbéyẹ̀wò àwọn ìdàgbàsókè tó wà láwọn ìlú kọ̀ọ̀kan pẹ̀lú àwọn ìpèníjà tó ń kojú wọn. A ó máa gbàlejò àwọn ojúlówó ọmọ Kwara Tata ní ìkànnì Bond FM 92.9. Ẹ fẹ́ ká sọ nípa ìlú yín, àbí ó wù yín láti ran ètò yìí lọ́wọ́, ẹ tẹ̀lé wa lórí àwọn social media handles wa at ọmọ tó mọ kọ́lọ́ media concept ọmọ Kwara Tata. Ẹ já jọ bí lárugẹ.
5: Assalamu alaikum. Professor Imran Oluwole Smith, Senior Advocate of Nigeria, lóṣù onígbọ̀wọ́ ìlú pípé tó jẹ́ ti jímọ̀ tẹ́ fẹ́ gbọ́ yìí kọ́lọ́hún ọba Allah má ṣe sún wọn lẹ́sàn dáadáa. Bismillah ir-Rahman ir-Rahim. Ya ayyuhal ladhina amanu idha nudiya lis-salati min yawmil jumu'a fas'au ila dhikrillahi wa dharul bay'a dhalikum khayrun lakum in kuntum ta'lamun. Bismillah.
6: Allahu akbar, Allahu akbar.

أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن

Radio.

0: fún àwùjọ. Àjọ Lagos State Ministry of Establishment and Training ti bẹ̀rẹ̀ ètò ìdánilẹ́kọ̀ọ́ ìpele kẹta ìyẹn tán pè ní Bootcamp 3.0 fún àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó. Ètò ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ mẹ́ta náà ló ti bẹ̀rẹ̀ láti ọjọ́ Thursday, ọjọ́ kẹwàá oṣù yìí, tó sì máa lọ títí di ọjọ́ kejìlá oṣù yìí kan náà tó wáyé nílùú Lekki. Ni wọ́n ní wọ́n ṣàgbékalẹ̀ láti túbọ̀ jẹ́ kí àwọn òṣìṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ yìí sínú lékún nínú ẹ̀kọ́, ìmọ̀ àti ọgbọ́n ọdún láti túbọ̀ máa fakọyọ lẹ́nu iṣẹ́ wọn. Eléyìí tó wà ní ìbámu pẹ̀lú ìlànà ètò ìjọba ìpínlẹ̀ Èkó tí wọ́n pè ní SIMS. Nínú ọ̀rọ̀ ìkíni káàbọ̀ ẹ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún, ọ̀gá lẹ́ka tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ níjọba ìpínlẹ̀ Èkó, Ọ̀gbẹ́ni Bọ̀dé Àgòrò, tẹ̀ǹpẹ̀lẹ̀ mọ̀ pé pàtàkì ni ètò ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè jẹ́ fún àwọn òṣìṣẹ́ nítorí ìdàgbàsókè wọn yóò mú kí ìdàgbàsókè tún wà fún ètò ìjọba bí àwọn náà ṣe ń ní ìdàgbàsókè. Alákòóso fún ètò ọ̀rọ̀ ìgbàjẹ́sílẹ̀ àti ìdánilẹ́kọ̀ọ́, ìyẹn Ọ̀gbẹ́ni Afọlábí Àyán Táyọ̀ sọ wípé ìdàgbàsókè àwọn òṣìṣẹ́ yóò mú kí ìlọsíwájú túbọ̀ bá iṣẹ́ tí wọ́n ṣe àti ètò tí ìjọba bá gbé kalẹ̀ torí wọ́n ní kú iṣẹ́ òun ló mórí oníṣẹ́ ya. Nílé yìí yóò jẹ́ àkólé kan fún àwọn ìṣàkóso ìjọba Gómìnà Babájídé Sanwó-Olú bí wọ́n ti ṣe ń babọ̀ tẹ́lẹ̀ ló fi jẹ́ wípé gbogbo ìgbà náà ló máa ń ṣe ìgbàkalẹ̀ àwọn ètò ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn òṣìṣẹ́ láti lè jẹ́ pé wọ́n tayọ lẹ́nu iṣẹ́ wọn. Àkọ̀wé àgbà ní ẹ̀ka ìjọba tó ń rí sí ètò ìdánilẹ́kọ̀ọ́ Dókítà Olúbùsọ́lá Abídàkun ó ní ní ìgboyà pé ètò ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún yóò so èso rere tí ó sì lapa sí ìgbésí ayé àwọn òṣìṣẹ́ àti àwùjọ wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá lẹ́ka ìjọba lọ́kọ̀kọ̀jọ̀kan lọ péjúpésẹ̀ síbi ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún. Wọ́n ti rọ àwọn olùkọ́ tí wọ́n ń kọ́ èdè Lárúbáwá láti mú ìyàrá ìkẹ́kọ̀ọ́ wọn dùn kẹ́kọ̀ọ́ sí pẹ̀lú ìlànà ìbánisọ̀rọ̀ tó múnádóko, kí wọ́n sì máa ṣe ìpalẹ̀mọ́ ẹ̀kọ́ tí wọ́n fẹ́ kọ́ àwọn akẹ́kọ̀ọ́ dáadáa kí wọ́n tó wọ ìyàrá ìkẹ́kọ̀ọ́, kí wọ́n rí i dájú wípé wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ náà wọ́n wà ní ìbámu àti àyíká eléyìí tí ó mú kí ètò ẹ̀kọ́ wọn túbọ̀ gbòòrò sí i. Ọ̀rọ̀ àmọ̀ràn yìí jáde níbi ètò àpérò ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún eléyìí tán máa ń ṣe fún àwọn olùkọ́ pàápàá àwọn olùkọ́ tí wọ́n kọ́ èdè Lárúbáwá eléyìí tí àjọ kan tí wọ́n pè ní Alimọ̀báò tí wọ́n ṣe àgbékalẹ̀. Wọ́n ní pàtàkì táwọn fi ṣàgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún ni láti lè jẹ́ kí àwọn olùkọ́ máa lékún sí nínú ìmọ̀ wọn àti àwọn ọ̀nà ìgbàlódé eléyìí tí wọ́n fi ń ṣe ètò ẹ̀kọ́ pàápàá ètò ẹ̀kọ́ èdè Lárúbáwá àti ṣíṣe àmúlò ìyàrá ìkẹ́kọ̀ọ́ dáadáa lọ́nà tó tọ́. Wọ́n ní lọ tún ní múmú ẹ̀kọ́ kíkọ́ nírọ̀rùn yóò jẹ́ kí ó rọrùn nítorí wípé tí àwọn àlàálẹ̀ ìwọ̀ yìí bá wà fún akẹ́kọ̀ọ́ àti olùkọ́ yóò jẹ́ kí ètò ẹ̀kọ́ tí wọ́n kọ́ kó rọrùn kó sì lápari. Olùdánilẹ́kọ̀ọ́ níbi ètò ọ̀hún Dókítà Yakubu Adédèjì rọ àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ láti rí dájú pé wọ́n ní òye yékéyéké nípa ohun tí wọ́n fẹ́ kọ́ àwọn akẹ́kọ̀ọ́. Bákan náà ni káwọn akẹ́kọ̀ọ́ rí dájú pé wọ́n farabalẹ̀ gbọ́ ohun tí wọ́n ń kọ́ wọn nígbà tí wọ́n bá wà ní yàrá ìkẹ́kọ̀ọ́, kí wọ́n sì lo àkókò wọn dáadáa ní yàrá ẹ̀kọ́ torí wípé tí wọ́n bá gbìyànjú láti ṣe eléyìí ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ àti olùkọ́ tó ń kọ́ wọn yóò jẹ́ kó wúlò fún wọn fún ara wọn fún ẹbí wọn àti ìgbélárugẹ àwùjọ.
1: Jẹ́ kí de Lárúbáwá de lóga àròbí àbí ká sọ pé aspect teaching aspect kó grow sókè ó dẹ̀ lọ pàápàá ní èdè Lárúbáwá torí pé ìlú àwọn kan yẹn náà nìkan sí.
0: Nínú ọ̀rọ̀ tirẹ̀ Ọ̀gbẹ́ni Abdulrasheed Olábísí níbi ètò ọ̀hún gba àwọn olùkọ́ lámọ̀ràn láti ní ẹ̀mí sùúrù ẹ̀mí ìfaradà ìkóra ẹni ní ìjánu lẹ́nu iṣẹ́ wọn nítorí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń kọ́ wọ́n wá láti ìdílé ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú ìwà ọ̀tọ̀ọ̀tọ̀ nídìí èyí kí wọ́n máa fi ìlànà ìbániwí tó le tí kò le kán máa fi bá àwọn ọmọ náà wí kán máa lo ọ̀nà ìlànà ìbániwí tó le eléyìí tí yóò mú wọn kí wọ́n máa wá sí ìyàrá ìkẹ́kọ̀ọ́ láti kọ́ ẹ̀kọ́ náà tàbí lọ sí ilé kéwú.
2: Anybody who is a teacher or anybody of teaching is there must be sister in the class. Over that, if you enter for four months, you must be well prepared. You must manage time. You must need enough preparation to conduct your.
0: Olùdásílẹ̀ àjọ Alimọ̀báò Dókítà Nasiruddin Abbas Awal ṣàlàyé pé àgbékalẹ̀ ètò ìdò ìdánilẹ́kọ̀ọ́ yìí ọlọ́dọọdún táwọn máa ń ṣe ó ní láti lè gbájúmọ́ ètò ẹ̀kọ́ tó pójú òṣùwọ̀n eléyìí tó péye pàápàá ẹ̀kọ́ Lárúbáwá àti Kéwú kíké. Ó tún rọ àwọn olùkọ́ tó fi kan gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ lẹ́ka ètò láti rí dájú pé wọ́n túbọ̀ gùnlé àwọn ìlànà ohun ètò ìrónilágbára eléyìí tí ó mú kí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ pàápàá kí wọ́n rí iṣẹ́ wọn lọ́nà tó tọ́ àti tó yẹ.

0: àmọ́tótó àyíká wọn lọ́kùnkúndùn kí wọ́n sì kan ilé ìwòsàn lọ tó bá rí ẹni nǹkankan tó ń ṣe wọ́n. Ìròyìn àgbáyé àṣálẹ̀ ìkóni jù báyìí láti iléeṣẹ́ Bond FM 92.9 ṣùgbọ́n kí a tún máa lọ àwọn kókó jáde nínú ìròyìn lẹ́ẹ̀kan sí i. Àmọ́ àṣẹ tí ìgbọ̀nyìn pé Gómìnà Babájídé Sanwó-Olú ti ṣí hostel tuntun ní ilé ẹ̀kọ́ nursing tó wà ní ìlú Ìgọdọ̀. Àwọn ilé ẹ̀kọ́ ìjọba àpapọ̀ sọ̀rọ̀ ìdánilójú fún àwọn òbí àti alágbàtọ́ bí sáà ètò ẹ̀kọ́ tuntun ṣe ń bẹ̀rẹ̀ lọ́jọ́ Monday ọjọ́ 14 oṣù kẹsàn-án tá a wà yìí. Iléeṣẹ́ ọlọ́pàá ti ní irọ́ ni ìròyìn tó wà ń ta nípa pé àwọn fẹ́ gba àwọn ènìyàn síṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá. Àìsàn Ebola ni wọ́n ti dé ẹkùn keje lórílẹ̀-èdè Democratic Republic of Congo. Ọpọ́lọ́wọ́ olóòtú ìròyìn yìí Wydad Fagbọ́ Fauzia Salako sọ ní orúkọ tèmi tí mò ń kí wa pé akúṣe ní Adélébáre Arìnà Kórire Akòyà Ibi fún gbogbo wa. Ẹ ṣeun bẹ́ ṣe ń tẹ́tí sí wa.
1: Èdè máa rẹ̀ lọ́dírí ẹ̀wà.

fífí ọ̀dọ̀ àpẹ̀pọ̀ bàọ́lá fíṣàdì yìí kò léwu fún ènìyàn ẹranko ẹja àtọwọ́ ọ̀gbìn ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ náà kí wọ́n ṣiṣẹ́ dé gbogbo àwọn ààyè tí ẹ̀fọn ti ń pamọ́ láìsí ìdíwọ́ kí gbogbo ẹ lè lọ ní mẹ̀lọmẹ̀lọ ẹ máa sọ àwọn àpàtì àtọwọ́ èlò tí ẹ ò nílò mọ́ tó lè di omi nù.

0: 92.9 ìfẹ́sowápọ̀ kárí ayé.
1: Bẹ́ẹ̀ni ilé iṣẹ́ Bond FM 92.9 ìfẹ́sowápọ̀ kárí ayé. Ní báyìí jẹ́ ká lọ sórí ètò tí ọpọ́n súnkàn. Ẹ kó mọ̀ pé labalábá labá ìpín náà la máa ń ṣe àwọn ètò wa fún yín. Orí ètò àjọ ẹ̀sán. Ẹ jẹ́ ká wá nǹkan fìdí ká tún lọ jà kan tún ìgbádùn. Ọ̀rọ̀ Ọlọ́run tí kì í ba ẹ̀mí jẹ́ tó tún tún ẹ̀mí ṣe ni o. Lórúkọ olóòtú ètò Adédèjì Olúyèké. Ẹ wá kan fìdí àjẹgbádùn ètò ọ̀hún. Ó yà o.
2: Bí ìgbàgbọ́ rẹ tilẹ̀ kí ebi woro mọ́sádì, ìwọ yóò pàṣẹ fún àwọn òkè pé kí wọ́n ṣìdùn ò ní bẹ́ẹ̀ jiyàn. Ó ti pẹ́ tó ti ń gbàwẹ̀ gbàdúrà. Síbẹ̀, ogun ayé rẹ ya odò adágún tó bá kú díẹ̀ a sì fà díẹ̀. Kóhùn sí darapọ̀ mọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ẹni àmì òróró Ọlọ́run nínú ìjọ The God Grace and Power Ministry 11 Agbomeji Street, All Bakari Street, Alápẹ̀rẹ̀kẹ́tù ìpínlẹ̀ Èkó. Ìwọ náà gbéra lẹ́ni kó wá pàdé Jésù Olùgbàlà. Tí o bá kò ṣe ohun tí bẹ́ẹ̀ ṣe gbogbo ogun ayé rẹ.
3: Beauty,
4: the
3: beauty,
4: the beauty,
3: the beauty,
4: the beauty,
3: the beauty,
4: the beauty,
3: the beauty,
4: the beauty,
3: the beauty,
4: the beauty,
3: the beauty,
4: the beauty,
3: the beauty,
4: the beauty,
3: the beauty,
4: the
3: beauty,
4: the
3: beauty,
4: the
3: beauty,
4: the
3: beauty,
4: the
3: beauty,
4: the
3: beauty,
4: the
3: beauty,
4: the
3: beauty,
4: the
3: beauty,
4: the
3: beauty,
4: the
3: beauty,
4: the
3: beauty,
4: the
3: beauty,
4: the
3: beauty,
4: the
3: I'm going to go to the house. ṣe.
4: Bọ́ọ̀sì automatic.
3: Kọ́wọ́ ìkùnà tààrà.
4: Ọjọ́ ni wà fọ yìí.
3: Èrò ìrẹ̀lẹ̀ wà fún ọ.
4: Ẹ ṣàlù dìmọ̀.
3: Òkìkẹ́.
4: Ẹ ṣàlù dọ̀ sí second point.
3: Ẹ jẹ́ kàlọ́ sí kan.
4: Redemption.
3: Ìràpadà
4: Jésù.
3: Kúrò nínú ẹ̀.
4: Drive redemption.
3: Ìràpadà Jésù.
4: From
3: call. Kúrò nínú ẹ̀.
4: Galatians chapter 3.
3: Ìwé Gálátíà orí kẹta.
4: 13-14.
3: Ẹsẹ̀ kẹrin lásì kẹrin ni.
4: Bẹ́ẹ̀ mọ káàlù rìdìmọ̀.
3: Jésù ti rà
4: wá. Ìdílé ṣe káì wì rìdìmọ̀.
3: Oye pé Jésù ara wa.
4: Lọ́jọ́ káì ń gbọ́ tó rìdìmọ̀.
3: Ọ̀pẹ Jésù gbọ́ ọmọ àwọn.
4: Bẹ́ẹ̀ káì as we
3: speak. Jésù ti rà wá padà.
4: Because of.
3: Báwo ni.
4: Bẹ́ẹ̀ wọ́n mẹ́ de kọ́ sọ̀rọ̀.
3: Ibadan.
4: As we join us,
3: pray that
4: God will bless you. In Jesus'

Integrated Landmark Estate. Ilé-iṣẹ́ lálùbáríkà ti ń sọ ní donílẹ̀ donílẹ̀ lórí. Àǹfààní ńlá aláìlẹ́gbẹ́ lélẹ́yìí. Kẹ́nikẹ́ni ó máa gbọ́ lágbọ̀gbọ̀ sínú. Torí yóò ṣe wá láǹfààní púpọ̀. Àwọn ibi tá a ní ẹ́sẹ̀tì sí rèé. Ọbaṣà phase 1 and 2 VIP estate wà. Bákan náà ni Moshé àti Fashola extension. Àwọn ilẹ̀ yìí wà lójú ọ̀nà pápá sí Mori Ọ̀fadà. Gbogbo ọ̀nà yìí ni wọ́n ti ṣe. Bákan náà la ní ilẹ̀ sí Kájọlá àti Ajégúnlé campus. Nífẹ̀ẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú Government College of Science and Technology. Lójú ọ̀nà pápá sí Ìlàró. Ọ̀nà tó da gbáà ni títí dé Ìlàró. Gbogbo ilẹ̀ yìí pátápátá. N700,000 ni plọ́ọ̀tì kan tí ẹ bá sanwó lẹ́ẹ̀kan náà. Ṣùgbọ́n fún èyí tí ẹ fẹ́ san díẹ̀díẹ̀. N1,000,000 ni. Ẹ ó sì tún gba 10 bags of cement. Lọ́fẹ̀ẹ́. Bí iye plọ́ọ̀tì ilẹ̀ tí ẹ bá rà bá ṣe pọ̀ tó. Ní iye sìmẹ́ǹtì àpò mẹ́wàá mẹ́wàá tí ẹ máa gbà ṣe máa pọ̀ tó. Integrated Landmark Estate ló ní ẹyẹ sanwó tùlùtùlù fún láńlọ́ọ̀dù. Kẹ́yìn náà wá di láńlọ́ọ̀dù ara tí yín láì fi àkókò ṣòfò. Ọ̀pọ̀ àti olùdarí ilé iṣẹ́ Integrated Landmark Estate báyìí fún gbogbo ìbéèrè tí ẹ bá ní àti láti jẹ àǹfààní yìí 070-30-02-7084 070-30-02-7084 070-30-02-7084

0: bẹ́ẹ̀ni o ọmọ Kwara àtàtà ẹni yìí ẹni ẹ̀yẹ náà ni wá kíra wa káàbọ̀ sórí ètò fún talẹ́ títì ní sàlàáfíà lẹ́wọ̀ àṣídára náà ni mo bá yín ẹ̀rí pé ara mi ń yá gágágá bí ara kẹ́kọ̀ọ́ sínú aṣọ ẹ kò lè ṣe kó má rí bẹ́ẹ̀ nítorí pé tínú èèyàn bá ti dùn yorùbá wọn nínú ẹni kì í dùn kápá mọ́ra àwọn bàbá tá a ní náà ni wọ́n múnú wá dùn nígbà gbogbo lábẹ́ bó ṣe wù ó lè rí ọlọ́run ò ní ránṣẹ́ ìbànújẹ́ sí yín láéláé mo ń sọ nípa àwọn ènìyàn tó jẹ́ pé ní gbogbo ògbà gbogbo ohun tí wọ́n ní náà ni wọ́n fi ń ṣe àtìlẹ́yìn fẹ́tọ́ ọmọ Kwara sítà nítorí kó má bàa kú àlàáfíà ara wọn ni o árísìkí wọn ni o ẹ̀mí tí ọlọ́run fún wọn tọ́rọ̀ ó túbọ̀ jẹ́ kí wọ́n lò pẹ́pẹ́pẹ́ torí pẹ́pẹ́pẹ́ náà ni wọ́n sọ pé ọbẹ̀ òun ṣe lé àárọ̀ àtẹ̀gbọ́ àtẹ̀pẹ́ ń lẹ́sẹ̀ tẹ̀ náà bá mi alhaji kọmọdúndín babatunde yaya banuso tìlú sanmara ceo banuso ventures the national chairman sanmara descendant union all over the world ẹ mọ̀ ṣéun ẹ kú gbogbo ògbà iná ò ní tán owó yìí lágbára ọlọ́run elédùmarè yorùbá wọn ní ọwọ́ ahọ́n kì í tó mú ọwọ́ aláburú ò ní tó yín láéláé wọn ní lẹ́yìn ẹ̀yọ́ nìyẹn máa ń gbọ́n ti bí lẹ́yìn kété ni wọ́n sọ wípé ọ̀fọ̀ ṣẹ̀ abẹ́rẹ́ ò lọ kọ́nà okùn kó tó dí lágbára ọlọ́run elédùmarè béwu bá ń bọ̀ lẹ́yìn kò ní bá yín tó bá wà níwájú ní rìnà kó láéláé ẹ máa lọ rí o ẹ máa bọ̀ rí o ẹ ṣeun ẹ kú fọ́mọ ènìyàn ṣe kú gbogbo ògbà lágbára ọlọ́run elédùmarè ẹ̀yin náà ò ní dẹni ìgbàgbé àti gbà àti àgbà gbogbo ẹ̀ lọ́lọ́run bọ́ ọ̀bà yìí yọ lọ sí bàbá Alhaji Rasheed CEO Opeyemi Enterprises Nigeria Limited ládojúkọ Northwest Filling Station ní General Bus Stop ẹ kú gbogbo ògbà àbúrò ò ní ṣe yín bàbá kò rọrùn yorùbá wọn ní irun mú lowó kò ṣe é fàtú àṣé ń gbà owó tí ò lálẹ́ lóògùn kí yóò tó rí ni nírun mú ṣé bí yóò bá farun mú èmi ò tún wù padà síbẹ̀ ẹyin jù lówó ń sàtọ̀sọ̀ mọ́ níta wà yìí kò ṣe é gbọ̀n yọ láìbó ṣe wá wù kó lè rí náà ẹyin kan sì ń wo wípé ètò wà ní nǹkan wà ní kò gbọ́dọ̀ kù kò gbọ́dọ̀ tẹ̀tì bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ bàjẹ́ ayé tí yín náà ò ní bàjẹ́ iṣẹ́ yín ò ní bàjẹ́ ọ̀nà àtijẹ́ àti mú yín kò ní bàjẹ́ lágbára wáìdù lókè a máa kí àwọn pátákó ẹṣin tí ò jẹ́ kójú ti ẹṣin ìrù ẹṣin tí ò wí mọ́ ẹṣin lọ́rùn àwọn ẹ̀yẹ́ ẹni bàbá ẹni tí wọ́n kì í jẹ́ kójú tí ní gbogbo ògbà mo ń sọ nípa bàbá mi chief tajudeen sanni tazan bàbá o ẹ bá ń kí akọ̀wé tájù ẹ bá ń tọ́jú bàbá mi ọlábànjẹ́ àkànbí ọlájídé bàbá dáadáa nìyẹn ààrẹ táyé ṣe ẹgbẹ́ onípákó ẹ bá wá jayé títí ẹ gbàgbé o chief abdullateef adelodo kayode the president Lagos State Planks and Building Materials Market Association. Bákan náà láwọ̀tún máa kíkí wá ó lọ náà ní kì í dúró gbogbo ẹ̀yọ́ ààbò tó ẹ bá ń kí Alhaji Ganiu Alaro 001 owó bàbá bọ́rí àwòrán yẹn. Alhaji ẹ̀ka lẹ́wọ̀n ni o àlùbá ò ní bá owó yín lágbára ọlọ́run elédùmarè Alhaji Ganiu Alaro. Afẹ́mi Mórehàn Alhaji Lukman Shitu Zangalo Otújọ́ mẹ́ta ṣàlàfíà lẹ́wà àmọ́ gúrò ara wa sínú lágbára ọlọ́run elédùmarè orúkọ blessing aluko ọba noah salaudeen yusuf shuaib Alhaji Bonifá Ede Ijolú Ege Moshudi Afolabi Odi Kwara Mgbagbagba láì gbàgbé Kọ̀yúmọ̀ Olúwakẹ́mi Salaudeen Lekki Badru Mutiu Abdallah Ajọ̀wà Lekki Odi kódà kan sì ń fà fún mi àní ara wa náà ni gbogbo wọn. Abdulwan Sain Salaudeen ọmọ tó mọ ọkọ̀rọ̀ lórúkọ tèmi ń jẹ́ bó nílé bá ní jẹ́ tán ìwọ́dọ̀ gbìyànjú àti jẹ́ kù bó nílé bá ní kò jẹ́ tán ìwọ́dọ̀ gbìyànjú àti jẹ́ kù lótìtọ́ àti lódò ni pé ayé gbà ọ lẹ́yìn odi kò sí tó fẹ́ ṣe tó ò ṣe ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mọ́ làátán máa láṣẹ́ kù kó lè rí nǹkan máa fi ṣọwọ́ sílé ní ìjọ wo nìyẹn à ń sọ̀rọ̀ a wá sọ̀rọ̀ dé ọ̀rọ̀ alàgbà gbé ìgbà òyìn tọ́lá lẹ́gbẹ́ wọ́n ń sọ ọmọ Kwara ọmọ ọ̀ṣun ni wọ́n ẹni kan bá tẹnu bọ ọrọ bàbá ẹ pé gbogbo dájí ìràgbìjì tí wọn ti fẹ wọ sẹ fẹ dá gọọmẹǹtì ta ó sì yóò rí nìyí ẹ àní má fọwọ́ bẹ́wẹ̀ wá jẹun kó o lè rí lé dé sí gbogbo ẹ̀fọ́ kwara yálà ó jẹ́ mínísítà ni o wọ́n yẹ sí head of parastatal agency kan ni o má fọwọ́ bẹ́wẹ̀ wá jẹun kó o lè rí lé dé sí gbẹ̀nìkan tí wọ́n polongo kíní jò tí wọ́n sọ pé àwọn wọ́n chance àwọn kérò mérò àwọn ṣe kíní mọ́dà bàbá ẹ̀ kérò mérò agúrú ẹni ti gbà á ọlọ́run ní kí kíni tọ̀tọ̀ yìí ọlọ́run ní kó wà lọ́wọ́ yìí láì bó ṣe wò ó lè rí nígbà yìí náà lọ tẹ́ ẹ dé ní àwò ẹ á bójú ẹ pé èèyàn ò lọ ṣòfò kẹ kí láì di ọwọ́ ẹ̀yìn bẹ́ẹ̀ gẹ́rẹ́ gbogbo ẹni tó kù náà àgbà tó jàjẹ́ ẹ̀wọ̀ ẹ̀yìn fúnra rẹ̀ ni ó dẹrù ara ẹ̀ délé kẹ́nu ẹ̀ lè tọrọ kán lè máa sọ̀rọ̀ kí wọn náà lè rí nǹkan sọ káwọn tó bá bẹ́ẹ̀ dákẹ́ nígbà wà lọ́wọ́ yín kí lè rí fi ṣe dàkún lábẹ́ bó ṣe wò ó lè rí bó jẹ́ èèyàn bíi márùn-ún mẹ́fà ẹ̀jẹ̀ wọn níláre látara rẹ̀ bọ́lọ̀ bá ti fàwọ́ náà sókè mọ́ òpin kò kàn máa wálé ọdún kó máa háwó lé wọn lọ́wọ́ nìkan ká máa sọ bá rere bàbá kẹ̀ ó ti yé wò kán náà kí lóde tí wọ́n wò lọ skul mọ́ ni kí lóde ìwò kọ́ṣẹ́ mọ́ ni kí lóde ìwò tí ìríṣẹ́ náà ni gbogbo ọ̀nà tọ́lọ́run bá gbà ràn yín lọ́wọ́ ẹ ràn wá lọ́wọ́ nílùú òkè torí pé àgbà tó bá jàjẹ́ ẹ̀wẹ̀ yìí fúnra rẹ̀ náà ni yóò rẹrù délé o ẹ má la tán ẹlẹ́la ẹjẹ́ ó ṣẹ́kù lẹ́ẹ̀kan sí akíra wa káàbọ̀ sórí ètò ọmọ kwara àtàtà ní ìkànnì bond fm 92.9 rédíò alára àgbà ìdá àkọ́kọ́ rédíò tó léwájú láwọn tó kù tí wọ́n ń bọ̀ lẹ́yìn kẹrẹ rẹ̀ lábẹ́ alàgbà gbẹ̀ngà fátìlẹ́ ànígbàgbé ìyàwó awúrọ̀lá adẹnìkẹ́ adégòkèdè golden wura fúnra ẹ̀ yí ọlọ́mọ yọ́yọ́yọ́ ẹ gbọ́ yorùbá wọn ní bàbá ń rebi àmọ́ adógún ọdún bàbá ń ràjò àmọ́ adọ́gbọ̀n oṣù bàbá wa high chief saheed àríwájòyè tí wọ́n jẹ́ aláàgọ́ aládùbà wọ́n fa iye ẹlẹ́ṣẹ̀ yìí sílẹ̀ láláìdágbà kọ̀ọ̀kan àṣé ilé ayé tá a wà yìí kẹ́dà ó gbáyé ṣe rere ni nígbà tí aláfàálẹ́ àti darapọ̀ nílùú àwọn ládùbà tá a fọ̀rọ̀ wá àbálẹ́nu wò ìyẹn ní ọjọ́ kìíní kọ́ nìyẹn oṣù tí ọjọ́ kìíní mọ̀ kọ́ bí ọjọ́ kẹta mani ọjọ́ friday ló bọ́ sí lọ́jọ́ náà ìjọ ẹ̀ ni aláàjì wà àbàlàdé akọ́ṣílẹ̀ ìjẹ̀dì amúlùdùn of ìdọ̀fẹ́ kingdom tí mo sáré yọ patí lẹ̀ tí mo fèrè gé lọ sí ládùbànjọ́ náà kí n tó sáré padà wá bàbá gbà wá lálejò rẹpẹtẹ nígbà ayé ni nígbà ọ̀run kọ́ inú wọn dùn láti rí ikọ̀ ọmọ kwara àtàtà wọn dẹ̀ sọ̀rọ̀ bí adarí rere tó nífẹ̀ẹ́ ìlú tí a ti bí tí ó sì ń jẹ́ olórí lé lórí ó kàn mí ku nígbà tí brọ́dà mi kamaliddin oríyọmí àyìnlá tó fún mi níròyìn náà lánàá pé aláǹgbá màṣẹ bẹ́ẹ̀ wọ́n papòdà ká máa kí gbogbo ẹ̀rọ bí ìlú ládùbà níjọba ìbílẹ̀ àṣà pátápátá pé akọ ara fẹ́ra kù ẹni eré tó lọ iwájú tó bá kọjú sí yóò máa dá a lọ ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ kò ní bàjẹ́ ìlú ládùbà ò ní tú lágbára ọlọ́run pé wọ́n amọ́gàjì bí tápà olóyè idris ọ̀gẹ́ bàbá ẹ kú ìdílé mú lágbára ọlọ́run elédùmarè ìpapòdà bàbá wa aláǹgọ́ aládùbà kò ní jẹ́ aburúkú sì ní jẹ́ àkúfà sílùú ládùbà ẹ jẹ́ ká lọ sílùú ládùbà ìfọ̀rọ̀wánilẹ́nuwò àwa àti bàbá kákàtí ẹ̀ gbọ́ ní ṣókí ká lè mọ̀ wípé ilé ayé yìí fúngbà díẹ̀ náà ni àkókò tó bá ní tètè ṣàmúlò rẹ̀ wúlò fáwùjọ kí wọ́n lè bá máa rí nǹkan sọ nígbà tó bá papòdà à ń bọ̀ àti ìdè.
1: Orúkọ mi ni Muhammad Saheed Adéwọlé Aríwájúmọ́ Kejì. Aláwòrán ìlú Ládùbà ìjọba àbílẹ̀ àṣà ní ìpínlẹ̀ Kwara. Kí àwọn ohun tó ṣe ti ìgbàlódé èyí tá a lè rí nínú Ládùbà. Adúgbò fẹ́ náà alhamdulilayi. Gọ́dúnà tó wà náà àwọn tó bá ti gbé ọmọ kí wọ́n máa kó ọmọ bàálù kí wọ́n máa àti nílé ìlú tó dé ayé yìí bá ti ní gíga bẹ́ẹ̀ bá ní kékeré kí wọ́n máa jẹ́ kó ọmọ máa ma ní ọmọ.
0: bẹ́ẹ̀ ni o ẹ̀ṣẹ́ yìí náà gbọ́ ọ̀rọ̀ olówó iyebíye ayọ́mọ ládùúgbò ayé láǹfààní ẹ̀ láti máa lọ sórí kọ́lọ́fù pírẹsẹ̀ǹtà ẹ̀ lọ wojú bàbá ẹ̀ pàápàá jùlọ ẹ̀ tẹ̀ tiẹ̀ kúkú délé rí náà mi ò mú yín o kẹ́yìn náà wojú aláǹgbá torí ẹ̀ ní láǹfààní àti inú ojú yẹn mọ́ àfitẹ́bà tó máa wò nínú fọ́tò olókù àfitẹ́bà máa wò nínú fọ́tò olókù àbẹ́rù àwọn rìkọ́dì tá a ṣe lẹ̀ báyìí ẹ̀ máa gbọ́ lágbọ́ tún gbọ́ òun ló yàyà kù ẹ̀ lọ sórí kọ́lọ́fù pírẹsẹ̀ǹtà ẹ̀ lọ wo ojú bàbá nígbà tí a joyè mọ́gàjì bítápà high chief Abdulfatah Idris Ọ̀gẹ́ bàbá wa bẹ́ẹ̀ lára tẹ́fìmọ̀ pé olólùfẹ́ ìlú òun bàbá wa Muhammadu Saheed tí wọ́n jẹ́ àríwá joyè the second bàbá wa Adélọ́dún ẹ jẹ́ kí a tún lọ gbọ́ ohun bàbá kí a gbọ́ nǹkan tí wọ́n bá wa sọ lọ́jọ́ náà lọ́hùn lọ́dún tó kọjá náà ni inú oṣù july kọ nìyẹn oṣù june ijọ́ kẹta iléyà ilé ìta ṣe lọ́dún tó kọjá bíi ijọ́ kẹrin bẹ́ẹ̀ni ẹ jẹ́ ká tún darapọ̀ ká tún gbọ́ tí bàbá tuntun tẹ́fẹ̀ fún ìfẹ́ ìlú ó jọba ló kan àyà bàbá tí wọ́n fi papò dání.
2: Bàbá wa láti ilé ibi tápà bàbá wa àgbà sí ìjọba ìlàfẹ́ tí wọ́n sọ̀rọ̀ fẹ́ràn sí ẹṣẹ̀gbọ́n tí wọ́n sọ bẹ́ẹ̀ nìyí. Gbogbo àwọn tí wọ́n dúkú ní sáfì wájú yìí.
3: Ìwọ́n ṣe agbèrè kẹta àbúgbọ́.
2: Kò sí agbèrè kẹta ìpínlẹ̀ Ògùn lẹ́nu bá.
3: Ẹ̀jẹ̀
2: ká gbé àwọn tí wọ́n lẹ̀ lẹ́nu bí wọn.
0: Ṣé gbọ́ nǹkan tí bàbá tó sọ indefinite pé bàbá fẹ́ràn lu wọn dógungun ni sẹ́ ẹ̀ pé kí ọmọ ládùbà kí wọ́n máa gbé ọmọ ládùbà náà lárugẹ kí wọ́n máa Yorùbá wọn lè gba ẹkẹ́ ní fọwọ́ ti ilé igba láàmù náà ni wọ́n fọwọ́ ti ògiri bàbá ṣẹ̀yọ sójú kan kò ní hóbi ọṣẹ ìlú fi sí bàbá dùn lọ́pọ̀lọpọ̀ lára ìròyìn ládùbà òun náà ni ìfẹ́ ọlọ́run ṣe wọ́n nílùú kan jẹ́ pé ìfẹ́ máa ń jọba lóka ìyá wọn púpọ̀ ẹ̀dẹ̀ àwọ́dí tó ẹ̀bùlẹ́ẹ̀tì bí àṣà àwọn olóyìnbó bàbá wa Adélọ́dún àríwá joyè the second bẹ́ẹ̀ bá délé ẹ kílé bẹ́ẹ̀ bá dọ́nà kẹ́ ẹ bèrè ọ̀nà ẹ má jọkò ẹ má jòkòló ohun tí wọ́n bá ń jẹ lájùlé ọ̀run òun náà ni kẹ́ ẹ bá wọn jẹ wájú tẹ kọjú sí bàbá wa Muhammadu Saheed kó máa dá o ẹ̀yin tẹ́ ẹ fi sílẹ̀ ọlọ́run ò ní jẹ́ kó bàjẹ́ atọ́mọ́ ìlú ọlọ́run ò ní fi wọ́n nípa yín àníròkù àníró ogun àkúfà nínú ládùbà lágbára ọlọ́run ẹlẹ́dùnmáre ẹ má ro Alhaji Ahmed Sàró CEO Sarumed Oil and Integrated Services Limited alága Amato ní ìpínlẹ̀ Èkó ẹ má ro alàgbà Kamaldeen Oriyomi Aila Camrate Nigeria Limited Deputy Chairman Ẹgbẹ́ NATO Ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó àdúgbò wọn ládùbà náà lápapọ̀ Aichi Idris Ọ̀gẹ́ ẹ má ro Alhaji Wasiu Ẹlẹ́ja ẹ má ro jìnà Alhaji Kasim Ọbábori Owó Àbí ẹ má ro jìnà àti gbogbo àwọn tó kù báwọn gbogbo yín náà làkí pé ẹ kú ìdílé mú àjọkú ara fẹ́ra kù ọlọ́run nínú àrè ló jẹ́ kí ọjọ́ kó jìnà síra wọn ètò ọmọ kwara sita náà lè ń gbádùn níbi tí a ti ń ṣèdárò bàbá wa high chief Muhammadu Saheed Adélọ́dún àríwá joyè two tí wọ́n jẹ́ aláàgbà tìlú ládùbà ó ti di fọ́mà náà nìyẹn o oyè tí gbogbo wọn gbàgbẹ́ ìlúyẹ mate fọ́mà kájọ kárọ́jú ṣe dáadáa ó ṣe pàtàkì ká ṣe dáadáa o ká ṣe dáadáa káwa náà ní ipa tiwa ká lè pa tiwa a lè kú lọ́mọdé a ò lè fún òṣèlú bẹ́ẹ̀ la lè fi àrùn láàbí fi lògbà ẹja yóò máa rí nǹkan sọ lẹ́yìn ìgbà tí a bá papòdà àwọn èèyàn lálálálálálálá ẹ̀mọ́ ń gbọ́ wáàzì sheikh zazil zombo dábì ọ̀sẹ̀ owó nìyẹn eléyìí tí wọ́n ṣe fún bàbá tó dé alánàmó no. Atẹ́ni tó ṣe wá sí atẹ́ni tó ṣe wá sí fún yàn ṣùgbọ́n ipa tí wọ́n kó kò lè tán láéláé. Ọ̀rẹ́ mi kan ọlọ́run ti ń gbà fún díẹ̀díẹ̀ lẹ́kọ̀ọ́ ní ìṣe o nígbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dégbà tó bá jọ wà sáàlẹ̀ kó tó bá fún ọmọ àwa mi kalẹ̀ yìí òun kì í dé ikú òkú lọ lámọ̀ ṣe nǹkan lára owó ọ̀rẹ́ mi yẹn ló wá sọ iye nọ́mbà èèyàn tí òkúnlọ́lá tí wọ́n rán ní iléèwé nígbà tí wọ́n wà láyé gbà yẹn ó ní ikú òkúnlọ́lá ni ò jẹ́ kóhun láǹfààní àti kàdú 200 level lọ international school ni wọ́n fi sí o ṣùgbọ́n gbà tí ọlọ́run ní títàn dé kò lè tẹ̀síwájú lórí ẹ̀kọ́ ẹ̀mọ́ gbogbo ìgbàgbà yẹn a máa sọ lọ́pọ̀lọpọ̀ kó tó wá di pé ọlọ́run gbígbà tó dòde ọ̀rẹ́ wa wọ́n tún olóye ní gbò ní ìsìn bí life bó ṣe rí nìyẹn jẹ́ káwọn èèyàn máa rántí ẹ̀ kán máa fàdúrà rántí ẹ̀ wọ́n wà bí aláìsí ojoojúmọ́ làwọn èèyàn máa sọ̀rọ̀ àwọn bàbá wa ràdìẹ̀ máa gbá kí ló dé àtúnláwọ̀ gbajúmọ̀ bí náà nítorí àwọn kan tí wọ́n ṣe sílẹ̀ ni mo ń gbọ́ ìròyìn tó ní wọ́n sọ pé wọ́n fẹ́ resuscitate ọ̀kìn biskit pé pátrì ọ̀kìn fẹ́ padà àwọn tí àwọn bàbá wa ọlásòyìnkọ abisoye adesoye ìgbà táwọn bàbá yẹn tán ti ń náwó sínú ìlú tí wọ́n ti ń náwó kí lórí bàbá dàgbàsókè bẹ́ẹ̀ náà nínú kọ̀ọ̀kan àwọn táwọn arántí nìyẹn ẹ̀yìn náà ẹ̀bí akátẹ̀ ṣojú òpinlẹ̀ lálẹ́ kí n kálukú ti rántí èèyàn kan nílùú wọn tó ti kópa ẹ̀bí akátẹ̀ ṣojú òpinlẹ̀ kí n kálukú ṣé kò lè bújú ìpè bí méjì lọ báyìí a ti wà níbi ìṣẹ́jú mẹ́fà tó gò 0706316 1916 bí abẹ́ èèyàn kan méjì 0706316 1916 ẹ kí àwọn aládùúgbò kó ara fẹ́ra kù ẹ̀yin náà rántí èèyàn kan nílùú yín tó wọ́n kópa takuntakun 0706316 1916 àbí ká lòkun ní ọjà ká tó bẹ̀rẹ̀ sí ọgbà gbé o dára kí n tó lọ jẹ́ ká máa ṣe rántí bàbá wa rahim bàbá wa rahim ọláìwọlá ali tí wọ́n jẹ́ apex leader ẹgbẹ́ òṣèlú apc ní etí ọ̀sà east bàbá náà wọ́n jáde láyé ọlọ́mọ wa ṣe ikú ní ìsinmi fún wọn ọ̀rẹ́ wa honourable rántí ọ̀pá tọ́jẹ́ cps ìyẹn ti executive chairman etí ọ̀sà east lcda ìyẹn honourable biliamino samson agobiade sampe àwọn náà ni wọn fi ilé ránṣẹ sí wa mo ń gbà ẹjọ lọ sọdọ blessing alùpùpù náà àlùbọlá àfàdà àti gbogbo wa wọyà blessing alùpùpù.
4: Injẹ́ di standing any order of CNS, Ijọ Dandy ti Christy, Mountain of Johnson, 50, Olóńgbà Àgbà Street, Ìlàjẹ Quarters, Ìwàyà Yaba Lagos, ó ń pe gbogbo èèyàn síbi ìdúpọ̀ àjọ̀dún ìkórè ìjọ wọn 30 years anniversary Thanksgiving ní Sunday 13 September 2026. Àkòrí ìkórè oru ọ̀fẹ́ tí ó tó Harvest of Sufficient Grace, 2 Corinthians 12:9. Olúwàṣú àti bàbá ọjọ́ náà ni Most Reverend Apostle Ṣẹ́gun Ìyá Ọmọ Lèrè. Àjọ̀dún á bẹ̀rẹ̀ láago méjìlá ọ̀sán nínú ilé ìjọsìn wọn ó yá padà ọ̀gìdì ọjọ́ náà ni ìṣúra majesty ọba aṣàmúlò ẹyẹlábí ọdẹ ọlọkọ adé oríọ kékejì olú ọfì ìwàyà yaba kingdom lagos state. Àwọn olùkéde ni apọ́sù tí adéwálé àpáta church treasurer mother in israel prophetess kb olúkọlá apọ́sù mother t ogundare special apọ́sù prophet ea ogundare secretary and assistant minister in charge apọ́sù mother prophetess eo abolaji apọ́sù mother prophetess eo ogundare senior apọ́sù mother prophetess t adébáyọ senior apọ́sù mother prophetess dr mp olótóńdé jp minister in charge senior superintendent apọ́sù prophet jo ogundare general ofasia ọmọ pé nọmba general ofasia 08034024397 08034024397 minister in charge 08099436
0: 0800 9943 63 49 0800 9943 63 49 0800 9943 63 49 0800 9943 63 49 0800 9943 63 49 0800 9943 63 49 0800 9943 63 49 0800 9943 63 49 0800 9943 63 49 0800 9943 63 49 0800 9943 63 49 0800 9943 63 49 0800 9943 63 49 0800 9943 63 49 0800 9943 63 49 0800 9943 63 49 0800 9943 63 49 0800 9943 63 49 0800 9943 63 49 0800 9943 63 49 0800 9943 63 49 0800 9943 63 49 0800 9943 63 49 0800 9943 63 49 0800 9943 63 49 0800 9943 63 49 0800 9943 63 49 0800 9943 63 49 0800 9943 63 49 0800 9943 63 49 0800 9943 63 49 0800 9943 63 49 0800 9943 63 49 0800 9943 63 49 0800 9943 63 49 0800 9943 63 49 0800 9943 63 49 0800 9943 63 49
5: honorable Biliamino Agubiade Samson ti gba yin pe ni champe awon na ni won se roti baba mo dupe po lowo e te ki wa fojo bi o elu mi do lopolopo mo appreciate aburo mi ke oluwa adejumo God bless you my sister Taiwo Makanju Ola emi o gbagbe baba wa afa imam eleha lati sasa se pupo mo dupe adua mi o gbagbe awon yan ti po awon yan po awon yan po awon yan po mi o la fe ran ti mi yin adipele ni Araji Supo Alafia Tayo Ogun Ibi Aboto Oja won ki gbo won Laduba bakan na ni won tun mo riri ise takuntakun ti Alaji Ganiu Abdul Karim Alaro ti won se fun ilu Aboto mo fi se yin je o Supo Alafia Tayo Ogun Ibi Aboto Oja mo ro dupe lo blessing aluko Oba Nura Salahuddin lai ni gbagbe Yusuf Shuaib ati gbo awon to ku tajo bo bo ke o mo dupe lowo yin o mo dupe lowo yin ati gbo ayin to ku na ki wa patapatapata aburo mi Taiwo Ajao lati FCFB Bagri. Thank you so much. Ma appreciate gbogbo yi. Abdul Wasi Salahuddin omo to mo ko loruko temi je o Alhaji Baba Tore Yaya Samara, God bless you. Alhaji Rashid Opeyemi owo ni to lowo yi o a pade lojo mejo lori eto happy birthday barrister Afis Folarori national secretary Ojoku Ajo Sojo Vilede ni Bobby, Afis Folarori, Ajo Sojo mi, odijo mejo.

أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم. بسم الله ذي الشان عظيم السلطان شديد البرهان قوي الأركان ما شاء الله كان. أعوذ بالله من كل شيطان إنس وجان. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن والاه. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي سيدنا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ثم أما بعد، إخوة الإيمان، السلام عليكم ورحمة الله تعالى وبركاته. هذا أكوشن أولين وضع أتون ربلين وقومين يكسبكي الحمد لله أو ربلين نزل يقول الحمد لله رب العالمين. أولين وضع تي إمي أتي بكوشن دي أسكوي Olorun ni oba to je pe olorori gba gbogbo ope pata ati gbogbo yin gbogbo da patapata ti en ba fe yin ni o bere pe kini koro re ṣugbọn Olorun oba o ni opolopo nti o se katan to je pe ngba to na pari re to so di en be fun wa ninu suratu ar-ra'd ab suratu ibrahim o so yi pe وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا وَفِي بَارِ آيَةٍ نِبَا تُتِكَا وَسَخَّرَ لَكُمْ كَذَا وَكَذَا وَكَذَا وَكَذَا وَكَذَا وَكَذَا نِبَا تُغَفِي بَارِ آيَةٍ وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا وَبَلَا مَا فِي نِجُورِ لَهُ وَبَا إِنِي لِكَتَا سُبَاتُمْ تِبَيْنْكَ إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀dá èèyàn wọ́n jẹ́ olùfigbádé orí ọlọ́run ọba mẹ́lẹ̀ ẹni tí ó jẹ́ alábòsí ọlọ́run dákun wọ́n ṣe wá ní alábòsí o wọ́n ṣe wá ní olùfigbádé orí ọlọ́run ọba mẹ́lẹ̀ o tábá ní ká máa wo wípé ọ̀nà wo ni ọpẹ́ gbà tọ́ sí wa ọ̀nà tó pọ̀ rẹpẹtẹ ni ọlọ́run ọba àlékè ọlá tí a bá wò lọ nínú alqur'an tá a bá wò bọ̀ ó sọ àwọn súrọ̀rù márùn kan kalẹ̀ tó yẹ pé ọpẹ́ ló fi kíni o ọpẹ́ ló fi bẹ̀rẹ̀ rẹ̀ tọ́tọ́tọ́ wá wò lọ́nu quran náà sa àtàrà tó wò bọ̀ náà àtúnwò pa àwọn súrà márùn mìíràn náà ó tún fi gbólóhùn ọpẹ́ náà parí rẹ̀ ìyẹn ń fẹ́ ní àsopọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run tó sọ pẹ̀lú ọ̀rọ̀ àwọn yorùbá ń gbà mí ìjọba ń dúpẹ́ wọ́n á ní kí ni o ẹjẹ́ adúpẹ́ mẹ́wàá ká fi rọ́bì alálàmínà sí kọkàn láàrẹ̀ táwọn ọmọ bá wọnú quran á rí pé kí ni o àwọn súrà márùn kan tí àwa náà lè dárúkọ báyìí ọlọ́run fi ọpẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ ohun tó sì jẹ́ ọpẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ á rí pé ntọ́gba ọpẹ́ náà ni alhamdulillah rabbi alamin èmi alhamdulillah alladhi khalaqa as-samawati wal arda وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون إجي الحمد لله الذي أنزل الكتاب على عبده ولم يجعل له عوجا قيما إتا طبعا رسول الله سورة سبعنا قبل فاتر عبان بنا فرقون الحمد لله الذي أنزل الفرقان على عبده نعم لأي نانك سورة إسراء لا إسرائك الحمد لله فاطر السماوات والأرض سناني نعم الحمد لله فاطر السماوات والأرض
àwọn asúra márùn yẹ ọpẹ ọlọrun bá fi bẹrẹ rẹ nígbà kejì náà lọwọ tó lọwọ àwọn asúra márùn míì náà ọlọrun ti kíni ọlọrun tó fi ọpẹ parí rẹ náà nínú kuranu yẹn náà ni kíni òun náà ni ó wà tábà wọ àwọn gbogbo nǹkan yìí nǹkan ààyè ọpẹ ní tí èèyàn ṣe tí wọn fi ọpẹ lóòótọ orí èèyàn gba ọpẹ òun náà ni kíni ọlọrun ti kíni ló fi sọrọ níbẹ ọlọrun bá fi mọ́sà gbọpẹ wa o mọ́sà gba iye wa o lẹ́yìn náà ṣe ìkí àtọ́lá fún àmàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam ẹni tọ́lá bá ti parí ìkí àti ọlà fún látọ̀dọ̀ ẹ̀ tó tún wá fẹ́ kíni àti iná ká tara rẹ̀ sóríire wa ni ya ayyuha alladhina amanu sallu alayhi wa sallimu wa taslima ìkí ọlọ́run ọba àti ọlá rẹ̀ àti orí àjẹjẹ tó tá à ń pè ní ìbùkún àlùbáríkà fún ọba nàbì náà àti àwọn ará ilé àti àwọn sahaba rẹ̀ àti pé nígbà fi dáadáa kọ́ sí ànábì náà títí ọjọ́ gbìndé àkìyámọ̀ ọlọ́run kó ka èmi àti iná kun ara wọn etí à ń ṣe iná kó fi sínú iṣẹ́ tí èdè kìnìún tí ó yọnu sí lẹ́yìn náà akíra wa pé àláfíà ọlọ́run ọba àti ìkẹrẹ àti ìrọ̀jẹ ìpín rẹ̀ kọ́ máa bá wa pé assalamu alaykum wa rahmatulahi wa barakatuhu. A tún kọ́ àbọ̀ sínú ìpàgọ́ tuntun tàbí ìpè bíríkò tó tuntun fún ètí a ti ń pè bíríkò tó tẹ́lẹ̀ pẹ̀lú àwọn àfáàwà àgbà nínú ìmọ̀ ẹ̀sìn islam tí wọ́n ń dá wa ní ẹ̀kọ́ èyí tá a tó fẹ́ máa wí pẹ̀lú èyí tí wọ́n ti wí fún wa yìí náà ọlọ́run dá wọn kó sí ní ààyè àtẹ̀wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ọba ọláàánú ọlọ́run ọba ibi tí a ti máa yẹra wa wò òun náà ni ohun tá à ń pè ní al-ahadithu an-nabawiyya tàbí as-sunnatu an-nabawiyya méjèèjì yìí nǹkan kan náà ni lọ́dọ̀ àwọn àlùfáà ẹ̀sìn nǹkan kan náà ni wọ́n lè wí lọ pẹ̀lú gbogbo àwọn ìbáratù tó yàtọ̀ síra wọn àwọn gbólóhùn tàbí àwọn àgbékalẹ̀ ọ̀rọ̀ tó yẹ pé ó yàtọ̀ síra wọn ṣùgbọ́n kí ni o nínú ìtumọ̀ tá a bá fa bọ̀ ibì kan náà ni ó máa kí ni o yóò máa padà já sí. Súnà níbi wa muhammad yìí sallallahu alayhi wa sallam ọlọ́run ọba àlékè ọlá tó sọ wípé inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun pé àwọn ọlọ́run ọba la sọ ìrántí kalẹ̀ tí sí alukur'an fún ra nabi sallallahu alayhi wa sallam àwa náà láàdẹ̀ máa kíyèsí ọlọ́run ọba múlò rí rẹ̀ sẹ́ pẹ̀lú kíkíyèsí tíra náà láti ìgbà tí àsọ̀kalẹ̀ rẹ ti pé fún ọ̀nàbí wa muhammad sallallahu alayhi wa sallam èyí tó fi tábá ní ká máa ka ọjọ́ tó ti lọ lórí rẹ̀ nínú ọjọ́ ayé ní èyí tí ó hàn sáwà àtìgbà tọ́lọ́run ti kíni tọ́lọ́run ti sọ kó tó di pé sẹ́tàn tí ọ̀sọ̀kalẹ̀ fànàbí òun ló mọ tàríkù rẹ̀ ṣùgbọ́n àsìkò tó sọ̀kalẹ̀ fọ́nàbí wa muhammad sallam lè tàríkà àárẹ̀ ọgọ́rùn-ún ọdún lọ́nà mẹ́rìnlá ó ti pé àtúntí wá wọnú ẹlẹ́ẹ̀kẹẹ̀ẹ́dógún láyìí tá a wà ní kíni o tá a wà ní 35 rẹ̀ báyìí gbogbo wa náà la lè jọ fi òwe ọ̀rọ̀ yìí tí wọ́n bá sọ pé èèyàn kan jẹ́ orítọ̀ tàbí jẹ́ ọ̀rà genius ẹni tó jẹ́ oní ọlọ́pọ̀lọ́ àlìjànú ọ wá ṣe ìwé kan gẹ́gẹ́ bí ọ̀tọ̀ láti dẹ́kéèdì kan sí ìsìn kábòmítò tí ń bí tó ti kéré bẹ́yẹ dẹ́kéèdì kan tí sọdún mẹ́wàá káwá pé wọn ò rí nǹkan kan tún ṣe tàbí pé wọn ò rí nǹkan kan ẹ̀díìtì náà wọn ó dẹ̀ tún wà náà wípé òun náà tún ń gbà pé ó sì ń tún bá gbogbo rẹ mu wọn ò sì ní ìmọ̀ parí bí ọ̀fẹ́ ẹ̀ sí ẹni bá wà gan ṣe kéré mọ yíyíyíyí èyí táwa náà lò nígbà táwa ní primary school kò tún wúlò mọ́ ní ìsìn wọ́n tún ti ṣe míì àwọn àwọn ojú ọdún jọ àbí fágúwà nǹkan gbogbo àwọn olóyẹ̀pọ̀ bágbà mú mọ́ nínú àsìkò tá a ṣe jọ́ńgbà náà sí kíni náà ni wọ́n ṣe nínú àsùnwà náà ni àwọn tá a jọ jẹ́mu àṣírùn àwọn ni wọ́n ṣe wé yẹn wá wo ìwé tí ọgọ́rùn-ún ọdún lọ́nà mẹ́rin láti lọ lórí ẹ̀ wá jẹ́ pé ó ń bá nàá mu ó ń bò nàá mu ọ̀la náà gan-an
manager amo fide ni o ma ba mu olorun ma din re si abi omo se o ma din re se lori alquran gege be na wa ni sunna nabi muhammad sallallahu alaihi wasallam e to ye pe ohun na lo ba ya na mujmal alquran en kan to wa dogmatic ni alquran sunna le ke no ohun le si alaye re fun wa en kan to wa to general ni alquran sunna lo so ye pe ke no eleyi to ke no to si taksi sure en kan to wa ni mutlaq ni alquran sunna o se ke no o de o ko ya da re sunna yi wa ri ohun lo wa je wi pe anabi wa muhammad sallallahu alaihi wasallam eni to lo ba fi han o wa nte pele mo fa pe alaykum bi sunnati alaykum bi sunnati o de wo yi o e gba sunna yi anabi wa muhammad sallallahu alaihi wasallam e gba mo daada o ni ku ba ile pe yo ku ni adis to gba juma ta na mo ko ti nu 40 ni wa wiya hadithu wa al-arbad ibn sariya sahabu patakini si yabere kwenye kini hu anibuwa muhammad sallam usi wa asu fuwa na wa asu tiyene gna jine jine nepare tomi tiyo juda wa mije bebi kwe anafuwa kwe kaanna ha mu'izatu muwadda ojo fia wel saman ojo wa asu dagweri wa nabi fa awusina Allah sa tole fa ale pe pe ko ya ale pe ya ko se kin ko pe sa so tole fun awa asu yi pe o se se ma se wa asu fa anfurasi af a anabi muhammad sallallahu alaihi wasallam wa se kin wa sa so tole fun wa ninu aso tole le wa ni kin o ni pe fa innahu man ya'ish minkum fa sayara khilafan kathira wo pari en to pe la yin mo ni o yóò rí àwọn onírànràn mẹ́rẹ̀ẹ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ èyí tó kú ọmọ yapa tí ó sì máa tako ọpọlọ ṣùgbọ́n ó wulẹ̀ rí kó ṣẹlẹ̀ tó náà tẹ́ẹ̀ bá ti fẹ́ sọnù fàáléekùn bẹ sunnati ẹdùrọ̀mọ́ kíni o ẹdùrọ̀mọ́ sunni ibà nàbí wa muhammad rasulallah wa sunnati al-khulafa ar-rashidin àti sunna àwọn tí wọ́n jẹ́ ẹni tí oru lè dáadáa nígbà tí ń bà tún sí mọ́ àti wọn rò ló dáadáa ẹdùrọ̀mọ́ ìlànà tiwọn náà tí wọn jẹ́ olùfinimọ̀nà al-mahdiyin ar-rashidin al-mahdiyin àwọn tó mọ̀nà tí a tún fi hàn mọ̀nà gbogbo àwọn ìlàsíkí ni wò láti

0: na ni o se eyi owa karika we ninu mejeji a pe ni hadisi ni o a pe ni sunna ni o kini pataki re lebo awon afesin makanatuha aw makanatu sunnati fil qur'ani al-karim awalan ipo wo ni sunna wa ninu al-qur'an ipo wo ni sunna wa ninu al-qur'an bakana ipo wo ni sunna wa ninu hadith anabi wa muhammad sallallahu alaihi wasallam leyina ipo wo ni awon afesin min as-sahabati wa tabi'in ipo wo ni wa gbesi ati pe bawo ni wa se ba sunna anabi wa muhammad so sallam bawo ni wa se ba lo ati awon tabi'una to tele ma ko ti fun wa fa qala lahu mutarrif afa mutarrif wa so fun ipe inna wallahi ma nuridu bil qur'ani badala awon to wo ina awon na o ni nkan mi ta fe pa qur'ani ko so na bu mi fun wa qur'ani na ni won lo so fun pe ka ma fi nkan kan bo so ju wa ya qur'ani lo awon ni o lo ke mi le yin won qur'ani na ni ki o won lo so gbogbo daada wa so na walakinna nuridu man huwa a'lamu bil qur'ani minna ibn non ta fi ya to si ti e ti won so oro le to so lo ni yi won ni pe awa fe gbo yin la to gbo en to tun ma ki ni o to ma tọ́mọ kùránì jù á lọ òun là nígbà muhammad sallam afẹ́ gbé yí látọ̀gbọ́ rẹ̀ ló jẹ́ àlè máa kú ti ọ̀rọ̀ rẹ̀ ipe ànábíkí àtọ̀lọ́mọ báwo ọ̀sọ̀ báyìí ní lórí nǹkan báyìí o ànábíkí àtọ̀lọ́mọ báwo ọ̀sọ̀ báyìí lórí nǹkan báyìí o ló sì jẹ́ pé kí ni o ẹnìkan ò lè na ọ̀sọ̀ tó yà tóbi ọ̀sọ̀ ní ẹ̀sìn ká ni àtọ̀lọ́mọ tóbi òun là nígbà muhammad sallam òun lọ lóun fẹ̀sìn rán ó jẹ́ pé kí ni o ka mọ ẹsẹ yìí ní ìmọ jọgbọjọgbọ ìmọ tó jẹnu mímọ rẹ àtọjọ àwọn bẹẹ sìkìlì láti lè mọ nítorí ní àwa náà ní nǹkan kan lóyún ju qur'ani lọ ṣùgbọn afẹ gbé látọjọ ntọlọrun fẹràn gan ló máa mọ ọsọ pé kí ni o kọlá rasulillahi sallallahu alaihi wasallam ibi tí wọn lọfẹ gbọ yẹn nítorí náà àwọn gbólóhùn yìí àtàwọn nǹkan tó tún jọ bẹẹ wọn náà ni àwọn àfáìsìn òun wọn sọ lórí sunna nabi wa muhammad sallallahu alaihi wasallam gbogbo rẹ pátápátá kí ló ń sọ ní tó ń jẹ́rìí sí ní pé kí ni àníṣe sunna nabi wa muhammad sallam bá a ṣe fẹ́ a lè pè ní hadith nabi wa muhammad sallam nípa apá tí wá sí definition rẹ ní ṣókí nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ lẹ́jọ́ ó ní pé kí ni o hadith nabi wa muhammad sallam tàbí sunna nabi wa muhammad sallam ní gbogbo sórí òṣùwọ̀n òun àti kìtàbù lọ́ọ̀ tó bá ń wọ̀ tààlà wọ́n jọ ń tómi nípa àfisẹ̀rí ni fìlà àkọ́ ibi wàlàkán wàlmù àmàlàt nípa ń tọ́jẹ́ ní àkídà àkídà ni alámọ̀rin tọ́dà wa àtọ́lọ́run ọba pọ̀ tí ṣe tawhid nínú lọ́kànṣó ní gbogbo àwọn aspect àti nínú lọ́kànṣó ìtí tí ń tìrìtì fún wa láti ìgbà tó ti pẹ́ yẹn bákan náà nínú àwọn àkán ìdájọ́ ẹ̀sìn kìtàbù lọ́ọ̀ wà sunna tó rasulillah wọ́n jọ ń tòmí náà náà náà ni bákan náà nínú ọmọ àmàlàt ìbágbépọ̀ bá a sì jọba ara wa sí láyé tí wọ́n fi kátàkárà sí kí ni o kátàkárà sí àpẹẹrẹ rẹ̀ àtàwọn ọmọ àmàlàt náà náà ẹ̀rí lórí rẹ̀ náà ń kọ́ láti ran tíra ọlọ́run ọba àti sunna nabi muhammad sallallahu alaihi wasallam òun náà ni kí ni òun náà láti máa mú bísí ọ̀nà ọ̀hún sálàm bó ṣe rí òun náà lérí yìí àwọn tí wọ́n fojú kéré rẹ̀ tí wọ́n pàtàkì rẹ̀ láti láéláé náà ni a ti rí gbogbo ó láti láéláé ìfúnnù tá a lè tó èsì rírí gbogbo ó ń tẹ̀wà fún pàtàkì súnà lè rí gbogbo ó rẹ̀ ìtumọ̀ rí gbogbo ó ní pé kí ni o lórí nǹkan tó pé yóò mọ̀ ọ́ dẹ́p wọ́n ti fojú kéré súnà o tó ń bọ tọ́lọ̀ ló ti yọ sí ìyọ sí ẹni tó fojú kéré súnà òun náà kìlọ òun náà ni ti ń bá fúnra yẹn láti ju àwọn ẹgbẹ ọmọ sọlá òun náà kìlọ láti rí bẹẹ ẹlẹgbẹ ọmọ ọmọ sọlá lójú ayé rẹ ariwo pé arákùnrin kan tí ó wá bá tàbí kí ó wá bá amẹ́ríkà tó lọ máa bá orí arákùnrin rẹ tí ó sì kí ni o ti ń jẹun àwọn ọmọ ìtumọ̀ àdéhùn yẹn
1: ipati oda ti nbe lara ki ma gine ki ma ta ku sunna nabi muhammad sallallahu alaihi wasallam ipati oda ti bembe te yin ri gbogbo laye onanu tolo ba nso fu anu aya ta koko bere pa ipikini faliya dar alladhina yukhalifuna an amri awon ti yin yapa si ase ohun olohun latara re anabi ki won yapa si ki wa ta yapa si ki won so ra won o an to se ba won pitina to ki won ma re pitina gbogbo o ari to buru wala o ni da san lagbada laye ndi ba yi awo yo se ba hun adabu na ale tabi yo le tele ro ni kini o lale kiyama ara wala ri to buru ti o da ti en ti o ma en ti ba n ta ko suna ni wa mo yala qawlan wa fi'lan yala lo ro ni o tabi ni action o fi se ta ko ara ko le pa question ti o ma sele si laye o na lati ri ye lati ju awa nabi lati mu le yi wa alayhi salatu wa salam bakana hadith yi afa muslim ni gba wa hadith hadith number 2021 ara hadith yin le abu rana radhiyallahu anhu ko soro yi ko ni naha rasul naha sallam an yashrab min fisqa naha rasulullah sallallahu alaihi wasallam an yashrab min fi asqa ahin ka to ma ba onna hawa oko fun wa kana ma gbe nta abari na ri inu re je nsin ta fe mu wa fe mu ninu re awa ri na ri inu re ani bi kana kinu kan ma gbe bonu de age ti wa de tabi ki de yin pele ko re ko gbai ko lo ndori la wa npe ti wa ye jogi o la wa npe ni ko lo ndodo ta ri na ri inu re ta se kana ninu re ani bi kana kinu kan ma gbe nkan yen bo enu ọmọ ha kan na gbogbo kan na da kan na direct si enu bayi o fe call ayo ata wa ayo o ni fa unbitu anna rajulan shariba min fisqa fa kharajat hayyatun o ni mo wa gbo teni kan so hadith yi fun mi ngba mo wa ri ni kan tin mu mi ninu ita ni bitin kan ma fina kan ma direct si enu bayi ko ko ka se sinu ko ba ti ri na ri ti de kini o boya nkan ti o dan denu kini o boya nkan ti o dan denu ni kan ba mu ma o hikma ni to ri mari na re boya won ti paro ni won ti so dito an ti o si ma sugbon n gba to ba se si ni cup na ni kini o ni kia to ba o mi din den den na ni o mi tin mo le o kun den den na ni den den o ni wa re na kan ti mo mi ni mo ni ro kaifia ni ro na kan bi ni kan ba mu mi ri o gbe kini o gbe kuro ndodo gbogbo ẹni báyìí o ni fakarajat hayatun nínú ntí ó jáde nínú kini o nínú kuro ndodo yẹn ejò jáde nbẹ ewúsẹ ejò ọkùnrin àwọn paranṣẹ omi nínú nǹkan tá àárín lárínà rẹ bí agbè láyé àtijọ ó sì sọ fún gbogbo ẹni àdìsí oríṣiríṣi nǹkan ló ń gbìyànjú lè kó bẹ́ẹ̀ pàápàá jùlọ àwọn àgbẹ̀rẹ̀ pínlẹ̀ òkú ní ọmọ gbé sí nǹkan olórí lè bọ̀ bẹ́ẹ̀ àkekè lè bọ̀ bẹ́ẹ̀ fún àwọn ẹkún bí wọ́n ti ń mú yọ dàrẹ́kìtì sí kí ni o yọ dàrẹ́kìtì sẹ́nu rẹ tó ti wọ́n mẹ́ta kó tó mọ̀ pé o ti wọ́n wọ̀ kú wọ́n mẹ́ ẹsẹ́ lára wípé kí ni o ìfojúkéré súnà nàbíyà muhammad sallam òun ló sì kí ni òun lọ sarákùnrin yẹn ọmọ náà yìí ń tánà bí sọ pé ọmọ sì ń kíláyé yìí ṣùgbọ́n fojú kéré rẹ tó wá gbé nǹkan tó dára ìfẹ́ sí ẹnu fàkọ́rọ̀ jáde hayatun ejò wá sí kí ni ejò jáde nínú kí ni o nínú kíní agbèyẹn tó gbé bọ ẹnu yẹn. Nínú orí ẹ̀ náà ó ní pé arákùnrin kan nígbà tí ó gbọ́ àdéhùn nàbí ọmọ hàn sálàm tánà bí sọ pé yorùbá stanley kọ́ ahádùkú mi náà omi yìí yẹ́dà stay tọ́gọ̀ àhádókún ní ẹ̀nà omi yìí tẹ́nì kan náà yẹ́ bá jí ojú oorun méjì ìjì tí ń jí bọ̀ tó bá jí lójú oorun bí wọ́n fẹ́ wọ tọ́lẹ́tì wọ́n láti bẹ̀ lọ ó fẹ́ ṣe àlùwàlá ó fẹ́ kí òun lóru ọjọ́ ìgbésẹ̀ àwọn obìnrin kí ni o fọ́lá yóò gbé síwájú àhófin iná ahé hátàyà sílá àfẹlẹ́fẹ́ kó má kí owó yẹn gbóná bọ́kẹ́ẹ̀tì omi tàbí gbá tó fi bu omi tó fẹ́ fi sí àlùwàlá kọ́lá ti dàrẹ́ ìfẹ́ ọ sínú ìbáyìí mẹ́sàn-án kan náà hata yaksilaha salaha iti ufuwako sele meta kiyose uniti kogo ni umiye kuzgini ukoko se umiye na kubisiyogo kwa ki wasa uwa ti otonta kwa kwa continue uli makogo ni wa ilo kwa wanyo tikini wanyo tima wanyo suna ye ama kwa hini hini hini aso kini oso talil oso commentary lori kwa mpo mpini kama sikuwa nipi fa ina ahadakum la yadri aina batat yadu kuripane kama ni kwa mabito yore susi mba tu na sota awa baba wa agbala watu mba paloma wa meki mwoku yonu mba to wa meki agba ulusu to mungkalowo mba paloma wa meki niki wa mba to wa meki kwa sabat na si osu tiyo mungkalowo toma tisun niti yonu lesi kini uti bole yose anadi wani fa ina hadakum la yadri aina batat yadu ene kanu yiko mabito yore na susi mba to na tisun lota tele miti kini tele miti mwolo Yoba dapada la alo. Yoba si dapada. Yoba kula ti bonye noti soda. O soda na anu. Yoba se. Kene kamu yiyo magitiyo wore susi. Awa kwa waso. Kale mostazi. Yoba diyan ti hikino. Ti alabi. Awa kwa nini bibiaka. Lene ti fiyoju kire. Nibisuna se wala manye. Yoba fiyoju kire. Awa na ina tabetu yaduhu. Biba ki biwa gen anabi ati no san woro mi to je pe ile la san ti o ni tuma lenu e lohun aye ni tabo tu ya dun de lowo re wa sosi so do ri bed na le ni o da yi mi te mi o mo do wo mi no san si o ri bed ki baba na ni kan wo le fegbe mi bayi ni bi ti na wo mi snare ko si no ko ngo ti da ro be na ni jiba o wo lo go se ma o ni che wa su e wa adawo to lo ni yẹn tí bá tó ń fojú kéré súnà ọgbà ọ̀sà ní tí ó máa kàn látara rẹ̀ láyé nígbà yìí ohun tí ó wà sùn yẹn fàlámà asbaha wọ̀kọ̀ adìhàlà yọ́dà òfin dóbòrò yìí ilẹ̀ àdìrọ̀ ìhì kí ló lọ́wọ́ bó lè ṣe ohun tó wà sùn náà bó ṣe jan tó kìtà yẹn tó sọ yọkọ̀ sọlá bí tán ohun tó sùn náà ni kò tí di ìgbà tó pẹ́ ó sì bá owó rẹ̀ nínú ilé ìyàgbẹ́ rẹ̀ tó ti wọlé dé kíní o dé gbọ̀n ọ̀dá yìí ọ̀sẹ̀ ọba ọwọ́ rẹ̀ ní tọ́wọ́lé dínú ilé ìyàgbẹ́ rẹ̀ tó dédé ìgbọ̀n ọba yìí kò sí tọ́lá ọba olè sí o ọ̀sẹ̀ ọ̀kú bá tu àlàájílà ìkan bí fìyà jẹni lórí pé ọ̀tako kẹ́ni o ọ̀tako ọ̀sọ̀rọ̀ òdì sí súnmọ́ ní sí ọlọ́run ọba onú ọ̀lọ́jọba ló ti jẹ́ yẹn ọ̀sọ̀rọ̀ òdì sí súnmọ́ lásán ń bọ̀ lọ́wọ́ rẹ̀ sùsì jẹ́rú bẹ́ẹ̀gì tó sùsì náà lọ wọ́n jẹ́ pé lẹ́ẹ̀lẹ́ náà ni ilẹ̀ náà ni ọ̀bọ̀wọ́ rẹ̀ ọlọ́wà ni ọ̀dà náà sí súnmọ́ àná gbọ́dọ̀ ń takò bá wọn ọ̀dà náà kọ́wọ́ rẹ̀ ó ti kíni o kọ́wọ́ rẹ̀ ó wọ náà lé ìyàgbẹ́ rẹ̀ ó fi ṣe díyàjẹ́ ti kíni o díyàjẹ́ tayé fún un ó gbọ́ àwọn ìkàyà àti yìí ni àárọ̀kọlẹ̀ rẹ̀ nínú bustani laarifin ìjọba ilẹ̀ ti fọ́ kí wọ́n fi sọ̀rọ̀ nípa kíni o kí wọ́n fi sọ̀rọ̀ nípa àátọ́ báwọn àpẹẹrẹ tó pọ̀ rẹpẹtẹ ń bẹ̀ ti ń wá nípa ipe kíni o nípa ipe ẹni tí wọ́n fojú kéré sínú àwọn bó túwọ̀ lè kó kéré tó àgbèrè sí kíni o àgbèrè fojú kéré rẹ̀ nítí ó lé ọmọ bákan náà nínú etí wọn tó gbà wá fún wa nínú ọ̀rọ̀ àwọn tí wọn máa fojú kéré sínú àwọn bíi muhammad salam bí àrètò burúkú ṣẹlẹ̀ sí wọn láyé ń dídà yìí láti fi máa má dín wọn náà balẹ̀ pé kí ni o à ń tó sí báwọn fitna kí wọn sọra wọn máa tanu bá máa sínú àwọn bíi gíàtọ lọnà tí ò dá o kí wọn máa rí gbogbo wọn burúkú o láyé ń dídà yìí o ara àwọn àpẹẹrẹ àrí gbogbo wọn burúkú tàn sọ lọ òun náà ni arákùnrin kan tọjọ wípé ọgbọ nípa sínú àwọn bíi muhammad salam nípa orin rírìn ẹsẹ gbèsè kéré tó ntàn àgbà pé láwọn ilà àṣọkọ àlà ọmọtí àmàrùtún bèsèwákì ìndàkúlẹ sọláàt náà ríwáyà kan náà ríwáyà mi làmàrùtún bèsèwákì ìndàkúlẹ wòdò tí ì bá rí pé kí mọ́kù wà láàbáwọn ọmọlẹ́yìn mi ìbá pa wọn láti pé kí wọn máa orin ìndàkúlẹ sọláàt lásìkò kọ̀ọ̀kan láti ń tó ṣùgbọ́n bí tọ́lọ́run pè ní ra'ufur rahim bí mọ̀mìnì ra ra'ufur rahim tọ́lọ́run ní kíni ó jẹ́ aláàánú nítẹ̀ sí àwọn tá a jẹ́ àwa olùgbàgbọ́ òdodo awa mumini awa ajo ana re o tun o tun ti o nira o tun bebe to tun ba ni fiwe ko boya o le fe ni wa lara ko ba ku ki mo ko iyo ni ba won mo leyin mi ba pa won la ke ki won ma se ki ni ki won ma ro ni ba won fe ki nu kokan la se ko nu kokan oro yi bi so ran maye awon to se ti ba su pelu e ti an sakiyesi e won si radun suna awon re nikan to le pe kan fi majud wa istihtar giri mo kai ati I lakakun la le pese ati giri mo kai papo mara won mo ra ni wallahi la astaqu illa fil makhraj nitori e ma ki bo mi yen won si doti e nitori ke to pe o mi ni ke ma ki bo ke ma fi fo mi yen won si doti e la astaqu illa fil makhraj emi o ni ki bo ke kan bi mo tin ya gbe lo e wo se nti ana bi ni ka ki bo kini o enu ka fi tun enu se wa ki lo o ki bo ile ya gbe lati bi istikhfafan bi sunnati rasulullah sallallahu alaihi wasallam lati bi fi lati bi yepere lati fi oju ko ma naisi sunna nabi muhammad sallallahu alaihi wasallam fa wada'a fi makhraji thumma akhrajahu oba ki bo ile ya gbere o to wa fa jade samaka fa ba'dahu 19 owa lo su mesan ta bo yun ma lo o mo kini o lo su mesan to ko ma na ta bo yun ma lo ti fi bi ma nu re wa huwa yashku min alamin fi al-batn wal makhraj on ke ta iru pe yinu kan o oju abe na si si kini o oju abe na kan ohun ta pe ba lo ba lo abo si kini o abo n bo ase pa ma ni si si kini o ni n be ko sa se gbe eyi to se nko le mu je ti o le mo nigba to oju osu mesan o n fi ni wipe kini o o n fi ni wipe ikun kan ohun balaboyin se ma n pe a asiko ti si kini o asiko ti to odo abe si si kini o odo abe n ro ohun sokunrin ana bimo ọkùnrin ana bimo sugbon ke bi direct obinrin yoo bi fun so wọn sábà ń ní ó bí ọmọ o ó bí ọmọ ti pa o ṣùgbọ́n àwọn ọ̀wà àjọmọ aláṣífàtì jẹrìdánù jẹrìdánù ẹranko kan tó kún wọn dé fáyà rẹ pé orí ẹ̀rí bí orí sámákà bí orí ẹja ó ní orí bí orí ẹja ó sì ní ẹsẹ̀ mẹ́rin ẹ ọ wá ní ìgègérù bí ìgègérù ehoro arnab orí bí orí ọjà ó lẹ́sẹ̀ mẹ́rin ó sì ní ìgègérù bí ìgègérù kí ni o bí ìgègérù ehoro ẹranko yóò ṣe define àmọ́ ẹranko tí a máa ń tà lè pé tó yàn kó tọ́lápẹ̀ tó bí ẹranko tó tún lóòkọ́ ẹranko tó ṣe kí ni o ó tún ní ó tún ṣe fowó mọ́ ṣùgbọ́n ẹranko tó bí gan kò sí súnà ọlọ́run ọba pé ó ń dé ẹranko bẹ́ẹ̀ orí dàbí orí ẹja ó sì lẹ́sẹ̀ mẹ́rin ìwú ẹ̀dàbí orí kíni ọdẹ ẹ̀jẹ̀ bí ìwú ehoro tó dùn pé ọlọ́run ṣàwá àhílkọ̀ tó kò dé ń tọ́da orí pákó tó kó fi fọ ẹnu tó kì bọ́ kíni o tó kì bọ̀ bí tọ́lọ́run sọdọ́ onímọ̀ lọ́wọ́ ọwọ́ àfi bí kíni o ó fi bí ẹranko tí ó gbórí àwòrán báyìí wa kò sí nǹkan kan tó jẹ́ sọ̀rọ̀ sí pé kíni o ni pé ó fojú kéré sunna nabi muhammad sallam ẹni bó ṣe mọ ó bẹ̀ tí ẹ pé ààyè tí wọn ní kọ wà ààyè tí wọn ní kó fi tún ṣe ààyè pàtàkì ni ó wá lọ fi sáàyè tó yẹ pẹrẹ nínú ara ọlọrun ní ó gbèsè ìlàyé ń bíbà yìí ó wá bídìkú bíbà lẹ lẹyìn ìgbà tó bíbi kúbi tí o táà mú ọkọ táà lè pé yìí o ní ẹranko yìí ó kébé onítúnú lẹ́ẹ̀mẹta ẹranko sì kí ni o ẹranko òkú lẹ́yìn ọjọ́ kẹta tí nǹkan ìṣẹ̀lẹ̀ òun náà kí ni òun náà fàyè lẹ̀ arákùnrin náà fàyè lẹ̀ ẹ wo ègún tí ń bẹ lórí pé kí ni o lórí pé kí èèyàn má pàtàkì súnmọ́ àwọn nabi muhammad sallallahu alaihi wasallam à ń sọ eléyìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àkọ́sọ báyìí ni yàda hadhi al-halqa halqati sunnati an-nabawiyya aw halqati al-ahadith an-nabawiyya gbogbo tí a mẹ́nu báyìí a fi ń sọ pàtàkì suna ni gbo Muhammad sallallahu alaihi wasallam ni te pe laye ta wa na wa yi ati wa lasiko na to ku ru ru po nibe kaja kaja opo nbe rede rede po nbe koda te dodo awon to je pe hidayah ati rashad le kana gbele mo won a to na gbo nkan ti o da lenu ti won na besi ni bito ti e kana gbo won ni kini o won na dawon o dawon alai gbagbo to je pe won ni kala tin gbo ko le jo aleju olorun so pe la tubla won na fi anwalikum wa anfusikum olorun ni amam mi yo latara dukia te ni ati latara kini o latara emi ara yin na wala tasma'unna من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا أذى كثيرا ولن نعبد أما أرتيتي يكون بيت في دي ني أرو كباكون دي أما نعبد لن نعطى فون تيرا نساجو أتي أما أسبا أما نعبد لن نعطى أذى كثيرا أما أرو سوتا تي ما نعبد أما نعبد كما يقول لن نعطى أما نعبد لن نعطى أما نعبد لن ibara le ko ma da le ni wa suko ta wa yi ibati ju aloju ṣugbọn lenu ta ro pa ti ba idaya na nibi ti o je pe abulasi ko yi o ti o ama sharuha aburu zamani ta wa yi o kari wa ikhtalata alhabl bin nabil ni ti da ko ma sapa wa ikhtalasa fi alhaq bil batil ha o dodo ti da ko ma kini o ti da ko ma yoro وصار الناس فيه بين حاقب ليل وجانب رجل وخيل اما هنا تواد في من لوم انتي كوسه بو وجو انتي كوسه بو وجو انتي لان كوسه بو جو لوم انو بو تي او سيما لك كان دي سي ان بي يورو اجوما يورو اكيكي ما يورو اسكو تاوا نيسي اوناني يي افيكينو افيتو افيدو افيتو با كوسي ني دادا nibe ko dada ta tun se bi ajo pe kini o afa ma kini nkan ti kini o to lala afia nina sunna nabi muhammad sallallahu alaihi wasallam e ti olorun fi ru ijoko yi pe kini o to fi sajo yi yi abi oloba ni olorun la re bi ta tin bara wa so lati igba yi wa won da kun ko fi sinu e ti o wulo fun wa won da kun abio gbogbo n ta n gbo lati asiko yi wa ko fi sinu ti o wulo fun wa ìta ti sọ síwájú ń bẹ̀ ta ti gbọ́yé ọlọ́dà kò mẹ́jọ ká sókè òyà mọ́ ìta ti ń gbọ́ lẹ́nu àwọn àfáwà tí wọ́n sọ síwájú ọlọ́dà kùn àtàwọn tí wọ́n sọ àtàwọn tá ń gbọ́ mẹ́jọ kó burú arún mẹ́jọ gbẹ̀ndẹ̀ àlìkíyà mọ́ ìta èèyàn fi máa sọ pé ìmọ̀ wúlò òun náà ni lílo rẹ̀ o ìta èèyàn fi máa sọ pé ìmọ̀ wúlò òun ni lílo rẹ̀ tí ò bá sí lílò níbi ìmọ̀ kò sí wúlò kankan bẹ́ẹ̀ ní tí wọ́n lè rí kí ọmọ tí ọba sí wúlò níbi ìmọ̀ kò sí tí ọba sí lílò níbi ìmọ̀ kò sí wúlò kankan bẹ́ẹ̀ ní tí wọ́n lè rí kí ọmọ kò jẹ́ pé kí ni o àwọn afẹ́ ẹlẹ́kọ̀ọ́ wọn ni wà á lè mọ̀ bẹ́ ẹ́ ní mi hé lam yà á mẹ́lẹ́ wà á zọ̀bùn kọ́bùlà ọba bí wáfẹ̀n ẹni tó ní mímọ̀ tó jẹ́ pé bẹ́ ẹ́ ní hé lam yà á mẹ́lẹ́ kò lè mọ̀ tó ní wà á zọ̀bùn kọ́bùlà ọba bí wáfẹ̀n irú ẹni bẹ́ẹ̀ ó jìyà ọlọ́run ṣáájú ẹni tí ń ta pósí di ọ̀sà irú ẹni bẹ́ẹ̀ yóò jìyà ọlọ́run ṣáájú ẹni tí ń gbé ìpèsè tí ń lọ gbé sí di igi pípé náà ni ọlọ́run ọba àwọn irú ẹni bẹ́ẹ̀ yóò jìyà ọlọ́run ṣáájú ẹni tí ń sa àṣàjọ tí ń lọ gbé sí di odò pé ìyá àwọn ọya odò lọ́sọ di kíni odò lọ́sọ di ìyá rẹ̀ ọlọ́run tó fọ inú kọ̀jẹ̀ kọ́mẹ tó bí mọ́ odò ní kíni odò ìyá rẹ̀ igi ni bàbá rẹ̀ so ìta ń sọ yìí yìí ká lọ ọmọ pàtàkì rẹ̀ ká sì mọ́ sọ yìí pé kí ni o àwọn ọmọ yìí aṣọ àmọ́ àdùn pé ọrùn nǹkan sáà bí wọn wá ìpín láti sọ fún pánà bí sọ tó ọ the places náà bẹ ìtarí pé kí ni o lálàáfíà àdúgbò ànábọ muhammad sallallahu alaihi wasallam kò sí nǹkan kan fún wa sí kí ni o. Dúlúlu rẹ̀ lọ. Eléyìí ni Abubakar radhiyallahu ta'ala anhu ló fi tayọ. Ó ló fi tayọ. Fífi jẹ́ Siddiq. Ẹni tí ọjọ́ olódodo tọ́já háú níjẹ́ òdodo. Ignace al Isra wal Mi'raj eti esele Nabi Muhammad sallam ni oru si afena juma subhanallahi asra bi 'abdihi laylan min al masjid al haram ila al masjid al aqsa huma li fala ba'da tumu oru rani ani oru lati masasi aram ni ni makkah lo si masasi jerusalem ni kudus lati bolo wa se ti mi araj tu wa sele e travel lati ori lati ori lo si oke orun imugo ke sama lo igba ke de pelu gba awon walaqadra min ayati rabbih al kubra to lo ba nso fun wa pelu gba awon mi tori ngba to de ni bi kaaba ti nso fa awon kefiri tin bende ni pe lanu alafo le ti suyo kile to mo won ti se bewo Jerusalem wo lati belo ohun goke sama lo ti awon kefiri so pe ah ah Muhammad tori Olorun bere yin gbe lo wa pe tori yin le lenu alafo ile to si pe si to mo na pe ti an ru ni to to ba pe pe awa gan ta je traveler ta je baba re ta mi travel fun business ni wa amo ta fi ni shamu ha ta fi ni shamu si odo wan gba yi mo wa ni lala fo ori yi lasan o ti lo de wa te twa fi mo ba ni ale ko boya kini o tun wa le ogo ke sama lo sama ta nwo yi ah ni ro re ti gbokun si e se wa lo ka iru mo ye ba ni wa lo ka iru mo ye ba Abubakar to iru Abubakar wo Abubakar na ti ni o lo na gba ipo gan ba ti so alala ni wa ro si ni wa to a gbe to so yi o e to tun wa so re o wa yo so se ju ti e na o olóhun ti lọ sí Jerusalem ní lẹ́nu ilẹ̀ tó sú yìí o òun kúrò nídìí kaaba òun sì lọ Jerusalem òun wá tún á kúrò níbẹ̀ òun lọ kí ni òun fi sọ́nà lọ òun ti wá dé kílẹ̀ ò tó mọ́ kílẹ̀ Abubakar sọ Abubakar ní kí ni o tó bá ti pé ti sọ bẹ́ẹ̀ bó ṣe rí náà ló sọ yẹn a jẹ́ pé wọ́n gan an ẹni a ní àwọn ògbọ̀dẹ̀ rẹ̀ tó tún gbé tó lóòrè gbọ̀dẹ̀ ìtì iṣẹ́ gan tó ju tiẹ̀ lọ àwa tó sọ fún gan àbẹ̀lìf ẹ̀ ìwọ́ra ta tún á wá rọ fún a tún rọ fún wọn tiẹ̀ pé ẹ sọ láyé tó á ní tí ó ti kí ni ó ti di òdodo náà nù bó ṣe sọ ní ẹnì kìí parọ́ lójú ọmọ jẹ́sì dèk ní fi ń jẹ́sì dèk ẹni tẹ́ pé òdodo rẹ kí ni òdodo rẹ ó tayọ ní ọ̀nà ìgbà mọ́hún sọ́là ló fi fún un ní oyè yíyá tìgbà náà lọ pé sì dèk rẹ ó máa jẹ ẹni tó òdodo rẹ tayọ wa imanu ummati fi kifatin la rajaha imanu abubakar ti won ba gbe imanu igbagbo abubakar ti won gbe lori ami scale kan ba ni yi gbogbo awon alimu yi kula to won sabi ti won jo lugba te dori eda tolohun o da ti won je alimu se olohun oba han ti o ti da to tun ma je alimu se olohun oba dojo gbe dale kiyama ki won tun wa ko gbogbo imanu ti na ki won ko sinu awon scale keji arabin la rajaha bihi imanu abubakar imani abubakar ṣe kí ni wọ́n gba skéèlì òní ọ̀tọ̀ wọn jùlọ wọ́n gba ogun skéèlì pàápàá káwọn náà bá gbé àwọn ọmọ wa kí fúnra tó ní kí ni tó ní pẹ̀lú ànábì wa muhammad salam a rí pé lóòótọ́ lóòótọ́ ẹni yíyí ẹni tí n tọ́wọ́ ká ànábì wa muhammad salam tó sọ ọsẹ̀ náà lábẹ́ ẹ̀ ni èyí bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ wa kí fúnra pọ̀ rẹpẹtẹ tí ó máa kí ni tí ó máa àtàwọn àṣàbítẹ́ tó wà pẹ̀lú rẹ̀ fún iṣẹ́ ọlọ́run ọba ẹni rí ni wọ́n ṣe kí ni ẹni rí ni wọ́n jẹ́ ọlọ́run gbọ́mọ̀ mà bí ibùn mọ̀síwìdì sì sọ pé ọlọ́run ọba ó wo sàkún àwọn ẹ̀dá rẹ̀ ó wo sàkún àwọn ẹ̀dá rẹ̀ pé ta ló wọ́n yàn fún ó wo gbogbo ọkàn ẹ̀dá gbogbo àwọn ẹ̀dá tó dá ó wo gbogbo ọkàn wọn lọ pé ta lọ́kàn rẹ̀ mọ́ jùlọ ọwọ́ àìpọ́ kànà bí ìdọ̀ mọ́ jùlọ pastor Fáyọmi Khalkihi ọwọ́ à ń sẹ̀sà rẹ̀ nú àwọn ẹ̀dá ẹ̀ kíkò wọ́n mọ́ sẹ̀sà láti jẹ́ ànábì náà tí ó dè kan ayé tẹ́lẹ̀ ní òní wáyé lẹ́yìn rẹ̀ mọ́ kálíkì amófin tó tẹ́lẹ̀ jẹ́ akẹ́yìn dídọ́ gbọ́ àwọn ànábì tó ti ṣáájú lọ. Bákan náà lẹ́yìn ànábì ọ̀nà ó tún wá wọ ọkàn àwọn ẹ̀dá ó tún wá wọ ọkàn àwọn ẹ̀dá tí ó sì ní àwọn ọkàn àwọn ẹ̀dá rẹ̀ lọ ó tún rò pé owó tún dáa tẹ̀lé ó tún rò pé ọkàn àwọn akíní ọkàn àwọn àṣàbẹ́ ẹ̀ ni ọwọ́ àṣẹ sa àwọn àṣàbẹ́ rẹ̀ ó ṣe sa rẹ̀ fún ànábì wa muhammad sallam ti àwọn tí wọ́n bá lùgbà ní ẹgbẹ́ sàbẹ́ ẹ̀ sọ ló fi jẹ́ pé ìkọ̀ọ̀kan wọn tí wọ́n bá mú wa wọn kí ìsì biography gbèsè ayé wọn ìyẹn mọ̀ pé ṣé èèyàn bíi ti ayé ni wọ́n ṣe ṣé tí àwọn fẹ́ àchífù lọ́dọ̀ ọlọ́run bá sí làwọn náà sì ń lé tí wọ́n jẹ́ kí wọ́n ṣe nǹkan báyìí tán á máa kéré ara lẹ́gbẹ̀ẹ́ kí ni ò lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n ṣe lẹ bí wọ́n ṣe dà á lẹ̀ ni wọ́n di ọlọ́ọ̀ta ara ẹnu màjùmọ́ kọ́lọ́n wà ní yẹnu sí gbogbo wọn lápapọ̀ àwọn tí wọ́n dogmatically tí wọ́n bá ti ń gbọ́ báyọ̀ bí ìṣọ́ra yìí wọ́n ti ń gbà náà nù kò ní ìdí pé wọ́n máa wági má kò ní ìdí pé wọ́n fẹ́ fà pé ẹjẹ́ tó gbọ́ gẹ́lù mi ò tún sọ náà sọ́nà àná mi ti sọ ẹjẹ́ gbọ́ gẹ́lù mi ò sọ náà kò sí nǹkan kan mọ́ wọ́n ti gbà nù ó jẹ́ pé òfin ọlọ́run ọba ó yàtọ̀ lára ti wọn ju sí tí a òfin ọlọ́run ọba bí abala bí tí wọ́n wà ń bẹ̀ tí wọn ọba tí èrè nǹkan kan lò wọ́n máa fọ́pẹ́ pé káwọn èrè nǹkan lò ni wọ́n máa da ẹ̀mí ara ológun wọ́n máa dẹ̀mí ara ọlọ́run jẹ́ kí nǹkan yẹn ṣe é lò fún wa ó gbà tí wọ́n fẹ́ sí kíni tí wọ́n fẹ́ sọ̀rọ̀ ọtí àìmọye ìgbà nínú ìròyìn jẹ́rẹ̀ pé aláhùn báyìí lẹ́nà fi hàmúrì bàyá náà ṣáàfihàn kí ni ìyìn dábàá láàmú ṣùgbọ́n kọ́ máa sọ fún ayé pé ẹ̀fín yìí smith kẹ̀dé wọ́n náà fi lè nẹ́ẹ̀sì yìí arí pé palára rẹ̀ ó ń dábàá láàmú bá ní ṣàlàyé kí ni o bá ní ṣàlàyé ètò jẹ́ ìlànà gan nípa ọtí yìí kó tó wà lọ́pọ̀ lọ́wọ́ wá sọ kalẹ̀ ní sọ́ọ̀tù maida aya 90 owó ayé ọlọ́dẹ náà àmàlù ìnáwó alhamdu walmaisiru walansobu walazlamu rejison min amali shaitan fashtanibuhu la'allakum tuflihun ọlọ́run ní dábàájú ọtí yìí tẹ́ ẹ ti ń ṣèwádìí ń parẹ̀ hàn walmaisiru tẹ́tẹ́ títa walansobu èyí fi gúnlẹ̀ síbi ọ̀sà walazlamu àti ń máa fi ọfà pín nǹkan lójú ọ̀nà àtẹ́gbẹ́ rejison min amali shaitan ọlọ́run ní kíni o ẹ̀gbin ni inú ọ̀sẹ̀ ìṣù ni fashtani bóhu làálàkùn tó fi lè hóun ẹ jẹ́ jìnà sí pátápátá kẹlẹ́ bá jẹ́ tí ó là ọ̀sẹ̀ àwọn tẹ́wọ́ pé wọ́n ní àyáfẹ́ gígùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n wá ní kùmàánì rẹ̀ há sórí igi tí wọ́n pé igi yóò ṣe kíni o yóò yà láti gùn àwọn àtúmọ̀ owó yẹn àyá ìkánnì àwọn àrùn ọ̀bọ ní ìgbẹ́ ọbẹ ó ní ìrántọ́ pọ̀ lórí àrùn àyá ọ̀bọ lágídò ọ̀bọ akíti kankan ìbọn wọn pè kálá àyá ń bẹ àmọ òun mọ gígùn pọ̀ dáadáa tiẹ̀ gbogbo ọbọ náà lọmọ gígùn ṣùgbọ́n wọn á ní àyá yẹn òun pàfẹ́tì pọ̀ ìdí àwọn ògùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn á ní ìwé àyá kò máa náà ọlọ́mọ ti ha sórí igi yìí ṣe hàn pé yóò tì àmọ́ ti àná nípa ọba lànà ọ̀yá jẹ́ ti gòkè lọ ó sì fẹ́ gbogi tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àṣàbí wọ́n fẹ́ lo nǹkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wọ́n wà yígà láti lò fún ọlọ́run ọba ẹ̀tún ò tí èrè tí ó tì wọ́n ọlọ́run wá sọ̀rọ̀ ẹ̀sẹ̀ nínú àbí ìtọ́wá níparí nípa tó fi ń sàlàyé tí ibnu abdul abdul kẹsì ẹ̀dọ́ fi sàlàyé àyà yẹn ó ní gbogbo ṣàwárí ìmàdínà gbogbo àwọn síríìtì ìlú ìmàdínà níjọ́ náà ọlọ́run ló di nǹkan tí ń rò fún ọtí àgbàrá ọtí bí àgbàrá òjò ni gbogbo tí wọ́n ti pa pẹ̀tẹ̀ kálé tí wọ́n ti síkálé láwọn ọtí bí wọ́n ṣe gbọ́ pé fachtani bohu ẹ̀wọ́sẹ́ fachtani bohu ẹsẹ̀ kí ni o ẹ jìnà sí gbogbo tí kálukú ti ń lé nínú àwọn ọtí tí wọ́n ti ṣe tọ́ pé oṣù kan mú lọ ni gbogbo ẹ̀yìn lọ gbé jáde wọ́n ń dàálẹ̀ sí gbogbo ojú ọ̀nà madina gbogbo síríìtì báyìí lọ títí ń san lọ bí ṣe ń rùn ní kíni o àgbàrá rẹ̀ tó ń san lọ ẹ̀wọ́sẹ́ báwọn ṣe wà nìyẹn àwọn ní ẹni kí wọ́n gbọ́ nǹkan kí wọ́n sì máa lò ń san kan náà àwa ara ni ká gbọ́ nǹkan ká máa postpone rẹ̀ pé a lò ọlọ́run kò tí gbà wá láyé ilé yẹn ṣé ní èkó tá a wà yìí ó ṣòro lò kí ló dé tó ṣòro lò orí ilẹ̀ lẹ́kọ̀ọ́ náà orí ilẹ̀ ní port harcourt orí ilẹ̀ ní àwọn àlùtọ́lọ̀ ń dá sí ní ọlọ́dá sílé ayé ṣùgbọ́n wọ́n ti ẹ̀wí jáde náà wọ́n ní àwọn abẹ́lẹ́ pé bí ó ṣe é lò ọlọ́run ọba kọ́wá ò bá kò ní ṣe é lò ṣùgbọ́n káwọ́kọ́mọ́sọ̀rọ̀ ẹni tí ò ní kan ṣe aláìní kan ṣe ti fárí ajá káwọ́kọ́mọ́sọ̀rọ̀ jáde lẹ́nu náà ẹlòmíì ò ní kankan lò ní ogun tí wọ́n ń gbọ́ ètò yìí kọ pọsibù lẹ́kọ̀ọ́ ni o lẹ́kọ̀ọ́ ìròyìn ò ti pọsibù ìjẹ́ ẹ̀mú pọsibù ń bẹ́ oúnjẹ nínú kọ̀mọ̀dé ọlọ́run òun yó wọ́n wá lọ́lọ́run tí ó ń ṣe gbogbo nǹkan yìí fún ọ láì gba nǹkan kan lọ́wọ́ rẹ ó ní ọ̀tẹ́ fẹ́rẹ̀ẹ́ wá ní ọ̀pọ̀sibù lẹ́kọ̀ ìjẹ́ ẹ̀mú sì ń pọsibù ń bẹ́ tọ́ba fẹ́ kọ́ máa pọsibù lọ jẹ́ kí tọlọ́run náà ṣìkíní o jẹ́ kí tọlọ́run náà pọsibù láti ṣe ètò ọ̀bà wá tí ì ṣe ń bẹ̀ náà fi ṣèyẹ̀ ètò ọba rẹ̀ tí ń ṣe if you say your yeah, repercussion to non ten year yo, dear no like you know, no that's going ye. So near party NTO soil ye at our time go run back come in by Lady Bukufua. You took yi come in a teratan alina yomel kiyama. Come in and see a long way one with Dory. One with John Togbo. And that thing about the chair by Lou, no man for King or one with Dory. And I told him basically for one with Joe along for dear Jenny. Kill a pair without Tama, we kill a pair without Ali, we. Bill knows his soul, and lawyer, I told back. Before I defend the race, man, no official his abu, I call the old dip. And it's in that pool, I call out with the Nore, let you win the Alikiama. All along for Jay Yaniku, Ni Kenny. Along with your assignment, you need to. If you are in T, you are Nore. If you are a becana for Rio Bindalikiana, Labia Nore, Rio Bindalikiana, along with your money, Casabia Nore. T, you don't think you can do a crowd. Along with P, your Tata Kanafi, Yoti, if you see Abea Guanue, where I'm not believing. Tell your roommate, and a tough Gamba Kaga, Yoma Kaga. Atas ko Rwanda kaga yana kaga so ona tiese bai lojo bai ofe kenu so ona tiese bai lojo bai so ona tiese bai lojo bai niga te ni ba ni kwa mwati na pe satartu alika fi dunia wa gafartu alika yo ose mwati bola sirie la yino kata yagwa nto wini mwati bola sirie la yi lini itwari ni fi bio. It's in the door, and I'll be picking up a booking room of all gone to me. Or I'm back on a door. We go down, say, about the job in the Alekiana, Mapia, why we turn a while. Run back, Mapia, why we turn a while. Along Ko, Kosoa, and Tinso, at our time, go, almost in Balajo Bufuau. Posini, in Tioje, Balajo Dada Fua, we look pay, Lilore, Yosodon Fua, Ola no Lava, Ola Hola, Ola Kuata. إلا بالله العلي العظيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين.

0: Nazi boring go go wo. 92.9 FM. Awala Shiwaju.
1: Ọ̀ràn ìyànjú yìí wá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbana Baobam.
2: Bàbá Àdínì Aisha Ọlálópé Mosque.
1: Tí wọ́n wà ní títí láyọ̀ Egbe nípínlẹ̀ Èkó ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú
3: Imam Sulaiman Musbaudeen Akànnì láìgbàgbé Míṣánná Aji Ashiru Ganiyu Oriyomi.
1: Ni wọ́n sọ wípé iná lọ àtọ̀yíbà lámìyà balùṣẹ́ ilé àtọ̀yíbà. Ọlọ́run ọba ọba tó mọ̀ ni bẹ́ẹ̀ wọn ò ní gbà nǹkan lọ́wọ́ èmi àtẹ̀yìn. Àfin nǹkan tó mọ́ ẹ jẹ́ káwa náà gbìyànjú ká máa wà ní mímọ́ láyìíká àti láwùjọ wà torí wípé ìmọ́tótó ó borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe ń borí ooru ká tó lọ sin lọ́hun a gbúdọ̀ wà ní ìmọ́tótó tá a bá tún sin lọ́hun tán a wà ní ìmọ́tótó ká jẹ́ káwùjọ wa wà ní mímọ́ ẹ má jẹ́ àṣebàjẹ́ àbí ṣe ẹ̀gbìn sí àwùjọ nítorí wípé àjàkálẹ̀ àrùn a máa tàn látara àìsí ìmọ́tótó láwùjọ ìmọ́tótó ló lè borí àrùn gbogbo. Ọ̀rọ̀ ìyànjú yìí wá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbana Baobam.
2: Bàbá Àdínì Aisha Ọlálópé Mosque.
1: Egbe nípínlẹ̀ Èkó.
4: Ọlọ́jọ́ ti ẹni ẹ àjẹ́ bùkọ̀, ẹ̀tọ́ máa ń lò ó ní ìwà.
5: Ni babawo olojo bi Alhaji Ganiyu Farugdin aka Fasco Furniture e ma gbese ni kokan feso jojo ope ori kadu to rara ti dara agba Alhaji Gbemisola ope lo yeru food canteen iya beji olonje lo kiyi Alhaji Ganiyu Farugdin Fasco Furniture ko rire ayeye ojo bi odun 85 75 years of age loke epe gbogbo ojo kokan la osu keso ninu odun 11th September layeye ojo bi Alhaji titodun yi si bo sojo Friday 11th September 2026 ní 35 Samuel Street àkójọ ìpínlẹ̀ Èkó gbogbo afẹ́nifẹ́re la fẹ́ kọ́ péjú pẹ́sẹ̀ síbẹ̀ happy birthday to you sir Alhaji Ganiyu Farugdin aka Fasco Furniture ẹ̀mí yẹn ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé gbogbo ore tẹ́ ẹ fojú yín kàn kò ní parẹ́ èyí tẹ́ ń retí lọ́dọ̀ ọlọ́run a ṣe fún yín nírọ̀rùn Alhaji Gbemisola ọpẹ́ ló yẹ food canteen ìyá àbejì olóúnjẹ lópópónà oyinlọlá ṣàṣà ìpínlẹ̀ Èkó ló ń kí yín o.
6: Gbogbo ọmọ ẹgbẹ́ gbọ́ olúfẹ́ tó wà ní ìpínlẹ̀ Èkó àti agbègbè rẹ̀ pẹ̀lú progressive union lagos branch tó ti ń pè wá o síbi ìpàdé ìlọsíwájú ìlú àti tọmọ ẹgbẹ́ kọ̀ọ̀kan tó bá kù bí ẹ̀ka àtọ́fún tó máa ń wáyé ní sunday kejì lóṣooṣù sunday ọ̀sẹ̀ yìí 30/9/2026 ètò oṣù kẹsàn-án wáyé nínú ìgbàlódé wa níbi oṣù kẹsàn-án lọ́dọọdún I chief sir Adéwúyẹ Adépéjì FCA bàbá ọbọ̀ Mogenland ògùnbí GRA Ogra Recreation Center Selling Gbẹ̀mbẹ̀ One Street Ọgọ́ta Lagos ni yóò tó wáyé ẹ̀yìn ọgbọ́n bá ní sọ fẹ́mi tí ọ̀gbọ́n pé oṣù kẹsàn-án 2026 ètò tó síwájú ògùnbí GRA Ogra Recreation Center Selling Gbẹ̀mbẹ̀ One Street Ọgọ́ta Lagos ni yóò tó wáyé ní sunday ọ̀sẹ̀ yìí nílé bàbá wa bàbá ọbọ̀ Mogenland bẹ̀rẹ̀ ní dédé agbó mẹ́ta àbọ̀sán lábẹ́ ààrẹ ẹgbẹ́ wa ọmọọba olùṣègùn adébóyè gpu lagos branch president fún ìbéèrè ẹ̀pẹ́gbẹ́ nílẹ̀ secretary bàdébọ̀ adébòkun sọrí 08023670442 pẹ̀lú olúfi ogbè wa o pẹ̀lú olúfi arọ́kọ̀ dèjà.
7: Hunter, identify the criminal. Identify the criminal. Hunter, bi nawo ba sele lagbole, a ma kogun fe nikan je nikan lo. Gbogbo eyin olugbo osoji solo leko, ti e nilo eso alabo ti wa ti wa, ni bi oniruru ayeye, bi ikomo jade, ojo ibi, igbeyawo, isiku agba, ikose yege, ikeko jade, bo si ayeye isile, oye jije, igbopa ase, wali lotu Quran, ayeye nikai, ifilole ti a mo si launching, ati be be lo, iba joje ale abi tosan, eyin wa nilo abo to peye, lori emi ati dukiya, e se ko si e Hunter, Labe Assistant Commander, Hunters and Forest Security Services, Lagos State, Alhaji Chief Adewale Salami, De Salam, and my loan one 08033211124, Tabi 08080500098. Esi Sulepe State Commander, Nipule Eko, Commander Oguni Ibalogu, 00331860090. Afanisi Tuwa, Latiko Si, Ni Egbe Won, Tokale Si, 21, Adi Emi Street, Arawo Jobe Area, Oshodi, Pule Eko, Hunter, Identify the Criminal, Identify the Criminal, on

le se ba ko ti o fi gba mo e to ti fi ko le pa run lai lai o ko lo ba ko de re fun baba wa seriki waka worldwide alahaj uloye diki ulai ayinde barista alijana fujo as fawon ko wa New dimension ni mo fi wale sori to wa to yadi tu ta le life wa direct ni o bi agun mewa se koja iseju mewa ile se bond fm ore araalu ta kale si ojule kini to ni ha legbe opona adekole faju yi lagbo ile ijoba oni gbogbo kingdom ni bi to je pa wa yi o te kun tin ke bi eku te ye tin ko bi eye to mo fun bi yan tawon aburin jawe abiwole tawon agan to wa laboso ni sakoso obade yemi oluwa segun oluwa toyin ajasa olaside wa akiyo awon lori laafin won ifile ise bond fm sere akin lokoloko oloruko mi olori adebinpe ajasa wa olori atinuke iya abeji ajasa tu olori esther yeniola ajasa 3 ekuse bi lafe bale okolu uti abuse ope bi abdulganiu abiodun sadiq tugbọn bare yoku ati gbogbo awon oloye kankaka ni oni gbogbo kingdom akin lọpọlọpọ won fi yẹ parun sori eto wa eto ẹri futalẹ ti toni won ni bi inspector ba ti gbelu kọrun ojukun sajẹti ojo beyan ba da ẹja kiko da a gbọdọ gbagbe ọdọmọde pedepede eto naa ti jẹ ọga bayi naa o abubuwasiu Salahuddin atoku eto wa eto yin omo Kwara tata olojo bi je ko gbode kan jake jade ipule Kwara jake jado ile wa Nigeria ko se nti omo wasi Salahuddin omo tomo ko le se bond fm una wa dupe ko bi na ba se le lagboro mo kan ko se nikan je nikan lo ope lo wa po ju lori adi to ta le ati toni o olojo bi o ni Abdul Wasi Salahuddin lo ko ko fi asiko dupe lowo imam ọpọlọ ẹrú mọs ní òpópónà bẹẹlú ní ládì ó pọ ní oṣòdì alhaji ibrahim abdulsalam olóhùn ògbàgbé àáfáà rilwanu lai abdulsalam àáfáà idris lòun dúpẹ lọwọ onídàájí báyìí káwọn tó kásùn bá báyìí wọn kásùn bá àtọ báyìí wọn ní báńdì náà fi wá jí òun àwọn ìlú bẹẹbẹẹbẹ yẹ nafi wa jiyo ninu yo do wipe oluwa Salahuddin omo to mo ko lo pe olojo bi emi a se ku po feso ma jo ijo ni nkan oluwa se emi a se ku po feso ma jo ijo ni nkan rikisipin o oyinbo mo de ti a mo jo bi re oluwa Salahuddin rikisipin bí kí sí pé o òyìnbó mọ déèsì àmọjọ bí rẹ ọsọ pọpọdún láyà tí ní àlàáfíà ra àtẹgbó àtẹpẹ lẹsẹ ń tẹ ọnà wárílẹ sọmọ ènìyàn kò sẹni tí olúwa sí Salahuddin ọmọ tó mọ kọlọ tí ó sọ pọ sẹun torí pé ọmọ ṣe dáadáa ìjá sí pé ẹsẹ iwájú ni èèyàn wò sáré nìyẹn o bí ọba kọsẹ lọdọ alhaji Muhammadin Adebin pé ìdè wa dédé jòlú yege ajìjẹ ẹjẹ ní yẹrì fún alẹ́ lọ́sọ̀rọ̀ ní ajìjẹ ẹjẹ ogún àtà àti dáadé arẹ́bẹ̀àdé èmi ọmọ wíwọ́ wàhábàládé akọ́ṣílẹ̀ aníbàálù ìdúró dé yàjẹ́ débi òdúró ilé iná wọn tó ní ká láọ́dù rẹ̀ tó láti tún fẹ́ sọ láyé àti tòní ọpẹ́ náà ni láyé sakari tó láàásí dánàkùn bí ọmọ gbogbo balẹ̀ àwórì ẹ̀mọ̀ pé gíráduwétì ni bó ṣe kọ́ bẹ́ẹ̀ ni ń ṣe kà á yẹ mọ́mọ́ Abdulfatah Abdulgafar oni assalamu alaikum wa rahmatullahi wa barakatuh oni igu face to appreciate his fellow

Ayọ̀ Bámisọ̀rọ̀ yìí lẹ fi pe bàbá orí ọ̀fẹ́. Ta ní bàbá orí ọ̀fẹ́ gan? Irú èèyàn wo ni bàbá orí ọ̀fẹ́? Kó tó di pé wọ́n gbèrò ní báyìí dìde láti wá mọ́ sọ nípa àwọn ní rédíò. Ẹgbẹ́ o, kò sí ní tó gbé òwe, kò sí ní tó tí ò gbọ́rí, ṣùgbọ́n àwọn kankan sì ń ṣẹlẹ̀ nínú ayé tó jẹ́.

ẹ̀rọ bá ní sọ̀rọ̀ yẹ kọ́kọ́ kọ́ ná ẹ̀kọ́ bóun lè fún yín kódà yóò wúlò fẹ́ni tó súnmọ́ yín 08128718630 08128718630 tàbí 08034962522 08034962522. Ọ̀pọ̀lọpọ̀ ló yà tó jẹ́ pé orí rédíò náà ni wọ́n ti gbọ́ nǹkan tí wọ́n kà gbá kò bẹ́ẹ̀. Orí rédíò lẹ́lòmíì ti gbọ́ nǹkan tí wọ́n kó owó tó sì lọ. Orí rédíò náà lẹ́lòmíì ti gbọ́ nǹkan tó fi kó sínú ìdààmú tó wà lónìí. Ṣùgbọ́n rédíò yàtọ̀ sí rédíò, rédíò ju rédíò lọ. Iléeṣẹ́ ìjọba àpapọ̀ níbi tí mo ti ń sọ̀rọ̀ yìí báyìí. Band 92.9 FM ìfẹsọ̀wapọ̀ tó wà ní number 1 Adékúnlé Fájú Road ní Ìkẹjà GRA nílùú Èkó ní bẹ̀ẹ̀ la wà tá a ti ń sọ̀rọ̀. Ètò pọ̀ lórí afẹ́fẹ́ káàkiri káàkiri. Bẹ́ẹ̀ bá ṣí rédíò, bẹ́ẹ̀ bá ra MP3 tẹ ẹ ní fóònù, tẹ ẹ ní rédíò lórí fóònù yín. Tẹ kàn search, tẹ ẹ tó search, ẹ wà dúró rédíò tí ń bọ lẹ́kọ̀ọ́ ẹ̀rin. Ṣùgbọ́n ẹ lọ wo sọ̀rọ̀sọ̀rọ̀, ẹ lọ wo pèdèpèdè tí ń sọ̀rọ̀ ń bẹ̀. Àwọn àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n wà ń bí. Ẹ jẹ́ ń dókè lọ́mọ bọ̀.

agbọ́sọgbọ́ fítẹ̀mí lórí ètò yìí kò sẹ́ni tí ò ní rà kọ̀ọ̀kan mẹ́. Àti ẹbí àtọmọ ní rà kọ̀ọ̀kan mẹ́. Ọ̀rọ̀ arábìnrin kan ni bàbá àpòrúkọ rẹ̀ ní Abimbọ́lá. Abimbọ́lá yìí nígbà tó kàwé tó fẹ́ yan iṣẹ́ tí yóò mọ̀ ṣe láàyò ọyàn iṣẹ́ ológun láàyò ó wọlé sílé iṣẹ́ ológun ibẹ̀ náà ló ti pàdé ọkọ ọ̀fẹ́ àwọn wọn ṣe ìgbéyàwó alárin tàbí tí olófin dé ìyẹn rẹ́gísítírì ṣùgbọ́n wọ́n bẹ̀rẹ̀ sí ṣàgbé àmọ́ fúnra wọn. Ó dé àyè kan ọ̀gá rẹ̀ ọkọ rẹ̀ náà ológun ni ṣójà ni wọ́n gbé yẹn lọ ó dàbújá. Abimbọ́lá yìí òun wà lẹ́kọ̀ọ́ ní kántómẹ́ǹtì nìkẹjà. Gbà tó di ọdún 2014 ọkọ ó péyàwó rẹ̀ ọmọ ti di méjì sí wọn lọ́wọ́. Ìyàwó rẹ̀ pé òun fẹ́ kó fi iṣẹ́ ológun lẹ̀ kóun àtàwọn ọmọ wa máa lọ sílùú òyìnbó. Ìyẹn ni kí lè rí tẹ́ ẹ fi sọ bẹ́ẹ̀ ó ní tó nǹkan fẹ́ nìyẹn. Olódà owó táwọn wà náà ń kọ́ olódà òun ó ṣe ìrìn àjò bówó ṣe dé táwọn ó nà ìyẹn bẹ̀rẹ̀ ní 2014 àti gbà.

0: tó roni ní tòótọ́ mo gbà nípa kí a gbé ètò àdúrà kalẹ̀ lórí èyíkéyìí ìṣòro tó ń jà bí ìjì àìrí ọkọ tàbí ayafẹ́ ṣiṣẹ́ bí erin jẹ̀jẹ̀ ríri tàbá ìrọ́mọ bí àìsàn tàbí àrùn agbára àdúrà lukuran ni wọ́n fi ń jagun ṣẹ́gun pẹ̀lú òtítọ́ ọnú ibi tí màá pa ẹ́ wà ni màá gbà ọ́ wà má jẹ́ kọ́ dẹ́rù bà ẹ́ gbé gbogbo ìṣòro rẹ wá bá ọlọ́run àlá ní agbára ọlọ́run ìwọ náà yóò gbé gbà ọpẹ́ tètè yọjú sí bàbá orí ọ̀fẹ́ spiritual center tí ń bẹ ní number 9 honorable street olówó labo stop along lasu iseri road isisi egan igodo lagos ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08128 718630 lẹ́ẹ̀kan sí 08128 718630 tàbí 08034962522 bàbá orí ọ̀fẹ́ spiritual center ló ní kó gbé gbogbo ìṣòro rẹ wá bá ọlọ́run ọba àlá.
1: Pé ẹni tó bá lórúkọ rẹ kò ní foríkì tí ò da kó fi bà jẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi bá bàbá orí ọ̀fẹ́ spiritual center sọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ gbọ́ kiní ìpolówó yẹn tẹ́ rí nọ́mbà yẹn mú wọ́yá. 08128718630 08128718630 tàbí 08034962522.

tọkọ bá sọ fún ìyàwó pé jẹ́ ká ṣe báyìí ìyàwó lè mú ìrìnà láti wádìí tọkọ ní káwọn ṣe kó tó ṣe tí ìyàwó bá ní màgbà jẹ́ àgbà báyìí ọkọ lè mọ ìrìnà láti rìn pé ibi tó ní ká gbà yìí ló wà níwájú ibẹ̀ nígbà tọkọ Abímbọ́lá sọ fún un pé iṣẹ́ sójà táwọn jọ ń ṣe yìí yúnífọ́ọ̀mù táwọn jọ ń wọ̀ yìí ló gbọ́ ọlẹ̀ ìwọ àtàwọn ọmọ ẹ wá gbà ló òyìnbó lọ tí ìyàwó dẹ̀ gbà fún bẹ́ẹ̀ tí wọ́n á bẹ̀rẹ̀ pósẹ́sì yẹn ní 2014 pósẹ́sì yẹn wọ́n á bọ̀ sí nígbà tó di 2015 báràkì ò ṣe padà sí wọ́n fún ìyàwó ọkọ wa wá owó kan fún mi kó máa fi tajà ó wá ń tajà ṣùgbọ́n owó tó fún yẹn ọjà tí ń tà kò lákòjọ àtìgbà náà ìgbéyàwó rẹ ti rí bó ti rí ẹ rántí pé mo sọ pé àbújá lọkọ wà ọkọ náà ń wálé lẹ́ẹ̀mejì lóṣù tó bá wálé lẹ́yìn di 15 lọ́ọ́ wálé lẹ́yìn di 31 ó lè jẹ́ méjì jọ mẹ́ta sáà bẹ́ẹ̀ láti 2014 tó fi di láàrin ọdún márùn-ún nígbà tó di 2019 ìyàwó gbọ́ pé nínú ọ̀rọ̀ òkèrè mo ti gbọ́ pé ọkọ òun ti níyàwó sàbójà ó sì ti bímọ pé kó dà ilé táwọn ń gbé lẹ́kọ̀ọ́ tóun àtàwọn ọmọ méjèèjì jọ wà ìwé ilé yẹn gan ò sí nínú ilé ṣe wà pélé téèyàn ti ń yọ sólè yàn yọ gbọ́ ìgbéyàwó yẹn tó wà lórí iná ọwọ́ ahun ho gbogbo ibi tí àwọn kọ̀ọ̀kan àwọn èèyàn agbọ̀nrìndù tí wọ́n mú ìyàwó lọ ìgbọ́kúgbọ́ ló ń gbọ́ ńbẹ̀ kí ni tí ń gbọ́ ni pé ọkọ rẹ̀ ń kọ́ ó ti lo àwọ̀ rẹ̀ àìmọye ẹni tí wọ́n sọ bẹ́ẹ̀ fún báyìí àìmọye ẹni tí wọ́n ti sọ bẹ́ẹ̀ fún lónìí lọ́sẹ̀ lóṣù lọ́dún tá a wà yìí tún parí lọ yìí pé wọ́n ti lora àwọ̀ rẹ̀ nígbàgbọ́.

bákùwọ̀nì kan kò tẹ́ra rẹ̀ pa. Arábìnrin Abimbola láti gbà náà láti 2020 àsìkò kòrónà àsìkò NSAS àsìkò cashless policy ìwọ́n ìdààmú tó lágbára láràbìnrin yẹn wà. Ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó fẹsẹ̀ méjèèjì jọra wọn.

wọ́n ti ń fún un lọ́ṣẹ tí fi yẹ̀ wọ́n ti ń fún un lóríṣiríṣi tí fi ń ṣàṣìjẹ́ orí gáàsì ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ń kọ́ kàkà kó sàn lára àyà jẹ́ fún gbogbo ọmọdébìnrin ọkọ̀ sì ń sanwó ti ẹ̀ lọ ní àbújá agbóbáwò ní ọ̀wà ní kò tí ọ̀wà wálé lẹ́ẹ̀mejì ní ṣùmọ́ kínní kan ń bẹ nípa ìràwọ̀ ọ̀tọ̀lógó ọ̀tọ̀nìràwọ̀ ọ̀tọ̀ni àìsìkí olóyìnbó ń pè ní destiny destiny star glory mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹlòmíì kan gbọ́rí dùn ẹlòmíì kan rìn ní ayé tó bá ti jí láàárọ̀ tó bá ti bọ́ta tó bá ti rólógì ń kókó tó rà tó ra ní mẹ́sì tó bá bẹ̀bẹ̀ sàn ó ti wá bí ó dé tó rárá ìsìjẹ́ tó bá dalẹ́ ó jà màlà àbíkọ́ jẹ fùfú àbíkọ́ jẹ bà yóò tún rí ilẹ̀ wí yóò tún sùn bẹ́ẹ̀ ayé ayé sàrá ayé ọ̀fẹ́ lẹlòmíì gbé ọlọ́run tó jí láàárọ̀ kùtùkùtù tó kúnlẹ̀ tó ń gbàdúrà sí sí ẹnu rẹ̀ ọ̀run sí tó gbọ́n tó ní ọ̀dọ̀ àwọn kan lọ́lọ́ àwọn tọ́lọ́run gbọ́ tiwọn ìwà owó rẹ̀ ìṣesí rẹ̀ ọlọ́run ti kọ tí kó sọ́rọ̀ ẹlòmíì sádùá ẹlòmíì nìkan ń gbà ni yóò tún lọ ṣọ́ọ̀ṣì yóò lọ sásàlá tù yọ tó bá gbọ́ pé ń bọ̀ gúndè kan lọ́lọ́ rẹ̀ òun ò kún lọ òun gbọ́n ń re bẹ́ẹ̀ sì ní gbogbo tí yóò dọ́dọ̀ olódùmarè yóò àwọn ìrora rẹ̀ bíi pé ṣé kì í ṣe pé wọ́n lo star òun kò sẹ́ni tí ń lo star rẹ̀ oníkálukú ló gbé mẹ́tẹ̀ẹ̀ta wáyé àtògo àtìràwọ̀ àti kádàrá wà ń bẹ̀ tó jẹ́ pé òun ní kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́.

kí a gbé ètò àdúrà kalẹ̀ lórí èyíkéyìí ìṣòro tó ń jàbí ìjì àìrí ọkọ tàbí ayafẹ́ ṣiṣẹ́ bí eri jẹ̀jẹ̀ rírí tàbá ìrọmọ bí àìsàn tàbí àrùn agbára àdúrà alukuran ni wọ́n fi ń jagun ṣẹ́gun pẹ̀lú òtítọ́ ọnú ibi tí màá pa ẹ́ wà ni màá gbà ọ́ wà bá jẹ́ kọ́dẹ́ rúbà ẹ́ gbé gbogbo ìṣòro rẹ wá bá ọlọ́run àlá ní agbára ọlọ́run ìwọ náà yóò gbé gbá ọpẹ́ tètè yọjú sí bàbá orí ọ̀fẹ́ spiritual center tí ń bẹ ní number 9 honorable street olówó labo stop along lasu ìsẹ̀rí road ìṣúsí ẹ̀gàn ìgọdọ̀ lagos ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08128 7186 30 lẹ́ẹ̀kọ́sí 08128 7186 30 tàbí 08034962522 08034962522 bàbá orí ọ̀fẹ́ spiritual center lóníkò gbé gbogbo ìṣòro rẹ wá bá ọlọ́run ọba àlá.

0: Ohun pataki to ye fun omede ni eni ki alaafia re pe pere pere ko gba kuro lowo foni ku bo ladide agbara wa kale lowo isoro ese orukun ejika ibadi ati eyin ti daku abiriro gbogbo ohun to ba le ma mu ni tole me run e me pakile o to mo lewu die a o si gbono foju se wa lodo ololufe japara o ba ti rin tage tage bi eni fe subu ma ni ka ma mi gule gule be bi tatijo egbo na nda bi ti gba ni abe we gbe mi 08062 72 9575 isara lo ngbe eda duro ni ọkùnrin fi ń jọkùnrin ó gba ìsàn ọwọ́ kíkú ẹsẹ̀ kúkú táìta iláàyè wọ́n sì jẹ́ kí ẹ pàtẹ ẹsẹ̀ kan rẹ bí ọ̀tá rẹ o òwò àrùn ni kì í jẹ́ kí ìsàn ó gbàdé wí àtẹ́gbò sí lọ́kọ́ wọn ṣé ewébẹ̀ mi sì mọ́ dájúdájú 08062 72 9575.
1: Iléeṣẹ́ bàbá ewébẹ̀ mi wà ní Ketu bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní Ketu.
0: 08062 72 9575. Láfíà rẹ ṣe pàtàkì fún wọn àti gbogbo ẹbí rẹ pátápátá.
2: Ẹkú ilé ìlàkàrà lé o. Mo ní ẹ̀rìn wọ́n là á fẹ́ rọ̀nà. Kábíyèsí láti ọba Ládílàfún. Mo ní àlejò kan ní agbára. Òdú ni wọ́n, èèyàn ńlá ni wọ́n. Wọ́n ń bẹ pẹ̀lú mi ní agbára ń bí. Ṣùgbọ́n ó tó ń pe mo gbọ́ ọ̀wà orí ètò. Orúkọ tèmi ni Olúmìde Ọlálérè. Fẹ́ pèmí ní Olúmáìtì, omi ẹ̀kọ́ ni.
3: Lẹ́ni ìtànjẹ́ ìjù mi, lẹ́mi yọ ẹyẹ àti gbọ́dọ̀ abẹ́rẹ́ èyí tí mo tún gbèdé.
2: Bàbá ewébẹ̀ mi, bàbá ń sọ̀rọ̀ oníṣègùn ìbílẹ̀ tó dáńtọ́ dáadáa. Ó mọ̀ nípa ewé àti egbò ká fi ṣọmọ ara ìlóore. Ó jẹ́ pé tí àwọn tó ní ẹ̀sọ̀ kan sì ní ìtọ́ bá fi lè pè wọ́n àbí wọ́n pọ̀ sí wọn nílé iṣẹ́ wọn kó tọ̀hún máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Ṣùgbọ́n ẹnu oníkànnà ti ń gbọ́pọ̀ wọ́n ẹnu ọlọ́fọ̀nà ti ń gbọ́ mọ̀tá. Bàbá rẹ gbè mí kò bá mi gbà á.
1: Ẹ gbà.
2: Ẹ kí ara lẹ́sà.
1: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi nílé. Ọlọ́run kò ní gbà láfíà lára wa. Orúkọ èmi tẹ́ ń gbọ́ ìní gbajúgbajà oníṣègùn ìbílẹ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá ewégbè mi tí mo wá láti ìpínlẹ̀ Ọ̀sun.
2: Ọdún kẹlò orí rèé tí ẹ ti mọ̀ nípa ewé àti egbò ká máa lo ohun kan ṣègùn ìbílẹ̀.
1: Bàbá tá a bá ní fi kún 25 years mi rè
2: ọdún
1: mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nídìí iṣẹ́ ewé àti egbò.
2: Bàbá ewégbè mi ẹ máa ń sọ fún mi pé àwọn èèyàn sì mọ̀ yín bóyá ẹ ti wá yí padà àbí oṣù wà bẹ́ẹ̀ náà nípa iṣan ara pé à ń tọ́jú iṣan ara ni ẹ mọ̀ ń pa ẹ̀ dáadáa. Ẹ bá yé ẹ tún kọ ẹ tún lọ òkè òkun ẹ tún lọ gba ẹ̀kọ́ sí i. Ṣé bẹ́ẹ̀ náà sì ní sà.
1: Ẹ ṣe atọ́kùn mi ò tí ì yí padà mi ì sì ní yí padà láéláé torí tí mo mọ̀ ń pa ẹ̀ tó sì dá mi lójú. Òun náà ni ká ṣe ìtọ́jú iṣan ara yálà ọkùnrin ni àbóbìnrin.
2: Nípa iṣan ara yìí sà kí ló ń fà á ganan lákòókò bẹ̀rẹ̀ bẹ́ẹ̀.
1: Ẹ ṣe atọ́kùn ohun tó lè mú àdínkù bá agbára tí iṣan fi ń ṣiṣẹ́ lára. Ó poríṣiríṣi ṣùgbọ́n ẹ jẹ́ ká mẹ́nu ba díẹ̀ ń bẹ̀. Àkọ́kọ́ ni téèyàn bá ti ní ìtọ̀ ṣúgà. Bẹ́ẹ̀ ni ẹ̀kejì téèyàn bá ti ní òkú àtọ̀sí. Ẹ̀kẹta téèyàn bá ti ní àìsàn ìbálòpọ̀ ọlọ́jọ́ tó ti pẹ́. Ẹ̀yẹ tó tún fara pẹ́ ni fún àwọn tí wọ́n bá ní ọ̀rá lára tí wọ́n bá sanra ó ṣeéṣe kí wọ́n nípèníjà nípa àìsàn ara.
2: Àwọn tó bá ní ipò bóyá.
1: Bẹ́ẹ̀ ni bóyá wọ́n sanra.
2: Ṣé ọkùnrin nìkan ni ó ní iṣan ara ẹni àbí ó ń ṣe bẹ́ẹ̀ fọlóbìnrin náà.
1: Bí ìsanra ṣe ń dọkùnrin láàmú bẹ́ẹ̀ náà ló ń da obìnrin láàmú.
2: Bàbá ewégbè mi ẹ bá mi tu fẹlẹfẹlẹ kí à ń pè ní iṣan ara gansan.
1: Ẹ ṣe atọ́kùn iṣan ara dàbí òpó tó gbé ilé dúró ni. Tí òpó yóò bá ti dúró dáadáa ilé ò ní dúró dáadáa. Gbogbo ara tí iṣan ò bá ti dúró dáadáa ń bẹ̀ atọ́kùn ara náà ò ní àlàáfíà.
2: Àwọn tó bá wá ní ìpèníjà yìí lórí iṣan ara yìí báwo lèèyàn ti lè mọ̀ pé mo mà ti ní kùdìẹ̀kùdìẹ lẹ́gbọ̀n ara.
1: Ẹ ṣe atọ́kùn ìwọ tí ò ń gbọ́ mi nílé yálà àgbàlagbà ní ẹni àbí ọmọ kékeré tó jẹ́ pé tó o bá ti jí láàárọ̀ gbogbo ara bẹ̀rẹ̀ sí ní ro ẹ. Ìwọ tó jẹ́ pé ọwọ́ rẹ ń kú tàìtàì ẹsẹ̀ rẹ ń kú tàìtàì.
2: Ọwọ́ máa gbọ̀n báyìí.
1: Bẹ́ẹ̀ni àbí ìwọ tó jẹ́ pé tó bá ti rin òpó náà kan sí kejì á ti máa rẹ̀ wá ti máa mí gúlegúle. Àbí ìwọ tó jẹ́ pé àti bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ó dogun fún ẹ. Ẹlòmíì tó bá ní kó o bẹ̀rẹ̀ báyìí ẹ̀yìn yẹn máa bú so ni. Ẹlòmíì á ní ìbàdí ń bùn so. Ẹlòmíì á ní ẹ̀wá àdí méjèèjì báyìí ń rohun.
2: Bàbá ẹ gbè mí ẹ má dùnú sà. Ṣé àwọn tó bá rìn tó ń fọwọ́ mú bàbá àdí báyìí tó ń bẹ̀rẹ̀ àbí tó wù ìjọ pé ó ń ta gbèégbèégbèégbè ṣé ká tún ní pé iṣan ara ló ń ṣe ń tọ̀.
1: Ẹ ṣe atọ́kùn ìsan ara wọn ti ń daṣẹ́ sílẹ̀ nìyẹn.
2: Tó bá ti wá rí báyìí sà pé wọ́n ti ń kẹ́ fí àwọn nǹkan báyìí ní àgọ́ ara kí ni kí wọ́n ṣe.
1: Ìwọ tó bá ti ń ríru àwọn àpẹẹrẹ tí a dárí kọ yìí mọ́ fi ìgbàlá rẹ dọ́là yọjú sí bàbá ewégbè mi adosoro ti e ba ti koko de ile ise ti wa leyin ti e ba ti gba card 1000 a wa se ayewo fun lona ti gbalode ati ti ibile ta fi mo kini nse yin gan igbawo ni kini yi ti bere ibolode du ka to mo ogun ta wa fi se wo san fun yin
2: ṣugbọn mo n gbọ ta ma n sọ fun mi pe ofe le n se ayewo
1: bẹẹni ofe layewo amọ te ba ti de e gba card 1000
2: mo ti po ju baba egbe mi ko ti pe e pe ero ibanisoro yin ati bi ti olule se ni wasa awon ko ma n saba so pe awon ori orusun ori a ma lago elomi a ma ni ara ma ro ohun ohun onisun si gbogbo eleyi naa nise pelu iṣu ara
1: bẹẹni o nise pelu isan ara ṣugbọn eto tun fara pe kini kan wa tan baba ma n pe ni ofa sẹ́di ọfà kan wà tá ń pè ní ọfà sàkàtú tí ọfà yìí bá wọlé sí yàn lára á bẹ̀rẹ̀ sí ní ba omi ara iṣan ara ẹ̀jẹ̀ ara egungun ara jẹ́ ni so tí ọfà yìí bá ti wá pẹ́ lára ó ṣeéṣe kí ara máa ta ni kí nǹkan máa sọ kúlúkúlú káàkiri ara ẹni àbí àwọn kan wà wọn láwọn ti lọ sí gbá àwọn ti lọ sáwo àwọn ti lọ sí kòkò bàbà sásùn ó ṣeéṣe kó má jẹ́ san ara ni kó dé ọfà ara ọlọ́run ò ní fẹ́ àìsàn tí ò gbógun kò ní fi dé wa mọ́lẹ̀ kò sí ti ń ṣe ní atọ́kùn tí ò níwó sàn orí ni kò gbé wa pàdé aláwo rè àmọ́ téèyàn bá dé ọ̀dọ̀ bàbá ewé gbè mí pẹ̀lú ògo ọlọ́run ọba tó dá ewé àti egbò yóò ríwó sàn àwa kì í ṣe ọlọ́run o ṣùgbọ́n àfitọ́ ọlọ́run síwájú ọlọ́run dẹ̀ ń fún wa sí.
0: ohun pàtàkì tó yẹ fún ọmọ ẹ̀dá ènìyàn ni kí àlàáfíà rẹ pé pérépéré kó bá kúrò lọ́wọ́ kò ní kú bọ̀lá dídé agbára wa kalẹ̀ lọ́wọ́ ìṣòro ẹsẹ̀ orúkún èjìká ìbàdí àti ẹ̀yìn kíkà kú àbí ríro gbogbo ohun tó bá lè máa mú ni tọ̀lẹ́ ẹ̀mẹrún ẹ̀mẹfà kílẹ̀ ohun tó mọ́ léwu díẹ̀ a ò sì gbọ́dọ̀ fojú ṣe wa lọ́dọ̀ olólùfẹ́ jáfara o bá ti rìn tàgétàgé bí ẹni fẹ́ ṣubú márìn ká máa mí gúlegúle bẹ́ẹ̀ bí ìtàtijọ́ ìgbò náà ń dàn bí sígbà ni abẹ́wégbè mi 08062729575 ìsan ara ló ń gbé ẹ̀dá dúró náà sì ni ọkùnrin fi ń jọ́kùnrin o gba ìsàn ọwọ́ kíkú ẹsẹ̀ kúkú ta ìta ilá yìí láti jẹ́ kí apá tẹsẹ̀ kan rẹ̀ di ọ̀tá rẹ̀ o àrùn ni kì í jẹ́ kí ìsan ó gbàdé wí àtẹ́gbò sí lọ́kọ́ wọn abẹ́wégbè mi sì mọ̀ dájúdájú.
1: iléeṣẹ́ bàbá ewégbè mi wà ní K2 bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní kẹtù.
0: 08062729575 lápẹ̀ rẹ̀ ṣe pàtàkì fún wọn àti gbogbo ẹbí rẹ̀ pátápátá.
2: ǹjẹ́ bó ṣe ń darapọ̀ mọ́ wa òun náà lè ń gbọ́ bàbá ewégbèmí láti ìpínlẹ̀ ọ̀ṣun àwọn ọmọ mọ̀ nípa ewé àti egbò dáadáa bàbá ewégbèmí ṣé ká ní pé iṣu ara yìí òun gọgọgọ ló gbìyàn dúró ni.
1: ẹ̀sìn iṣan ara gangan là ń pè ní ìdọ́mìnìyàn òun ló gbé ara wa dúró tí iṣan yìí bá ti ní àkùdé ara ò ní dúró bó ṣe yẹ kó dúró ẹ̀rẹ̀ lómi tó bá bẹ̀rẹ̀ báyìí ẹ̀yin adún ká iṣan ara ti ń daṣẹ́ sílẹ̀ nìyẹn tó bá ti di pé ẹ̀jẹ̀ oríbi lọ bó ṣe yẹ kó lọ omi oríbi lọ bó ṣe yẹ kó lọ lórí iṣan ẹnìyẹn ò ní pè ní dà ìwọ lọmọkùnrin tó ń gbọ́ mi nílé tó jẹ́ pé àti ṣe ojúṣe rẹ nínú ilé ó dogun fún ọ iṣan ara rẹ ti ń daṣẹ́ sílẹ̀ nìyẹn gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé n tá ń pè ní ọlọ́mọkùnrin gan iṣan ló gbé dúró ṣe wá rí atọ́kùn àwọn nǹkan kan míì wà tó lè ṣe àkóbá fún iṣan ara ìwọ lọmọkùnrin tó bá ti ní àìsàn ìbálòpọ̀ lọ́jọ́ tó ti pẹ́ lè tan bàbá wa ń pè ní òkú àtọ̀sí ó ṣeéṣe kó ṣe àkóbá fún ọlọ́mọkùnrin náà tó bá ti pẹ́ lára yóò ti kó ba iṣan kò wá ní jẹ́ kí iṣan yìí ní agbára àti gbé n tá ń pè ní ọlọmọkùnrin dúró.
2: àwọn ọlọmọkùnrin ń lé pé nǹkan ọmọkùnrin wọn ó kéré ju ọjọ́ orí wọn lọ́kọ́.
1: iṣan kan wà níbi nǹkan ọlọmọkùnrin tó jẹ́ pé orí ẹ̀ ni ẹ̀jẹ̀ ń gbà kọjá tẹ́jọ́ bá ti lọ bó ṣe yẹ kó lọ bí ọmọkùnrin yẹn bá ti ń dàgbà sókè nǹkan ọmọkùnrin ó máa máa sókè ni eléyìí bàbá wa ń pè ní àsókè.
2: àyẹ̀wò fínífíní ń bẹ̀tẹ̀ sí fún un.
1: bàbá àyẹ̀wò fínífíní wà a ti ní àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ṣe àyẹ̀wò tá a mọ ibi tí àìsàn lúgọ sí lágọ̀ọ́ ara bá a ṣe ní ti ìgbàlódé bẹ́ẹ̀ náà la ní ti ìbílẹ̀ tán bàbá wa ń lù láyé jọun.
2: ìdúpẹ́ lọ́wọ́ ọlọ́run. kódà bá mi farabalẹ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní kí wọ́n pè mí tí ilé iṣẹ́ yín wà sàn.
1: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ewégbè mi rè 08062729575 ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 08062729575 iléeṣẹ́ bàbá ewégbè mi wà ní K2 bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní K2 iléeṣẹ́ bàbá ewégbè mi wà ní K2 bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ Niketu. Ero ibani soro baba ewe gbe mire. Le kansi 0806272 9575.
2: Baba wegbe mi asiwa pelu wo ni de agbara lori isara olomokunrin la se so tori pe opolopo awon olomoke to wa nta nsin won fe omokunrin ori o le se dede lodo won mo so fun mo ekomo ni awon to mo npa daada ti lo fi se yin ran re won si wa lati ipinle osun yen ni osun state baba wegbe mi kini nkan mi ti o tun le se akuba fun le se dede omokunrin
1: ese atokun iwo to ngbo mi nile eleyi iko mo laarin an baba mi ti won ngbo mi nile okunrin to ba ti ni ifo sugar oni le se daada iwo okunrin to ngbo mi nile to nto bi eme tan bi eme rin ile to mo
2: sera
1: yo se akoba lati se oju si ere pelu olunfe re ninu ile akoko niyan en ti ba tin to le meji le meta kile to mo o tin to alaafia ara danu ba se nto yi ni san ara mama da se sile awon mi ti won ba ji laaro atokun ese won awu te ba fowo di bayi aji lonu aisa kan niye abi eyin iya mi te ngbo mi nile ati baba mi to je pe odo ori lo fa isan ara ti yin ati ni awon egbogi to da fun agbalagba
2: be
1: ni ba le larugbo nile
2: odo ori o ni se pelu isan ara
1: be ni odo ori ni se pelu isan ara tori baba se ndagba si be na ni ara o se ma da se sile si sugbon ati ni awon egbogi to da fun ipele daba eyin te ngbo mi nile mo sopo ti logba o ti lo awo o ti lo koko baba sasun aisa ni bu mi mo ra ki npa loruko to nje tu mi sita ki nfi esile gbogbo wa la mo bilu seri atokun nile se baba ewegbe mi a fi ara niyan te ba ti koko dodo wa afa te koko je ni pe e koko je anfani etunwo
2: discount o ti si ayawo ofe fun o
1: mi lana ti baba wa ati ti
2: obi ni baba ewegbe mi musele kan ni akiri ati olomo ni o mo npa daada wo re ti n gbo n pe ni won o mo ra de asodun se te ma ti gele se yin e so fun ni ba e fo gbo ya pe gbogbo to so lagbara
1: atokun pelu ogbo olohun te ba ti dile se wa e ni kaba ma pa se wa ile se baba ewegbe mi wa ni ketu bus stop ladoju ko bridge lese nibi ti won ti n wo moto alapere ni ketu ile se baba ewegbe mi wa ni ketu bus stop ladoju ko bridge lese nibi ti won tin wo moto alapere ni ketu
2: e ma n fara balẹ pe ero ibanisoro yin
1: ero ibanisoro baba ewegbe mi re o 0806272 9575 egbo le kan si 0806272 9575 odi gba kan na
2: to adupe lowo alejo wa baba ewegbe mi oruko ti mi ti ipada le kan si olumide Olalere ni uruko temi re pe ni Olumaiti omi eko ni ese o
0: o pataki to ye fun o me de ni yen ni ki alaafia re pe pere pere ko gba kuro lowo foni ku fo ladide agbara wa kale lowo isoro ese orukun ejika ibadi ati eyin gaku abiriro gbo on to ba le ma mu ni tole me run e me pakile o to mo lewu die a o si gbono foju se wa lodo ololufe ja para o ba ti rin tage tage bi eni fe subu ma ni ka ma mi gule gule be bi tatijo egbo na nda bi ti gba ni abe wegbe mi 0862 72 9575 isara lo ngbe eda duro nurse ni okunrin fin jokunrin o gba isan owo kiku ese kuku tai tai laaye ma ti je ki apa te ese kan re bi ota re o aro ni ki je ki isan o gbadde wi asegbo si loko won se ewegbe mi si mo daju daju
1: ile se baba ewegbe mi wa ni ketu bus stop ladoju ko bridge lese nibi ti won tin wo moto alapere ni ketu
0: 0862 72 9575 lapia re se pataki fun wo ati gbogbo ebi re patapata

0: ṣe Bond FM 92.9 ẹ̀yẹ ti ń gbọ́ wa láti àárọ̀ títí di wákàtí lágbára lọ́wọ́ ọlọ́run gbà tí aago mẹ́rin bá ti lù ẹ jẹ́ kí a tún jọ pàdé fún àwọn ètò wa ní ọlọ́kọ̀ òjọ̀kan akéyìn ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa pé ẹ ṣe gan ni bẹ́ẹ̀ ṣe yàn wá ní ààyò tí ẹ mú wa ní àyànfẹ́ yín ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa ẹ ṣe ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà jù báyẹn lọ lágbára lọ́wọ́ ọlọ́run àṣeyè àṣejèrè náà ni ẹ̀yin náà lè máa ṣe agbára ọlọ́run gbogbo nǹkan tẹ́ ẹ bá ti ń ṣe bẹ́ẹ̀ náà ni ọlọ́run máa fi àṣẹ sí a ní pé nígbà tó bá ti di ojúmọ́ lágbára ọlọ́run ẹ jẹ́ kí a tújọ pàdé ní orúkọ àwọn bàbá wa látòkè wá bàbá wa muhammed bulama àti màmá wa princess adenike adegoke tí yóò fi mọ́ bàbá wa náà nílé ń bí bàbá wa alàgbà fún gbẹ̀ngà fátìlẹ̀ náà ni à ń kí pé ẹ ṣe gan-an ni ó bẹ̀rẹ̀ ṣe ń tẹ́tí sí wa nílé iṣẹ́ bond fm 92.9 àánú olúwa àṣẹ àti ààbò ọlọ́run a máa dájú lórí yín lágbára ọlọ́run àtẹ̀mí àti gbogbo àwọn tá a ti jọ ṣiṣẹ́ náà là ń kí yín o engineer dai wà ń bẹ́ o engineer ọmọ-egun wà ń bẹ́ o àti engineer bayọ̀nlé pẹ̀lú engineer adesina àti gbogbo àwọn èèyàn wọn pátápátá engineer jẹ́jẹ́ lowó àti gbogbo àwọn tí ẹ gbọ́ orúkọ wọn tí ó fi mọ́ àwọn tí wọ́n wà ní ìlòrò wa àtàwọn alájà wa gbogbo pátápátá lórúkọ gbogbo náà ni a tún kí yín pé ẹ ṣe gan ni bí ẹ ṣe ń tẹ́tí sí wa nílé iṣẹ́ bond fm 92.9 gẹ́gẹ́ bí ó ti yẹ kí gbogbo wa jọ mọ́ ẹ jẹ́ ká rí pé a fi aṣọ gbogbo agbègbè wa ẹ jẹ́ ká lọ sí iwájú ká lo ẹ̀yìn wò àwọn ẹni tí ó farapamọ́ sí ibì kan nínú ọgbà a lè sọ fún wọn púpọ̀ tẹ̀síwájú ẹ jẹ́ ká rí pé gbogbo ilẹ̀kùn wa bọ́ sí títì mo ṣe géètì lẹ́fẹ́ tí àbí ẹ máa ti wíńdò ẹ ti gbogbo ẹ̀ pátápátá kẹ rí pé kò sí ibi tí ẹnìkan lè gbà ẹ já sí inú ilé tàbí tí wọ́n lè nọgi láti mú ohunkóhun nínú ilé àbọ̀ náà dájú lórí yín àti gbogbo wa wọ́n ní orú bí wákàtí mẹ́rin kò lè pààyàn gẹ́gẹ́ bá dẹ̀ ti wà náà tóru bá dẹ̀ ti dé náà atẹ́gùn máa ń sọ̀kalẹ̀ ara tu gbogbo èèyàn nítorí ìdí èyí ẹ rí pé ti gbogbo wíńdò yẹn ti ilẹ̀kùn ẹ ti gbogbo ẹ̀ àbọ̀ náà adájú lórí yẹn adájú lórí gbogbo ẹbí tẹ́ mọ́ pé ó yẹ ká tanná ẹ̀ tanná èyí tó yẹ ká paná ẹ̀ paná àbọ̀ náà adájú lórí yẹn o adájú lórí gbogbo àgbogbo wa àjọ sùn láyọ̀ á jíjí òdòdó lágbára lọ́wọ́ ọlọ́run blessing àlùkò lórúkọ ti tèmi o tí ó bá tún di àárọ̀ ní aago mẹ́rin gírígí jẹ́ kí a jọ pàdé fún àwọn ètò wa ní ọlọ́kùn ìjọba kan ká sùn láyọ̀.
1: lákọ̀lákọ̀ lákọ̀láwà ọ̀tún ọ̀tún ọ̀tún ní tiwa àti dáraba àti borí